ni nitori pe bi ojo ba ro a pagbi ama ola ikarahun bayi se bi ohun ni igbinje ola abata ma mu kodo osan ola baba omo a ma mu ko mo oyan ibare eledumare o olorun osu kesan ninu odun 2026 adupe okun fun gbogbo okan alaye patapata to n gbo ikoni splash fm laaji yi olorun oba akio o tori pe iwo na ni lai si olorun ninu aye ko wa egbo kile da le da se seyin ti e ti gbagbe wi pe ojojumo ni le n gbe oku mi gbogbo igba bayi ni eda rin arin sonu àmọ́ bí èmi àti yín ta bá jáde nlé ní àárọ̀ kùtùkùtù ta bá darí wọlé padà ní ìgbà tó wù wá ṣé kò yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa ṣé ẹ rí àwọn tó fi ilé ayé sílẹ̀ lójijì kì í má ṣe pé wù wọ́n bẹ́ẹ̀ wọn ò láwọn ò jẹun pẹ́pẹ́pẹ́ nínú àwo àmọ́ wọn ò rọ́gbọ́n dá sí ni ọlọ́run tí ò jẹ́ kó tí ìyá fún èmi àti yín báyìí ìgbà mélòó láyé fi ń gbàgbé èèyàn ohun tó rò wípé òun ṣe gangan tó good dáadáa táwọn èèyàn kan sára sí pé kò sírú ẹ̀ torí pé oṣù wà òun ni ò jẹ́ káwọn èèyàn tí mọ̀ wípé kò sírú ẹ̀ irú ẹ̀ pọ̀ rẹpẹtẹ irú ọlọ́run ọba mi òkè nìkan ni ò sí ìwọ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ kó o yẹ̀bá láàyè yẹn díẹ̀ kó wá wo ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tá gbórí wọlé tá tún ṣe tá tún dùn tá tún lárinrin ju tiẹ̀ lọ ṣùgbọ́n ọlọ́run ló ń ṣàánú wa o oúnjẹ tá a jọ ń jẹ tára wa ń dán tán sọ pé àyẹ̀mà rẹ wa ẹ mọ̀ fáyìn ìjẹjẹ mọ̀ pé tí àwọn kan bá gbìyànjú tí wọ́n bá gbé sẹ́nu ó níye oṣù ó níye ọ̀sẹ̀ ó níye ọjọ́ tán máa ṣe nílé ìwòsàn ọlọ́run ọba dúpẹ́ o lórí gbogbo àwọn ìwé a ti lo ògbólógbò oṣù mẹ́jọ àkọ́kọ́ a ti lò ó kọjá ó wá ku àwọn ìwọ̀nba oṣù mẹ́rin àwọn kan tiẹ̀ nígbàgbọ́ pé bàbàbà ṣé ẹ rí gbogbo ohun tó bá bà nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin ire ayọ̀ ìdùnnú òun ló máa bà sí ọ̀dẹ wa ẹ ṣàmì bí tẹ́ wà gbogbo ẹ̀yin olólùfẹ́ kan ní splash fm 105.5 gbogbo ẹ̀yin tó jẹ́ pé olólùfẹ́ ètò àlàbọ̀rùn òun lẹ jẹ́ gbogbo ẹ̀yin tẹ fẹ́ràn adéníkẹ́ olówó òkèrè tó jẹ́ pé ẹ ń gbìyànjú ṣèbí ẹ̀yà tẹ́gùn òjò tún ti ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ orún wa ń dùn mọ́yàn ẹ̀yin ní ẹ gbọ́ ètò ìyẹn ní àjì yìí bẹ́ẹ̀ bá gbọ́ kò sí tí mo fẹ́ ṣe sí àwọn kan àwọn eléré ìbò wọn ní nation of sheet òótọ́ sí ni ṣùgbọ́n torí pé ẹ̀yin pa orun yẹn mọ́ra ẹ gbìyànjú láti gbọ́ ẹ tún wá gbọ́ lásán ẹ tún dá sí ẹ wò ó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ìgbé ayé yín ibi kéré ibi pọ̀ kò ní jẹ́ ìpín yín gbogbo etí tó ń gbọ́ mi láàjì yìí ẹ má bẹ̀rù o ọlọ́run ni balógun ọkọ̀ gbogbo wa ọkọ̀ yẹn ò ní dànù kò tiẹ̀ nífẹ̀ẹ́ dànù bó ti wù kí ìjì náà kó le tó yóò mú ọkọ̀ wa yóò mú gúnlẹ̀ àtẹ̀mí àti yín láwọn dìjọ kí happy new year lágbára ọba mi òkè ẹ̀ẹ́bá yóò bá tí ì lọ bí òpin ẹ̀wọ́ àwàjọ pẹ́pẹ́pẹ́ àwa nípẹ́ lásán nínú ayé o ohun rere gbogbo tí ẹ̀dá ń gbélé ayé ṣe lèmi àti yín lájọṣe kí ni o òun láwọn dìjọ ṣe nílé alààyè pẹ̀lú ìdùnnú pẹ̀lú àlàáfíà kò ní jẹ́ ìnira fún wa mo kì í ẹ kó àjì bóòní ẹ̀yin ní ṣé ẹ rí ẹ wá mọ kinní kan ṣé ẹ mọ̀ pọ́jọ́ yìí ó ń sá eré tètè kò dúró dé ẹnìkan o torí pé ó ń ṣiṣẹ́ tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwa náà ń kọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń sìn yẹ́rìí nígbà tá a go mẹ́ta ọba àfi rékan guinness láti máa ṣe kínní àtún ti máa lọ mo kì í yín pẹ̀lẹ́kọ́ àfọmọnìyàn ṣe happy new month bẹ́ẹ̀ ni oṣù tuntun náà la ṣe wa o ọjọ́ tuntun oṣù tuntun oṣù kẹsàn-án ẹ má wọrí jàre ẹ má bẹ̀rù òjò òbùkún á rọ̀ sínú ayé wa lágbára ọba mi òkè ṣé ẹ rí àwọn rere gbogbo tá à ń retí nínú oṣù mẹ́jọ àkọ́kọ́ tó kọjá lọ yẹn tí ò tí tẹ̀ wá lọ́wọ́ ẹ gbàgbọ́ nínú oṣù kẹsàn-án yìí láì sinmi àti láì ṣe àárẹ̀ ó dẹ̀ máa tẹ̀ wá lọ́wọ́ lágbára ọlọ́run ọba mi òkè splash fm náà ń pe bí àlàbọ̀rùn òun gangan lorúkọ ètò ìpele mẹ́ta lètò yìí máa ń ní ìpele àkọ́kọ́ a pè ní ìpele àmọ̀ràn àmọ̀ràn yẹn wà fún gbogbo ènìyàn pátápátá àtàgbà àtọmọdé o ni àmọ̀ràn yẹn òun ló wà fún ìpele kejì wà fún àwọn ọ̀dọ́ langba wa pè ní kó tó dà làbọ̀rùn nítorí wípé àwọn kan ti jì sí kòtò
ati ri eko ko lara won a wa tun fe ko je pe awon mi won tun se kini o won tun ji si koto tori o sese awon ibi ta won kan ji si ti won kan amine ti won kan lese ti won kan lapa a fe ka won elomi a fe ki won o ji si tori awon odo langba wa igbe aye won o ye ko ni itumo si wa lopolopo awon ni ola orile ede yi tori pe ti o ba je be ni ewo mo nbo na je kin se bi eleyi mo nbo

ẹni nítorí náà kó má ba àkọlé kó má ba ayọ yàrá lèmi àti yín la fi jílẹ ní àjèyí o ta ń jẹ pé orun odun orun odun gidi gan ipele kejì bẹẹ ni àwọn ọdọ langba wa ló wà fún àwọn ọdọ méjì tán jọ ń bẹrí àníyàn bọ pé ẹ àjọ ń fẹ ra wa ó wù mí kájọ di tọkọtìyàwó ó wù mí kájọ fẹ ara wa sílé léyìí tó wá jẹ́ pé ìwà tí kan hù kò ṣe bẹ́ẹ̀ tẹ́ kejì lọ́rùn nìyẹn wá wò wípé hé mi ì dẹ̀ fẹ́ pàdánù ọmọbìnrin yìí o mi ì dẹ̀ fẹ́ pàdánù ọmọkùnrin yìí o ó dẹ̀ wù mí kájọ fẹ́ra gẹ́gẹ́ bí lọ́kọláya ẹ̀yìn ṣé kí n fi mọ́ra ni ìwà gidi ẹ̀ pọ̀ àbí ta bá fẹ́ra sílé tán ṣé ó máa yí padà dákun tètè kégbàjarì ìwà tí kejì bá ń hù ẹnì kejì ẹ tẹ́dìjọ́ ń bẹ́rí àníyàn bọ̀ tẹ́dìjọ́ ń fẹ́ra yín tí ò bá ti tẹ yín lọ́rùn ẹ jẹ́ ká ṣe ẹ tètè ké jáde àwọn mama ń bẹ́ ń kàlẹ̀ àwọn bàbá ń bẹ́ ń kàlẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n bá yín dá sí i lọ́tún ló sì pé báyìí ni orin o báyìí ni o tọ́ o torí pé ẹni bá ti mọ ojú ògún làjẹ́ ó dàbí nírí ojú òní ti wà lágbára ọba mi òkè ìpele kẹta pé ní jẹ́ ká sowọ́pọ̀ tí fọwọ́sowọ́pọ̀ bá wà láàrin ọkọ àti ìyàwó ohun rere gbogbo á rọrùn fún wọn láti ṣe ojú òní ti wà lágbára ọba mi òkè ẹ jẹ́ kí n ṣe bí ẹ̀yin ní kí lorúkọ mi ṣẹ́yìn ò ti mọ́ ni ẹ̀yin ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ princess adenike olówó kéré peace mama presenter lorúkọ tèmi tí mò ń jẹ́ o mo kí wa gbogbo ẹ̀yin ti wa lókè òkun àti ṣalé wa mama ẹkújọ́ mẹ́ta o ojú òní yín ti la láṣẹ ọba mi òkè adẹ̀kú ìwé oṣù tuntun náà o dájú wa akínyẹmí olùdára láti london bàbá mo kí yín dáadáa engineer adékunlé adéwùnmí láti ìlú abuja ẹṣẹ bàbá ẹṣẹ gan ni ojú òní tì yín tatúni o màámi náà o màámi màámi mọmi taiwo náà láti ìlú abuja náà ẹ ò pọ́ sọ wá ará àbújá wọn kú mọ́ra rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ ṣe mú kí ẹ̀yin náà o mú kí ẹ̀yin náà fún ìgbà gbogbo thank you so much bàmí alhaji bello mọ́mí ayò ìyàwó bàbá saheed atakankan àkúkú rí pr wa oorun ti dùn mọ́ ó kàrí yẹn mike power mr ọlálá ti ui mr mo gbàgbé orúkọ bàbá yìí láti soka ẹwo ẹ ti ẹpọ rẹpẹtẹ ẹ ti ẹpọ torí tí bá tún ti dárúkọ díẹ nsìn ń tèmi bá tún dárúkọ púpọ á tún dàbí ẹni wí á tún rí bákan ẹ ṣeun ẹ jẹ ń ṣe báyìí náà mò ń bọ.

Lótìtọ́ àti lódodo ni bí ọmọdé bá gun igi ìrókò, ojú rẹ̀ ò lè rí ohun tójú àgbàlagbà tó máa ṣe kíni tó máa rí. Bẹ́ẹ̀ ni ó dá pé àwọn ènìyàn wọ́n ń pè mí lọ́tùn lósìn, wọ́n ní àwọn orí mi wo lójú po Facebook tiwa. Ó dá ẹjẹ́ ká ṣe bí ilé ẹ lè tẹ̀ sí ojú ẹ̀ ẹ̀rí mi wo lọ́dọ̀ títọ́dọ̀ tèmi níbí. Princess Adenike Olowo Kere Media Group. Princess Adenike Olowo Kere Media Group te ba ti tẹsi oju ebi ile ewo oju oni ti wa e je kin sare mu ipele amoran wa fun wa papapa tori pe ojo yen o nse kini o e mo pe mo so fun pe se ti e lo nse ohun o nduro oke e to ti e kin duro rara ipele amoran la wa yi amoran mi wa fun gbogbo ko wa gbogbo eti to lori ofe ati anfani to n gbo mi patapata nitori pe kini agbodo ma sira wa leti àwọn nǹkan kan ṣẹlẹ̀ láwọn àárín kan láwọn ìpele kan léyìí tó jẹ́ pé èmi àti yín ẹ wá ń wò pé báwo la ṣe débẹ̀ báwo la ṣe bára wa ń bẹ̀ a fẹ́ bọ́ kúrò nínú ẹ̀ kò wá sí agbára kò wá sí orí ọ̀fẹ́ láti ṣe kí ni o láti bọ́ kúrò ń bẹ̀ mo pé àmọ̀ràn wa ti àjì yìí ni pé báwo lo ṣe débẹ̀ oríṣiríṣi ló wà ta ba so pe bawo leyan se debe eyin ni se mo fe so dori bibi oni bawo la se debi na o oko mi emi na bi wi pe nipele te wa lowo lowo te o fe nipele te wa lowo lowo tinu yin o dun si nipele pele ipele te wa te wa nwo pe bawo le se fe jajabo bawo le se fe kuro nbi bawo gan le se debe bawo le se debe ṣé ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀ àwọn baálé ilé tó ń ṣègbéyàwó tó níyàwó ńlé nígbà kan wọ́n wá ti di àpọ́n padà àpọ́n nọ́mbà 2 léyìí tó jẹ́ pé fúnra wọn náà ń gbé abọ́ oúnjẹ ìmí ò tiẹ̀ gba abọ́ oúnjẹ wọ́n ti dàmọ̀ nílé ọlọ́kà dáàdì ti dé kódà kó fẹ́ẹ̀ lè dábọ́ níbẹ̀ kó wo iye owó tó ná tó fi ń dáná lójúmọ́ àmì tó fi ń ra oúnjẹ kó wá wò pé tóun bá tiẹ̀ ń kówó yìí sílẹ̀ nínú ilé fún ìyàwó kó tó di pé ó lọ ṣé kò níye tó jẹ́ kò yé wa báyìí bí ṣé òun ò dẹ̀ ní máa yójú eléyìí tóun rà jẹ níta yẹn lọ ẹ̀yin ti níyàwó ńlé ngbà kan ẹni gé eléyìí ò da fòkì ẹyọ ná ẹ ti níyàwó ńlé ngbà kan ẹni gé eléyìí ò da fòkì ẹyọ dànù ẹ dákun mélòó wá ló kù ẹ̀rí òyàtọ̀ tó fi délùú òyìnbó kò sí bí ìwà ẹ ṣe máa papọ̀ mọ́ ìwà ẹni tí ẹdìjọ ń fẹ́ ra yín láì jẹ́ pé ńgbà tẹ bá dìjọ ń gbé pọ̀ ẹ wà rọra máa mọ̀ wá ara yín ẹ tiẹ̀ máa mánèjì ara yín bẹ́ẹ̀ tiẹ̀ jọ gbé ní 50 years 60 years gan ó ṣeé ṣe ká má tiẹ̀ tún tí ì mọ ìwà ara yín yẹn tán díẹ̀díẹ̀ kò yé wa báyìí bí díẹ̀díẹ̀ á máa farada fúnra wa ni báwo lẹ ṣe dẹni tó jẹ́ pé àdánìkan gbénú pálọ̀ bí ẹranko ẹ̀yin nìkan yín náà ni ṣọ́ tẹ bá ti dé sílé ẹ ti dé nìyẹn ẹ rọra wọlé ẹ tilẹ̀kùn mọ́rí ẹ ti wà ńbẹ̀ ó ti tán náà nìyẹn ẹ tún lè fi rédíò ṣọ̀rẹ́ ẹ tún lè fi fóònù ẹ lè fi rédíò ṣèyàwó kẹ fi fóònù kẹ fi ṣọmọ kò wá tán bí èwo ló wá ṣe ránṣẹ́ náà méjèèjì báwo lẹ ṣe débẹ̀ ẹ mọ̀ pọ́ṣù mẹ́jọ àkọ́kọ́ ti kọjá lọ tẹ ti ń dá wà tẹ ti di dòdò ń dá wà ẹ jẹ́ wá solution sí ẹ wá solution sí torí pé kò sí ṣòro tó wà láyé tí ò ní solution ojú ò ní tiwa ẹ mà ń lẹ́wọ̀ àǹtí ẹ̀yìn ti dálé mo sún sílé bàbá yín ẹ padà dé tẹ bá ń gbọ́ ó dé padà ẹ wà fọwọ́ lalẹ̀ fáwọn tẹ́nàǹtì yín sista ẹ ti dé padà lẹ́yìn ọmọ méjì kí ló ń jo yín lọ́wọ́ tẹ́ ẹ fi jólẹ̀ báwo lẹ ṣe débẹ̀ ṣé kì í ṣe àwọn ọ̀rẹ́ tí wọ́n tàn yín yẹn pé kí ni má gbà bẹ́yẹn fọ́kọ ẹ ohun àbáláàrọ ẹ wá kí fún yánmayànmání wá kí bọlẹ fún pátápátá sista ṣé àwọn páwọn ọrẹ yẹn wà nílé ọkọ titi wọn wọn forí ìtì kódà tí wọn experience gan ó ju ti tọrọ titi yín lọ ṣé kò kí n ṣe pé bóyá àwọn náà tì yín wọn wá déédéé tì yín bẹ́yìn lẹ fẹjọ́ sùn wọn bẹ́ẹ̀ bá fẹjọ́ sùn wọn ó possible kan má mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí ẹnìkan nínú bíbélì ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ sí bó ṣe ń bi pé ṣé kò sí ó ní àlàáfíà ni ó padà rí àlàáfíà yẹn bẹ́ẹ̀ ni that is thanks so much sir bàmí olùdarí àkí ẹ̀mí bẹ́ẹ̀ ni o mo dúpẹ́ ẹ ṣeun bẹ́ẹ̀ ni fún àǹfààní gbogbo ẹ̀yin tó jẹ́ pé
ẹ̀rí ojú òpó ti wa níbi wọlé sí ẹkàn tẹ princess adenike olówó kéré media group ẹ máa rí mi lójú òpó facebook yẹn bẹ́ẹ̀ ni tẹ bá dẹ̀ sí rí mi ẹ jẹ́ kí n máa rí like yín àti comment èmi náà lè fi máa kíyín padà ẹ ṣeun púpọ̀ ẹ ní dààmú lágbára ọba mi òkè iná òkúkú ní tán owó yín ẹ ṣe gan ni kí lohun tí mò ń sọ ni wípé sista alẹ́ ti dé padà ó dé padà part one and two àwọn tó tù yín tẹ fi kúrò ńbẹ báwo lẹ ṣe débẹ báwo lẹ ṣe dèrò ilé bàbá yín padà báwo lẹ ṣe dèrò single mother padà àmọ̀ràn lẹ́gba o àmọ̀ràn àwọn ti yín ẹ má gbàgbé pé àwọn náà wà ń bẹ o àwọn náà wọn wà ń bẹ tán bá dọdọ yín wá ṣẹnu pẹyẹpẹyẹ akàn mánèjì ẹni òun náà máa tó kúrò tó bá kọjá àyè tó bá fọkọọpù ńbẹ yẹn ńbẹ ni kò wá ojú òní ti wá ẹ mà pẹ̀lẹ́ ẹ̀yin ọlọ́jà báwo lẹ ṣe dẹni tó ń gbégbá kalẹ̀ tẹ́ ẹ̀ ti ẹ̀rẹ́ ni pé kí lẹ̀ ń tà mọ́ ẹ ti gbàgbé ńgbà tẹ́ máa fà wọn oníbàárà ṣoge èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń bẹ̀bẹ̀ gbowó lọ́wọ́ àwọn kọ́sítọ́mà ibi iṣẹ́ kan náà ni mò ń ṣe láàjì yìí kí n tún wá máa fẹ̀bẹ̀ kí n tún wá máa ná fún àwọn tí màá tún fẹ̀bẹ̀ ná fún ọlọ́run ò ní jẹ́ o tí n bá fẹ́ rajà níwájú ọ̀dọ̀ tí n bá dé ọ̀dọ̀ tó bá ṣojú kokoko kó o le jú mo kúrò ńbẹ nìyẹn ṣé wọn nìkan ló ń ta ni wọn nìkan kọ́ ló ń ta náà bẹ́ẹ̀ ni ẹnjìnìà adékunlé adéwùmí wọn ní ẹkú iṣẹ́ o olúwa yóò máa ràn yín lọ́wọ́ àmì ẹ ṣe sir thank you so much sir god bless you kí lohun tí mò ń sọ náà ni wípé ẹ ti fi oge ẹ ti fi lé gbogbo àwọn oníbàárà lọ àwítán ẹni bóyá àwọn kan náà ń ṣe yín bóyá àwọn kan náà da nǹkan sílẹ̀ bóyá àwọn kan náà ń fòye òkè nìkan gba kọ́sítọ́mà ẹ̀yìn ti gbàgbé bẹ́ẹ̀ ṣe débẹ̀ bẹ́ẹ̀ ṣe di èrò ẹni tí ò ní tí ò lóníbàárà mọ́ fúnra yín lẹ lé wọn lọ ẹ̀yìn lè ṣàtúnṣe o ṣé ẹ gbàgbé pé oṣù sì kú mẹ́rin ẹ jẹ́ kí n sáré mú kàn sí fún ìpele yìí nítorí pé aago méjì ti ku bí ó ti ku pẹ́sẹ́pẹ́sẹ́ bẹ́ẹ̀ ni irúfẹ́ àìsàn tó ń ṣe ìwọ lọ́wọ́lọ́wọ́ báwo ló ṣe débẹ̀ àìsàn fọwọ́fà òun ló ń ṣe ẹ́ lọ́wọ́lọ́wọ́ àwọn kan ọkùnrin ló ti ẹ̀kọ́ mọ̀ sí jù lélẹ́yìí o wọn lè ṣe kán má rú èéfín lẹ́nu ṣáá wọ́n ṣáá wọ́n múná jáde lẹ́nu ni kò yé wa gbogbo wa ya ẹ wá bẹ̀rẹ̀ ẹ bá ń gbẹ ẹ wá ku kìkì orí bí ẹja fóló ẹ wá dara álẹ̀ bí ọ̀pẹ síná mú léyìí tó jẹ́ pé ọwọ́ ara yín lẹ fi ṣera yín díẹ̀díẹ̀díẹ̀ ẹ̀ ń tọwò náà ni díẹ̀díẹ̀díẹ̀ ẹ ṣe bà mí mo dúpẹ́ ojú òkú ní tìyín láéláé thank you so much sir bẹ́ẹ̀ ni ẹ ọlọ́ládé ọmọ ọmọdàní ọmọdàní yàbọ̀ ọmọdàní ó ní ẹ kú ètò thank you so much sir mo dúpẹ́ ojú òní tìyín kí lohun tí mò ń sọ ni wípé ibi àìsàn tó ń ṣe yín lọ́wọ́lọ́wọ́ yẹn báwo lẹ ṣe débẹ̀ nípasẹ̀ ìmukúmu nípasẹ̀ ìjẹkújẹ ṣé mọ̀ wípé ẹlòmíì ó ń dictate àwọn àìlera kan nínú àgọ́ ara ẹ̀ wọ́n wá sọ fún mọ́mì àwọn nǹkan báyìí báyìí ní kẹ jẹ àwọn nǹkan báyìí báyìí ní kẹ má jẹ ṣé mọ̀ pé àwọn tán ní kó má jẹ nílé ìwòsàn yẹn torí n tó ń ṣe yẹn kó má bàa di nílá ṣé mọ̀ pé òun gan-an tí ó pọ̀ lọ́kùnrin ní wù jẹ ṣé mọ̀ pé òun ló ń wù jẹ nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ ẹ kọ́ ọ̀sọ̀nu tán ní tẹ̀ wá lọ ọ̀dọ̀ dókítà tí dókítà sọ pé ẹ wò àwọn kiní tẹ̀ ń fà yìí ó ń ṣe àìlera fún ìlera yín kó má bàa pọ̀ jù báyìí lọ stop ẹ̀ òun gan tá ẹ bá ti wá mú yẹn ọkàn yín wà máa dá tòló tòló tòló bó lẹ ṣe débẹ ẹyin ò mọ pé ń gbò bá ya irun rí yín ò mọ ọdọ balẹ ni ẹ wo ẹ ń lọ díẹ̀díẹ̀díẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá sì ré kọjá lọ nínú ayé lónìí aláyé òṣàyé bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ayé ò lè mì ayé ò lè mì ẹni tó ń pè yí ni tí ní ká pè sójú òpó ẹ dákun tó bá tó àsìkò tí mo máa ní ká pè á máa pè kí lohun tí mò ń sọ ni wípé aláyé ò ṣàyé bó bá rí kọjá lọ ìbí ìwọ lọ lọ ayé ò lọbì kan ẹ jẹ́ kí n wò kan sí ojàre ẹ̀yin èèyàn tẹ́ ń pè mí mi ìwà mọ kókó àti pàtàkì ẹ lè pè sójú òpó tọ̀dọ̀ mi ò kẹ́ send message sí mi ẹ jẹ́ kí n mọ̀ nítorí náà nǹkan nítorí ìjọba àsìkò ẹ wò ẹ jẹ́ kí n fi mọ níbí ohun tí mò ń bèèrè ni pé báwo ló ṣe débẹ̀ ìpele tó wà lẹ́ni tó wá di ẹni tínú rẹ̀ é dùn tó wá ń pèsè káàkiri ilé tó wá ń kanra mọ́ gbogbo èèyàn tó ń kanra mọ́gbá tó ń kanra máwo báwo ló ṣe débẹ̀ kí ló sún ẹ débẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ kan wà lẹ́ni ẹgbẹ́kẹ́gbẹ́ ló sún wọn débi ìmukúmu
egbekegbe lo sun won debi ti won ma ti won lo iran mori ori te ba nwori awon atori alagana e ni kokko fe da iyato mo ninu awon mejeji tori won fori ju alagana won fara jara eyan gidi e ti e wa da won omokunrin omokunrin momo ni gboro laye odi oni tori pe kini o hey eti mejeji ni won lu won ko yes yeti si bi mo se ko yes yeti bi mo se ko si todo mi won ti e lo hearing yen won lo fun eti kan mo eti mejeji e ri won si tu dirun sori ah in to si n be lisale odo won to omokunrin ni kilo wa de elomi tan ba bi ninu awon odo omokunrin yen pe kini reason to fi n dirun ko ni points ko mo o copy na ni o ri pe yes awon guys won se nsin eh ara oge ni in lo na fi n se omo mi odo omobirin mi to bara e to n se olosho to n se uko presently to n se lowo lowo bayi te ba bi bawo lo se debe eh bawo lo se debi to je pe olosho lo su e ohun lo ku e ku bawo lo se debi to je pe uko ku ohun lo ku e ku eh o ni reason na se bi ko gbowo ohun na ko ra wo awon aso loro loro yen ko de se kini ko lo wig ko ra wig eh ki lo tuku lai mo pe ediye to nsi sunu isasun hm ko mo pe sare ohun lohun se kini ohun lohun baje ejo nitori olohun oju oku ni tiwa eje ka se bi eleyi mo nbo na

0: àdúrà fẹ́ o. Ẹ mà káàárọ̀ sà, orúkọ yìí ibi tẹ ti ń pè. Mr. Ọlá láti Bolúwàjí, ẹ ṣeun. Oya ni a ti wọnú oṣù bàbà àbá, oṣù ayọ̀, oṣù dùnú, oṣù àlàáfíà, ẹ̀kan gbàdúrà fún wa ní ṣókí.
1: Ilé ni ó bà lé wa.
0: Àmì.
1: Ẹnu ẹ máa bọ̀ ṣe.
0: Àmì.
1: Ilé iṣẹ́.
0: Splash. Àmì ẹ bẹ́ẹ̀ ni. Àmì.
1: Láti lóòrì jóná.
0: Àmì.
1: Ayé òkú ìgbà.
0: Àmì.
1: Nínú ọdún yìí.
0: Àmì.
1: Ẹ máa bọ̀ ṣe.
0: Àmì ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣeun. God bless you, sir. Ẹ ṣeun Mr. Ọlá láti Bolúwàjí, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni ẹnìkan náà tún bẹ lójú òpó ti bí ẹ jẹ́ kí n gbé ìpè yìí, ẹ má bínú. Hello. Ẹ mà káàárọ̀ ma. Àmì Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ ni ma.
2: Ayọ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ pẹ̀lú àlàáfíà tó pé.
0: Àmì.
2: Láti lò ó.
0: Àmì. Àmì. Àmì Ọlọ́run ọba. Àmì.
2: Iléeṣẹ́ rédíò ibẹ̀ yẹn. Àti Flash àti Lájọyú.
0: Bẹ́ẹ̀ni.
2: Lórúkọ Jésù kò ti jóná.
0: Àmì. Àmì. Àmì Ọlọ́run ọba.
2: Ilé iṣẹ́ ń bẹ̀ náà lórúkọ ńlá Jésù Kristo ẹ̀ lè ṣiṣẹ́.
0: Àmì. Àmì Ọlọ́run.
2: Sọ tún wọ́n fi pé wọ́n lọ mú yín wá. Ọlọ́run ò ní
0: bá. Àmì. Àmì. Àmì Ọlọ́run ọba. Àmì.
2: Gbọ́ wa náà lórúkọ ńlá Jésù Kristo ẹni pọ̀ ká wá. Àmì sọkún.
0: Àmì. Àmì.
2: Ìjọba yóò fi parí. Lórúkọ ńlá Jésù Kristo di ò ní bá wa.
0: Àmì.
2: Lórúkọ Jésù bẹ́ẹ̀ ló dé.
0: Àmì. Àmì Ọlọ́run ọba. Ẹ ṣeun mo dúpẹ́ Grandma láti Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ma, ẹ ṣeun ma. Ẹ wò ó ku èèyàn méjì péré ká tó wọnú ètò náà lọ ní mò ń bọ̀. Ẹ jẹ́ kí n gbé ìpele yìí. Hello, ẹni tó wà ń bí. Hello.
3: Please, mama.
0: Ma. Grandma, mo retí ìpè yín, ẹ pè mí lọ́sẹ̀ tó lọ. Ẹ máa gbọ́ Grandma tó ṣẹlẹ̀ ni wípé mò ń bọ̀, ẹ jẹ́ ń kọ nọ́mbà yín sílẹ̀, màá pè yín tí mo bá fún yín àwọn èèyàn máa fi nọ́mbà yẹn disturb bí mo ṣe ń lò lọ́wọ́. So bẹ́ẹ̀ ni ó yá. Yes, ẹ ṣàdúrà fún wa ma. Àmì. Bẹ́ẹ̀ ni. Àmì.
3: Àti àwa àti ẹ̀yin iléeṣẹ́ Flash àti iléeṣẹ́ Lágé Ẹnúgbàrí.
0: Àmì.
3: Àti ẹ̀yin gbogbo tẹ̀ ń ṣètò fún wa lórí yín, lórí ọmọ, lórí ọkọ, ní gbogbo tẹ́ ẹ lé ìtọ́sí lórúkọ Jésù ìdààmú kó má ṣe wù.
0: Àmì.
3: Ká má pè lójú ẹkún.
0: Àmì.
3: Gbàgbá tó pé ní ìgbàlẹ̀ oṣù yìí ká fún parẹ́ láyà tá a
0: lè. Àmì.
3: Ilé iṣẹ́ yín kó má ṣe jóná.
0: Àmì.
3: Ìdààmú pé wàhálà tó má ṣe wọlé iṣẹ́.
0: Àmì. Àmì. Àmì. Àmì lórúkọ Jésù. Ẹ ṣe Grandma, ẹ lágbára Ọlọ́run, ẹ má wọrí, mo máa pè yín fúnra ra mi gbà yẹn. Ẹ wo Splash FM ni wọ́n ń pè bí? Ẹ jẹ́ ń gbé fún ẹ pé ẹnì kẹrin yẹn sí. Hello, ẹni tó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni bá mi bélò, ẹ ṣe. Àmì.
4: Adara ẹni kọ̀ọ̀kan wa ló.
0: Àmì.
4: Ẹbí àlàbọ̀rùn pátá.
0: Olùjọ́rí
4: Ọlọ́run ọba ẹbí tí ọ̀gá ìgbà náà.
0: Àmì. Àmì. Àmì.
4: Ọlọ́run àbọ̀ Ọlọ́run
0: ẹ̀
4: lórí
0: gbogbo wa. Àmì.
4: Lórí ara, lórí ọmọ. Ẹ pàjẹ́ wúre lọ.
0: Àmì Ọlọ́run ọba.
4: Àmì Ṣẹ́rù Àrùkà.
0: Àmì.
4: Dara púpọ̀ ní kò dé àlórí.
0: Àmì. Àmì. Àmì. Àmì Ọlọ́run ọba. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì. Àmì se ba mi ami e se ba mi alaji belo lati iyana ofa baba dada thank you so much ah e wu ati pe merin beyen mhm e je ki arora se fi mo beyen e je ki oju opo yen e je ki se pano aha e se ba mi side atakaka wani good morning mommy princess wedoma emi na ki yin sa o e pe wole ke fi ki wa ami ke fi sadua fun wa e ma wa adua te ti gba ba mi belo won ti ba wa se kini o won ti ba wa ah baba ti ba wa cover re won ba fa ri pe yimi gan mo nti ma so mo san se ami ni ka ni won ko mi ni se be mi ni o ti mo nti ma ma wi mhm adura ti gba ah mo ki wa e seun seun e je ki n se bayi je ki n se be ki n wonu eh ki n fi yen bo sinu ipele ko to da laborun se e ri ko to di alaborun ti aje yi ti mo fe so yi oh my god ah eh wi se se ri olohun oba asa ma so la re bo se fe asa ma se nkan re to ye pe enikeni o le a le bi lere enikeni o le so wi pe bawo ni o se se be ni enikeni o le bi lere a le so wi pe bawo lo se se mo ki wa mo ki wa splash fm no pe bi alaborun ni oruko itu npe le keji ohun ni a nlo yi o le to je pe Baby side that's a kaka ishi jari wani eme o in the name of Jesus Christ. God will answer our prayers. Thank you so much. Eshiu jari. Iko na ni wa jari baba mi. Kusi wala. Ebe afo mi lana odun jo ni. Ha. Ti mo di atasi. Ti mo joko ti mo be wule ti mo na segboro. Te mi shekini te mi fa guhano. La ma gendano. La ma gendamu. Ne joko ni tu wajari. E ma wari afa sa ida ta kakato ba si digba December. E ma wari. E mina hiru resi lori wale yi. Mo si gbagba pe. Lo jo bi bai. In leti ma jento kumbe. Joko ni tu wa. Thank you so much for the love. E shi o. La ta yi ala lu mole. La ti batu tikpe tu tikpe tu tikpe tu tikpe tu tikpe. E shi goni. Mombo. E fo meni shajua aya. Mo fe she. Omi muni o. Eje nse mi mu mumbo e ri mi pe ma mu mi nisin e wa soju opo todo mi ni bi princess adenike olowo kere media group ke wa wo boya mu mu mi abi mi o mu mi eyin te ba se gba pe boya mo se mi mu abi mi o se mi mu se mo pe eni ni September 2nd gift o se kini o wa femi ati yin e ri se femi ati yin mi ape mora eni la pe temi dire n baba ni gift wa fun yin losu tutun ti mi wa pe so pe gift wa fun mi ah o wa fun mi mi gan ni lo ebun ejo ki se bi eleyi na

ìbámọ́dé bá gun kòkó wa ò sì kó lọ lọ lọ tó pọ̀ pọ̀ pọ̀ tó ga ga ga kò sí bóyá fẹ́ ṣe náwọn ẹgbọ́n òwe àtọgbọn táwọn aráabí tán lọ kọ́ nílé ẹ̀kọ́ òun ni wọ́n mọ̀ ṣùgbọ́n láyé òde òní wọn máa pè ya wọn ní oṣù wọn pé bàbá wọn náà wọn ló ló kà jù wọn dẹ mọ pé tí ń bẹ nísàlẹ̀ ẹkùn kẹtẹpẹ ni mo kì í ẹyí tẹ wà lójú òpó facebook ẹgbọ́n ṣé mo mu mi àbí mi ò mu mi ẹ̀yìn ẹ̀kọ́ táìpù ẹ̀ pé mo ti bá tó wáyé pé yes ni ẹ̀yìn ẹ̀kọ́ yes pé mo mu tó bá dẹ̀ jẹ́ pé no ni tẹ̀yìn ò bá rí pé mo mu mi ẹ̀rẹ̀ lè kọ́ náà mo kì wá ẹ dákun ẹ jẹ́ kí a fi ara balẹ̀ dáradára torí nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ ọ̀dọ́mọbìnrin yìí ó ṣe mí bákanbákan ṣùgbọ́n tọ́lọ́run ọba bá ń ṣiṣẹ́ rẹ̀ a kì í pé ṣe náà ni tó bá tún ṣe lọ́nà ta fẹ́ a kì í pé ṣe tó bá tún gbé gba bòmíì ta tún rò pé lágbára o kí la tún fẹ́ ṣe ẹnjiníà adéwùmí wọn ní ọmọ táyé bí òun láyé ń pọ̀n ọlọ́run aṣàánú wa àmì o but all the same náà ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ a máa bá wọn wí ńgbèèyàn bímọ lọ́kùnrin tó sọra rẹ̀ dobìnrin mọ́yàn lọ́wọ́ ẹ wò ó ìyẹn náà lágbára àwọn òbí láti kékeré láti gbọ́dọ̀ máa bá wọn mọ sọ̀rọ̀ tá a bá ń fi wọ́n sílẹ̀ bẹ́yìn ayé yẹn a máa ṣe kí ni a máa rí bákanbákan sí ojú òní ti wà lágbára ọba mi òkè gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ ní ìpele ta pè ní kó tó dàlàbọrùn táwọn ọ̀dọ́ láǹgbá wa lọ́kùnrin àti lóbìnrin ló wà fún tẹ bá ṣe àti pàdé ara yín tẹ̀ ń bèrè àníyàn bọ̀ ohun tẹ́ kàn ṣàṣe náà ni wípé tẹ bá ti wí pé mò ń wo àwọn nǹkan kan nínú ìgbé ayé ọ̀dọ́mọbìnrin ọ̀dọ́mọkùnrin yìí ẹ jẹ́ ṣé mi àbí ṣe ń filẹ̀ ni ṣe ń fẹ́ ni ẹ̀yin ẹ̀kàn ṣáàmú fóònù yín ẹ fi voice note ẹ fi ṣọwọ́ sí mi máa pejú òpó mi tí mo bá máa fi ṣetán tí mo bá pè ń sin ṣé rí àwọn èèyàn kan máa fi dà mí láàmú ni ẹlòmíà ní àwọn àwọn yẹ̀ wò ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní da flash ìbò mi ni ẹlòmíà tiẹ̀ tún fẹ́ pè gan èmi kan yìí náà ni mo wà ń bí èmi kan yìí náà ni wọ́n tún fẹ́ kí n gbé tọ̀dọ̀ wọn kò ní ṣe kí ni o kò ní fẹ́ ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ń lò ó òun náà ni mo fi ń rí yín ohun tí mò ń sọ ni wípé tẹ bá ti bá mi sọ̀rọ̀ tó bá jẹ́ ní tí mo lè gbà yín lámọ̀ràn lé lórí ni pé tọ̀rọ̀ bá rí báyẹn o ṣe báyìí ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan tó máa fẹjú ẹ ni màá bá yín gbé wá ẹ jẹ́ ká fi ara balẹ̀ dáadáa láti gbọ́ ohun tí eléyìí tó jẹ́ pé a máa dá sí ọ̀dọ́mọbìnrin ọ̀dọ́láńgbà kan òun ló fi ohun ránṣẹ́ sí mi tá mọ̀ sí voice note ó bá mi sọ̀rọ̀ púpọ̀ èmi náà bí láwọn ìbéèrè tó ṣeé ṣe kẹ́ bí èmi mo bí kí n ba lè dá yín lóhùn kí ló ṣẹlẹ̀ ni wípé ọ̀dọ́bìnrin yìí ní ìbejì ni òun twins ó ní obìnrin ni àwọn méjèèjì ó ní àwọn ti pàdánù màmá àwọn nígbà táwọn kéré jọjọ pé àwọn kọ́kọ́ ń gbé lọ́dọ̀ èèyàn màmá àwọn kan ṣùgbọ́n nígbà tó di àárín kan bàbá àwọn wá kó àwọn sí ọ̀dọ̀ láti lè tún máa ṣètọ́jú àwọn láti lè máa jẹ́ kí àwọn lọ sí ilé ẹ̀kọ́ torí pé ibi táwọn ń gbé yẹn gan ẹni yẹn gan ti bí ọmọ tí wọn gan lọ bí márùn-ún pọ̀ máwọn táwọn jẹ́ bèjì pé gbogbo ìgbà yẹn gbogbo ẹ̀ jíjẹ mímú rí bákan pé fámìlì màmá àwọn yẹn náà ó ń gbìyànjú nígbà yẹn wọn ni bàbá àwọn kó àwọn bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀ bàbá àwọn ti ní ìyàwó míì pé ìyàwó kò ń bá wọn jà o ó ń ṣe bẹ́rẹ̀gbára rẹ̀ ṣètò o pé ṣùgbọ́n ní kété tó ti bímọ bí eléyìí pé ọ̀rọ̀ alẹ́ ayé àwọn kò kàn mọ́ àwọn ọmọ ẹ̀ tó bí yẹn àwọn ló ṣe kíni o àwọn ló dojú kọ àwọn ló ń tọ́ ní mẹ́sàn-án mẹ́wàá kò tiẹ̀ rí táwọn rò rárá pé gbogbo táwọn bá ní àwọn bá ti sọ fún bàbá wọn èyí tí bàbá wọn bá lè ṣe ń bẹ̀ á ṣe é pé tó wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ mo ti ṣe sọ lẹ́ẹ̀kan pé bó ṣe wọ ọlọ́run ọba ló ń ṣọlá wọ́n ní báwọn ṣe jẹ́ ìbejì yẹn ó ní òun gangan tóun bá mi sọ̀rọ̀ yìí ó ní òun lòun jẹ́ kẹ́hìndé ó ní òun pẹ̀lú kejì òun tó jẹ́ táyé yìí
o ni awon ogba bi kankan jora bi ti wule omo lo so ati lo dodo o fi aworan yen o send e si mi mo ri awon mejeji eyi to nba mi soro yi o rora lo mi lara die odudu ori rumurumu ko ga pupo ju alejuwe leni to kuru na bo alejuwe leni to ga se wa ri ikeji ohun mora o je eni giga ko lara iwo keyan wo won loju na won se kini won jora papa oni lopo igbagan won yan ma nbere pe a se ede ni twins ni o ran yes pe twins ni awon oni elomi ti le ma ro pe boya oto ni taye tohun oto ni kende titi e oni tori tan tan ba tawon ba lo bi kan tan ma pe awon ni twins won tun ma tu awon bi pe a se yin mejeji na de ni ibeji nkan nkan be yen oni n to wa sele ni pe ikeji won yi gege bi photo na to send si mi na o je ni ta ati e le so po rewa ise olorun ba ni o bo se wu lo nso la o sugbon se mo pe e wa porisirisi te ba re lomi e ti so pe yes ah e wa lele any fine te ba re lomi awon to se fine pa bayi se pe eyan ni wa sugbon gbogbo wa na aworan olorun ni wa ikeji e yi o sha ko o fine ju ehe je ka so be yen ma je ka so pe ko fine rara o tun fine ju oni nigba oni ilewe eko poli ni awon lo oni and kini kan de ni oni nigba ti awon ti wa ni ile eko secondary school oni ni keji yi ti man so wi pe wo kende n to sele ni wi pe ma ja ohun na fi hun le si class oni ori e o tun gbewe lo titi ma fo hun le si class ma ja ohun le o kini kan pe wo a jo wa institution ni o a jo se kini kan ni o oni olohun sa ran lowo oni koda oni leyin igba ti o se wa ekitan oni ti to nwa oke oni ti e wa oke oni o tun pada olohun duro de o oni tori o ma so pe wo to gbo ti se anything saju ohun ohun ma para ohun ni olohun ma so fun pe a o se so pe o se ma so pe o ma para e olohun sa duro de olohun se oni ileiwe poli ni awon dijo lo oni awon sa dijo setan oni gbati awon de jo setan won so pe ise bayi lo wu won oni bo na se so pe ise yen na lo na tun o lawon sa dijo mo nipa ise owo le ta won de rora fi isu sina ta won fi oju wa obe ki gbogbo e ko ba le rhyme papo oni now oni bi to won lo gangan leleyi o oni taiwo ohun yi oni se oni mommy se e je believe wi pe ko ki reyan toast e oni gbogbo tawon lo ni poli yen tawon fi setan oni to ba ti e pade enikan leni ti yen ba ti e ba soro fife oni ko ti e to bi osu kan won tun ti ja jule oni but ohun gege bi eyan kan o lohun leni toaster meji laarin ose olohun le ni emi wa ti en bi mo ni se e o salaye fun baba yin ni oni daddy awon o lawon kuku so fun oni daddy awon ni olohun o so ko ti e olohun lo nse to ba tasiko oko re o to wa oni e meta daddy awon lo ma nlo sosi ninu odun oni daddy awon o lo ni igba tabaki happy new year oni won o tun lo nigba ti won nigba easter odun ajinde oni to ba tun si di 31st oni daddy awon ti lo oni daddy awon ti lo church ko le odun ni oni iyen ni wi pe bi gbogbo e bo se ri mo n be aha okay mo n bo ma wo aworan ti e send oni iyen ni wi pe bi oro bi live daddy awon to n gbe oni yen ko se pe boye wule jinle na ninu esin christian to n se mo ni e salaye fun iyawo baba yin ni oni se mo mo pe oni iya ti awon le ko sira awon ko to di wipe awon o se alaye fun won pe nkan bayi bayi lo nsele oni oro awon o ti e kan o loro awon kan rara oni gba tawon te ti kuro le ti pe ti pe tawon ti ti ko ri si school gan ni eko kan lawon ma nwale ti o ba je pe boya olude kan to se lo titi ni gbogbo gbarin ka won to se tan oni now o lohun to hun o lohun ti ri awon eni to n ba mi soro yi ni kainde ni o o lohun ti ri awon omokunrin to se daada meji seyin oni tan de ti lawon ti se tan
mo ni kini eji won gan kini eje yi mejeji gan gan nsin oni awon pe 26 years ninu odun oni gba to won pade eni akoko oni yen na lo n ti se ton ni lodun 2024 ni oni bi taiwo won se bu sekun ni yen pe ah keni iwo ti wa se ti wa fe mo ti fe mari eh to mo ti e ti re ni pe un ah di se suru die si fohun jo o lohun ti e den so fun pe alagbaja lohun ti ready ah wo jo so fun pe ko se suru ni ko se suru to ba le lo se to ba lo se wedding saju ohun wo ironu yen lo ma pa ohun o eh kini kan ah o laanu e de tun se ohun ni to ra won de like ara won o lohun sha so fun eniyan pe wo ohun o ti ready se suru si oni yen de lohun ti se tan oni bi awon se excuse ara won niyan kaloku ba ti e lo oni now o lohun tun pade enikan na oni yen na ti e tun so wi pe ah je ko n je ka won lo se mommy mo kini ko kini kan ta n ba de ti se mommy mo ka won de within 3 months ka won de se marriage oni bi taiwo n tun se bere si ni sukun niyan o pe ha ohun o ti re ni kokko kini kan kini kan ah pe ma fo ohun le pe se ori ohun to ba fi le mu e se wedding ti won ki daddy awon congratulations ti won ki won na congratulations o ni gba pe ki le ojo keji to mo won pada ki won pe ota won ku ofo o won ki daddy pe ota baba won ku ofo omo o pe iwo na won ki o pe ota awon na won ku ofo keji re o pe ohun de mi ni e pe kiki da ko ya tete se suru fun ohun ko fi se kini o ko na fi ni eni ti ohun fe he oni iyen lo oni now oni lowo lo ta se so o lohun tun ti ri eyan kan to ti se gidi o oni o leyan dada ni oni iyen ti won so fo ohun sin wi pe je ko n lo mo step mother yin ati daddy yin iyen step mother ohun ati daddy ohun se pe beji ni won da ohun lo je ki n pe papo beyin pe so leyin eleyi kawon family kan wa se won o ni yen wa so fun wi pe wo o peju december odun ta n wo lokan yi pe ile ohun awon ojo wa awon ojo se december awon ojo se on the 25 christmas awon dijo ma se papo ni o lohun wa so fun pe se suru pe wedding yen le ma bo so lo ni kilo de ti o le bo si kini kan to n delay se bohun lohun oko ohun se bohun lohun so pe ohun fe se marriage ohun oko ohun oni ko na ko na eni nkan kan ohun to kan ma na eni pe ko fi ara e sile ko je pe iyawo awon to ba ye ko se gege bi iyawo ko se laye ti e atasho ati everything to fe to ma lo everything ma worry ohun ma gbe ha oni ohun pe taiwo inshallah ifun pe taiwo sori mo fo lohun be jo koko ti pe wa para eyin mu yen kuro je ko n se marriage to je ko n se wedding to n ba se ma wedding to nsin o possible ko je pe olohun alana olohun a fun e loko titi e oni ah rara oni lo ba bu sekun iwo olohun o iru aye wo lohun wa yi ko kuku pa un gan o te un lorun ko ma wule si mo gan ko n ti esun ko ma ji mo ki lo wa de 26 years of age ko se yan kokan to ti e to n ba ri okunrin leni ko to pe bi ose meji ose meta won tun ti sa lo won tun ti block ohun se be lohun wa buru to ni mama awon so n sun lorun o lawon oro to je pe a ma so tawon mejeji tawon a di mora awon tawon ma we kun mu bi gari oni ohun ni o ma nso oni gba to wa so ile ifun lo wa ni no problem emi mo delay e ni number 1 delay e number 2 this is number 3 abi ko si problem she wedding ki wo ma lo li oko ohun a de ku won ma gbonu run lo ah

0: Taiwo ohun ti o je kara awon ti e fi ya si tita awon oni woli ide o ni ore awon kan wa o ni o lo praise wi pe oko ohun o ni won de so pe eni bayi loko re o ni ewo o ni ma o ni won mari ju bi o ni gbogbo gbigbe po won o ni boya 9 months na fi gbe po o ni 9 months o ni yen ni iyen ti lomo o ni baby lowo nsin o ni o ndagbe ni o ni lilu ni lojojumo o ni ko mo pe ọdọmọkùnrin yẹn máa ń fa ó nígbà tójú tó ka ló ń bàjá pé ó dẹ̀ háìdì kínní fún òun títí ó ní nìyẹn ní ẹ̀hẹ́ ó ti mọ̀ náà nìyẹn ó ní ni ọ̀rẹ́ àwọn ní láyé kò jọ ó lè wá máa fa ń tà ń wí nǹkan burúkú ni torí kínní ó ní bọ́n ṣáà ṣe bẹ̀rẹ̀ wàhálà nìyẹn ó ní tí ó na ọ̀rẹ́ àwọn bíi ó ní ẹ̀wò ní ti máa lọ gbàdúrà sí jàre ó ní gbé tọ̀rẹ́ àwọn yẹn wá ń ké ni wípé ọlọ́run o òun dẹ̀ gbàdúrà o òun ò kàn déédé yan ọkọ o kábà sọ pé torí náà pé ṣèbí wọ ló yan ẹ máa yan nìyẹn fún tó wà ó ní ẹwò ó ní ìyẹn gan lásán ó ní náà ó ní n tí ìkejì òun tó sọ nìyẹn ó ní bẹ́ẹ̀ dẹ̀ ni bọ̀bọ̀ tí bíi ló ń disturb òun pé jẹ́ káwọn wá mọ stepmother yín tó sọ àti dáàdì ẹ káwọn èèyàn kan wá mọ̀ wọ́n láti ibẹ̀ kan dẹ̀ mújọ kínní kò tiẹ̀ kọ́kọ́ mọ̀ lọlé lọ fi òun hàn wọ́n náà tán bá ti rí òun wọ́n á lè fún àwọn lọ́jọ́ tí àwọn máa wá báwọn ò tiẹ̀ ju bíi 10 lọ káwọn wá nǹkan bẹ́yẹn káwọn ṣẹ̀ṣẹ̀ wá káwọn mú déètì wedding pé ó pẹ́ ju December ṣe pé làwọn ó ní bẹ́ẹ̀ ni kejì ó ní àní kò sí tó burú bẹ́ẹ̀ ṣe ìwọ ṣe wedding máa lọ tó bá ti lọlé ọkọ èbó òun sì máa gbọ̀nà ọ̀run ló ní ẹ̀wú ó ló tiẹ̀ ti wá sú òun jàre ó lóun ò mọ nǹkan tí òun máa ṣe mo níṣe ẹ sì jọ ń gbé pọ̀ dì sí ó ní bẹ́ẹ̀ ni mà ó láwọn díjọ ń gbé papọ̀ ni o ó nígbà táwọn ti ṣetán ní school tí àwọn fojú síṣẹ́ ọwọ́ kan nígbà tí ó ti sì pé àwọn oríṣẹ́ yẹn ó ní àwọn díjọ ń gbé papọ̀ ni ó ní di bí òun sì ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní àwọn díjọ wà lójú kan náà ó ní orin tó ń kọ nìyẹn ni wò ó má wọrí kẹ́nì wọn ò di stop ẹ mọ ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ẹ wò ó ẹ̀yin èèyàn wa ọlọ́gbọ́n onímọ̀ olóye ni yín ọlọ́run á dẹ̀ fún wa ní ilé ìyá fún wa ṣe ẹ dákun a nílò láti gba ọ̀dọ́mọbìnrin a nílò láti gba ní àmọ̀ràn ẹnìkan bẹ lójú òpó ń bí hello.
1: hello.
0: ok. ok. ẹ kúrò níbi tẹ́ ẹ wà yẹn sà.
1: ọ̀rọ̀ ti sọ̀rẹ̀.
0: lọ́nà wo sà.
1: ó ti ní kí kejì òun. ó ní kó má rì. àmọ̀ràn náà láàfin kó ṣe sùúrù kí ẹ bá dé. ṣé ẹ gbọ́ mi.
0: gbogbo ayé ń gbọ́ yín àwọn méjèèjì náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: ṣé ẹ máa dé oyé kò sí ń káàrí. tó jẹ́ 50 years tí ò tí ì lọ́kọ tí ò tí ì níyàwó wà. sùúrù ni kò ṣe kó fi kejì ẹ lẹ̀ kó lọ ní.
0: Mr. Lalati Boluwaji 0706949 3000 ojú òpó tẹ máa pè sí nìyẹn ẹlò ẹni tó wà lé. Yes ma. Grandma, yes ma. Ó ń wọ́wọ́ díẹ̀díẹ̀ grandma. Ẹyin lọlẹ̀ bẹ́ẹ̀ni.
2: Bàbá wọn ṣe kí lóde sí ọmọbìnrin yẹn ṣe kílẹ̀ tí ò sọ fún pẹ̀lú wọn.
0: Tí ò sọ fún ó ní bàbá ó sọ fún bàbá wọn ẹ mọ ọkùnrin kí ni mélòó ló lè ṣe.
2: Kò sí nǹkan tó lè ṣe ṣé ibi kan tó ń gbé wáyé mi tó ṣe wípé tó wọ̀n bá lọ́kọ̀ ẹ̀jẹ̀ ń jẹ́ òun lè lọ́kọ̀.
0: Ẹ mọ̀ pé níbi kálukú ṣe máa ń. Ó ṣe máa ń ronú.
2: Nǹkan tó máa ń ṣe ni pé ó ń parọ́ ni o, ó fẹ́ dàdúró ni. Ó kúrò ní ẹ̀fọ́ kan jọ gbé lọ́tọ̀ọ̀tọ̀. Ṣọ́ọ̀mù yé yín.
0: Ok.
2: Ẹ gbé lọ́tọ̀ọ̀tọ̀, tó máa fi jẹ gbé lọ́tọ̀ọ̀tọ̀, olúkálùkù á ṣe ọkọ̀ tó máa ṣe ń gbà tó sì bẹ̀. Bàbá bá ń tó gbé bó ṣe ń ṣe ni kò ní jẹ́ kó lọ́kọ̀ o. Ó fẹ́ dàdúró ni o, ẹ gbàgbọ́ ẹ gbọ́ fún yín. Ìjọba ń jọ gbé lọ́tọ̀ọ̀tọ̀ kó fun ni o o na le gba ko ma para won o a so ko kya to ma ko ma para won ile na le ma pe ru ya so pe n pe ke je o ma lo ku o ni se ko wa ni loko ni o pa se ko kon jo pe loko to ko ka ko ko ka ko ni o ti to ma ku la ri won o
0: ese grandma oju ti grandma ton fi wo ni won so yen sugbon ta ba ni ko ni ribe to ba pada ribe nko elu en to wa loju opo nbi hello e ma karo sa ah ta lo ba wa soro ah ki lo sele gogo
3: e wo nu mi e lenu jo meta yo kon dun ni sha
0: ah ah se e lo ogun orun ni e ma lo ogun orun ni every Tuesday night ni
3: ewo ko ti e je mi gan
0: e ko sa mo pe gbo program ni
3: mo ti e wa mo fun pe ke ti e fun le duro ni na se mi ba fi se
0: e ya e pele sa sister nko nbe ku jo meta
3: dada lo wa ba
0: e seun
3: eh mi pa oro ka so oju meta ni suwo
0: oya papa pasa
3: ala koko ni pe ki sista yen wa won ni o wa oke e mo pe ti ti e wa ti wa le wa
0: okay
3: so ti won ni yen even though ti won ba ni ile ita so yi iwa yen o se koko and
0: Mike Power se iwa lo le ma ti je ki okunrin ko ni kini rara rara ko birin jare kan to se papa
3: be se soro leko eni to ba se
0: tu ri
3: koni to ameni ki ni se
0: pe koni be ni koni to pe o pe ju bi 3 weeks
3: then ile ti mo tun ri ni pe another one ni pe se ki se pe lady yen wa manipulative o tra ati manipulate the other sister pe nkan ti sister e ba ni oun ma ni at all cost
0: loju ti e fi wo
3: eleketa eleketa
0: e ba mi se papapa sa tori awon ipe kan wole to de court okay
3: eleketa ni pe iku ba wa ni de ni gbogbo nkan ti mo ti so sure ni this mama le ni she e de ma ba wa ti e ma need that to ba so because e mo fi alafu ya ko si fi de
0: ko kali ya won wa laye ni yo san yo tu oja e san no ikeji e ni oko n saburu e o ibeji ni won
3: je ko mo pe yoba bi pe kon ma ju kon lo nkan ma
0: ibeji ni won
3: to ni se nkan ki ke igbo ba ni iwo na ma ni niga e mo awon iya won a ti jagbe mo a ti je ki gbogbo kini o ti subsidize lara but ni ipele bo se gba ni ni ati ko se wa difficult láti fi sílẹ̀ ìpè tó nǹkan tó kò wà ń bẹ̀ ni pé ẹ̀yin lẹ máa bá wa bá sọ̀rọ̀ lórí.
0: Kí ni kí n sọ?
3: Okay, one, nǹkan tẹ máa nígbà tí bá sọ̀rọ̀ ni pé ẹ máa nígbà tí bá sọ̀rọ̀ pé kì í ṣe nǹkan tí àbúrò ẹ̀ bá ní ló máa máa fà á sí ní àsìkò ọlọ́run fún everybody ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So she need to understand that first. Then second one ni pe o ni igba ti o understand pe ti aburo e ba ma lo o le je ko
0: ni. Ẹ bá mi ṣe pápápá sá ẹ wo ẹ ti ń oya ẹ yára bá mi gúnlẹ̀ yẹn ni fẹ́ kọ́ tẹ.
3: Sista o le jẹ atọ́nà fún òun láti jẹ́ tọkọ títí ẹ so tó wọn so fort bẹ́ẹ̀ mo mọ̀ pé tí ẹ bá ti ń bá sọ̀rọ̀ ẹ̀mí ni máa ma fi sọ́kọ̀ nínú nǹkan tó máa sọ.
0: Ok ó dà àwọn ọ̀nà méjèèjì náà ń gbọ́ wa torí tèmi sọ ni wípé kó make sure wípé àwọn méjèèjì náà dìjọ gbọ́ wa ní sá bàbá mi o a pe wo osu tutun era sa amen
4: beni
0: ori bako bako
4: kuda kuda ise lo nka mi lara kini kan ta lati mo ni pe to ti a baba wa se ma so awon biji
0: mo
4: se je biji to mo ayan mo to to ni won ni gege bi my power she so jo ti yin
0: beni
4: so lopolopo gbangba mi e je mo ye pe a se yi wu lolohun kuda gan ko re wa ju egbin lo ari awon mi na be
0: beni
4: lo pelu ire wa won na to lele o tun mo
0: na tun ma be lohun foko
4: se mo gbogbo e na lele yi gege bi won se wa e bo se ngbo wa yi
0: beni
4: se ri ya yo ba ma po we kan looto amo e pe bo se wa yen o se awon ta ba te wo ibo ki bo ya won fine to keji won
0: se
4: oral fan o se awon ni o je ni ti ko fine ju laye I mo ye lo mi se da to won
0: papa
4: sibe sibe o ma ya yin lerun pelu ba okunrin mi o to se mo osu
0: to de ja won okunrin gidi
4: to de ja okunrin gidi ti o ti e da to won la la la la so ki awon kan ni gbagbo to ba te wa fe wi pe boya to ri pe awon da lo keje awon abi kire kan
0: so
4: awon so kan wan ni ti afiju ba lo bo ti
0: o bo yan ti e
4: o yan ti e yo ni ti e
0: no
4: so to de ja si pe asiko olohun ki n pe ju fe to je pe yi ti olohun ma se fun yin gan e tun wa pada e te ma lo para yin e jo tori olohun se ohun lorun le de be loko ni se mo ile imo n tra lati pass message sawon gangan funra won to ba pa o gangan gbo
0: beni awon mejeji mo ti gba won mo ti ba won soro whatsapp nsinsin
4: se mo so that si pe kon sa mo yi pe ile aye yi lati n loko ilé ayé láti ńlá ya
0: bẹ́ẹ̀ni
4: ẹ bá kú kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀
0: lọ́hùn-ún
4: fẹ́ẹ́ kí bọ́ọ̀lù kan nà ẹ fi ìkejì yín lẹ̀ ó lè jẹ́ pé òun kan ló ń tẹ̀yìn kan dúró àwọn náà kan ní ẹ wà sí ẹ gbàgbé gbogbo yẹn
0: ẹ ṣe God bless you sir e ṣe gẹgẹ bi won fi wa ṣe baba won fi wa ṣe iya e dakun oro amoran wa ni won ni lo be ni e ṣe ba mi saida ta kankan be ṣe ba mi gba ni amoran yen hello eni to wa nbi ah ba mi o se kuku binu si mi pe ndaruko yin lekan omo yin na ni da baba da kun e ma binu iye mi fo ni olohun si seun te pe wole e se mo dupe sa beni baba e se
5: awon ti won ba wa nba wa da soro kankan ma di
0: beni beni
5: oro kan po apere e ri oro awon mejeji
0: bo se wa
5: o ye ki kan ti ko ti taye lawon re wọ́n jọ pa ọ̀pọ̀ sí ojú kan ọjọ́ onípẹ̀lọ́hún
0: òṣìṣẹ́
5: sábà ti ra wọ́n lẹ̀ wípé èèyàn rò pé kò ní ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ó
0: bẹ́ẹ̀ ni n tó ti ń sọ láti ayé tipẹ́tipẹ́ láti ìgbà tó ti kéré.
5: Tó tí wọ́n jọ gún wọn àdúrà pa muslim ni bi ti christian ni wọn sì jẹ sì ṣe ṣe ga kò sí òjò o bẹẹ wọn ò gbà mbẹ wọn ń kọ ẹlọ tó ń kọ jọ lọ bẹẹ lọrun láàyè ara wọn
0: náà
5: wọn sọnà wọn tó rere o.
0: Alùpùpù
5: wọn ló máa lọ kọ ayé ló máa lọ kọ orí ti ẹ o.
0: Àmì ọlọ́run àbá ẹ ṣe bá mi bàmí ṣe fúrọ́jì kọdìrì láti apò mu baba thank you so much baba dada ẹ ṣeun ṣeun mo kì í o. Hello
6: hello
0: wà lójú ìpàdé.
6: Ẹ káàárọ̀.
0: Ẹ mà káàárọ̀ sá. Mr.
6: Akin Lajibọ.
0: Ẹ ṣe àbá mi o. Àǹtí Kẹ́hìndé ń kọ́ ń bẹ̀ sá.
6: Ògùn wọn náà wà ń bẹ̀.
0: Ó dà ṣe. Yes sir. Okay, keki keji yen to ti bimo yen pe ko ikoko se suru na.
2: Wa ni ko se suru fun pe o bi awon eyawo kuko lodo e. To wono bi ba fun e be bi ke do bi ya wo bi loko. Keki kan o gbe wa yi wa la ni o ko try lati se adura gidi. O to ko bi awon to bi won o la ba won. O to be so ni to.
0: Kan eri kan bi baba won ko le ye won to ran gbo wa bayi. Placenta ni. All right, sir. Eshe mo dupe. E ba mi kan ske ni na o. Yes. Hello, ento wa lojo opo nbi. Hello.
7: Eko
0: Aroma. E ma karo, sir. Oruko yin bi se gbe tin pe, sir. Mr. Agunbi Ade. Okay, Mr. Kunle.
7: Yes.
0: Yes, sir. Okay. Asa wo,
7: sir?
0: Okay, sir.
7: Ati liru e daada. Ta ba ri pe oro fe ri beyen. Omo bere le ti bi yen ti won ti te get okunrin to nko nu si yen. Yo ko so pe okunrin to ba fe fe pe wa nbe o.
0: God bless you, sir. Hello, mommy, are you here? Hello, mommy. Ami. Yes, ma.
7: Wọ́n gbọ́ báyìí, wọ́n gbọ́.
0: Ọlọ́run.
8: Ọlọ́run sá lè tó kan fún ayé wọn. Tó bí eyín. Táìwò tó náà ń sọ pé ìkíní. Ó lè dá pé bí i márèjì àbúrò rẹ̀
0: àyè. Ìkejì rẹ̀.
8: Bóyá bẹ̀rẹ̀ ni yóò ti rí.
0: Bẹ̀rẹ̀
8: ni sí ìkankan tó máa dí wọn lọ́wọ́. Àsìkò kálukú Ọlọ́run ti fi ayé wọn bí wọ́n ṣe rí yẹn. Ó ti fi bá wọn sọ̀rọ̀. Àwọn ni kí wọ́n gba ẹ̀mí Ọlọ́run láàyè. Bẹ̀rẹ̀ ni sọ pé tí ìkejì wọn bá ṣe márèjì tán ni wọn bá ti ń kí wọn kú oríire. Wọ́n tọ̀ kí wọn kan yòókù náà. Kí ìkejì rẹ̀ kó láwọn fún bàbá wọn. Ó láwọn fún bàbá wọn. Mo ṣe ọ̀pẹ bó ti wulẹ̀ kò rí bàbá wọn ní fẹ́ kí kan fún sọnù máa ń lọ.
0: Bẹ́ẹ̀ni.
8: Omi bàbá wọn ọba nígbàgbọ́ nínú ṣọ́ọ̀ṣì tí ọba ṣe wọ́n ní iṣu ẹni a máa tọwọ́ ẹni bọ́kú.
0: Ẹbí.
8: Iye epo àbí nǹkan náà máa tọwọ́ ọ̀rọ̀ a máa ṣe kinní kan. Rice father. Tó kí bàbá wọn tún gbogbo bàbá wọn ní yóò rìnrìn àjò lórí ọ̀rọ̀ yìí. Péńgbé kò kan ẹ̀yìn bàbá yá yóò ṣe tiẹ̀. Ó kọ́ lọ́rọ̀ ìdí mẹ́lẹ̀ yìí o.
0: Àwọn
8: ọmọ yẹn n pé ọ̀rọ̀ tó ti ń ṣe láàrin àwọn tipẹ́tipẹ́ rèé o.
0: Bàbá
8: tó ń fi dúró bàbá yìí tó fi dúró bàbá yìí o. Ní tó sì tó kà ní ìsìn ntótóń wí rèé o.
0: Tó
8: fi yé yí. Torí ó kàn fẹ́ ya láyàn lé èkejì rẹ̀
0: ni.
8: Bẹ́ẹ̀ kò sí ẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ti fún ara rẹ̀ ó ti ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo fẹ́ tó lé ní wọn tí ó sọ pé bèjì ni wọ́n. Ó ti kódà tó bá ṣe pé ibi ẹlòmíì tí ó bá ní òye irú nǹkan tá à ń sọ yìí ni wọn ní tẹtáíwò kẹ́hìndé yẹn gan mọ wọn lára.
0: Láti
8: wọn ti rí bẹ́ẹ̀ yẹn.
0: Láti lẹ̀.
8: Sọ́dà tí wọ́n ní wọ́n fi ojú bá wọn jọ mọ̀ ṣe nǹkan kan papọ̀.
0: Wọ́n
8: sì bẹ́ẹ̀ ni. Ọlọ́run ń ṣàánú
0: fún wọn. Ẹ̀bùn
8: ẹ̀bà ni bá wọn méjèèjì sọ̀rọ̀. Ẹ sì ìnvọ́ọ̀bù bàbá wọn. Ẹ wà ní lọ bàbá wọn pé tó ìwọ lẹ fẹ́ kọ́ sọ́nù náà méjèèjì. Tó ń tẹ̀yàn fi lè mú bàbá yẹn nìyẹn o.
0: Ìṣe
8: tẹ̀yàn kan máa mi ti do oru ọmọ oṣù kúrò nìkan
0: ní àbí.
8: Wọ́n sọ nígbà tí ò sí ìyá wọn mọ́.
0: Ìwọ
8: náà bá ń bẹ láyé lè rí báyìí náà
0: o.
8: Ọ̀rá ìmọ̀ ìyá bí agbá.
0: Àmì ẹ̀ṣẹ̀. God bless you, grandma. Ojú òní tí yìn lábẹ́ àkóso bó ti wùkọ́ rí. Splash FM náà pé bí alábọ́rùn lórúkọ ètò 07069493000 07069493000. Ẹnìkan bẹ́ẹ̀ ń bí. Hello. Ẹ dẹ̀ ti wọlé ẹni tó wà ń bí o. Hello. Ló dá pé. Ẹ̀fẹ́ ló. Mo kí ẹ̀bà mi Mr. Adégòkè Babátúndé láti Alákíá Nìbàdàn bí. Bàbá ẹ ṣeun o, mo rọ́wọ́ yín pé ẹ kí mi. God bless you, sir. Hello. Ẹ jọ ẹ bá mi kúrò níbi tẹ̀tí ibi rédíò yín yẹn sà, àbí kẹ́ yí lọlẹ̀ pátápátá.
9: Mo ti pa.
0: Ẹ ṣe bàmí. Orúkọ yín sà.
9: Ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń tù. Bàbá, thank you so much, sir. Ẹ ṣe gbogbo gbà.
9: Ẹ bá sọ àwọn èèyàn bá ti fẹ́ sọ̀rọ̀, mọ ìtì ni ká máa sọ, wọ́n ti ń gbà sí kò jù.
0: Ok, sir. Ẹ ṣeun.
9: Ṣẹ́rí bí ọ̀rọ̀ wọn ṣe rí yẹn. Ọ̀rọ̀ yẹn gbà sùúrù gan. Ọlọ́run ṣe ẹ̀sọ́ fún méjèèjì ni wọ́n wá ń gbọ́
0: fún. Wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ ni. Àmọ́ ti sọ pé.
9: Fámílì màmá.
0: Ok.
9: Káwọn méjèèjì ké tọ fámílì wọn lọ.

0: àwọn bàbá náà.
1: Ẹ ṣe, mo dúpẹ́. Thank you, Mr. Ọlá láti UI. Àìṣeun gan, bẹ́ẹ̀ ni. Ẹ wo Splash FM náà pé bí alábọ́rùn lórúkọ ètò, ẹ jẹ́ kí n sáré kí bàbá mi yìí kí n tún gbé ìpè yìí. Bẹ́ẹ̀ ni dádì ọba, bẹ́ẹ̀ ni Mr. Odúkọ̀yà, dádì ọba láti ojú ẹkùn Dosomu Estate Ìbàdàn. Thank you so much. Mo rí ọwọ́ yín, ojú ò ní tì láéláé. Bàbá ọba, ẹ bá mi kí ọba o, ẹ bá mi kí ọba náà àti olúwa jọ mi lójú. Thank you so much. Ẹ jẹ́ kí n gbé ìpè yìí. Ẹ̀lú ẹni tó wà lójú òpó. Hello.
2: Hello, please, mama.
1: Yes, sir.
0: My
1: power. Kí ló ń ṣẹlẹ̀ my power o? Ta ló tẹ wá? Hello. Ok, mo tún gbọ́ yín.
0: Nǹkan tí mo ti ẹ̀fẹ́ sọ ni pé ṣe rí gbogbo àwọn tó sọ̀rọ̀ kò sí ẹni bọ̀dì tí kò mú wọn sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣe rí bẹ́ẹ̀ bá lótì ní ẹnìkan ti máa ń pè wọlé tó bá ti bí ìpẹ́jù pé threatening of life or pé nǹkan tí èmi kọ̀ rí ni pé gbogbo point tí everybody make
1: ó
0: wà àjẹ́ ni.
1: Bẹ́ẹ̀ni. Grandma,
0: the same thing, exactly that was what I'm saying.
1: Okay.
0: So, two, Baba Moni, Ati Awon Moni, Ejo, Eni Dati Ba Awon Moni Storo.
1: Okay.
0: Your own personally.
1: No problem.
0: Eji follow mo ko.
1: Thank you so much, Mr. Mike Power. Thank you, thank you. Hello, Grandma. Hello, ma.
3: Hello, ma.
1: Yes, ma.
3: Mo fẹ́ hàn di nkankan.
1: Okay, ma.
3: Ṣé ẹ rí

0: Je suis né aussi, plus sympa.
1: Laye. Abi.
0: Lórí àtìtáyé yìí. Náà lè fi gbọ́ lọ́tún ló sì.
1: Bẹ́ẹ̀ni.
0: Àpàjùlọ ẹ wo àti kẹ́yìn.
1: Kẹ́yìndé bẹ́ẹ̀ ni a. Kódà inú mi fi ẹ̀dùn sí yẹn.
0: Ìyẹn wọ́n ti tó fún yín ní wá
1: sí.
0: Kò ní lò kò sí nǹkan tẹ́ fẹ́ mọ̀ náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Tọ̀tọ̀ ni. Ìyẹn òmí ni wípé bóyá ẹ ṣàfọkànbalẹ̀ ọlọ́run àṣẹ tọ̀dọ̀ yín náà.
1: Ẹ ṣe mi dúpẹ́. Àbí. Ẹ ṣe jàre. Ẹ mú pa kí ṣe rí bàbí sáyé dàtà kankan ẹ̀wò sí ẹlọ́rọ̀ yìí. Á ẹ wo mo dúpẹ́ fún ìpele àkọ́kọ́ àwọn àmọ̀ràn tí mo mú wá fún wa yẹn pé bó lẹ ṣe débẹ̀ ẹ ronú ẹ ti débẹ̀ náà o bẹ́ẹ̀ ti ṣe kúò ńbẹ̀ náà òun ni kókó kẹ̀dẹ̀ kúò ńbẹ̀ ni ó yẹ oṣù mẹ́rin péré lókù tọdún yìí ó fi parí o lásán lórí wa. Ṣé ẹ ti ẹ̀yin twins ẹ mọ̀ pẹ́ ti gbọ́ torí mo ń disturb yín gidigidi. Pẹ̀lú ẹ akọ́ ni pé àwọn èèyàn wò mí lójú òpó Facebook ní ẹ̀rí pé mo ń tẹ kinní tí mò ń bá wọn chat wọ pé ọ̀rọ̀ lẹ̀ ń gbọ́ yìí o ṣe orí Taiwo ikú kọ́ ní nǹkan ìwọ náà ṣáà ti gbọ́ ti tún àǹtí twins tó pè láti gbo ọ̀rọ̀ àǹtí Kẹ́hìndé o gbọ́rọ̀ títí wọn èèyàn kan bí mẹ́rin ìkè Taiwo wọn bi nírọ̀rùn ọ̀wọ́ méjì péré làwọn rí bí tó dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn ẹ wo ojú òní ti wà lágbára ọba mi òkè ọjọ́ mẹ́jọ látún dìjọ máa pàdé lórí àkọ̀tun ètò ta pè ní àlàbọ̀rọ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o ẹnìkan promise wọn ní card bọ̀ òun ni ò tí ì jẹ́ kí n fẹ́ sọ lẹ́ǹkan tán bá ti fún mi láàrin ọ̀sẹ̀ àwọn first àwọn èèyàn mẹ́rin àkọ́kọ́ yẹn bẹ́ẹ̀ ni mr ọlálàtì bolúwájí ayòyàwó láti ọ̀yọ́ grandma láti jẹ̀bugbó bàmí Alhaji Bello tí wọ́n bá fún mi ni ò má dẹ̀ sọ padà bí ètò ńjọ́ mẹ́jọ tó bá pọ́n fún mi ní káàdì yẹn máa kí wọn má dẹ̀ sọ pọ́n fún mi ní káàdì bọ̀ tán bá padà fi ránṣẹ́ tán bá ṣáà ti fi ránṣẹ́ akànyìn lára lágbára òbòkè ẹ ṣe oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o gbogbo ẹ̀yin tá a dọ̀ jù fífẹ́ jẹ́ ẹ̀yin tẹ̀ tún kú mi lójú òpó ti ọ̀dọ̀ mi náà mo kì í ẹ̀yin tẹ̀rí wa wò lójú òpó Facebook ẹ̀ dàpọ̀ ẹ má bínú ó dà pé ṣapá kan jọmọ lórí nẹtíwọọkì ni ojú òní ti wá oṣù yìí oṣù ayọ oṣù dùnú oṣù rọrùn ló máa jẹ fún wa o àní dààmú lágbára ọba mi òkè princess adenike olówó kéré lórúkọ tèmi ìrọ̀rùn àti dùnú àti

0: òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ènìyàn láàárọ̀ yìí mo tún kí yín o mo kí ọba mo kí ìjòyè mo kí oyún inú mo kí àṣẹ ẹ̀bí mo kí gbogbo ẹni tó ń gbóhùn tí mò ń sọ lórúkọ jésù ayé òní dèyìn mọ́lẹ̀
1: o
0: lórúkọ jésù àwọn èèyàn rere òní dọ̀ta yín matthew béèyàn bá wà láyé tó bá lọ́lọ́run ó gbọ́dọ̀ mọ nǹkan méje tí mo fẹ́ sọ láàárọ̀ yìí nǹkan méjèèje yìí yóò mú kí gbogbo èèyàn fẹ́ràn rẹ yóò mú kó o gbádùn ènìyàn mo gbàdúà màmá tó ń sàmí ayé rí ò ní ìtumọ̀ ayé kan tó wáyìí ó máa ní ìtumọ̀ nínú ayé tó wáyìí ò ní rí ìbànújẹ́ bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrúró kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbí ó fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.

0: pẹ̀lú ìkòròdú pẹ̀lú ìfàmì òróró yàn tún ṣòwò alágbára ńlá láti máa gbàgbá fún gbogbo oníkojúkò ènìyàn. Agbo méjìlá òrùdò olùgànjọ́ ìṣòwò alágbára ńlá yóò máa wáyé. Ẹni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìyò òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogún tó bá wà tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Àwọn ọmọ iléèwé tún máa gba báárọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn kí pọ̀ tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀. Láti Ìkòròdú garage. Ẹ̀wọ̀n mẹ́rùwá tàbí Micra tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ̀ẹ́. Ẹ̀sọ̀ kalẹ̀ ní gbẹ́gà.
1: Flash FM 105.5.

0: your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Taste Indomie, good for you.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lè dáná tí wọ́n lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rọrùn bẹ́ ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
4: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
9: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807 112 4000.
9: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ẹgbẹ́ ọwọ́ méjèèjì sí àtàrí mo fẹ́ kó kọrin tọkàntọkàn pé olùrànlọ́wọ́ kan
1: tó lè ta ayé mi ṣe olùrànlọ́wọ́.

0: olùrànlọ́wọ́ dìde fàyè rẹ̀. Àwọn onígbàwọ́ ènìyàn tí máa ń gbé ọwọ́ èèyàn sókè, àwọn olùrànlọ́wọ́ tí máa ń sàánú ènìyàn, àwọn aláàánú ènìyàn tí máa ń gba ẹrù ẹni rù lórúkọ Jésù kóyá lọ pàdé ẹ̀ lóṣù kẹsàn-án ó máa pàdé ẹ̀ mo sọ fún ọ pé ó sì máa san ó máa pè ẹ́ ó máa san sówó a san sọ́lá wà á sàn jẹlẹgbẹ́ rẹ lọ in the name of Jesus àsẹ́mu bẹ́ẹ̀ kò lè yí padà ọmọ rẹ̀ á dìde yóò dẹ̀ bá àánú pàdé lásẹ̀ tí baba lásẹ̀ tọmọ lásẹ̀ tẹ̀ mọ́ Jésù olúwa wa orúkọ mi ò yí padà apostele àti wòlíì SMO Mustapha JP Babasebi Ọba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tójú a wà ní gbaremu Idiobi airport area ní ìlú Ìbàdàn lórúkọ Jésù wà ráàánú gbà onílọ́jọ́ àánú ó máa ráàánú gbà ọlọ́run àánú máa fàánú bẹ̀ owó Wednesday àkọ́kọ́ rèé ó ráàánú gbà lórúkọ Jésù oṣù àpéọ lẹ́kùn àánú máa ṣí lẹ́kùn ìrànlọ́wọ́ máa ṣí wà á dẹ̀sẹ̀ bí ọba Jésù olúwa wa mo retí ẹ láàárọ̀ yìí àárọ̀ yìí máa ní agbára sà kí ló pé àárọ̀ yìí máa ní agbára ìpàdé agbára láti ṣe bí ọba ó darapọ̀ mọ́ Bethsaida gbogbo branches wa pátá ní ìpàdé tí máa wáyé omi wa omi ìrànlọ́wọ́ mo sọ fún wa pé a ó máa ti kí ni o a ó máa fi òróró sínú omi náà gbọ́ eléyìí mo sì lérò àti májẹ̀mú pé a máa fún yín ní mantu a ò lè pin lánàá àmọ́ lónìí ọjọ́ àánú ọjọ́ Wednesday gbogbo èèyàn pátá ló máa gba mantu ṣùgbọ́n o láti ka sam 4 sí omi rẹ kò tó kúrò nílé sam 4 yẹ kó wà nbẹ torí pé omi yẹn ní bá ṣe pẹ̀lú mantu tá a fẹ́ fọ tẹ́wọ́ ẹ̀ báyìí lórúkọ Jésù o máa rí àánú gbà o gbọ́dọ̀ pàdé ìrànlọ́wọ́ òróró yẹn ti ń bẹ lọ́wọ́ gbogbo àwọn àlùfáà pátápátá lórúkọ Jésù o kan ìrànlọ́wọ́ wà á kan ìrànlọ́wọ́ bọ́ ọba ti dé ọ̀rẹ́ méjì àgúgù sọ pé ṣe bí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ bẹ̀ lórúkọ Jésù o máa rí ìrànlọ́wọ́ la o rí ìrànlọ́wọ́ in the name of Jesus mo ti kéde lánàá mo tó ń kéde ẹ bá mi sọ gbogbo àwọn ọmọ ọlọ́run tájọ mo ń pàdé nínú fún àpẹ ẹ sọ fún èèyàn mẹ́ta sọ fún èèyàn mẹ́ta sọ fún èèyàn mẹ́ta sọ fún èèyàn mẹ́ta pé kì í ṣe ìparí oṣù la máa ṣe ìpàdé léyìn on the 16th, 17th, 18th la máa pàdé nínú fún àpẹ Wednesday Thursday and Friday ẹnìkan gbọ́ mi mo sọ tẹ́lẹ̀ ayé ẹ̀ máa dìde ni ayé ẹ̀ máa dìde ni ayé ẹ̀ máa dìde ni ayé ẹ̀ máa dìde ni ayé rẹ̀ á dìde in the name of Jesus ní ọ̀pọ̀lọpọ̀ Thursday àti Friday bí irú ọ̀la èyí wà ní ìgàdọ̀ lágbára ọlọ́run ẹ̀yọ máa wà ń bẹ̀ á pàdé á gbàdúrà gbogbo ìyẹn tó bá wà ń bẹ̀ pátá ni màá fún ní mantu ní ọ̀la mo dúró bí ikọ̀ àti ìríjú lórúkọ Jésù o máa ráàánú gbà bá ní ọwọ́ rẹ̀ síwájú ní ọwọ́ rẹ̀ síwájú mo gbàdúrà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ̀sán rẹ̀ májẹ̀mú lánàá àti tẹ́ máa sọ rẹ̀ májẹ̀mú ilé ni ẹ̀tẹ́wọ́ dáadáa lórúkọ Jésù ọwọ́ ìdọ̀wọ́ ìbùkún ó dọ̀wọ́ ọlá ó dọ̀wọ́ ìbùkún ó tilẹ̀ dọ̀wọ́ ìrànlọ́wọ́ àwọn fà ọ sókè àwọn fà ọ sókè àwọn fà ọ sókè àwọn fà yí ẹ sókè àwọn fà ọmọ rẹ sókè àwọn fà ọmọ rẹ sókè wà á kúrò láàrin ènìyàn lásán láàrin ológo wẹrẹ àwọn fà ọ sókè jáde kúrò láàrin wọn wà á jẹun lókè a máa kọ̀nẹ́ẹ̀tì ẹ àwọn ayé ẹ lọ́wọ́ ìlérí àṣẹ fún ọ wà á ṣe bí ọba ó dẹ̀ ṣe bí ẹrú mọ́ lónìí ọjọ́ àánú àánú fà ọ sókè kò kú ò léèyàn lásán lásẹ tí bábá tọmọ tẹ mọ jésù olúwa wa bábá ti ń parí mo múra nìyẹn gbogbo ẹ̀yẹ wọn lọ́wọ́ tẹ wà ní challenge tẹ wà ní new garage ní nnpc tẹ wà ní akala ẹja pàdé láago mẹ́rin bò láti pàdé tọba ti wọ mọ́tò láti challenge láti new garage nnpc wọ mọ́tò tó lọ sí tipa garage ní akala road to ba ti de be kan bere God grace shopping complex ibe lati ma pade ni ago men wa ti ri bana nbe o ma ni agbara sa he rabbi na kauka loruko Jesus o ma ra anu ba
1: amen
0: gbogbo omo lohun to ba wa nbe leni pata o ma fun ni ebu ma ko ma tuwa ma de ko roro wa e ti mi ti fo odi gba ta ba de be loruko Jesus o ma ra anu ba
1: amen
0: o ma ra anu ba
1: amen
0: o ma ra anu ba
1: amen
0: o ma ra anu ba
1: amen
0: o ma ra anu ba
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gbogbo eyan lo ni loran lowo awon okunrin ti o ni ran lowo iru awon ila koja ti won ma ni mo so lana nipa imoran ti Jethro to fun ana re Mose nigba ti wahala fe pa wahala yen fe pa ni so mo pe wahala e po de bi pe o toro eku lowo Olorun a whole leader of a nation a whole leader of a nation owo re o ka mo eru je po lori e be ana re ti fun ni mo ran ko eyanjo ko de pe won bi won se ma se o de ko eyanjo amo ke so Olorun lo yan awon eyan yen o fun e lo yan won sibe sibe eru si po laye Mose Olorun lo ma fun yan ni awon okunrin oluranlowo divine helpers Olorun lo ma fun yan ni awon eyan won yen mo de so fun pe awon eyan yi won ki se yan lasan Olorun lo da won be lati ma gbe awon eyan soke mo ni olowo gangan o nilo anu o nilo iranlowo ko le dase o ma gbo pe elomiran olowo lowo o kan so ko ji wahala ti poju ki so go afa oba wahala lo pa ah papa wa ranse olorun ma ro poro pa ranse olorun la la la la la they die before their age ki lo fa ta fun ku be wahala ti poju ko seyan to ma ba won ibi to ye ke yen ti dipo won kan ba won sise kan ran won lowo won ni reyan awon fun awon na lo ma lo be wahala won laala won yi ki je ki opolopo emi iranse olorun la lawon kogun e ba ri pe awon to lo fun ni ogbon to lo fun ni oye ti won lawon eyan to represent won wa ri pa won ye emi won ma ngun ke se pa ko ka won iranse olorun mo kuri kere rara sugbon won nilo eniyan awon looto e tewo si ni iran lowa dide fun o
1: amen
0: gbogbo ise to ba nse laye ti o ba ti se oluran lowo ise be o le gbemi eniyan tori pe o nilo eni to ma assist ye in anything is either ko help e lati ba sise abi ko ba lo si irin ajo abi ko help e nipa owo abi ko help e nipa imoran abi ko connect ye ko sen to wa laye ti o nilo oluran lowo e tewo si ni oluran lowo anyamo re alaanu re ibi kibi to ba wa bo so tele lori ojo anu o ya lo pade e
1: amen
0: e gbo o ti mo se wi ni iwe numeri yen ori kokanla ese kerinla si ketadelogun numbers chapter 11 verse 14 to 17 e farabale ka kilo wi
2: emi ni koko loru gbogbo awon eniyan yi
0: olohun ni ko won le ru gbogbo eyan eto ni o si wa ko gbogbo eru yen le won lori rara ogbon leyan ma se awon kan mi sugbon bibele yo pe to ba ku die ki ogbon re o to lo bere wo je kabulu jacob so be bere lowo olorun o nilo ogbon o ah eru po opolopo yen bi ti capacity e ba to lolo ma se capacity lolo ma wo ati wo capacity e in to le gbere in to le gbere in to le gbere yes
2: nitori ti won wo ju fun mi
0: won wo ju fun mi yes
2: ati bi bayi ni wo o se si mi
0: aha
2: emi be o
0: emi be o
2: pa mi kokan
0: ah o bere fun iku a whole leader of a country ko de ma bere fun iku pe iku lokan oluwa ko pa o en ta so fun fun e lo gbole ti e pe you know what 20 years ko to ku but o fe ku saju ojo re tori pe o ti ro pe owo wo ka mo eru ye ti poju fun ki se talaka nikan lo lo ran lowo olowo na o nilo ran lowo ama oba je olowo oba je middleman oba je talaka to ba ta ri mi gbo iran lowo ti won nilo loruko Jesu adari ewa.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Can you believe for me?
2: Bi mo ba ri ori ofe li oju re.
0: Yes.
2: Ma se je ki emi mi ri osi.
0: Yes.
2: Oluwa ti so fun mo se pe.
0: Aha.
2: Pe adorin okunrin ninu awon agba Israeli jo sodo mi.
0: Aha.
2: Eni ti wo mo pe.
0: Yes.
2: Won se agba awon eniyan.
0: Aha.
2: Ati olori won.
0: Aha.
2: Ki o si mu won wa si ago ajo.
0: Aha.
2: Ki won ki o si duro ni be pelu re.
0: Yes.
2: Emi o si so kale wa.
0: Emi o so kale wa. Yes.
2: Emi o si ba soro ni be. Emi o si mu ninu emi ti be lara re.
0: Nisuru, that is impartition. In Thomas said, you know the 17 year old impartition. Onilo emi, ninu emi toju olo. Onilo agbara, ninu agbara toju olo. Yes, igba ti mo se ngori oke to ngbadura fagbara enikan ori, but Olorun ti wo ni agbara, awon to fi so lori, won le mi mimo, won ni agbara. O de ni die. Yes.
2: Emi o si fi sara won.
0: Emi o fi sara won.
2: Won si ma ba oru eru awon eniyan na.
0: Awon lo ma ba eru eru yo le dade kan ru. Yes.
2: Ki won ki o ma se nikan ru.
0: Kala buara de le ha. Gbogbo eru le to daru. Ti emi de fe pa eru egbon, eru aburo, iwo ni kan na ni. Ko si olu olowo ti ran aye re lowo. Iwo ni kan lo nda ko pa. Gbogbo awon mo re, iwo lo nto won, egbon kan ran olowo. Aburo ran lowo eru ile ori e lo wa eru school ori e lo wa opolopo obirin eru okunrin ina ti le ru ha to ba ri mi gbo o emi so tele bi woli aye re pade ran lowo
1: amen
0: o le deru ru lo pade ran lowo
1: amen
0: lo pade ran lowo
1: amen
0: lo pade ran lowo
1: amen
0: lo pade ran lowo
1: amen
0: lo pade ran lowo
1: amen
0: lo pade ran lowo
1: amen
0: lo pade ran lowo
1: amen
0: lo pade ran lowo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: and I want to go by so pa oluwa
1: oluwa
0: won ma lowo mi da
1: oluwa lowo mi da
0: ibo lowo
1: ibo lowo
0: oluwa pe wa
1: oluwa
0: pe oyo oyo oyo oyo oyo
1: oluwa jesu oluko jesu oluko jesu ebi mi mo
0: lowo anointed, but still he needed helpers. Bo lo se wa lori eto wa pa nilo iranowo oro lo ko leleyi oro lo le gbe awon eru kan onilo eyan lati ba gbe mose so mo pe gbata wa loju ogun togun yen le latu losi eyan mo lodide uri o wa nbe aroni o wa nbe awon lo iranowo iru ogun be iba ti bori israeli to ba ri oru olowo aye eyan ma nda wa ni ena oje ji bayi so pe oluwa
1: oluwa
0: tani aro ri mi
1: tani aro ri mi
0: ati ri mi
1: ati ri mi
0: oluwa gbe won ide
1: oluwa
0: nitori mi
1: nitori mi

0: wọ́n fún ikú torí pé kò sí ìrànlọ́wọ́ àwọn yìí àwọn tó ń commit suicide kí ló fà á torí pé wọn ò rí ìrànlọ́wọ́ ayé wọn ó sù yìí ó gbọ́dọ̀ pàdé olùrànlọ́wọ́ ayé rẹ bẹ́ẹ̀ ni Elijah pàápàá òun náà bèrè fún ikú màá ṣàlàyé ẹ̀ lọ́la kò sí nǹkan míì torí pé ogun ìdánìkan wà ni ẹ̀nà wọn sọ pé olúwa
1: olúwa
0: pàṣẹ fún oṣù kẹta
1: pàṣẹ fún oṣù kẹta
0: wọn gbé aláàánú
1: wọn gbé aláàánú
0: àtúnyọ ọlọrọ ìdè fún mi
1: oyè
0: oyè oyè oyè oyè
1: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹbí mi mọ
0: kí ara bí ọrọ kan dá wà fún àgbọlẹ fún ẹdọ yà
1: pàṣẹ fún
0: ọrọ yà yà yà yà yà yà yà sínú plate afẹ́ fi gbàdúrà láago mẹ́jọ lórí social media ẹgbọ́n mi sà gbogbo ètò bá gbé ìtọ́ni ọlọ́run lẹ́nu wòlíì wọ́n mọ ní àtìyọrí ni tí n bá bẹ̀rẹ̀ fún àpẹẹrẹ bàbá kan ó fẹ́ ṣe kankan nínú ayé ẹ nígbà tá a gbàdúrà tá a lo iyọ̀ ẹnìkan fi rí ìṣẹ́gun ogun ọdún méje tó ti ń bá jà ẹgbọ́n látẹnu ẹ.
2: Dadi Karasa, Olorun asagbara dotun sa. Dadi, mi na ti lere. Iyo ti emi ka fi gbadura lale ale ojo ofis. Bia Sunday o Saudi. Se fi eyin gbadura. Mi ti e fe dide ibi ti mo wa lo mu eyin gan. Wa pa mo mu ni asare ba mi mu iye eyin ninu kini. Mo ye sadede o lo ba mi mu iye eyin. Ato dide mi gbe sori MP ti mo ma fi gbadura. Mo to awon ooru omi sibe. Ìyìn ọmọjọ́ yín lórí afẹ́fẹ́ yìí wọ́n tó sílẹ̀. Aṣẹ́ gbàdúrà yẹn tó ní àtọmọ ìlàjọ́ gba àdúrà yìí nínú ilé. Bàtà ń pàdúrà yẹn lọ. Ẹ̀mí wọn sọ fún mi pé tábà ti gbàdúrà yìí tán kí n bú ìyọ̀ yẹn sọ́wọ́ kí n sọ ogun nǹkan tí mo bá fẹ́ kí n sọ sí mẹ́ kí n lò. Tẹ́ ẹ ṣe tán tẹ́ ẹ ní ká sọ pé àwa gbogbo lè rí kán. Mo sọ ìwà jókòó. Kí ni yẹn tó sọ fún mi ìdí pé àníkò bí yẹ yìí bó sọwọ́ kó o ṣe àdúró sọ pé nǹkan tí gbogbo nǹkan tó bá wà lágbo ara ẹ̀ ó ṣe kí wọ́n pèsè àsọ sí mi bó sọ díẹ̀ tí mo kàn fara fọwọ́ bùbá mi bó sọwọ́ ni. Bá ní gbogbo owó kọ́wọ́ ọwọ́ ibi tó wà lára mi tí òfin gbé ní ọmọkùnrin dúró tó fi jẹ́ pé tó bá wá ti lóyún oṣù mẹ́fà oṣù méje oyún ọmọkùnrin máa ń jábọ́. Ọlọ́run ṣe bí ọba ó yá ìbàjẹ́ kúrò lára mi. Mo ṣàṣọ bẹ́ẹ̀ mo wá láyé ọyìn mo wá sùn. A lo àpẹẹrẹ ìgbàgbọ́ a fi wọ́n nílé a lo òróró a fi ṣe kúrọ́ọ̀sì sórí. Ìṣàṣùn ìgbà tó máa di ìgbà tó máa bí a mọ Monday or Tuesday mo ṣàlọ́ sí ibi iṣẹ́ ìgbà tí mo máa dé ibi iṣẹ́ mo ṣàwọn nǹkan tí mo fẹ́ ṣe mo jókòó. Ní ẹ̀kọ́ mi lọ́tọ̀ ní ìdílé ìrọ̀tọ̀ mo kọ̀ wí kí wọ́n tó ṣe gbà kí ló lè mo ti fẹ́ rí kínní mi ni mo ṣàgbéyàgì mo lọ. Ìgbà tí mo máa dé ibẹ̀ ó ní kínní kan tó ti wà ní ojú ara mi ti pẹ́ láti bí 7 years 7 years sí ó ju 7 years lọ́bọ̀ kí n bù kéré 7 years. Wọ́n fa ṣe ní inú oyún ọfà yẹn débi pé yíyan wà lára mi ọmọ yẹn ọfà yẹn ó gba ọmọ yẹn lọ ọmọ yẹn ò dúró. So àwọn kinní yẹn wá lé sí ojú ara mi wọ́n ti gbà yẹn débi pé tí n bá fẹ́ sùn lálẹ́ mo máa ń tẹ̀ mo kò ṣe tẹ̀ kò dùn mi kò ṣe ó pọ̀ ṣáàwù síbẹ̀. Tí n bá fẹ́ sùn lálẹ́ nígbà mi máa kọ̀ máa wò pé àkíyè lè fún. Gbà tí mo ṣàbẹ̀rẹ̀ mo kọ̀ àṣẹ kinní yẹn ló bẹ́ ní ìgbà akíyè lè ní ìlú ìkọ̀kan kí wà ní ilé yìí kí wà dájì. Ó yà mí lẹ́nu débi pé ó yà mí lẹ́nu kò ní ojú. Dára ò ní ojú kò sí ojú ń bẹ̀dẹ̀ bíi pé bóyá ojú yẹn ló jẹ́ kó bẹ́ nítorípò le ni ó le débi pé kò ṣe é fi píìnì sí gan láti já ó le. Pé báwọn ni kìíní ṣe rí bá mi fọwọ́ kò nìyẹn gbà tí mo fọwọ́ kó wá dàbí pé kí èèyàn lọ kí èèyàn jẹ àgbàdo kágbàdo yẹn máa kùnà kó wá rí ṣàkúṣàkúṣàkú wá ń gan. Mo ń ṣàfi omi mo fi fọ yẹn mo fọ mi fọ yẹn pé kí n lè ọlọrun mo wá tẹ ìtókù mo tẹ ó jáde orí pé omi lásán ló kún ìbẹ dádì ìyàlẹ́nu sí ọlọ́run nìyẹn o. Ẹ̀rí mi kejì lọ ìgbálẹ̀ ìkíní ìjàbẹ̀ tẹ́míkálò kíláàsì ló tán ìgbèrí ni máa fi ìjàbẹ̀ yẹn sí máa fi sígbèrí mi sùn. Ètí mo wá fi sígbèrí sùn láàárọ̀ yìí àti mo lá aláyẹ yà mí lẹ́nu. Aláyẹ yà mí lẹ́nu mi ò kí ń bìlíva àlàbọ̀tàlá ilé ó yà mí lẹ́nu. Mo lálàyé pé ní skú àwọn ọmọ mi ni mo rí pé gbogbo àwọn òkùnkùn ló yí ibẹ̀ ká mo wá fẹ́ lọ mú ní skú. Ìgbà tí mo máa wá dé skú yẹn gbogbo ọkàn bọ́lẹ̀ wọ́n fẹ́ máa mú àwọn ọmọ kọ̀ọ̀kan. Bó ṣe dé rí ọmọ mi tó ní kóun máa bọ̀ báyìí kò fa ìgbálẹ̀ yẹn yọ lójú àlá ọkọ̀ bò nígbà tí mo kó ìgbálẹ̀ yẹn bò ó kọ̀ lanú. Bẹ́ẹ̀ni gbogbo àwọn ọmọ tíjà gbogbo wọn ti ń pariwo gbogbo wọn ti ń ké gbogbo wọn ti ṣe gbà kí leléyìí níbo leléyìí ti wá kí nípa ẹgbà wa ọkẹ nípa mílẹ ní sọrọ ìṣàmù mo yẹ mú ìgbàlẹ yẹn mo kò bẹrẹ sí jagun yẹn lójú oorun ni mo fẹ bẹrẹ sí fi kò bọ wọn mo ń kò bọ bẹẹ lọ parẹ ọgá sùn yẹn kò bọ ta lójú àlá yẹn ni pé madam kí ni ó ṣẹlẹ bẹẹ mo ní ọlọrun ni o ọlọrun bàbá mi tí mò ń sìn ọlọrun tí mò ń sìn lórí fóònù ọlọrun ṣe bí ọba òun ni o mo ṣe tàjí sáyé nìyẹn ọmọ mi ẹ̀dẹ̀ lè ṣe kó fẹ́ jáde àbí kó fẹ́ lọ sí ṣeré ni àbí ibiṣẹ́ ni skul ni mo máa fòwú yẹn máa fi ṣe kọ́ọ̀sì lórí ó ti alẹ́ mo máa fi ṣe sí lórí dáde ìyàlẹ́nu sọ́lọ́run sí ẹ̀kọ́ tí mo rí nìyẹn.
0: Sọ pé olúwa ọfà wo ní bẹ̀rẹ̀ ara mi tó sápamọ́ sí àgọ́ ara mi tó ń yọ mí lẹ́nu àìsàn wo ló yọ mí lẹ́nu sọ pé mo pàṣẹ lórúkọ jẹ́ jáde
1: o yọ ẹ̀mí mímọ́
0: àrí àgbáyà kú jẹ́bú àbàkú lábàdà já
1: wà ó.
0: Mo fóònù ẹ tó fi ń gbà láti lọ sókè sọ pé

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Mommy! Mommy! Iṣẹ́ yẹn ti bọ́ sí o. Káàárín ọmọ dáadáa. Àwọn àǹfààní kòkó tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
3: Iye náà dáa. Àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
2: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni.
4: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 02094613333.
4: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
1: Flash FM 105.5.

0: Tom Tom, breathe through it.
1: Ọ̀gá mọ́kẹ́tà, Madam Oni Filling Station, ṣé ẹ rántí Dangote Free Petrol Delivery?
2: Bẹ́ẹ̀ ni o, àrántí.
1: Dangote Petrol mú pèsè epo petrol sí filling station yín. Ẹ̀rà 250,000 litres ó kéré jù. Kẹ́ ẹ sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
2: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
1: Tó bá jẹ́ pé òwe kọ láti fi kú ti filling station rẹ, láti pín epo petrol tàbí ti business rẹ nílò epo púpọ̀. Ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìfijíṣẹ́ ọ̀fẹ́ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn ń bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg go see your doctor or physician.

0: Àwa ti gbé ròyìn tó dùn jẹ́ sún ọbẹ̀ wá gbọ́ná.
1: Yín kí la wà ń kà.
0: Ẹ bá ti fún tẹ ẹdọ ni o gẹ́gẹ́gẹ́.
1: Ẹ bá ti fún tẹ ẹdọ ni o. Ọlọ́sẹ̀ ó ṣe lẹ́gẹ́dẹ́.
0: Ó ṣe bí ọmọdé.
1: Ó gbé lẹ́gẹ́dẹ́.
0: Ó gbé tí fún ìdání.
1: Ó tọpinpin. Ó dinú náà wí. Ẹ káàbọ̀ sí ilé funfun Bala Washington IB, alágbàlá ọ̀kín, alágbàlá ògòǹgò bàbá ẹyẹ. Splash 105.5 FM. Fẹ́lẹ̀lẹ̀ lákalẹ̀ sí ilẹ̀ Ìbàdàn. Ẹ káàbọ̀ sáájú lé ìròyìn. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsí lorúkọ mi o. Elephant Solo Ire ọ̀kan ṣoṣo Àjànà Kútẹ́gbà Agbòjì Ẹfọ̀n Papọ̀jọ G Square Arco Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental.
0: Oh my God.
1: Ti fún tẹ̀dọ̀ ròyìn dé òní lọ́jọ́rú Wednesday ohun tí í ṣe ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án òjìlélọ́gbọ̀n ọdún dín mẹ́rìnlá 2026 ní ń jẹ́ bẹ́ẹ̀ o. Ilé ìta súnkì pè ní 2026. Ẹ̀lẹ́ ń bẹ̀ ń o, ẹ kú kalẹ̀.
0: Ó dáa jíjí tá a jí lónìí, àjíṣòwò, àjíṣọlá, àjíṣàìkú ti ṣe baálé ọ̀rọ̀ o. Bí gbogbo wa ti wá ń jáde láàárọ̀ yìí, tá a wá ń tá a jẹ káàkiri. Ọbẹ̀ Èdùmàrè tó ni wá o, mọ̀mọ̀jẹ́ àpàdé tí ó jẹ wá o. Ire gbogbo Jósù wà bọ̀ lónìí tí ṣọjọ́rú Wẹ́ẹ̀ze. Àánú Ọlọ́run ọba tí ò lẹ́gbẹ́ fi ṣọ̀kan ẹnìkọ̀ọ̀kan wa. Pẹ̀lú eléyìí náà la ṣe ń kí káàbọ̀ sórí ìròyìn eléyìí tá a pè ní ti fún tẹ̀dọ̀ ròyìn. Ó ti ń ṣerégedé náà nìyẹn.
1: Ó ṣe bí ọmọdé.
0: Ó ti ń tọpinpin.
1: Ó lọ fàáfàá.
0: Ẹ ti mọ̀ wípé ó di dandan òun ní gbogbo aago mẹ́sàn-án àárọ̀ báyìí láàrin ọ̀sẹ̀ ti fún tẹ̀dọ̀ gbọ́dọ̀ ṣe kí ni. Ọgbọ́dọ̀ fojú bàdé. Ẹ̀yin pẹ̀yìn ti gbáwọ̀ ròyìn kan tẹ́lẹ̀. Ṣùkẹ̀ bàbá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀gbẹ́ẹ̀gbẹ́ torí pé ń lọ lọ́wọ́ iwájú. Àwọn tó kù ń gá wọ́n kà ń wá bẹ́ẹ̀ tẹ̀lé lọ́wọ́ ẹlẹ́lẹ́yìn ni. Ẹ wá dá gìrìgìrì wá sí ìtàkùn ẹ̀já Facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn. Ẹlẹ́ẹ̀kẹ́ kókó rẹpẹtẹ o. Ẹ lọ́ọ̀fù ẹ̀ kó pẹ̀jọ
1: gbọ́ta o.
0: Ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa o. Ẹ jẹ́ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ dọ́tí. Arábìnrin láti ilẹ̀ Faransé yìí. Ẹni tí ó hàn lé mọ̀ rẹ̀ ní wákàtí. Ibi ọlá kan fẹ́ ni. Ọlọ́run wa kó ṣàánú wa. Ìyá àbí ní yín náà ni o. À ń kojọ lọ́wọ́. Aminat Adetun Badmus olorúkọ tèmi.
1: Bẹ́ẹ̀ni.
0: Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́. Mọ̀mọ́.
1: Ó ń ṣe lọ́mọ.
0: Mọ̀mọ́.
1: Ó ń gbé géèjì.
0: Mọ̀mọ́.
1: Alẹ́ tilẹ̀.
0: Mọ̀mọ́.
1: Làgbàjọ́ra òfu.
0: Mọ̀mọ́.
1: Ọmọ aláta.
0: Mọ̀mọ́.
1: Ó ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó ṣe é gédé.
0: Ó ṣe dáadáa.
1: Ìyá ṣẹ̀rí ọkọ ṣẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn náà la máa ń kọ́kọ́ ṣàbí ìṣàbọ̀jọ fún yín a tún ti kó wọn dé lóòrọ̀ tóní o. Gẹ́gẹ́ bí ìṣe tiwa mọ̀ pé kò sí méjì tá a fi ra odídẹrẹ sílé bí kò ṣe ń torí òfófó kìí ṣe torí àti pàjẹ́. Bẹ́ẹ̀ ni àkọlé ìròyìn tó kọ́kọ́ létí ń bọ̀ síwájú mi náà rè tó balẹ̀ bàgẹ́. Ó kà sí àràbí ijó àti ro. Ẹ jẹ́ lọ sójú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn The Punch. Láàárọ̀ yìí níbi tí wọ́n ní Ààrẹ Bola Ahmed Tinubu ti ń ṣe àwáwí wá àwíjàre lóríṣiríṣi lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn àtúnṣe àtúntò ìṣàkóso tiẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní níṣe ni Atiku Abubakar lòun náà kẹ́ ẹ̀sùn lóníranran sí àwọn àgbékalẹ̀ ètò ilé tí wọ́n ni wọ́n fi ń darí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà bébí ó kù sí re kùdìẹ̀kudì ẹbẹ̀ re ibi ọlá ayẹ sí re àbùyẹ rẹ̀ re àléébù rẹ̀ re ìṣubú rẹ̀ re àìdúró rẹ̀ re ìwáraró rẹ̀ re àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n the punch ló ti gbé ibi àtìkù ti ń sọ pé kù díẹ̀ káàtó níbẹ̀ làárẹ̀ tinubu ti ń sọ pé irọ́ ni ó dúró re ọ̀rọ̀ wá fẹ́ dàbí ọ̀rọ̀ òwe yorùbá tó sọ wípé agbọ́n ṣẹ́ ìkàdó ń ṣẹ́ oyin gan tún ṣẹ́
0: ojú olóko wá rè é
1: kọ̀ǹgbà kọ̀ǹgbà owó fún bẹ́ẹ̀ pẹ́ punch ló gbé yes ke
0: ó dé ẹjọ́ lọ tààràtàrà sínú ìwé ìròyìn daily post lẹ́yìn tó jáde fún tòní wọn ní ẹni tó ti gbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà alhaji atiku abubakar ni o àtọ ẹgbẹ́ òṣèlú rẹ̀ lẹ́yìn títí ń díje ní african democratic congress adc nígbà tí ó sọ̀rọ̀ ó pé kí ló wí ni ó ní ọlọ́run gbọ́ bọ́ọ̀nba lè láǹfààní àti di àìlólédè wa nàìjíríà báwọn èèyàn bá tẹ̀ka fóun bọ́ọ̀nba ìráre wọlé bí ààrẹ ilẹ̀ yìí ó níṣẹ́ rí owó eléyìí tó yẹ kó máa lọ tààràtàrà sí nọ́ọ̀sì wọn ìjọba àbílẹ̀ eléyìí ti ń bẹ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ó ní kò ní ní stop over mi kankan o yóò máa lọ tààràtàrà ìní sí àsùnwọ̀n àwọn ìjọba ìbílẹ̀ èyí tó wà lórílẹ̀-èdè wa nàìjíríà ni àmọ́ ẹnìkan tó wá sọ̀rọ̀ èyí tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ògbé kí ni wí ni ó ní ẹwò ká tún wọ bí o aṣíwájú bọ́lá ahmed tinubu àrílẹ̀-èdè wa nàìjíríà ẹtẹ́ ti ibẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ o àtìkù kọ́ ni wàhálà yín o àtìkù kì í ṣèṣòro yín o
1: ǹjẹ́
0: bó o ni ta wa gan nìṣòro yín wọ́n ló dáhùn pé ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà gan nìṣòro tẹ́ ẹ ní torí pé ẹ̀kọ́ igun tó dáa sí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà frank ṣáìbù ló sọ bẹ́ẹ̀ kí wá ni tó fa sábàbí tẹ gbégbó ló ń kalẹ̀
1: ti
0: fún tẹdọ ní ẹgbọ́n o láàárọ̀ tò ní.
1: ó dáa tó lọ́dọ̀ tèmi ń bí ìwé ìròyìn the nation náà tún gbé ìròyìn kan bóde o àkọlé rẹ̀ sì rí ẹgbọ́ pẹ́rẹ́gi náà làkọlé ìròyìn yìí àjọ inec àti ẹgbẹ́ òṣèlú ndc wọn ni wọ́n ti wọ̀ yá àjà lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ṣe àtúnṣe àti àwọn àyípadà kan bí ó ṣe bá àwọn tí ó máa díje dúpọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà èyí ti jẹ́ ọ̀tọ̀ ni tí wọ́n rí pọ́tà ọ̀tọ̀ ni tí wọ́n gbé jáde ń pọ́tà.
0: ok
1: wọ́n ní kí aláàdé ndc yarí tán wípé ẹ jọ̀ọ́ ọ̀tọ̀ làwọn orúkọ tá a mọ̀ ọ̀tọ̀ lórúkọ tá a ní èyí tí a jẹ́ èyí ti ṣe tó yẹ pé ọkọ mi ń lẹ́wà kó jọ síbẹ̀ inec sì sọ pé excuse la moi ṣé àwa la manufacture orúkọ ni
0: ṣé bí inú
1: ẹgbẹ́ náà wọ́n ti wá ẹgbẹ́ náà lẹ́gbẹ́ ọkọ pọ́tà kó má bàa já pọ́tà ká tó lọ pọ́tà ndínísọ ló gbé o ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ ńbẹ̀.
0: ó dé ẹjẹ́ àfẹsẹ̀kẹyà lọ́dọ̀ òbí àti kwakwaso kó má dà àgbà bí ìdẹ́yẹsí ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ ìpè àti òbí àti kwakwaso ni àwọn méjèèjì náà ti ṣe ìpàdé alágbára o pẹ̀lú àwọn tí ó jẹ́ olùdíje sí ipò kan tàbí omi-ín nínú ẹgbẹ́ òṣèlú wọn ndc ìyẹn nílùú àbújá kí wá ni tí ó jíròrò lé lórí yìnyín nínú ìpàdé eléyìí tó wáyé o ẹ̀yin ọmọ gbọ́n láàárọ̀ tò ní bàkókò rẹ̀ bá ti tó ni o àmọ́ ṣá ní ìpínlẹ̀ rivers wọ́n ní ẹni tí ṣe alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹnsan wíkẹ́ ni o wọ́n ní bàbá bá kéde pẹ́ṣẹ́ yìí fẹ́ gbọ́ ẹni tí í ṣe olùdíje sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apc òun náà ni ọ̀jáwé olúborí nínú ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2027 níbi ní ẹgbẹ́ òṣèlú pdp wọn wà bó lọ̀rọ̀ ṣe wá dà bẹ́ẹ̀ ti fún tẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tó yẹ kẹ́ ẹ gbọ́ ni o ẹ gbọ́ o láàárọ̀ tòní.
1: bátìrì ìgbàgbọ́ mi ń da agbára lọ́wọ́ kọ́lọ̀ ń jọ kó jẹ́ kó kún dé ààyè tó fi jẹ́ pé ohunkóhun tí n bá ń gbà lérò láti ṣe tẹ́lẹ̀dùnmarè bá ti fòǹtẹ̀ lù yóò sì máa ṣe é ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí agbélé náà kejì náà ni agbélé náà báyìí o 7% ló wà o ìgbàgbọ́ lórí kíni
0: kì í ṣe 20%
1: kò wọ 20 o
0: bíi tàwọn èèyàn kan
1: ìgbàgbọ́ mi báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí
0: wípé
1: lọ́jọ́ ọjọ́ kan tó bá tiẹ̀ fi lè wọ 84 yóò ṣeé ṣe tí mo gbà lérò kí ni nǹkan náà ni pé bí n ṣe lè wò sùsùn tí n lọ sí ìdí ẹ̀rọ tí n pọnmi inú kẹ́ẹ̀gì tí n sì rọ́ọ̀nù ọkọ̀ tí n sì ṣáná sí tọkọ̀ sí ní nọ́ọ̀kì ìyẹn ni ibi tí ibi mo ń ṣiṣẹ́ ìgbàgbọ́ mi sí lásìkò yìí rí ṣùgbọ́n àìtí ìjẹ́bẹ̀ báwo bá tí ìrígun ọ lè ṣẹ́bọ́ ni o
0: bá àti tàgírí àwọ òhun
1: bá àti ìrí tàgírí àwọ òhun o lódì fẹ́ fún àkọlé ìròyìn tí ń bọ́ bí tí punch gbé jáde wípé ẹgbẹ́ òṣìṣẹ́ lápapọ̀ ilẹ̀ nàìjíríà wọn ni náà ni bí ọyọ ṣe kọ mẹjọ gbé wọn láwọn ti kọ ọ o àwọn ò gbà èyí ti jẹ nílùú tó ní epo tiẹ èyí ti wá ṣe tí epo wá gbówó lórí tó bẹẹ wọn ní àwọn kọ jálẹ fún àwọn gógó epo bó ṣe kalẹ lásìkò yìí ẹẹdẹgbèje ni bẹẹ bá délé epo wọn tiri ni wọn tiri ni wọn tiri lẹdá wọn tiri lẹdá ni o. Àláfíà ló wà kódà ó ní mọ kí ọ mọ kí ọ wọn ní nítorí náà nǹkan wọn ń pè fún pípèsè epo rọ̀bì fún àwọn ẹbu ìfọpo wa látọ̀dọ̀ ìjọba ẹṣẹ tún fòǹtẹ̀ lu ọbu ẹbu wẹ́lú kí epo rọ̀bì ó kókó wà dáadáa ní irú ẹbu ìfọpo ti dangote ẹ pèsè epo rọ̀bì fún wọn dáadáa kí wọ́n rí ń lò ẹ̀kábọ̀ sí nọ́ọ̀sì kí wọ́n rí ń lò kí wọ́n lè rí ń fọ kálẹ̀rẹ̀ kó lò dáadáa bọ́ǹchì ni.
0: Oh my God, kì sí nọ́ọ̀sì àbùkí
1: nasuki
0: o lè ròyìn
1: nasuki
0: oh my god wo ọ̀nà mọ̀jẹ̀ mú wa rẹ́sì
1: ẹ wá jọ o ṣe mọ̀ pé ó ní tù
0: bẹ́ẹ̀ ni ọmọ
1: ó ti yé báwọn
0: ó dá àtọ́wádìí bẹ́ẹ̀ já ń lọ tààràtàrà sí ìròyìn kan eléyìí tó tẹ̀ wá lọ́wọ́ láti àkàtà ẹni tí í ṣe àtayéṣe tí gbogbo fìdítì ta lẹni tá ń perí ọ̀nàrẹ́bù peter ọlọ́ọ̀lùwà abídèmí ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀pá ni o
1: ọ̀pá
0: kan eléyìí tó ń ṣàlàyé lórí
1: ọ̀pá lè jòwọ́ sá
0: ọlágbára pọ̀
1: ọ̀pá ni
0: ọlágbára pọ̀ wọ́n ní ọ̀pá ọmọ ti fi ìdùnnú rẹ̀ han bẹ́ẹ̀ náà ló sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn omi gbogbo àwọn ọkùnrin tó nílé tàlejò eléyìí tí ó tún yáyá tún yàyà jáde o láti pàdé ẹni tí í ṣe obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà eléyìí tó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ ọ̀yọ́ bó gan ló ṣe wá lọ ọ̀pá ó tu láàárọ̀ tòní o
1: sì
0: fún tẹ̀lé ìròyìn ni ó sì bá dé ṣùgbọ́n ìròyìn kan tún lélẹ́yìí tó lága àràgà wá láti ilẹ̀ òkèrè sọ̀rọ̀ pé kí ló ń wílé wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní bímbọ́ adékànbí diaspora alliance bá dàlàpẹ̀ já rẹ̀ wọ́n ní àmọ̀ tí gbósùbà káre o nínú fún ọ̀nàrẹ́bù bímbọ́ adékànbí ìjẹ́ kí ni ẹ ń gbósùbà káre sí fún wọ́n ní bẹ́ẹ̀ lábí ni ọmọ da o kéèyàn ó ṣàdéhùn kó má déhùn ṣe wọ́n ní ẹnikẹ́ni tó bá ṣàdéhùn tó má déhùn ṣe irú wọn là á mọ̀ ń pè ní ọmọ ọkọ eléyìí tí kì í ṣọmọ àlè níbo gan náà ti fi gbólóhùn jáde kí ni tó fa sábà bí ẹ gan àdéhùn wo gan ni bí ìbọn adékànbí ṣe tó mú ṣe ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o bákòókò rẹ̀ bá ti tò ní o.
1: tó o kó tó di pé gbójú ọjà lọ pápá kí n sáré mú àkọlé ìròyìn tó ń bẹ lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn the punch lóòrọ̀ tòní tó kà sóde wípé ẹgbẹ́ òṣèlú ndc ọ̀kan lára àwọn olùdíje dupò wọn bẹ̀ láti ìpínlẹ̀ kánò bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ìgárá ọlọ́ṣà tí wọ́n kọlu ìjọba ìbílẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú tó lọ́ba tó sì tún ní joyè ẹ̀ ilẹ̀kùn 2027 ń kọ́ ti ń di kíkan gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí o igun kan tó jẹ́ ti tura kì í tẹgbẹ́ òṣèlú pdp ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn g100 opposition coalition tí wọ́n fọwọ́sowọ́ra wọn pọ̀ báyìí pé àní gbogbo tí ó máa jẹ́ pé ẹgbẹ́ òṣèlú apc ni ó tún máa ṣàkóso yóò máa dìtàn yóò dohun ìwọ̀ wọn ní igun ti tura kì í ti fọwọ́sowọ́pọ̀ báyìí o pẹ̀lú ti àwọn tákòrò àwọn jọpọ̀ g100 yìí tó máa jẹ́ aláfọwọ́rí sorípò alátakò òṣèṣọ́gbọ́nà ṣó níbóniláhàn o
0: nígbà
1: tó àwọn òjò ṣiṣẹ́ tọ bí ẹgbẹ́ òṣèlú apc ò ṣe ní tẹ̀ ẹ́ wájú daily post ló mú ìròyìn yẹn jáde ohun là á mú fàfà ìdí igi là á bá.
0: ọdẹ aká tó ṣe bẹẹ lọ sọdọ bímbọ ọmọ sánsan bí owó oh my god ìròyìn kan lè túre o lè tó lọ rè dúró ó lè tẹ ń bọ sí ojú ìwé kíní ẹ á jọmọ iṣẹ náà ni ìwé ìròyìn the nation lè tó jáde fún tààrọ tòní ó pé kíní wí ni wọn ní ṣe rí ìròyìn ó ti wá lọ rè bẹlẹ báyìí o láàrin àwọn ẹgbẹ òṣèlú alátakò eléyìí tí ẹ kóra wọn jọ pé ní kíni èèyàn kan láǹfà kalẹ yóò wá lọ rè díje tako ẹni tí ṣe lórílẹ̀-èdè wa Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ dá wo sì pàkalẹ̀ yìí. Múṣemúṣe rẹ̀ gbọ́dọ̀ dá múṣemúṣe. Aláya ńlá ló gbọ́dọ̀ gbélé ńlá. Òun náà nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ o. Ta wá gan lẹni tí a ń pè rí. Níbo wá ní foríkorí ìfikùnlukùn wọn dé dúró. Ẹ̀yin ọgbọ́n láàárọ̀ tò níbà àkókò rẹ̀ bá ti Atiku tún re.
1: Òun dà.
0: Ó gbé kí ló wí ni.
1: Ṣáwo.
0: Ó ní àwòrán gbogbo tó ní ṣe pẹ̀lú epo orílẹ̀-èdè wa Nàìjíríà. Àti bí àwọn èèyàn ṣe ń pariwo lálaala. Pé ọwọ́n ọwọ́n ọmọ gógó rẹ̀ òun là ń rìn. Ó ní ṣe eré ọ̀rọ̀ tó bá ń ti àkàtà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà jáde. Ẹyọ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ wo ṣe tún wo bí. Abala ọ̀dọ̀ yín ló ń tò sí o.
1: Tòótọ́.
0: Kí ni tó fa sábàbí tẹ gbégbé lò kalẹ̀ bẹ́ẹ̀.
1: Wọ́n tó fada.
0: Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tò ní.
1: Fada figa.
0: Ó ti fún o.
1: Ó tẹ̀dọ̀
0: bẹ́ẹ̀.
1: Ó kí ọjà yá àwọn ọdẹ́kan ìdáná kó pé kí tẹ̀gbẹ́ o máa jò. Ẹni tẹ́ mu tí kò pé kálọ̀ mi ò máa gbẹnu sí. À ń bọ̀ ná. Àjọ kọ má ṣe fọṣọ.
2: Hello, Mrs. Martins.
3: Oh, Mrs. Johnson.
2: Julia's body temperature is high and is complaining about headaches and body aches.
3: Not to worry. Get Brustan N Suspension.
2: Okay, ma.
4: Brustan N Suspension for children is a sweet-tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
2: Hello, ma. Oh, Junior, stop that.
3: Is everything okay?
2: Yes, ma. Junior is fine now. Junior!
4: Brustan N Suspension for children. Always stick to product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambaxi, a Sun Pharma company.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà.
1: Thank you, thank you.
0: Àwa ti lọ adẹ̀ ti bọ̀. Ẹni tí ò bá lọ kì í dé.
1: Oh yes, girl.
0: Ẹni lọ́nà ló ń bọ̀.
1: Ẹni lọ́nà ló bọ̀.
0: Gẹ́gẹ́ bí a ti ṣe mú àwọn àkọlé ìròyìn náà la máa rí kọ́ṣọ́ sínú àwọn ìròyìn gan ní sàn-án-sàn-án. Wẹ̀ yóò ẹ jẹ́ ká máa mú báyìí o jàre. Ṣèbí a ti sọ wípé agbọ́n sẹ́ ìkandùn sẹ́ ojú olóko sì rí owó kòdòrò kòdòrò. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ̀rọ̀ o. Ìwé ìròyìn The Punch ló gbé jáde lóòrọ̀ tòní lójú ìwé kẹtàdínlọ́gbọ̀n page 27.
1: Níbẹ̀ ló ṣàgẹ̀rẹ̀ sí.
0: Níbẹ̀ náà ni ààrẹ ti sọ di mímọ̀ wípé lábẹ́ ìṣàkóso tòun o. N tá n pè ní àtúnṣe àtúntò ìsọdọ̀tun ètò ọrọ̀ ajé àti àwọn ìgbésẹ̀ tí àwọn ń gbé ni lónìí ó ṣe pàtàkì tó fi wá jẹ́ wípé n táwọn nílẹ̀ fojúsùn nípa ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà àfojúsùn rẹ̀ ibi tó ń lọ báyìí wọ́n máa gbé nígbà tí ó bá fi di ọdún 2030.
1: Okay.
0: Wọ́n ní tírílíọ̀nù kan dọ́là náà ni àbí táwọn ó ti ṣiṣẹ́ rẹ̀ dé fún ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà o. Wọ́n ní èyí ni iṣẹ́ tí àwọn ń ṣe bọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ó sì ń gbọ́ àwọn ní akitiyan àti owó bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Atiku
1: Abubakar
0: náà ló pe àwọn ìlànà àti ètò tí wọ́n ń lò fi ṣàkóso yìí ní ìjàgídí wípé gbọ́ná. Àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí ló dé? Táà ní láti máa fara da ìjìyà tó pọ̀ tó báyìí kí ìjọba fúnra rẹ̀ ó tó máa wá ṣe àwọn ìlérí nǹkan amáratuni amáradẹ̀ gbogbo tí wọ́n ń ṣe yìí o. Tinubu lẹ́ni tí alága káàfàtà fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Nentawe Yowada tó yàtọ̀ sí Ayowada tí ń gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ níbi abala ẹlẹ́ẹ̀kejì ti ètò kan ilé tí wọn máa gbé kalẹ̀ láti wo àti máa ṣe bà àti bí wọn bá ètò ìṣèjọba dé kódà tó fi ní ṣe pẹ̀lú gbogbo àwọn àlàkalẹ̀ àti àgbékalẹ̀ ètò fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí níbi wọn ti jíròrò rẹ̀ ìlú Àbújá ló ti wáyé.
1: Okay.
0: Ó sọ̀rọ̀ oníṣẹ́ rí àwọn ìlànà àtúntò ọ̀tun ilé tí àwọn ti dáwọ́lé nì ló túbọ̀ mú kí ìpìlẹ̀ fún ìfẹsẹ̀múlẹ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà àti ìdàgbàsókè rẹ̀ kó lè bá àdúró rẹ̀ dáadáa. Onítẹ̀ bá wo àwọn owó wa bá a ti ń rí owó pa wọlé láti ilẹ̀ òkèèrè ó ní èyí ọ̀kan ni bẹ́ẹ̀ náà ni bá a ti ṣe ń rí owó ná ọ̀kan náà tún ní lára àwọn ìgbìyànjú ni o. Ẹ wá wo gbogbo àwọn à ń ṣòwò à ń jèrè gbogbo káràkátà fún ìdàgbàsókè orílẹ̀-èdè táwa náà fi dì mẹ́rin tá a fi wà lẹ́yìn láwùjọ orílẹ̀-èdè lágbàáyé ara àwọn ìgbìyànjú yẹn nìyẹn. Àmọ́ ti Àtíkù ṣá o ó sọ̀rọ̀ o ó ní gbogbo àwọn ìlérí eléyìí tí ààrẹ ṣe wá ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ẹ fọkànbalẹ̀ mọ́tò wíwọ̀ ọkọ̀ wíwọ̀ ìgbòkègbodò lọ́tún àti lọ́sì kò ní máa wọ́n mọ́ àti gbogbo àlékún ìpèsè oúnjẹ lóníranran lóníranran fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó kù díẹ̀ káàtó fún vulnerable Nigerian Tinubu tó sì jẹ́ pé ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ìgbà téèyàn ń gbé oògùn wá lẹ́yìn ikú ni ìlòdì tó jẹ́

ojú mọmọ ní gbogbo omi tẹ́tí ń gbọ́ ìkànnì splash 105.5 fm ilé fún baláwẹ̀ ìwé fẹ́lẹ̀lẹ̀ ilú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ó pè méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kòkó orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tì ìfọ̀ òwúrọ̀ tòní abimbola sadiq òkè tó gajù òkè òkè tó kún fọ́fọ́ òkè yìí ò ní wálẹ̀ kò ní jábọ́ láti elédùn máa you know túndé ọláwúwo olóòtú ètò já wọn sí o adẹrùnkẹ adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa fíngà ti gangan lẹ́yìn tèmi lónìí lọ́jọ́rùú tí yóò bá ṣe mọ́ pé òwúrọ̀ tún mọ̀ dápè lọ́jọ́ àánú lọ́jọ́ tẹ̀mí bá ń palẹ̀ àní sínú lọ́jọ́ tẹ̀mí bá ń pọ̀nà àníràn lọ́nà láṣẹ elédùn máa retí wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kọ́kúnjẹ ẹ̀ ní gúngí àárẹ̀ ẹ̀ ní máa yan fòlò ó yá lóní kọ́mọ́kọ́mọ́ lóní wéréwéré lóní kí á mọ̀ sàn lóní wàrà sàsà ẹ̀yìn tèmi bọ́ sójú òpó káàṣì ẹ̀ oróṣù bàbá àbátà wà yìí ẹ̀ bà téńtélé mi ó bọ́ sápò yín ó bà sọ́wọ́ yín látàgbọ́n káàṣì ẹ̀ má jẹ́ kí sápò fẹ́ kàt kúrúzì o wọ́n ti mọ̀ fọwọ́ra tí ọkọ̀ dìsẹ́mbà tó bá fẹ́ dẹ́tì àti sẹ̀tẹ́mbà ló ti bọ̀ ó ti tètè bẹ̀rẹ̀ lẹ̀ ìyẹn látàkókò yìí orí láti àkókò yìí lọ tí ó fi di oṣù kejìlá 100 million naira òun náà ni káàṣì ẹ̀ fẹ́ bu ta o mọ́jú ó fún ọrùn o bẹ́ẹ̀ sì rèé àti sì náà ó ti mọ̀ ta ló kó lè wà.

Ultimate Championship. Àwọn tí wọ́n mọ̀ kó páńpẹ́ ó jẹ́ pé wọ́n mọ̀ fún wọn ní àmì ẹ̀yẹ àkọ́kọ́ ṣe. Ẹ̀ẹ́kejì tó wà ní ó ti wá ní báàdì kan tí wọ́n mọ̀ fi sí wọn lọ́wọ́. Ṣé ẹ pé bracelet yẹn unique bracelet ni wọ́n ti ó sì ní bí wọ́n ti ṣe ṣe fáwọn tó bá kópa tí wọ́n da Athletics Ultimate Championship yìí. Àwọn náà ni wọ́n fún ìyẹn ní bracelet ọ̀hún. Gẹ́gẹ́ bí championship ọ̀hún tó jẹ́ wípé lè dára yọ orí ọ̀dọ̀ fún àwọn tó ti jẹ́ wípé champions of champions ni the champions wọ́n pè lè pa àwọn tó ti ṣe dáadáa ní náà ni wọ́n tún wá padà kópa. Ìyẹn níbẹ̀ tó ń ṣe dáadáa nù àjínú eré ìdárayá ìyẹn ní ìdíje àti tó ń ṣe dáadáa orí ọ̀dọ̀ lágbàáyé náà ni wọ́n kópa ńbẹ̀ láti ọjọ́ kọkànlá títí da ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tá a wà inú láǹfààní láti wáyé ní Budapest orílẹ̀-èdè Hungary. Òun náà ni yóò ti wáyé o. Ó dẹ̀ jẹ́ pé Tóbi Amusan àtàwọn eléré ìdárayá mi náà wà lára àwọn tó mọ̀ kópa. Gẹ́gẹ́ bí ààrẹ ìjọba lórí ìdárayá orí ọ̀dọ̀ lágbàáyé Sebastian Coe gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ nípe ìpinnu yìí òun ni wọ́n ṣe láti lè dá wọn yàsọ́tọ̀ nípe Ultimate Championship lélẹ̀ Ultimate Champion òun lẹ́yìn bẹ́ẹ̀ ń kópa ń bẹ̀. Àwọn nǹkan tó sì gbọ́dọ̀ máa da yín yàtọ̀ bí àwọn tọ́kọ̀ kópa ni wọ́n da Athletics Championship lásán. Ó gbọ́dọ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ Winners Trophy náà fún àwọn tó bá ti wá ṣe dáadáa wọ́n tún wá fún lámì ẹ̀yẹ ìyẹn nínú ìdíje World Athletics Ultimate Championship. Ok ikọ̀ agbọ̀jẹ̀ orí tí bọ́lá aláfọwọ́jù sájọ lórílẹ̀‐èdè Nàìjíríà lóbìnrin.

àgbéléwọ̀n àjọ tó ń sí bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lóde àgbáyé o ìyẹn àjọ fíbà ẹ mọ́ gbàgbé wípé ikọ̀ d tigress orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ wípé ẹnu lọ́lọ́ yìí àwọn figagbága eléyìí tí wọn ń gbà tó jẹ tọlọrẹ sọrọ ẹ kò fi gbogbo ara ṣojú mímu fún òun náà ó ṣe ṣe kó jẹ pé nǹkan tí ó fà lọ já wálẹ láti ipò kẹjọ sí ipò kẹwàá lóde àgbáyé nìyẹn orílẹ̀-èdè amẹ́ríkà united states àwọn national wà ní ipò àkọ́kọ́ orílẹ̀-èdè france ipò kejì orílẹ̀-èdè spain ipò kẹta bẹ́ẹ̀ ní ipò kẹrin orílẹ̀-èdè belgium ni orílẹ̀-èdè australia ipò karùn-ún orílẹ̀-èdè china ipò kẹfà làwọn jókòó sí orílẹ̀-èdè germany ipò keje japan ipò kẹjọ orílẹ̀-èdè italy ipò kẹwàá ipò kẹsàn-án orílẹ̀-èdè nàìjíríà àwọn ni wọ́n wá jókòó tẹpọ́ sí ipò kẹwàá tó lè jẹ́ pé àwọn oníṣẹ́ ni orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó wà ní top 10 nínú ìgbéléwọ̀n àjọ tó ń ṣeré ìdárayá bọ́lá fọwọ́jù sájọ ìyẹn ní àgbáyé ẹwẹ̀ olùkọ́ni rena wakama ìyẹn olùkọ́ni kọ́ dita gòsì orílẹ̀-èdè nàìjíríà ìròyìn ti jẹ́kọ́ di mímọ́ eré ọ̀dàrapọ̀ mọ́ nílùú berlin lórílẹ̀-èdè germany pẹ̀lú bí ikọ̀ chicago sky tó ń kópa ní wnba eléyìí tí olùkọ́ni rena wakama ó ti jẹ́ amúgbálẹ́gbẹ̀ olùkọ́ni bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ rena wakama ó ti fi kọ̀ ọ̀hún sílẹ̀ tó dẹ̀ darapọ̀ mọ́ ikọ̀ àgbọ̀jẹ̀ dita eléyìí tó gbàṣẹ ẹ jẹ́ ń gbà bí lọ sí ìpínlẹ̀ kaduna torí wípé gómìnà ìpínlẹ̀ kaduna amòfin ubasanni àbí gómìnà ubasanni ìtẹ́yìn bá kò sẹ́nítọ̀ ní gómìnà ni òun náà ló ti jẹ́ kó di mímọ́ ó sì ti fìdí ẹ̀ múlẹ̀ pé ranchers bí àti kada warriors dábàá fi rí ọ̀sẹ̀ mẹ́rin sí àkókò tá a wà yìí wọ́n mọ lo kaduna township stadium yẹn fún àwọn ìfigagbága wọn gómìnà jẹ́ kí eléyìí di mímọ́ ṣùgbọ́n lára àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ń ṣe ìlẹ́ka eré ìdárayá láti rí gbogbo nǹkan ó ṣe dáadáa bẹ́ẹ̀ sì rèé àwọn pápá ṣeré wọn náà ó jẹ́ nǹkan tó jọjú ó jẹ́ nǹkan tí wọ́n lè múlò for ranchers business wọ́n gbà pé wọ́n gba àgbéga wá sínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà láti líìgì ìpele kejì tó dẹ̀ jẹ́ pé kada warriors líìgì ìpele kejì làwọn ń gbá ń tiwọn ṣùgbọ́n gómìnà ọbasanjọ́ ti jẹ́ di mímọ́ fún àtúnṣe pápá ṣeré kaduna township stadium kò ní pẹ́ parí tó bá dẹ̀ láǹfààní láti parí ranchers biz àti kada warriors wọ́n padà sí ìpínlẹ̀ kaduna láti máa gbá àwọn gbẹgbẹga lọ́sẹ̀ kan níbi oṣù kan sákòókò tá a wà ó dáa ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù rivers united ìròyìn ti jẹ́ òdìmọ̀ pọ́n ti fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ lọ sí orílẹ̀-èdè côte d'ivoire ní abidjan ṣáájú ìfigagbága tí wọ́n máa gbá ní ìpele ní preliminary round àkọ́kọ́ fún ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ kojú ikọ̀ san pedro òun náà ni wọ́n ti gbá ìfigagbága náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rivers united ó jẹ́ pé ìgbésẹ̀ àkọ́kọ́ orílẹ̀-èdè côte d'ivoire ni ó ti láǹfààní láti wáyé àwọn ìfigagbága ìgbésẹ̀ àkọ́kọ́ fún ìdíje caf champions league àárín ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún tó wà ní ó láǹfààní láti wáyé tí ìgbésẹ̀ kejì ó dẹ̀ wáyé láàrin ọjọ́ kọkànlá ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tó wà yìí ikọ̀ fọwọ́kọ́ náà tí orílẹ̀-èdè nàìjíríà torí wọ́n wà lábẹ́ ogun

0: ìfigagbága wọn tí wọ́n gbá lànà lọ́rọ̀ sọ̀rọ̀ ojú orílẹ̀ èdè korea àwọn south korea ọmọ ayòkọ òun náà làwọn ọmọ olùkọ́ni moses adukun òun náà ní agbá lólùkọ́ni wọn tó sì jẹ́ òdì mímọ̀ wọn àwọn ọmọ òun wọn ti ṣetán fún ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́ ọjọ́ orí wọn wà lábẹ́ ogun ọdún níta àwọn òbí ìyẹn ní àkókò yìí ikọ̀ falconet àwọn ti rẹ́dí ìfigagbága àwọn tó gbẹ̀yìn tó jọ lọ́rẹ̀ sọ́rọ̀ náà ni wọ́n gba kojú south korea lẹ́yìn tí wọ́n ti kojú orílẹ̀-èdè poland tẹ́lẹ̀ orílẹ̀-èdè poland tó gbàlejò ìdíje náà àwọn dẹ̀ ti ṣetán láti ṣíde ìdíje orúkọ bàbá tọmọ àti tẹ̀mí nínú kọ́lọ́hún ó sì mọ ọba wọn lọ ó dé òkè apá abílẹ̀ mi àsámi tọ̀ mi ò ti jọmọ gbórí wọlé láàárọ̀ tó fi gbẹ̀jẹ̀ múròyìn lè ká tún ju mọ́ àjọ tó ń sọ́lá aláfisọ̀rọ̀ jákèjádò àgbáyé àjọ fífà àwọn náà ni wọ́n ti jẹ́ kó di mímọ́ o ṣé wọn pé lánàá ọmọdé ó di mímọ́ fún yín wípé ṣé òdínkù ẹni tí í ṣe adelé adelé akọ̀wé àgbà nínú àjọ nff lákòókò ìmọ̀nà ìpẹ́mẹ̀ àti olórí lẹ́ka tó ń rí sí ẹ̀ka òfin lájọ nff àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ṣe lọ sí zurich lórílẹ̀‐èdè switzerland láti lọ sọ fún àjọ fifa pé àwọn àyípadà tó ti bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àtàjọ tó ń darí rẹ̀ lórílẹ̀‐èdè nigeria òun náà lélẹ́yìí o tó lè jẹ́ pé àjọ fifa àti àjọ caf wọ́n ti ṣe àtìlẹ́yìn fún àtúnṣe yẹn reform eléyìí tí ẹ̀ka tó ń ṣe bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nigeria tó ń kojú lákòókò yìí pàápàá jùlọ lẹ́ka àwọn adarí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ṣe jẹ́ kó di mímọ́ lẹ́yìn ìgbà tí òkè òbí alam sheu dipo àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ́kọ́ lọ àwọn míì kan padà darapọ̀ mọ́ wọn òun náà láti rí amajumẹ́ fi pinnick bukola ọlọ́pàdé òun náà ẹ̀bù darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ sì rè nínú ìpàdé ọ̀hún ààrẹ ẹni tí í ṣe igbákejì ààrẹ àjọ caf igbákejì ẹlẹ́ẹ̀kejì yẹn second vice president kurt okurako òun náà ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí aṣojú àjọ fifa gbogbo wọn tí wọ́n sì jábọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà ti ń ṣe àtúntò àbálọ àbábọ̀ ọ̀rọ̀ eré ìdárayá rẹ̀ àjọ fífà àjọ caf àti wàá fi tòyìn létí àti ń jẹ́ kó di mímọ̀ fún yín pé gbogbo tó bá jẹ́ káwọn ò ṣe òun náà làwọn ò ṣe o táwọn ò fi rí dájú wípé àwọn míì táwọn ò bá yàn ìlànà táwọn ò bá tẹ̀lé àti àyípadà tí ó bá àjọ nff ìlànà ilé tí àjọ fífà káàdì tí wọn buwọ́ lò tí wọn fọwọ́ sí wípé káwọn ò lò káwọn ò tẹ̀lé òun náà ni ó dẹ̀ jẹ́ pé àjọ caf àti àjọ fífà wọn ti gba rìfọ́ọ̀mù ọ̀hún wọn ti gbà wọlé orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yà wọn ní ìwé kan ń lọ káàkiri lórílẹ̀-èdè nàìjíríà látànà pé àjọ fífà ó ba nàìjíríà ni àbí nǹkan kò sí nǹkan tó jọ àjọ fífà láwọn ò rí irú ìwé bẹ́ẹ̀ kò sí irú lẹ́tà bẹ́ẹ̀ ìyẹn lọ́dọ̀ táwọn táwọn ròyìn lórí àwọn rédíò yóò láńtẹ́nà táwọn sọ́ọ̀sì tán sọ olùkọ́ni eric chell ní olùkọ́ni agbọ̀jẹ́ super eagles orílẹ̀-èdè nàìjíríà nígbà pípọ̀ òun náà ni wọ́n yàn gẹ́gẹ́ bí olùkọ́ni olympic eagles ó tún wáyàn àwọn olùkọ́ni méjì lábẹ́lé láti rí dájú pọ́njọ mọ́ ṣiṣẹ́ olympic eagles orílẹ̀-èdè nàìjíríà dájú ìfigagbága àwọn eléyìí tí wọ́n máa gbà ìyẹn ìfigagbága ta ní ọ̀lọ́kọ̀ nínú ìdíje olympics lọ́dún 2028 ìyẹn ní la orílẹ̀-èdè america oseyi ose bagbe àtòun àti deniran ọtẹga àwọn méjèèjì òun náà ní olùkọ́ni eric chell òun ló yàn gẹ́gẹ́ bí olùkọ́ni gbálẹ̀gbẹ́ olùkọ́ni ìyẹn fún ara rẹ̀ abukọ́dé adérọ́gba máa káwọn ara rẹ̀ láàárọ̀ yìí.
1: A kò jùmọ̀ wa tọkùn a kò bẹ̀rẹ̀ alẹ́.
0: Ó dà àjọ fífà àtàjọ caf wọ́n ti gbà wọlé wípé orílẹ̀-èdè nàìjíríà kán ṣe àtúntò sí àjọ nff ilé tí wọ́n fẹ́ ṣe bó ti ẹ̀jẹ̀ wípé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé ètò ìdìbò yóò láǹfààní láti wáyé yẹn nínú oṣù tá a wà yìí ṣùgbọ́n kò ṣètò ìdìbò mọ́ níparí oṣù normalization committee tán ti ẹ̀kọ́kọ́ normalize gbogbogbò kó ti ẹ̀kọ́kọ́ sí ẹ̀tì náà òun náà ni wọ́n ti jẹ́ ojúmọ̀ pé wọ́n yàn tí wọ́n mójútó gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ yìí títí tí wọ́n fi rí àtúnṣe ṣe sí àjọ nff lórílẹ̀-èdè nàìjíríà àjọ fífà àtàjọ caf pọ́n láwọn ti gbà wọlé orílẹ̀-èdè nàìjíríà ṣe àwọn àtúntò tí wọ́n bá fẹ́ ṣe níwọ̀n àgbà tí ó bá ti ṣe wípé ẹ̀mọ̀kọ́ owó òṣèlú àti bọ́ọ̀lù wọn ìfẹ́ di ó papọ̀ ṣùgbọ́n ẹ bá ṣe sọ lánàá wípé ẹni tí ó sọ fún wọn pé ká mọ́ sòṣèlú gan òun gan olóṣèlú ni ó wá bí wọ́n ṣe yọ ẹnu sí àlá kódà àná mo tún sọ mọ́ kí lẹ́tà kankan kan bó ti ẹ̀ jẹ́ pé lẹ́tà yẹn ò trend wọn kò sí nǹkan tó jọ mọ́ lẹ́tà àwọn rí kó mọ́ trend gan àjọ fífà tẹ pé ilé tí wọ́n gan jò ẹnu tí wọ́n kan kò kára wọn a tó wá sọ wípé wàhálà tó wà lọ́rùn tiwọn ó ju tèyí tó lèlè nàìjíríà gan tí wọn kojú lákòókò ìlọ àmọ́ wọn ṣàtìgbọ̀rọ̀ nàìjíríà wọlé pé kán lọ ṣàtúntò sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pàápàá jùlọ àjọ tó ń rí sí àwọn kinní ọ̀hún kí ni àwọn nǹkan tí wọ́n rò wípé yẹ kó wà nínú àtúntò wọn iyen to ra jo ka fa ti fifa ti buwo lo ka ba so pa nse kan na la benu tele tele na ya score ta se gba gba pe fifa ti ka to ti o ti fun go ahead ka se bo se mi wa ka to bo se ye ka to awon kan wo ni won ro pe ye ka to ti kon mu atu to ba leka re da ya bura la fisegba lo le de nigeria
1: la podo tin ga wa won kan to ye ki won se amujuto lowo ta wa le igba ti won ti fun ni go a pe kan lo se n ta ba fe se ona ni pe o ye ki idagba soke la o ba league ile wa nigeria akoko niyan na elekeji na ni wi pe ta ba so nipa league e mo pe league o le ta ba so pa league o le de wa nigeria ke se pe league agbo je nikan la so a so nipa npfl u a so nipa npfl nikan a so nipa nnl gan league abala keji to fi de league abala eleketa o le de wa nigeria ele to tun so wi pe kan si agbegbe nde awon league yi dada opolopo yen ni o mo ko se n ba nnl taba wo dada leyen npfl nikan la won yen mo ele to tun so wi pe se ri awon agbabo a ni awon agbabo to je pe won wa grassroots tẹ kun le se amulo e tan le wulo fun orilede wa nigeria to je pe ti ajo yi na tawon na ba tun su do sale kuku won ri awon agba bọlu ele ta fi so pa ese nda mu lo awon agba bọlu kan a mo se ma si wa scout ki a mo lo so orilede kan lo orilede kan lo mo wa agba bọlu mo orilede nigeria to je pe to ma pada wa de na sinu ko agba oje na sege sege bi eyo kan na mo pada wa se ele to tun si wi pe ki ajo yi na kawon na tan pe ni ball alafese gba kawon na boju wo daada kan wa si grassroots daada lati wa se amulo awon agba bọlu tawa na ni kekan se ku omo gba bọlu lasan ohun ni ri ko egba agba bọlu o ana awon to je talent to wa daada ni grassroots orilede wa nigeria ti won le se amulo won te pe ko ni ni pa ese mo lo soke o ka ese mo wa agba bọlu ki ta ba to awon toke okun ta to mo ta awon grassroots wa ta ba to won papo yo do kan e ja wo gba ti iko jewewe lokun orilede wa nigeria e ja wo gba ti won lo gba idije weda won da 90 abi kan ni tan gba nigba yen ta fi ja won danu e ja awon agba bọlu kalibo awon agba bọlu ile tan lo ko sibe ele je pe an wa gba bọlu mi ni nnl gan o gba bọlu jọ lo mi te ko sori papa lo sugbon to je pe kini o ti owo ti kowo wonu ara won na o na ni gbogbo nkan to pada nsele sori do nigeria resort ele la pada ri yen se bo na pada ri ni ko agba oje ta ba wo league abala league awon obirin na kan si atuto to gbangban ti league abala obirin na kan je ko no kanka tori opolopo yen na ni olojo awon tele so pe won gba league obirin lokile do nigeria tani so pe se lo to se pon se gba league bi gore do nigeria ta ba wo loke okun gan a ri pe yeba champions league awon obirin gba won gba league ta mo yen de ri daada ele to tun si pe wo league o le do nigeria to obirin na e wo boye se kan wa sa tuto sa mo kini awon obirin ke kan se pe awon mo yi na ala won player to je pa won na won je mature player ta won na je professional tan mo ball gba daada ta se won du ball ele ta fi lo ta fi ko awon awon to je obirin na nínú díje ilẹ̀ adúláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà lókè òkun kò rí tíìmù wọn mọ́ tẹ bá wò dáadáa ṣùgbọ́n tá a bá ṣe àmúlò àwọn tó jẹ́ tiwa lábẹ́lẹ́ náà tó yẹ pé àwọn èèyàn náà rí kapásítì wọn pé bí wọ́n ṣe lè gbá bọ́ọ̀lù sí i tá a bá ìfẹ́ tàwọn ọmọ náà tán introduce wọn náà sínú àgbà ọ̀jẹ̀ ìwúrí ládùn máa jẹ́ fáwọn ọmọ yìí láti jẹ́ pé káwọn ó ṣe dáadáa fún orílẹ̀-èdè wọn ṣùgbọ́n tó bá gbá bọ́ọ̀lù títí tó rí pé àkàngbá náà ni ọdún márùn-ún ọdún mẹ́rin ẹ̀ ṣe kankan sí lìgì kí ni òwe ọmọ náà ṣe yóò japa ni ẹni tó tún sí pé bí ìgbà tá a bá ń pa talent àwọn tó jẹ́ grassroots ni kí àjọ iná káwọn náà bójú wò kan ṣe àtúntò ńlá sí ligi nàìjíríà láti òkè téńté tó fi dé sàlẹ̀ ilé ò lè ràn wá lọ́wọ́ nínú nǹkan míì tá a bá fẹ́ ṣe lọ́jọ́ ọ̀la ṣùgbọ́n tá a bá yẹ pé bá ti fẹ́ máa ṣe náà nu ségesège náà ni àwọn ìṣòwò ìta mọ̀
0: rílẹ̀
1: ìjọ ok àwọn yẹn fún onígun ẹ̀ dìnyẹn ọwọ́ àwọn ló kù sí i kan decide ló kù lọ́wọ́ ara wọn.
0: kan yan àwọn tí wọ́n mọ̀ pàkínní ọ̀hún gan-an.
1: kí ẹ̀ka sí pàmò kan tó yẹ pé wọ́n kàn gbé kan torí pé ilé ìjọ ọmọ wa ẹja fíbẹ̀ kó lọ́ mọ̀ ṣe.
0: ọmọ wa ni ẹjọ́
1: ṣe ọmọ wa ni ẹjọ́ ṣe kí ló ọmọ yìí wo ní ṣe kí ni ọmọ yìí ṣe ìdí èyí bá mọ̀ pa èrè yẹn máa fi èèyàn lẹ̀ síbẹ̀ fún so káwọn náà gbé àwọn náà gbárùkù tí kí league olóòrò àná jẹ́ káwọn náà lè develop jù báyìí lọ àwọn league tó jẹ́ south africa gan gbogbo wa bí wọ́n ṣe ń develop gbogbo àwọn orlando pirates gbogbo àwọn league tí ọmọ orílẹ̀ èdè wa nàìjíríà sọ́lẹ̀ wa ìwà gbogbo àwọn mamelodi sunder tẹ bá gbogbo wọn sunder fc náà gbogbo ẹja bí gbogbo ṣe ń develop olódú olórí league olóòrò south africa develop sí league tó tún wà tó tún súnmọ́ pẹ́pẹ́ kí báyìí league olóòrò egypt ni lọ́wọ́ báyìí náà òun náà wọ́n tún ti ń ránkì.
0: a nígbàgbọ́ wípé ogun tó bá yẹ kán ṣe náà ni wọ́n ṣe tó bá yẹ kán bójú wò wọ́n ṣe àwọn mójútó torí wípé tí mo wà jẹ́ wípé àwa ní kókó rìfọ́ọ̀mù ọ̀hún pọ̀ tó bá yá ẹ mọ̀ mọ̀ pé àwọn náà wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ jẹ bí ọmọ ọjà jẹ bí ọmọ oda ajo ka ajo to nbo la lafi gba nile adula na na ti je ko di ti di je elekun je kun ti le ami yala CAF Champions League abi CAF Confederations Cup ba ti wo ipele sorry preliminary round o je je kun mo se fan ti se ranwo je fun adadi bi car okay ajo to nbo la lafi se gba nile adula wa ajo ka wa na ni won ti bere abe o awon papa isere lorilede Tanzania wipe Tanzania Kenya

0: Please. Want to win more often? At 1xBet, the 2-hour feature is your shortcut to victory. Two ways to win. One smart choice. Activate 2-hour and play your way. Bet responsibly. 18 plus.
1: Splash FM 105.5.
2: Ẹ káàbọ̀ padà látọjọ́ ọjà ìkànnì splash 105.5 FM ilé funfun alágbèéfẹ́lẹ́ ilẹ̀ nílùú ìbàdàn náà lẹ́sìn wà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wò wá ní kànnì ìbánidọ́rẹ̀ Facebook splash 105.5 Ìbàdàn lójú òpó káàṣẹ star 347 star 1004 star 1 hash. Òun náà lẹ́fìta láti jẹ ìyẹn ní apá àbẹ̀ láàárọ̀ tí tò ní. A dẹ̀ ṣe ìkòtò láìpẹ́ ká tó kúrò lórí ètò ìjà wọn sí. Agbọ́wọ́ ẹgbẹ́ ikọ̀ Super Eagles orílẹ̀ Nàìjíríà Fẹmi Aziz náà ni ikọ̀ ẹgbẹ́ World Brighton and Hove Albion ni wọ́n ti gbé ní £15 million. Òun náà gbé láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Millwall ní sáà tó kọjá. Tọ́ba wo àwọn agbábọ́ọ̀lù ṣe dáadáa jùlọ ní jíjẹ Championship lọ́jọ́ Ajé Monday mo ṣe kà fún yín pé ó wà ìyẹn ní ara wọn tó dẹ̀ ṣe dáadáa ìyẹn fún ikọ̀ Millwall. Ẹ ń gbà pé àwọn agbábọ́ọ̀lù orílẹ̀ Nàìjíríà nínú líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì àwọn náà tún ti ń lé kẹ́ńkà báyìí. Pápájọ ní ikọ̀ agbábọ́ọ̀lù Brighton àti Zadok Yohana tó wà ńbẹ̀ àtòun àti Fẹmi Aziz náà jọ wà ńbẹ̀. Calvin Bassey Alex Iwobi fún ikọ̀ Fulham. Taiwo Awoniyi àti Frank Onyeka fún ikọ̀ Coventry City. Bákan náà Olúwaṣemílògo Ajayi fún ikọ̀ All City. Chuba Akpan fún ikọ̀ Ipswich Town. Benjamin Fedrick fún ikọ̀ Brentford. Bẹ́ọ̀lá Olúwa Àìná fún ikọ̀ Nottingham Forest. Okay, ẹ jẹ́ ń gbabi lọ sí orílẹ̀-èdè Egypt torí pé olùkọ́ ni ikọ̀ àgbèjì orílẹ̀-èdè Egypt Osam Hassan òun náà ló ti fàdé ọ̀rẹ́ lójú sí fún ikọ̀ Pharaoh dọ̀dọ̀ 2030. Ní eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkọ Moses Taiwo Matori ayé lópin ọ̀sẹ̀ yìí ìyẹn lọ́wọ́ Philip Agovic ló ti jẹ́ kò di bímọ wípé àtúnjáàjà máa wáyé o àwọn sì máa padà dára àwọn padà sínú ringi o a ṣe rìmáàchì o rìmáàchì ó ṣeéṣe kó wáyé láàrin àwọn méjèèjì ó ní kò lè lòun kó jẹ lọ bá nínú ìdíje formula one ní red bull náà ni wọn ti mú olórí lẹka olórí ìyẹn pa olórí lẹka ìmọ̀ ẹ̀rọ fún ikọ̀ Aston Martin yẹn engineer Aston Martin Tom Makologo náà ni ikọ̀ Red Bull náà ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí head of racing wọn látọdún 2027 ni ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wọn láti àkókò yìí. Ẹ jẹ́ lọ sínú ìdíje US Open Flushing Meadows New York níbi tó bá ti ń wáyé lórílẹ̀-èdè America. Ọ̀sán Ferry náà lórí ààyè ló ti já dànù nínú ìdíje náà bí ìdíje US bí Wimbledon ṣe dùn fún US Open ò dùn fún bẹ́ẹ̀ torí wípé Lorenzo Musetti òun náà ló mú yàálẹ̀ fún àmì mẹ́fà sí mẹ́ta ẹjọ́ méje sí márùn-ún òun náà ni ó fi ìyà jẹ́ tó wá jẹ́ wípé lára àwọn ọmọ Great Britain tó kù nínú ìdíje yìí Jacob Fowler ni Toby Samuel àti òun àti Jan Chomsky àwọn tí wọ́n kù ní apá abẹ́ ọ̀nà. Guy Murphy òun náà ó jáwé olúborí bó ti jẹ́ pé ogójì ọdún ọjọ́ ìbí ẹ̀ náà ló ṣe ní àfẹ̀mọ́jú òní ó dẹ̀ láǹfààní láti jáwé olúborí nínú ìfigagbága titi ẹ̀ náà àmì méjì sí mẹ́fà sẹyọkan mẹ́fà sí méjì àti mẹ́fà sódò ló fi nà ọmọ orílẹ̀-èdè Paraguay ìyẹn Aldo Daniel Valero òun náà ló fìyà jẹ. Alexander Zverev orí ló kò yọ díẹ̀ ló kù tí ẹ já àmọ́ ọlọ́run òjì ó já àmì mẹ́fà sí méje méje sí márùn àti mẹ́fà sí mẹ́rin òun náà ni ó fi láǹfààní láti na ojúgbà Lorenzo Sonego ní ọ̀sán Ash Stadium nínú ìdíje US Open. Kókó gọ́ọ̀fù òun náà ó ṣe dáadáa nínú ìfigagbága tẹnu mẹ́fà sí mẹ́ta mẹ́fà sí mẹ́rin ló fi nà ọmọ orílẹ̀-èdè Turkey ìyẹn Zeynep Somers ló fi láǹfààní láti fi àjẹ tó ràn dẹ́ tẹ̀síwájú nínú ìdíje náà. Bákan náà rẹ̀ Lena Rabakina ó láǹfààní láti ṣe dáadáa ó fi àjẹ ojúgbà rẹ̀ ìyẹn ti Afodin àmì mẹ́fà sí mẹ́ta mẹ́fà sí méje ló fi láǹfààní láti nà Serena Williams àtòun àti àtòun àtẹ̀gbẹ́ Venus Williams náà ni wọ́n kojú Maya Joint ìyẹn àtòun àti Chan Ong Chingo ọmọ orílẹ̀-èdè Taiwan ìyẹn ní women's double nínú ìdíje US Open. Padà sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kátàkárà àwọn agbábọ́ọ̀lù láǹfààní láti ìtẹnubodò ìyẹn lánà lágbọn Europe tó dẹ̀jẹ̀ pé líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì fúngbà ẹlẹ́ẹ̀kejì sọ́mà yìí náà owó fúngbà ẹlẹ́ẹ̀kejì ńtẹ̀lé ń sọ́mà transfer yìí owó eléyìí tó jáde látapàbẹ̀ £3.46 billion làwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù òun náà ni wọ́n ná Ilman dí ààyè ó kù láti nùkọ Everton ó lọ sí Manchester City Enzo Fernandez náà ó lọ ìyẹn sí nùkọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City bíi £475 million òun náà ni wọ́n ná gangan lọ́jọ́ deadline fúnra rẹ̀ lásán deadline àná £475 million ló jẹ jáde ńbẹ̀ ìyẹn ní àná lára àwọn tí wọ́n sì náwó jù lo na lati ri awon eko bi agbabolo lokun ojo kan bi eko agbabolo man city na ile otanderson 160 million pounds ni chelsea ramon garoja 170 million pounds ni liverpool na 106 million pounds o na ni won ko le ni shali iyen fun le agbabolo won bracola o na ni won ko loko to wa di wi pe 123 million pounds ni won padara yo de monte lo si ko agbabolo real madrid na tony gordon lati no kasu lo sinu ko agbabolo barcelona sandro tonali ti ohun na to lo sinu ko agbabolo tottenham so gba won katakara yi kodri awon agbabolo ile ti tara won ni balogun o ti se medical tun deal yen fun everton lo ba fun ri sanpon lami kamara na ohun na o ti se medical kan towo bo we adon to poju ni mo na ko ba po mo pe dakun awon ta omo mo tori wipe everton eleyi ti awon ro ni pe yo je ki awon ki balogun ka won ta se gbogbo everton o mo nkan ti awon se e so 12000 e ti ase everton o mo ntan se won ba sa pada ro amo ja grilish o pada lo sinu ko gbe agbabodo everton amo ko agbabodo chelsea won ta enzo sugbon awon olulufe won ro po ye kan le gba gbowa rin mi kan fi ropo enzo kan fi ropo kan fi ropo gbo kara mi kamara ti won foju sona fun komo na ko lan wa lati ta awon kamara ti mo na ko gan otan wahala ni o di sa won na lo nitori won ni lati balance ibi to rentira replacement kamara tele de su pe won pe yin pe won ta balogun won de ma ta kamara yen ki iwe ti won na ko won ko le wole amo iko chelsea ni ani bi won se kanju ran ti won pada ri da to pin ri la mi kamara ni ko bada ko ti won bara kan mo wule se panic buy to ba di january transfer yin to ba ri nle kan samlo re ti o fi di january transfer amo awon olulufe won mo pe tenzo ere lomi wahala ni
3: taba wo na igba ti leyin igba ti ko chelsea na ti enzo na ti lanfani lati gba bolu mi gbe lati pe won gbe kamara na ko ye ki odogun fun pe bolu chelsea tori pe lati le na lati bi sa to koja na ni ko chelsea na ti lawon na ti mo pe awon pada pada nu enzo fernandez latari wahala to ti ti koko sele na ni sa ile to koja na sugbon taba wo na dada lati bi osu bi meta si merin to ku na ti a fi wonu January na mi pe ko Chelsea na won si le lo na be won si le lo
2: hello e ka ro o
4: e ka ro
2: yes sir se takashe la ro
4: takaro lo muta
2: o da e ti wa je na la si olohun 25000 le ti je la ro lori kashe ki loruko yin ati bi ti mo tin pe yin
4: gari yo laju mo ke
2: lati bo saba mi
4: so
2: ka lo je o da e ti je 25000 laaro yi kekan fi se ojo oru wednesday yin ni awon customer ke wo pe yin lati bi account details yin ko ni baje e seun e ti kaase o ami ateyin na baba mi e seun o ya mo gbo
3: food ile iko chelsea na won lo ni lati fi ara bale na ni
2: si si do fi de yin pada gbe balogun amo ngba ta won ye ri pe oro balogun o wo mo gbo mo na ko ya awon ta kamara mu
3: ba pe kamara na ti e ba mo na ko na fe ta na awon na gbodo ni replacement fun nigba ta won o de ti represent fun awon o fe je ko ma awon o lo mo so awon o fe dimu na ni ile to tun si pe ko chest na awon o farabale na ni won ma lo be na ni ti di january tan fi gbe agbowa ni kugun mi
2: o da crystal palace na ni won pada gbe benchwell ati len timber won gbe iye wa sinu iko egbe agbabolu won loku die katakara o tenubodo chenify chege ni won gba nigeria na wa ni transfer agbabolu nigeria iko super falcons iko agbabolu psg won ni man city won gbolu wole won gbori wa afa wa gbe star àwọn man city ya ps ya kó wọn sí wọn lọrùn pẹ mọ ọba ti yín lọ ikú agbábọọlù chelsea mọ búrú àwọn búrú kò agbábọọlù tí ò fẹsẹ kan bọọlù rárá láti ibi ọdún méjì chelsea fẹ ta 70 million pounds ó lè ń ṣe wọn ṣùgbọn àdéhùn àyálò náà ni mikhailo modric ló bá lọ sí tottenham hotspur àti tosin adara bí ọyọ ẹ wo látàkárà ó lágbà á pọ àmọ ilẹ gẹẹsì náà ni wọn ti ní èyí tó pọ jù wọn ti ṣe èyí tó pọ jù wọn ti tẹ èyí tó pọ jù àwọn náà ni wọn náwó over 3 billion pounds òun náà àwọn agbábọọlù tottenham wọn ná fò wọn ná yeye ẹ wo wu ní ká jẹ rọpẹlẹ ni kò fọnà fún yẹsọ àmọ àwọn èèyàn lẹni tó káṣin jù lákòókò chelsea ni wọn ta ọmọ wọn sì ń ra ọmọ àwọn náà sì ta ọmọ wọn pa owó lórí àwọn ọmọ ó wu ní ká jẹ rọpẹlẹ ni kò fọnà fún yẹsọ bọ kò níbi àìlórí ètò jáwọn sí láàárọ tó ní títí ọjọ ẹtì friday kò sí jáwọn sí wẹlà eléyìí tí a mọ pàdé àbíkọ́dọ̀ adélọ́gba àjọṣe láàárọ tó ní ládínú kí aṣọ orúkọ tèmi bí n bá dìde fúyà ìyálòdì òkè ìbàdàn tèmi ládé àlòkò ní ògbòrúwọlé lórí ètò ìlúbìnrin mo ti ń ga lọ torí mi ò fọ ẹ má kàná mi ní gbọ́kú yín.

0: mo ki yin ni bi gbogbo te tin gbo wa te tin gbo wo ja ikani splash fm 105.5 shala afia ni mo ba yin e je ki ma fi asiko yi ki wa ku osu tutun osu kesan ni odun 2026 the month of September adupe tori pe anfani ati ore ofe na la tun rigba lati je ki osu eleyi ko tun soju wa gege bi won se ma so wi pe gbogbo n ton ba tin je ba ka ma sora ni aburo ni ba wa o lase iledumare mo ki kabo si akotun eto ilu bere ni ikani omoluabi splash 105.5 fm temilade aloko ohun na loruko titemi o esi mo wipe ni kete ta go mokala ba ti lu ni ikani yi ohun to ni se pelu awa obirin ohun na la n gbe yewo bo te ti le je wipe a fi eto na sori awa obirin sugbon ohun to wa leyin efa o mo jeje lo tori lati nu le lati ode wa titi to fi di awujo pata ohun na ni obirin ni ojuse awa ni yawo awa ni ya awa na loga lenu ise awa loga ni ajo onirunru ipo onirunru leledumare fi njin ki awa obirin bo la se wa so wipe bawo ni tobirin se je a le fi owo ro obirin seyin lawujo o eyi ni mo fi n kiyin kaabo lẹẹkan si sori eto ilubirin e mo wipe lori eto ilubirin awon ohun pataki pataki ohun to se koko ohun naa ni awa maa n gbeyawo lori eto yi paapaa julọ to ba ti ni se pẹlu awujọ awa obirin ati awujọ lapapọ bakan naa ni inu mi si dun loni yi lati gba alejo nla lori eto ilubirin kini kan ni ta ba n sọrọ nipa awọn olukọ ẹ mọ̀ wípé àtinú ilé báyìí òun ni ẹ̀kọ́ ti ń bẹ̀rẹ̀ eléyìí tó fi ń yé wa wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà látọ̀dọ̀ àwa obìnrin gangan ni ètò ẹ̀kọ́ ti ń bẹ̀rẹ̀ nígbà ta bá tún wá rí obìnrin tó bá tún wá yan iṣẹ́ olùkọ́ láàyò ẹ mọ̀ wípé irú àwọn obìnrin bẹ́ẹ̀ ó yẹ ká máa kàn sára sí wọn ni ọ̀tọ̀ lẹ̀kọ́ ti lé ọ̀tọ̀ ni ẹ̀kọ́ eléyìí tí wọ́n tún bá wa kó àwọn ọmọ wa ní ilé ẹ̀kọ́ ìdí nìyí tó fi jẹ́ wípé ó ṣòro kẹ tó rí obìnrin tó jẹ́ olùkọ́ tí ó rí ọmọ tó ń ṣe nǹkan tí ò da tí ó panu mọ́ kò ṣe é ṣe àfi ẹni tó bá jẹ́ wípé àfi iṣẹ́ náà rán òun náà ló kù ó tẹ̀ tí wá di mọ́límọ̀ wá gan lára tó jẹ wípé nígbà tá a bá ti dé láriwo ìfẹ́jọ́ rẹ su olùkọ́ rẹ pàápàá jùlọ tó bá ti jẹ́ olùkọ́ obìnrin torí iṣẹ́ ribiribi eléyìí tá a gbélé wọn lọ́wọ́ nígbà tá a bá tún wá róbìnrin tó jólùkọ́ nlé tó jólùkọ́ lẹ́nu iṣẹ́ tó tún wá jẹ́ ẹni tó tún wá di ipò mú ní ẹ̀ka àwọn olùkọ́ yìí ẹ̀rí wípé ó yẹ ká kàn sára sí irú àwọn obìnrin bẹ́ẹ̀ irú wọn ni àwòkọ́ṣe láwùjọ irú wọn làwa sì máa ń gbé wá sórí ètò yìí láti bá wa sọ̀rọ̀ nípa ipò eléyìí tí wọ́n dì mú kí ni ìpèníjà wọn kí ni àǹfààní tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí obìnrin kí ni àwọn nǹkan táwọn gangan ó ṣe láti lè rí dájú wípé nígbà tí obìnrin wà ní ipò yìí ẹ wò ó tún yàtọ̀ gbogbo àwọn eléyìí náà lágbèéyẹ̀wò lónìí lórí ètò ìlóbìnrin fún ìdí èyí àlejò mi lónìí àwọn náà ni comrade rántí gbẹ̀ǹlé olúwẹ̀mí mọ́ àwọn ni alága fún ẹgbẹ́ àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ girama ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà tún ni igbákejì alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti tuc ẹ̀rí wípé iṣẹ́ ńlá la gbélé wọn lọ́wọ́ ẹ bá mi kí àwọn ará ilé ẹ̀kọ́ ojúmọ́.
1: Mo kí gbogbo ara ilé o a kú ojúmọ́ àsìkò oṣù tuntun oṣù yóò pè wá o mo kí gbogbo àwa olùkọ́ àti àwọn ọmọ iléèwé tá a wà ní inú ìsìn mi láyọ̀
0: ra owó
1: ilé wa ó jẹ́ kẹ́yìn náà mọ rírì nǹkan tí à ń ṣe
0: nínú
1: iléèwé ni so mo kí ẹ̀yin ìyá àti bàbá pé ẹ kú palẹ̀mọ́ ìnáwó torí tá a bá ti fẹ́ wọlé báyìí nígbà kan láti wọ́n múra gàràgàràgé a mọ̀ pé a wọ yúnífọ́ọ̀mù tuntun a wọ bàtà tuntun a sì mọ̀ pé ìnáwó nígbà táwa náà kára bọ̀ la tó rí i pé iṣẹ́ mọ̀ làwọn òbí yìí ṣe lórúkọ jésù gbogbo wa lájẹ ń
0: jẹ
1: gbogbo àdúrà wa sórí àwọn ọmọ yóò sì ṣe mo kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pé ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun lórí àwọn ọmọ wa tí wọ́n kú ní oríire tí ọlọ́run ràn yín lọ́wọ́ láti gbà mo tún wá dúpẹ́ lọ́wọ́ yín pé ẹgbọ́n ohun àwa olùkọ́ ni ipele ti grammar ni ipele Ọyọ gbogbo akitiyan wa pe ah o ye ka wa na da duro awa na ti to se leyi ti asisiri gbogbo anfani to ti ye ki awa na mo ri sugbon te wa wo laipe pe ah awon eyan yi o ye ka awon na da duro te bowo fun ofin ati omo niyan te fa wa na ni aye pe e to da duro adupe lowo yin we never take you for granted gbogbo ati en to ba de ka ma se fun yin ki ijoba yin ko le duro dede oni a mo se mo se ileri fun yin loruko gbogbo awon oluko to wa ni ile eko girama
0: e seun go mo lati gba ti isele ti esin ele ni ijoba ibile oriri to ti waye mi o ti lanfani lati ba eni keni tabi eni kokan to je oluko soro lati gba yi sugbon anfani na leleyi tori wipe isele ta le gbagbe lailai ni nipinle Oyo ati lori lati ni gbogbo orilede Nigeria koda awon eyan te mere pa bo ni ti pinle Oyo se je tori wipe akolon sanu wa lorilede Nigeria ni ki se igba kokan lele ta mo riru isele yi koda igba ti won ji awon omo wa ni ijoba ibile orire iru isele yi tun waye ni ipinle Borno sugbon a ri wipe ti ipinle Oyo oun lo debe ni wipe o mumu laya awon eyan iru ipowo leyin oluko wa gangan lasiko na
1: o ye ke mo pe ki se ipo to dara inu ogbe okan ti iporuru okan la wa ko se ntinu edun abawo ni wa se le dun won ko awon eyan wa won ko won lo si inu gbeto
0: aginju
1: won ko awon mo kekeke te pe omo mi le mo to sara gan ti o ti igbon to ye o ti ye won ko won lo sinu aginju ninu otutu ninu gbogbo e ninu wa odun se la bere adura se la bere awe ni you know temi abere awe ni everywhere in se langbangba yen throughout the federation and their support to Lawyer State nipa ta so pe nkan ta fe ni a de ri pe ijoba wa na mo ma so wi pe governor wa is not only the governor of Paysetter State but is a Paysetter governor awon na sa gbogbo pa awon pelu ijoba apapo a de ri pe afigba ti won gba awon mo yi jade lokan ti won na to bale
0: sugbon leyin ti won gba awon mo yi jade nje e ti gbe awon igbese kankan kini awon oro idaniloju wi pe abo yo wa lori awon omo wa lawon ile eko yala ti grammar ni tabi ti alakobere
1: ki ti ese oro idaniloju nikan tori pe a so fun gomina pe ki won dakun papa wa ta wa ni rural areas
0: ta wa ni aleyin na wa
1: beni
0: papa
1: wa ta wa ni igberiko ni igberiko iru itemi ami negbada local government ti be mo ti se awa ta wa ni igberiko ki won o jo a de ri pe o ti se tori pe nigba mi a kan wa lewe nigba ta wole ka to bolide a kan ri pe moto olopa wole won jade awon kan wole njo kan won lawon dss won woso so a ri pe ara akitiyan ijoba ipinle Oyo ni be na lawon amote kun na npo yi so a ri pe awon na ti mu eto abo ni okunkundun o si dami loju pe ni agbara Olorun lore o ti ni waye mo Lawyer State o mi na so be o de ri pe a de ri pe won ti n gbegbe sebe Olorun ni waye mo Lawyer State
0: e seun go comrade Rati Gbenle Oluwemi mo e je ka soro nipa ASUS mo mo wi pe egbe eleyi ta mo ju nipa awon oluko ohun na ni se ti
1: AUT
0: nkankan bo tun ni ti ASUS se je se yapa kuro ninu egbe awon oluko ni abi bo se awon kankan sele ni se ipenija n waye ni se ri awon eto eleyi to ye ke ni gege bi oluko lawon ile eko girama
1: e se mo dupe se ri pe ta ba kiyesi even eyin te je oniroyin e ri pe orisirisi egbe lo wa na yin eni ratawo eni NUJ eni na watch e kiyesi pe ta ba wa loju kan na o se se ki e mo ri awon anfani to to o se se ke mo mo ki lo ndu eni kankan ni Nigeria tele o state meje la lo wa te ba ra di 36 state awon a tun agitate ma ta so ra ni won fe fun badan state ka lo ti e ti to pin si meta nitori pe ta ba tin se le la sun mo joba ijoba ri pe kini edun okan wa ki lo kan wa te ba de ri NUJ tele eni ti ta so e tele na inu e ni asu wa àwọn òṣìṣẹ́ yunifásitì nígbà tó yá wọn kúrò nígbà tán rí pé a ń láti mójútó àwọn èèyàn wa dáadáa fúnra wa wọn kúrò ńbẹ inú ẹ ní ASUP ti jáde akẹ́kọ̀ọ́ sáfìnà of polytechnic àwọn náà tún kúrò pé ẹ jáde àwọn náà dádúró inú ẹ náà ni kò ASUP wà àwọn ti colleges of education nígbà tó yá àwa rí pé even to anybody tó bá lóye gan yóò rí pé the numbers of primary school and secondary teachers is too large for a union to coordinate àwa rí pé tá a bá wá pín ka se amojuto re do a le so pe isele awon eyan ma wo pe boya isele to sele ngba yen but ohun lo je bi eye opener fun wa ta fi mo pe nigba ta koko bere ngba yen yin koko wa to ye kan se fun wa awon etu se awa ni eyin second school o ye ko ra wa jo to ri pe awa ni awa ni kini yeba ko ba primary school awa ko ra do pe in secondary school teachers e ja pade ni school bayi ngba ta lo pade nbe ta ro pe nta de fe se ngba yen ni pe a fe ji awon up pe e wa lo se soju se yin ta ni ke se fun wa ngba ta wa ko ara jo sibe the next ni pe awon dss wa ko wa
0: ah
1: won fi ya je wa ti an saka kiri amo bi ta sa lo ile ile jade dugu la sa lo ngba na ni won wa lo ngbe wa nko kan ninu ile orisirisi ara en to ja pe leyin osu kan to ba re to ba foyun bayi eje ni jade nbe iya to je ari oga wa kan ti ni ta ya ni sin iyawo re alarabi ni oyun keta lo wa nu re oyun baje meji akoko na lori gbe gbo wa la yen la ri ngba na iye enikan nu awon ja bo le lawon yen wa n so fun wa pe awon olopa ta ma se mo sa nko wa lawon yen ba de mo ni ta loga yin awon loga wa kan ko ra wa jo ato pa fe jack union lawon yen wa ni didire ni yin ni I said, "What school to call? Then you see, awo kukuma kaka. Now I need to go to Ogun State. In Ghana, he be like, 'Siripe, ah, aso ziaka wana daduro, ta daduro, abajoti ya fin jewa. He didn't have his sope, awana fe daduro, ah, ba waloma, afe ma dati washi. So if my etar den she like a kata and she wala tan saso tun saso si." Ni gbana governor late governor kala wa bo so radio pe awon megbe mi le yan youtube that was why we went to the first court our former governor ati I tell you it's a court and we won that case.
0: Wow.
1: And up to today, AUT will challenge the case in the court. But what our judgment is about later, Kalakwe, judgment is a bit lemon one. Governor need to act on Jabo. One shape recognition, got to for 1 year, 2 for 1 year recognition. But about 2 years, let your dream be day. One day, law by more propaganda and things like that. Yeah, I don't know. Makala, ni want to kill you?
0: Ah,
1: I won't see a basic back, but I won't see a poor. Wọn kan yọ wa náà ni àtìgbà náà látún ti wá ń kò mọ so ìgbà tó tún yá tíjọba yẹn kúrò tá a tún ṣe làkàkà tó tún ní kan ṣe wọn tún lọ sí ìgbà táwa lọ yẹn wọn wá tún sọmọ wa sí federal high court tábà dé federal high court àwọn tó ń pè wá lẹjọ ò ní wá àwa là ń wá ìjọ kan nínú bí george yẹn wọn kan struck out case ni.
0: ẹgbẹ́ dánù.
1: àwọn tẹ́ ń pè lẹ́jọ́ gan ni wọ́n wà ìjọba tó fún aláìgbà tó ní 2024 wọ́n tún gbọ́ wa lọ sí nic nigeria industrial
0: court
1: ṣé àkókò lówó àwa ṣáà ń struggle ara wa náà látàkùn kó ra wa jọ náà ni but ọlọ́run ń jà fún wa a tún win case up to today wọn tún challenge ẹni court bó ṣe mọ̀ pé tí ọ̀tá èèyàn tó bá ṣáájú ẹ̀dọ́dọ̀ ìyá rẹ̀ tó mọ́ bá ń sunkún kò ní fún lọ́mú ọpẹ́ ká torí ibi dé ọ̀dọ́ rájò lọ pé ṣe bọ́ọ̀gá gbo wa ní bí bá gbogbo wa ní wọ́n ti ṣe tẹ́ wá fi ṣe wá báyìí gbogbo ọ̀la ṣe nígbà tá a sì kó judgment kó gbogbo ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì náà rẹ̀ wọ́n ní wọ́n sọ pé rẹ̀ṣẹ́sà yóò ti parí a ní bẹ́ẹ̀ ni 50 years ní NUC náà fi operate kí wọ́n tó gba certificate wọn jáde àwa náà ti wà lórí rẹ̀ kò sí nǹkan tó stop ti wa náà bọ́n ṣe ní òkè kí wọ́n fún wa ní approval wa nìyẹn tá a sì tún fi ń dá wọn ló tá a fi ń dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣe àdúpẹ́ o so bá a ṣe wá wà so lónìí ní ìsìn ìwọ́n tó bá jẹ́ secondary school teacher tó bá tún fúnra rẹ dúró níbi tí ọ̀yẹ́ kò dúró sí ìwọ́ lọ́mọ so pé mi ń àpì ìsìn pé this is our own yìnyín tá a jọ mójútó ṣé wọn pé ìwọ̀fà àdàrẹ ọjọ́ ya orí wọn máa kún ni so wọn táwọn pa wa la ní a lè jọ mójútó fúnra wa yìnyín ti wà lélẹ̀ it is money for secondary school teachers àmọ́ kí lẹ́ńtà need àmọ́ kí làwọn ọmọ wa need àwọn ọmọ tá à ń kọ́ kí ni wọ́n ní ẹ̀kọ́ àwọn ọmọ tí wá ti dàgbà àtúnṣàwọn ọmọ ẹ̀kọ́ sí ni sani di training and retraining ni gbogbo àwọn nǹkan wọ̀nyí o ní àwa gbọ́dọ̀ mójútó là ń mójútó gẹ́gẹ́ bí secondary school union. So and inú mi dẹ̀dùn pé àsìkò tí mo wà ń bẹ̀ bí alága o ní eléyìí torí pé I'm the first female the first female chairman of ASUS in Oyo State.
0: Ṣé pé ẹ ti ní àwọn alága fún ẹgbẹ́ náà tẹ́lẹ̀?
1: A ti ní tẹ́lẹ̀ gbogbo àtọ́ ti kọ́kọ́ fún wa recognition àti ìgbà tó fún wa ní tẹ́lẹ̀. So èmi ni the first female chairman. Mo dẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ràn wá lọ́wọ́. So ibi tó kù sí ní ìsìn torí gómìnà gbogbo òfin Nàìjíríà sọ pé gómìnà ló ní final say and the governor has given us that approval and recognition. In tó kọ̀ kú ní ìsìn ni kí àwọn test come kan kan rọra fi orúkọ wa sínú voucher padà. Àwọn yẹn wá dẹ̀ ti ṣetán wọn ti ready and mo dẹ̀ rí pé mi ò ní kò yẹ kí n ní problem ní test come because the chairperson is a woman, the PS is a woman, the director of personnel is a woman. So wọ́n dẹ̀ ti fi mí lọ́kàn gbà táwọn yẹn wọ́n sọ pé àwọn ilé wa mo ní rárá wọ́n ti fi mí lọ́kàn balẹ̀ pé kọ́sẹ̀ ètò parí gbogbo ètò tọ́wọ́ yẹ káwọn ó ṣe. Ni àwọn ṣe torí ọba wa wù ní kó tún dúró níbi tí ọba yẹ kó dúró
0: sí. Torí nǹkan tí mo fẹ́ bèèrè náà ni ẹ pé gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ tí ó jẹ́ alága fún irú ẹgbẹ́ báyìí a sì mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ àwọn olóbìnrin bóbìnrin ṣe pọ̀ náà lọkùnrin pọ̀ kí lè rò pé ó lè jẹ́ ìpèníjà tàbí ǹjẹ́ ẹ ti ní àwọn ìpèníjà kankan eléyìí tẹ̀ ń kojú ti torí wípé ẹ jẹ́ obìnrin.
1: e se mo pe te ba je obirin se mo pe African culture wa nbe to je pe agidi lobirin fin lead agidi lobirin fin de ibi ipo sugba awa kan be ka se man duro like iru TUC I fought for the chairmanship of TUC and no see that kembe to lo ba so pe ma si je ti a ma ma
0: si vice bye
1: emi ni vice so
0: ije women we give the vice na bi
1: women we ni mo wa tele I was the chairperson of women we nigba ta be si se wa la rin pe aye ti ri kila wo na ba fun wa ni women we like ni national forces I was the emi ni the first chair national chairperson nigba ta ro pe ni se oluko awobirin la poju na esi mo ya wa je mo se never know okay oda yin na lo lori that was when I become the first chairperson of ASUS in Nigeria. So today I'm the social secretary.
0: National.
1: Fun ASUS.
0: Ah.
1: And this is today I've been telling you, Chabaka Mayi Jobakwada. Nika told you, Awusa, our former president is Awusa.
0: Okay.
1: So the president of ASUS today is from Yoruba. Ah, I will be lori ko jeba ka. O le mi yondangba na o. E jaba wa nle fun mi ko se nkankan. So he did me ti mo fi kuro ni chairperson of national chairperson of ASUS. So loni I'm the vice chairman of TUC in the state. Like egbe meji na on the umbrella body tani. We have TUC, we have NLC, and today NUT is the vice chairman of NLC. Well, I'm the vice chairman of TUC. So we are covered by the umbrella of our union, of our umbrella bodies. And we have the recognition today. Gbogbo ale kan ma ha tele tele pe ah te ba se ASUS ko si nbe mo o. Afun to ba fe du
0: ro inu yin du yato
1: gan se. Mo se ni du. Aya ko mo pe o ti se wahala, a ti se lala, a ti lakaka. Ko lo to so wi pe ka ko ja si bi ayo fun wa. E mo ko ke rawon yan yin ki e ma le ja fun won. Kẹ́rẹ́ àwọn èèyàn yín kọ́ máa fi nǹkan kan kẹ́ máa lẹ́nu ń bẹ̀ ẹ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń dùnyàn and sábàdàn ń sọ̀rọ̀ teaching sector lénìí obìnrin ló pọ̀ jù ń bẹ̀ obìnrin ló pọ̀ jù ń bẹ̀ and we combine a lot of things wey are in the school ẹlòmíì ọmọ rẹ̀ ó mọ̀ sí kìnìún wọ́n mọ̀ rúbọ̀n school ni inside ikun ọ̀dà àdúrà sí pé alẹ́ òbí ẹyọ ọmọ yín tó bá ti gbá ayi sise pe hospital n be so wọn lọwọ ọmọ pe ọmọ ẹ mọ ìdákẹ jẹ ní school wọn wo sùn kí ló sí ọ ara mi ń gbóná ẹrù ó tún mọ ọbọ kó tó fún paracetamol ẹkọ máa wá nọmba ìyá rẹ sálẹ báyìí fún paracetamol ẹ sàtẹ ọmọ ọbẹ wa mu ọmọ mi àti mugo de hospital kàtó mọ pé ìyá rẹ so bá a ṣe iṣẹ tá n ṣe pọ we do a lot of things ọpọlọpọ òbí ni ọdọ ọmọ rẹ mọ nílé wa wàhálà dààmú o àwọn aláàmọ sọ wípé ọmọ rẹ ṣe rí ọmọ ọlọmọ òun kọ ẹ o so ibi tí ọjọ ọmọ rẹ lẹlẹnu gate tí ọba tẹlẹ tó ọmọ náà tún padà tí ò ní wọ so ọwọ adé ọmọ rẹ mọ báwọn so ọpọlọpọ ṣẹlẹ olùkọ́ni ṣe pápá obìnrin and ó sì dá like I started my career as a secretary in an organization but when I had my first and second child mo rí pé tí wọ́n yẹ pé màmá délé laago mẹ́sàn-án kò wọ́n tẹ̀ kí wọ́n á lọ́jọ́ ọ̀la mi that was why I changed the teaching profession tí mo lọ ṣe postgraduate diploma in education
0: ẹ̀kọ́ṣẹ́ takun takun àṣùgbọ́n ẹ̀ tí ì dá ìbéèrè mi dáadáa pé kí ni àwọn ìpèníjà eléyìí tí ẹ̀ ń kó kojú gẹ́gẹ́ bí obìnrin báwo lè ṣe ń rí àtọ́rí lára àwọn nǹkan tí wọ́n máa ń sọ nípa ipò adarí obìnrin òun fún àpẹẹrẹ ẹ jẹ́ ká wo òṣèlú ta bá rí obìnrin tó jáde wípé bóyá òun lọ sí ilé ìgbìmọ̀ asòfin tàbí nkankan lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń nira ká tó rí àwọn obìnrin ẹgbẹ́ wa láti ṣe àtìlẹyìn fún àwọn obìnrin báyìí bó tilẹ̀ jẹ́ wípé a ti ń gbìyànjú láti rí wípé àyípadà ó dé bá irú àwọn nǹkan ṣùgbọ́n lára àwọn nǹkan tí àwọn èèyàn máa ń sọ jù òun náà ni wípé obìnrin ò kí ń gbárùkù ti obìnrin irú ẹgbẹ́ tí ń báyìí irú àwọn ìfọwọ́sowọ́pọ̀ àtìlẹyìn wo lè ń rí látọ̀dọ̀ àwọn obìnrin tó jẹ́ olùkọ́ tọ́rọ́ obìnrin ló pọ̀ jù nínú àwọn olùkọ́ nítòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ.
1: Bẹ́ẹ̀ni ẹ ṣe ṣẹ́ẹ̀rí ní gbogbo obì náà ni o ṣùgbọ́n àti oriented ara wa ìgbà kan wà ní tọ́jà pé nínú asòfin lọ́yọ̀ ṣètì bí obìnrin méjì lọ́wọ́ à ń bẹ̀ àwọn méjèèjì ò sì dipò kankan mú torí ìjọba ti fẹ́ gbé fẹ́ẹ̀nì kan máa á sọ fún wọn pé wọ́n mọ lò wá síra wa ni wọ́n mọ lò wá síra I can remember when I was the chairperson of the national ASUS tí àwọn kan jà ní east mo yọ àṣẹ video coverage ṣe ni mo kúnlẹ̀ pé I take all the responsibilities because tí wọ́n fẹ́ ká máa ṣe náà ni wọ́n fẹ́ á máa jà ni ṣùgbọ́n tí ń dínkù ní ìsìn ẹ̀rí ká ti ń ṣàtìlẹyìn fúnra wa ní ìsìn èwo ni ká máa bá wọn kankan àwọn olóṣèlú àwọn aláwọ̀ máa kọrin tẹ̀lé wọn aláwọ̀ gbàdúrà kílódé táwa gangan enough of sitting down and we can drive we can be at the driver's seat too àwa náà lè darí nígbà pọ̀lọ́ tí ń bẹ lórí wa ní bẹ lórí tiẹ̀ náà so oríṣiríṣi ìpèníjà ni But the only thing he paid me, my mother of a blessed memory, she was the best nanny in the world.
0: Wow.
1: My mother was with me. I take care of mommy. So most of all, I put him over Jade, or mommy one is safe hand. But when that I will bring him in here to find Japanese berry, I hear work in city. Would it be so we pay a fashion come at Tamako Rabanshi? Then he paid me, no, no, see your call you, but it's your vision sharer that you have problem. Your husband will be your vision sharer. She must be out at your comrades by. So, what about Farah Dawa? Woman gbadun ni gbeyin but e ba ro pe kini mi o le gba to ba rin bi okunrin to lawon kan ti ri pe a ni a man is skirt and it's not always like that when you are
0: a man is skirt
1: when you are told you are a woman so opolopo pe ni ja ta ma ni niyan then when they fe e won to sele ngba tete kini o se kile te se ebi tori pe to bi ni ati ni ara o ni saju wa sugbon opolopo lati e se wo gomuna pin le oyo e ri pe won e se yen se ji to dokunrin ni ati gba tan ti de SG obirin HOS obirin so inu wa ma n du pe won fa aye gba wa tori nkan ti mo fi like gomina kan ni state kan no e ma je nda ko be tori pe nigba ta wo cabinet e a ri pe percentage obirin o ju tokunrin lo nigba ta wo ba e na bi oniroyin e ti mo nti mo so a ri pe percentage obirin to wa nu ijoba re o ju tokunrin lo so oni mo se like e even gba to gba yen ko yin si mo ni fun kan ba to mo se mo mo feran re e wo gomina wa na n pin lo yo won ka wa si won den se dada fun wa olohun ni pe won pa
0: sugbon iru se amuye ni kin pe tabi ilana wo gege bi obirin leyin o gbe wo ituko egbe yi eleyi to loyibo n pe ni style iru wo ilana tun wo leyin o gbe wo ituko re wi pe o da wo gege bi obirin ohun temi o se ti o yato lele to ti je wipe nigbati ma te kuro lori ipo yi won ni so wipe ki lo se tabi to birin egbe mi to na ba tu gbapo ti ibo lati di ipo yi mu awon eyan fitinu tedo ti fun tedo dibo fun wipe a tun fe ko birin wa nbe.
1: Thank you.
0: Se ka sare lo soju de oja na oda ibere ise pataki eyan ara le nigbati ba pada de a tesiwaju lori eto ilubirin eko kale
2: Flash FM 105.5.

0: breathe through it.
1: Ẹjọ́ ẹ fún mi ní lájigo. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: lọ fún excursion. So we encourage the school to be doing all this. Ẹni pọ́ mọ tí a bá rí pé English language lọ fẹ́ ṣe o, tí a bá rò pé ẹja gbọmọ èyí tọmọ ìbá lọ sílùú University of Ibadan tó lọ sí English language department tó rí mọ ṣe ń sọ̀rọ̀ yóò wù pé ah language is wù mí. Then a dẹ̀ gbọ́dọ̀ promote a gbọ́dọ̀ promote pé báwo làwọn ọmọ yìí ṣe mọ̀ wípé bá ṣe bára ẹni ṣe ni, bá ṣe ṣe láwùjọ ni, bá ṣe rìnrìn wa ni, moral values. A gbọ́dọ̀ gbé wọ́ pé àwọn ọmọ kò ń ṣe pé ẹ̀kọ́ òwe nìkan. Ẹ rí pé ẹmọ mi mo fẹ́ wọ mọ́tò kan láìpẹ́ yìí, ọmọ kan dẹ̀ bọ́lẹ̀ fún mi kí n wọnú mọ́tò. Èso ọmọ skul mi náà o, ọmọ skul mi ò lè try rẹ̀ pẹ̀lú mi o, ó bọ́lẹ̀ fún mi. Mo dẹ̀ palẹ̀kùn dé onímọ́tò mọ́ lọ, mo lówó jọ. Onímọ́tò mo ní máa sanwó ẹ̀, mo ní máa sanwó ẹ̀ máa lọ. Má sọ fún mo lówó gọ̀, orá dúró mi báyìí, òun bọ́lẹ̀ fún mi kí n wọlé sínú mọ́tò.
1: Ṣé ò lè sùn ni?
0: Ṣé kò lè sùn ni? Ibi tá a bára wa nu. Ibi tá a bá dé nìyẹn. Nínú iléèwé mi, tí ẹ bá pe ọmọ kan kò ní ṣe báyìí, kò ní bèrè pé ṣé mi. Ọmọ ya máa bọ̀ ni. So those are the things, values, moral values, and láti jẹ́ kó gbilẹ̀ láàrin àwọn ọmọ wa.
1: Ẹ ṣeun gan. Ohun tí a fi máa ń mọ obìnrin yàtọ̀ nínú ipò òun náà ni ara eléyìí, eléyìí tẹ̀ ti bá wa sọ. Ṣùgbọ́n kinní kan wà eléyìí tó ń kọ gbogbo wa lóminú lóde òní. Mo sì mọ̀ wípé gbogbo ìgbà tí mo bá ti láǹfààní láti pè yín sórí ètò, òun náà ni mo máa ń sọ, torí mo mọ̀ wípé àti ẹ̀yin olùkọ́ àtàwọn tá a jóbi nílé náà ni ó ń dàbí ẹ̀dùn ọkàn fún. Òun náà ni bí àwọn ọmọ wa nílé ẹ̀kọ́, pàápàá jùlọ ilé ẹ̀kọ́ girama, bó ti ṣe jẹ́ wípé lóde òní ẹ̀rí ọmọ secondary school ó ti di ẹni tó ń fa oògùn olóró, wọ́n ti di àwọn ọmọ ìṣọ́ta, hooliganism gbogbo oríṣiríṣi láti àwọn ilé ẹ̀kọ́ girama. A rí àwọn ilé ẹ̀kọ́ kan nílùú Ìbàdàn yìí tó jẹ́ wípé bóyá ilé ẹ̀kọ́ yóò jìnà síra wọn, wọ́n mọ̀ bára wọn jà. Tó yẹ pé olùkọ́gun ò ní lè dúró, ẹni ẹlẹ́ni wọn ò ní sá fún ẹ̀mí wọn. Àti oríṣiríṣi báyìí, kí ni ẹ̀yin olùkọ́ ń ṣe? Ẹ̀yin lẹ mọ̀ wọ́n o, ẹ sọ náà wípé ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò mọ irú àwọn ọmọ tí wọ́n ní. Ǹjẹ́ a lè ní àjọṣepọ̀ ṣé pẹ̀lú òbí ni, ṣé pẹ̀lú àwọn ọmọ yìí ni? Ibo ló ti wọ́wọ́ gangan? Kí ni ojúṣe wa? Kí ni àtúnṣe tá a ṣe? Torí àgbọ́dọ̀ máa bá lọ báyìí. Ẹ̀yin olùkọ́ náà lẹ́sìn lẹ́sọ̀ fún wa torí.
0: Bẹ́ẹ̀ni, ṣẹ́ẹ̀rí, when we talk of stakeholders in education, that's only gbogbo òbí ń bẹ́ńbẹ́ o, ìjọba ń bẹ́ńbẹ́ o, olùkọ́ ń bẹ́ńbẹ́ o, gbogbo ẹrù kọ́lá dìlé olùkọ́ lórí. Ní ilé ìwé tí mo wá sí mi ò ní dárúkọ ẹ̀ nígbà tí mo kọ́kọ́ débẹ̀, mo rò pàbí kí n sá padà. Ṣùgbọ́n mo kọ́kọ́ pé pàdé òbí, ìwọ tó bá ti mọ̀ pé ẹnu rẹ ò ká ọmọ rẹ, tó o sì rò pé tó bá gba ìjìyà ilé ìwé yóò ní ọ lára, mo kú ò báyìí. Torí gbogbo agbára tí n bá ní ni n ó sá láti jẹ́ kí gbogbo àwọn wà báyìí kó dópin. Ẹ kọ̀wé pé ẹ̀yin lẹni kí n mọ́ bá yín discipline àwọn ọmọ yín.
1: Ẹ tọwọ́ bọ̀wé.
0: Bẹ́ẹ̀ni, wọ́n tọwọ́ bọ̀wé. So bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ọmọ tá a bá ti mú báyìí, èmi náà máa ń wọnú gbó lọ pẹ̀lú wọn ni. Bẹ́ẹ̀ni, a wọnú gbó lọ pẹ̀lú wọn. Tí n bá kọ́kọ́ mú, tí n bá mú VP mi dání wọ́n lè mọ́ ẹlẹ́kọ̀ọ́, bàbá ní kí n yẹ pàmò kókè mi àti wọn. Ṣé àmọ̀ pé ọlọ́run kúkú fún àwọn obìnrin ní ọ̀wọ́?
1: Lọ́wọ́ bẹ́ẹ̀ ni.
0: So mà wá lọ bá wọn. I am your, see me as your mother. Mà ń ṣe tí ìyá rẹ bá ń bọ̀ sóò sáwọ́ gbò ni.
1: Àbólẹ́kọ̀ mọ́.
0: Ṣé bó wà bá mi ó yá máa bọ̀? Kí ni problem ẹ? Díẹ̀díẹ̀díẹ̀. Nígbà tó yá, mà á lọ bá àwọn àmọ̀tẹ́kùn ẹ̀yà bá ń kó wọn. Ẹni tí n bá ti rí múnú gbó. Gbọ̀yá nìsín, mo fẹ́ sọ fún yín pé ní ilé ìwé tèmi kò sí ìdíje olùgbó mọ́.
1: Olùgbó?
0: Mo
1: tè tó fún lórúkọ.
0: Bẹ́ẹ̀ni, kò sí nínú ilé ìwé tèmi mọ́. Nígbà tó tún yá, àwọn skul kan tó wà láyìíká bá ní ilé ìwé yìí gan-an wọ́n ti ní àlàáfíà ju. Àwọn ó bá wọn fínra. Wọ́n sì wá sófo fún mi, mo ní òbúrú. Mo ti jẹ́ káwọn ọmọ mi ó wà tàláàtì. Ó yá, bí wọ́n ṣe déjọ́ kan ni, bí wọ́n ṣe kó wọn ni. In fact, principal ọ̀kan lára àwọn ń bẹ níwájú mi jọ náà. Tí mo ní àwọn ọmọ yín sọ báyìí, àbẹ̀wò ní tí n bá ti rí wọn. Bí wọ́n ṣe dé nu, mo bá ní kọ́lá, ọba ni ó fẹ́ mọ̀ ní, mo ní àrà yín kẹ́ẹ̀bà ń bọ̀ wí, mo sọ ọmọ yín mọ́ gbọ́n ti dé yìí. Mo sì population bọ́ọ̀sì ẹ̀ bá ń kó wọn. Àwọn èèyàn nígbà tí ìjọkẹ̀jì wọ́n sì dé, gbogbo kò tí wọ́n lẹ̀ mọ́ bídìí mi. Mo ní ọya, ẹ lọ wòye páànù. Mo ní èmi kọ́, ẹ lọ pé kápẹ́ńtà nìkan bá yín ṣe ni. Àwọn kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, mo ní èmi ò rí ń bẹ̀ tẹ́lẹ̀. na omo yin de ni aleko mo to ba je be ni gbogbo ele ba tun se o tun se kan to lo so nigba ta ba nse gbogbo e a de tun ba won soro an pa won yan ka ba orientate won facilitator wa mo lo ba awon chief man to ma ba won se kini jo Friday e ma wa leko ka ma ba won soro pastor to wa e wa ma ba won soro leko kan ona nde ngba fun wa gbogbo ojuse ta nse ni yi ti olodun fi ran wa lowo ayan representative council kile du okan yin a n se pade pelu won awon afolukọ kan si ninu won ayan olopa ti won o mo
1: otelemuye
0: ta ba ti ri pe won ti fe ma se nkan awon eni o wa so fun wa to ba ti je won mo ti ara ti wa buraga bure lona awon je won mo ko olopa to wa class je o olopa meji meji me class kan mo si mo ara won
1: wow
0: olorun ni o
1: sugbo bo le ro pe nkan ti wo wa gangan ibo se owo
0: bi gan lopo jiju se ri aje amu ajamu lopolopo mojuto won be nikan soro o bu ekun eko lohun won fi se boni ah moloka fancha loni moloka do awon to nbo abana ni ngba ta pa wa pin tese kilo ni to ni le mojuto awon mi awon obi ra ma ti lo lata aro bayi o dale ani e wa ma wo class awon mo yin e wa ma ya awon mo yin wo mo so pa awon obi kan ta ma ti je omo le rai laaro won ti ba ti an lo mo si wo class suba a ma ki register laaro a ma ki losan njo mi ti a ma gbon wonu class ti a ma gbon wonu school won le ma ki register laaro mo ba do san la ni ri won ba se lo wo number no ta pe baba ti yaro ma re wa o asawon ara ale gan ri won ni johnson won so pe oju kan ni bi ma egbe yan yin o asawon ara lo gbori pe ti awon ma se awon mo yin pada wale won si so fa awon obi won ngba won pare ni awon so awon ma ri won ti won le rete so so gbugbo aloye ka jo muju to ara adugbo jo to ma ba wo so ti o de pe awon to lo so nle pe lagbaja na mi ni se ba mo ka ba so pa lagba iya mi o mura ni se mo ti e ti lo mo jan school to le wa jan school temi o ẹni kan pè mí njọ kan ẹ wọn ni ọmọ ọhún mo ní kí lọmọ rẹ ṣe á pàdé tesco mo ní kò sí wàhálà kí lọmọ rẹ ṣe tí à ń fi nà ó ní wọn sọ pé nóòsì rẹ ò pé mo ní sẹ sọrọ ọlọpọlọ pípẹ wọn kí lẹ náà wá ṣe ń skul ẹ sọ nǹkan tẹ náà wá ṣe ń skul ọ wá kọ nóòsì kò pé.
1: ẹ tó wá ń gbìjẹ.
0: wọn wá bá yín nà wọn bá yín bá wí pé kó lè bá àrọjọ ọ̀la lò kó lè wúlò fún yín lọ́la. mo ń retí yín skul lọ́la tàbí kẹ́ni so tesco tàbá ti débẹ̀ sọ pé kọ́mi rán sí olúwẹ̀ mi mọ́ olè bá sọ̀rọ̀ wọn ó pè mí mo ní wọn ó pè mí ní ìbárí àtọ́mọ́ àtọ́hún òrí mọ́ tí àwọn kò lè wá bá mi mọ́ jọ mi mo ní steady kó sọ fọ́ ọmọ rẹ pé iṣẹ́ tí mo rán skul nù lọ ṣe ṣé nígbà táwọn lọ lè sá alédélé ká sọ pé tíṣà náà wà ṣá ẹnu wo la fi sọ ẹnu wo so ẹ jẹ ká mọ níta òbí ló ní ojúṣe tó pọ jù tọ́lẹ́yìn náà lẹ padà jèrè àwọn ọmọ yìí.
1: bẹẹni bẹẹni.
0: a ní ẹ mọ̀jẹ̀ ojúṣe òpin dé you have every right to go to your school. ẹ mú ọmọ yín lápá ẹ wo àwọn ọ̀rẹ́ tí ń bá rìn ìyá kan lórí ọmọ ẹ tó wọṣọ rádàrá tó rí àwọn aṣọ pupa nǹkan kan nínú báàgì ọmọ ẹ tó wá sùkúù ìyá kan lórí nígbà rẹ ọmọ ni wọn ti ní kó wá join cult ni.
1: ní secondary school.
0: ní secondary school. ní secondary school wọn ni wọn wá join cult wọn nìyẹn kí wọn àwọn ṣe fún ọ ọ láwọn mẹrin wọn bòun sùn. sọ ọ dáhùn ọmọ ò ní ọ bójú. kí wọn bá sùtàn wọn wá fún ní kọǹkọṣọ kan kó mú. kọ́ mọ̀ bá a lóyún. ìyàwó ẹnìkan ni lọ́la. làwọn ṣẹ̀ṣẹ̀ wà mójútó so irú àwọn ọmọ yẹn àní kan wá bá wọn sọ̀rọ̀ kan wá ṣoríṣiríṣi torí dáa bá ní alẹ́ náà ti ẹ̀rọ bàjẹ́ ni a sì fẹ́ mọ́ọ̀dì láìfù wọn ni. so many cases la ń address in school but èyí tó pọ̀ jù ń bẹ́ owó òbí ni. èyí tó pọ̀ jù ń bẹ́ owó òbí ni peer group ẹ wo àwọn ọ̀rẹ́ tọ́ ọmọ yín bá rìn ẹ mọ àwọn ọ̀rẹ́ tọ́ ọmọ yín bá rìn ẹ wo inú báàgì ọmọ yín ẹ wo iṣẹ́ mélòó lẹ ṣe ń skul lẹ́ni tọ́mọ yín bá sọ pé ṣe ń wò pé mọ́ sọ fún àwọn òbí tọ́mọ yín bá ní ṣe ń wò pé ẹ wá skul ẹ wá bèrè. ẹ̀yin ẹ mọ wá time tẹ́ ẹ bá tiẹ̀ ti rìn lọ́jọ́ Monday àti tọ́ bá díjọ́ tájọ́dé ẹ pè wọ́n jókòó ọ yẹ kó nóòtù yín wá iṣẹ́ wo lẹ ṣe mo dẹ̀ tún máa ń fún wọn mọ̀ràn pé táwọn ọmọ wà ní secondary school ẹni wọn lọ mọ ọkọṣẹ́ ẹ jẹ́ wọn fọpọlọpọ̀ sójú kan ẹ jẹ́ wọn parí secondary school tàbí ẹ̀bà ni wọn ọkọṣẹ́ kí wọ́n gbọ́ ọjọ́ pọpọlọ kan yìí náà ni tẹ́ ẹ wá ń yá sọ́nà bíi mẹ́wàá ẹ jẹ́ wọn parí secondary school tí wọ́n bá wọ university wọ́n mọ lóṣù mẹ́ta tí wọ́n fi wálé láàrin semester ẹ ṣe jẹ́ wọ́n mọ fẹ̀yìn ọkọṣẹ́ káwọn máa dẹ̀sán oṣù á dàṣẹ́ lẹ̀ bá ọmọ yín wá skul àǹkọ́ mọ́ ń ṣẹ́ kẹ́ ẹ tí wọ́n rò pé ẹ̀yin wọ́n gbọ́dọ̀ àwọn náà wọ́n gbọ́dọ̀ gbogbo òwe tọ́mọ yín ó lò àwọn náà wọ́n gbọ́dọ̀ kan gbogbo àkátá wọn yóò fi jókòó ṣe é mọ́tara yín jẹ́wọ́n torí pé ẹ ti fi ìjọba tó mójútó àwọn ọmọ ìjọba eléyìí sì lòun fọmọ kankan kọ́ mọ rìn káàkiri ìta ẹ mọ lọ skul to rẹyin le lojo la
1: ah e seun ko gbogbo leyin te so yi koda ah o tun se opolopo wa loju ati oro isiti lagba ni mo si mo pe gbogbo eyin ti en gbo wa nile na lori eto ilu birin loni yi e je ka kan sara si awon oluko wa ko lukaluko ka si moju to awon omo wa ohun to n sele lawujo loni yi boya opolopo ni o ti e mo sugbon e mo pe alarin kala wo oniroyin eti wa sire o kale o ka gbogbo e la n gbo gbogbo e la n ri a si le ri ka dake awon to ba wa ni agbomi ru nkan bayi awon na la kan si la ba soro ta jo joko ta jo fowo sowopo lati ri wipe awujo wa o dara awon le mo wi fun anfani awon omo ti yin na ni e je ki gbogbo wa fowo sowopo ka si ri wipe aye awon omo yi o ni itumo ka wa na le ni ifokanbalẹ e seun gan comrade ranti inu mi dun gidigidi gan sugbon e soro nipa ile eko ti yin awon iriri orisirisi te ri be se nsise be se nkoju awon ipenija yi awon ile eko yoku te jo je akegbe nje boya eni bi ipade te ma nse to fi je wipe olukaluku a so ipenija to nkoju lawon ile eko re to si je wipe e wa ona lati fi woju to si
0: beni a ma nse pade ba se fe wole ni si awon ps wa won ba se pade awon education wa ba commission of education wa ba se pade a de so ipenija te ni kankan ba ni e to ba je mo to eni kankan moju to won moju to won de gbianju so won ko wa pe te ba ti de iru ile e se bayi iru to won e se bayi olodun de ran wa lowo a ma nse pade then you know level na a ma nse pade so en to ba ni challenges kan lodo e won ba wa so and we look into it a lo ba joba nkan ba ni o olorun a de ran wa lowo
1: e seun go e ko se ah ko si ba to se ni pada si ohun to ni se pelu oro abo iba ko boya leyin isele ti o sele won ni pe awon oluko kan pe eru te wa n ba won lati pada senu ise se ti ba ru awon oluko be pade iru awon igbese wo le gbe lati ri wipe ko si iberu lokan won mo won pada senu ise won ti won si fi ti dunu ti won fi sise lateyin wa ti won tun fi tesiwaju lati ma se ise won
0: ese e ri pe nigbati won pada wole e ri pe ni commissioner of education won pe stakeholders in education won pe wa si meeting won de ba wa soro won de fi ye won de fi okan wa balẹ pe ka lo ba awon teachers wa soro pe eto abo to gbopon ijoba o se eto e ri pe awon olopa te ba ni olopa yi kan ko gbo won si secondary school won ni sise mo o ti e leto
1: ben
0: ko leto so but awon bi to gbopon ti won ti nilo eto abo to gbopon ju oniro awa ta so pa wa ni igberiko e ri pe igberiko na de ni awon ta nso yi ni won target so won de ti je eto abo de ti gbopon nbe so ki awon teachers wa atawon akeko ki won fi okan bale pe ni agbara olohun eto abo ipinle oyo yo tun ma gbero
1: si ami e seun go e ka sare de oju de oja nigba ta ba pada de ma se oju opo sile fun eyin ara le lati ba le jo wa loni lori eto oluko takuntakun na ni won lori eto ilubirin loni anbo ati lo e ko kale
2: Flash FM 105.5.
3: Today, I'm making my mother's smoky jollof recipe. The secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny soy oil for that wholesome goodness that my family deserves.
4: You too can do the same with Golden Penny soy oil and vegetable oil refined palm oil that's a size for every pocket and enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
5: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù
6: ọdún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash pot àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ní cash ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rọrùn bẹ́ẹ̀ ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1# lórí ládìlú fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
7: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bonvita?
8: Double check.
7: It's back to school season. And with Bonvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bonvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bonvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
10: One whistle and it's on. Stunning goals, last minute drama, dazzling skill, all your favorite teams, leagues and stars. The biggest nights, all the Premier League games and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DSTV decoder offer of 15,000 Naira, which includes subscription and free DSTV stream.
11: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before you use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
12: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo star

0: káàbọ̀ padà abala tó gbẹ̀yìn lórí ètò ìlúbìnrin òun náà lélẹ́yìí tẹ́yìn náà bá wojú ago yẹn rí wípé ọjọ́ tí ń rebi àná à ń ṣe ló dàbẹ̀ ni wípé ká má mẹ́nu kúrò lórí ètò lónìí torí pé ohun tó ṣe pàtàkì sí gbogbo wa pátá láwùjọ òun náà ni à ń jíròrò lé lórí pẹ̀lú àlejò wa comrade rántí gbẹ̀nlé olúwẹ̀mí mọ́ bákan náà kò ń ṣàwọn nìkan ni wọ́n wá sórí ètò lónìí ẹ mọ̀ páwọn comrade comrade oyedarin àtàwọn àtẹni tí ṣe akọ̀wé ẹgbẹ́ asus ní ìpínlẹ̀ ọ̀yọ́ comrade ayọ̀ adékúnlé náà ni wọ́n jọ kọ̀wọ́rìn wá sórí ètò wa lónìí ẹ jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ bóyá lè réèyàn kan tàbí méjì tí ó pè wá ká tó kúrò lórí ètò 0706949300 tàbí 0701447570 kó tó di pa lọ sójú di ọjà lẹ́ẹ̀kan à ń sọ̀rọ̀ nípa ètò ààbò ṣùgbọ́n màá bèèrè ìbéèrè pàtàkì yìí wípé ǹjẹ́ rò pé ó ṣe kókó kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ààbò fún àwọn olùkọ́ ẹ jẹ́ ká gbé ìpè iná. Hello.
1: Ẹ
0: káàárọ̀ ma o.
1: Ẹ kújọ́ mẹ́ta.
0: Ẹ ṣe wo bó lẹ ti ń pè wá orúkọ yín.
1: Mrs. Obisefo ló ń sọ̀rọ̀.
0: Láti bo.
1: Láti ìlú Ìbàdàn.
0: Ẹ ṣe wá ń gbọ́ yín.
1: Ẹ jẹ́ olórí ọ̀rọ̀ tí màmá wa sọ. Wọ́n fi kankan parọ́. Òbí ló ní láti tọ́jú ọmọ jù. Ṣùgbọ́n ní ayé àwọn òbí ń sìn a ti kó gbogbo nǹkan lé pé olùkọ́ ni kó ṣe gbogbo ẹ̀. Irú pàápàá iṣẹ́ kíkọ́ wọ́n ti fi ba ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ jẹ́. Àwọn òbí wọ́n ti gbàgbọ́ pàápàá ní agbègbè wa níbí wọ́n ti gbàgbọ́ pé iṣẹ́ kíkọ́ ju ìwé kíkà lọ.
0: Kọ́dé kan lọ mọ́ ọ̀kọ́ṣẹ́ àbí.
1: Ẹ ṣe jọ ẹ bá wa rọ àwọn òbí bí màmá wa ṣe sọ kí wọ́n jọ kí wọ́n jẹ́ kọ́ mọ pé ìwé ṣe kókó ó ṣe pàtàkì kọ́dẹ̀ kọ́ mọ wọn dáadáa nílé kọ́ má fi ṣe ti ilé ìwé nìkan
0: ẹ ṣe púpọ̀
1: àjẹtú kí ìyàwó náà olórántí olúwẹ̀mí mọ́ pé wọ́n kù iṣẹ́
0: ìtakùntakùn
1: iṣẹ́ dáadáa ni wọ́n
0: ṣe gan-an. Ẹ ṣe gan-an. Hello. Hello. Hello. Hello. Ah, ẹ bá wa sún sẹ́yìn níbi rédíò yín ẹ jọ. Ó yá orúkọ yín bolẹ̀ tí ń pè wá ìṣẹ́jú kan.
2: Orúkọ mi ni Reverend Akinjobi.
0: Ẹ ṣeun, à ń gbọ́ yín dájú wa.
2: Owó di Academy náà.
0: Ẹ ṣe.
2: Inú mi dùn láti gbọ́ programme yín láàárọ̀ yìí.
0: Ẹ ṣeun.
2: Mo kọ́kọ́ dúpẹ́ lọ́kọ̀ọ́lọ́run lórí Class FM mọ́.
0: Ẹ ṣe.
2: Ẹ púpọ̀. Ọmọ yìí ó máa tẹ̀síwájú. Kí ni bí ọ̀rọ̀ mi kúrú? Ǹjẹ́ ó lè ṣe é ṣe kó jẹ́ pé a lè rí rìkọ́dé ọ̀rọ̀ tí wọ́n ti bá àwọn ọmọ ilé ìwé rẹ̀ sọ? Ṣé tá a bá rí àwọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run? Àwa náà tó gbàgbọ́ láti máa jẹ́ kí irú ọ̀rọ̀ báyìí kó máa kọjá lọ sí àárín ìlú. Torí kì í ṣe gbogbo ìlú ti gbọ́ ọ̀rọ̀ yìí níṣẹ́ bó ṣe jẹ́ pé èmi fúnra ara mi mọ́kàn balùwẹ̀ kan.
0: Ẹ ṣeun ẹ láǹfààní láti lọ sí ojú òpó Facebook wa /FM 105.5 ẹ wo ketekete bá a ti ṣe bẹ̀rẹ̀ gbogbo ohun tá a sọ àtẹ́lẹ̀ tẹ́ ẹ míìsì gbogbo ẹ̀ pátá òun ló wà ń bẹ̀ /FM 105.5 Ìbàdàn ẹ rí wo ń bẹ̀ bẹ̀rẹ̀ sì fẹ́ fi sí ìpamọ́ náà ni ẹ kalẹ̀ gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀ ẹ ṣeun gan. Hello.
3: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀, ọwọ́ ìjà kan nínú.
0: Láti bo.
3: Láti Ìbàdàn.
0: Ẹ ṣe wá ń gbọ́ yín.
3: A kú ìyá wa, wọ́n kú ètò.
0: Ẹ ṣe.
3: Òótọ́ ni ìyá wa sọ, iṣẹ́ kí ọ́tà àwọn ọmọ yẹn ń kọ́ lọ́wọ́ àfẹ́tì àwọn ọmọ. Ọmọ mi, ọ̀yọ́ lọ́gàá lòun sáré sùn, yóò máa sùn kíláàsì mi.
0: Ẹ ṣe.
3: Wọ́n tó
0: sùn
3: sí ọ̀gbẹ̀gbẹ̀
0: nǹkan kò lè gbọ́ náà. Bẹ́ẹ̀ni, ẹ ṣe. Ṣé wọ́n fi wọ́n ní iṣẹ́ tí wọ́n kọ̀ tí wọ́n ṣe, wọ́n fi gbà wọ́n mọ ẹjọ́ náà lọ́mọ akọ́ṣẹ́kọ́ṣẹ́. Ẹ ṣe nǹkan. Ẹ ṣe nǹkan. Ẹ ṣe nǹkan. Ẹ má bínú torí wípé àsìkò wa ó ti lọ. Ní ṣúkí bí àyá ìṣẹ́jú àyá mélòó kan ṣó ṣe pàtàkì kí àwọn olùkọ́ kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn nípa ètò ààbò.
4: ati awon omo papa
0: mm
4: esa awon oluko nikan ati awon omo papa ninu ile e mo gba tawon omo yin ba jade obi gan ni kokoko wa security conscious of awon me e mo bi tawon omo yin rin si e mo asiko to ye kan dele to ba asiko to ye kan dele kan ba dele e tete wa bere pe kile nse nle ewe ti asiko bayi so that awon omo wa o ni bo sowo
0: ami e seun go to eyan ara le ohun ni ki a jerun pelenu sugbon ohun fa na fun yin ko ko je o inu mi si dun fun comrade ranti gbende oluwemi mo ti won je alaga egbe awon oluko nile eko girama ni ipinle oyo awon tun ni gba keje alaga egbe awon osise tuc ni ipinle oyo e seun pupo pe apeyin e si jewa lori eto gege be se fe wole pada yi oko ba oni sayin lese e ba ndagbere fa awon arale
4: e se mo ki gbogbo wa pe ako asiko yi o olorun a ti wa leyin a wole ayo ati oluko ati iwo na seun
0: e seun
4: lotu ile ise yin oni jona
0: ami ase tori lade oloko loruko tete mi loruko lotu eto yi oluwa seun makion lautun dijo mejo ta tun ma pade ire o
5: Hey Rihanna, not just tonight.
6: Not just tonight.
5: We run this.

0: jẹ́gámà kíra wagun dédé òwe gbogbo bi tẹ́ sí lọ́nfàní láti máa gbọ́ ìkànnì ìkànnì splash 105.5 FM. eléyìí tó wà nílé fọlọ́fẹ́lẹ́ lẹ̀ nílẹ̀ ìbàdàn ó yàtà lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ fọ́ìsà àtún ti dé lọ́sàn-án tèmi pẹ̀lú àwọn òròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá níbikíbi káàkiri àgbà ńlá ayé lólédè wa nàìjíríà nípínlẹ̀ ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbẹ́gbẹ́ máa kẹ́ sórí bá àti gbogbo rẹ pàápàá tó ga ṣàlẹ̀ ó yá join together. àbáṣọ nípa ròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá àtún lọ́fàní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn làwọn òròyìn eléyìí tó takoko katakoko bákan náà làwọn òròyìn yàjò yàjò tólóyìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí náà láàmú gbà síra wàhálà ìyẹn lọ́sàn-án tèmi ni o èmi ní kẹ́kọ́ mo wà nílé agbára o. bí ń bọ́ sadek bó sì jẹ́ látífáàtì ni wọ́n mọ̀ sí ó ń gẹ́gẹ́ ni mífìdáwà tí ó máa jẹ́ kẹ́ lọ́fọ̀ọ́ tí máa gba dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tó ń dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìhàlẹ̀ swagosi nìyẹn ọlọ́ọ̀lẹ́ amzad lórúkọ tèmi the top striker eléyìí tó gallant gan ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kẹ́ sí ìyẹn lọ́sàn-án tèmi ó yá pápá ẹ̀já bẹ̀rẹ̀ ikọ̀ the tigress ikọ̀ àgbọ̀jẹ̀ lóbìnrin tabaso nípa bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ ìgbéléwọ̀n eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde báyìí ikọ̀ the tigress ipò ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni wọ́n bọ́ sí báyìí o ipò kẹwàá ni wọ́n bọ́ sí báyìí o láti pọ ẹlẹ́ẹ̀kẹjọ eléyìí tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ikọ̀ the tigress ikọ̀ àgbọ̀jẹ̀ lóbìnrin bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ tọ́jẹ́ pé ikọ̀ kẹjọ wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbéléwọ̀n tó jáde láti agbọn ti àjọ ti fiba ó ti jóde ìmọ̀ pé ikọ̀ the tigress látàrí àwọn ìfigagbága ọlọ́rẹ́sọ̀rẹ́ kọ̀ọ̀kan tí wọ́n gbá eléyìí tí wọ́n ti bọ́rẹ́lẹ̀ wọ́n ti sún sí ipò ẹlẹ́ẹ̀kẹwàá láti ipò kẹjọ orílẹ̀-èdè amẹ́ríkà sì di ipò àkọ́kọ́ rẹ̀ mú orílẹ̀-èdè faransé ló wà nípò kejì orílẹ̀-èdè spain wà nípò kẹta belgium ipò kẹrin australia ipò karùn-ún china ló wà nípò kẹfà orílẹ̀-èdè germany ipò ẹlẹ́ẹ̀keje ni japan ló wà nípò kẹjọ ilẹ̀ ẹ̀ta ló lọ́wà nípò ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbàtí orílẹ̀-èdè nàìjíríà ìyẹn the tigress wọ́n ti wà ní ipò ẹlẹ́ẹ̀kẹwàá báyìí ọ̀jẹ́ bó ṣe lóhun ó jẹ́ lápá abẹ yẹn ó yá pápá láti bẹ̀. olùkọ́ni ikọ̀ ti super falconer tabaso nípa olùkọ́ni akeem busari ó ti jóde mímọ̀ yìí gbé lẹ́yìn ìgbà tí àwọn ti parí ìfigagbága ọlọ́rẹ́sọ̀rẹ́ méjì ó ní ìfigagbága méjèèjì táwọn gbá yóò ṣe àfikún fún ìgboyà àti ìnígbàgbọ́ nú ara ẹni eléyìí tí ikọ̀ super falconer tí wọ́n ní síwájú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ọmọ gbìnà yá tọ́ba ti ń di lópin ọ̀sẹ̀ lẹ́yìn ìfigagbága àwọn eléyìí tí wọ́n gbá lánàá níbi tí wọ́n ti ta omi pẹ̀lú olédè ti korea republic gó kọ̀ọ̀kan wọ́n gbá wọlé òun náà ní ìfigagbága ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ wọn na olédè poland ti ń gbàlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé gangan pẹ̀lú gó kan dòndò méjèèjì ọlọ́rẹ́sọ̀rẹ́ ni o ìdíje ife ẹ̀yẹ àgbáyé gangan yóò wá padà bẹ̀rẹ̀ gangan tọ́ba ti ń di òpin ọ̀sẹ̀ yìí ọjọ́ monday ni ikọ̀ ti super falconer ikọ̀ ikọ̀ ọ̀jẹ̀ wẹ́wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ogún ọdún tọ́jẹ́ tóbìnrin wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú wọn pẹ̀lú orílẹ̀-èdè spain olùkọ́ni akeem busari ó ní ó ṣe kókó ọ̀dẹ̀ sí pàtàkì fún ikọ̀ tó bá ń lọ sínú ìdíje tó ṣe kàrìn báyìí kọ́gbà ìfigagbága ọlọ́rẹ́sọ̀rẹ́ láti wo àwọn ibi tí kùdìẹ̀kudiẹ tó kù sí bákan náà láti ṣe àtúnṣe sí gbogbo ibi tó bá dàbí ẹni pé àlàfo wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ìfigagbága ọlọ́rẹ́sọ̀rẹ́ máa ń jẹ́ mòrè booster ó máa ń dàbí mòrè booster ìyẹn fún ikọ̀ pàápàá tí ikọ̀ bá lọ́nfàní láti ṣe dáadáa nínú àwọn ìfigagbága ọlọ́run sọ rẹ eléyìí tó kẹ́gùn sí ìdíje gangan sọjá yí pé ìṣesí ikọ̀ ó máa ń ṣàkíyèsí ó dẹ̀ máa ń ṣe àpèjúwe irú style àbí irú ìgboyà tí ikọ̀ ó gbé wọnú ìdíje lọ ó ní pẹ̀lú àmì bíborí ẹyọ kan àti àmì kan táwọn láǹfààní àti gbà yìí ó ti ṣe àfikún fún ìgboyà àwọn agbábọ́ọ̀lù àwọn wípé we can do it now we can do it ó ní ìgboyà gẹ́gẹ́ làwọn ó gbé wọlé pàápàá jùlọ ńgbọ́n bá ń kojú orílẹ̀-èdè spain tọ́ba dé lọ́jọ́ monday ó yá láti ibẹ̀ yẹn pápápá káṣẹ́ káṣẹ́ we go again àátó láǹfààní àti yíko tó mọ sọ fún ipò owó ti yàtọ̀ báyìí iṣẹ́ ti yàtọ̀ ìwọ ni ọmọ wura rẹ ràn mọ́ gora rẹ ẹ wá máa gbọ́ o láti ìbẹ̀rẹ̀ oṣù tá a bọ́ sí oṣù kẹsàn-án yìí títí tí ó fi di ìparí december gbogbo nǹkan ti yàtọ̀ ní ti káṣẹ̀ torí owó ti ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún 100 million naira 100 million naira ohun gangan ló máa jẹ́ pínpín láàrin oṣù mẹ́rin yẹn oṣù bàbàbà yẹn torí pé káṣẹ̀ fẹ́ fún owó yẹn dáta fáwọn olólùfẹ́ rẹ̀ lẹ́tọ́ túmọ̀ sí pé dípò 500,000 naira tá a máa ń ṣe ní every weekend every friday yẹn ìyẹn ti change sí 1 million báyìí that is to say every friday 1 million every friday 1 million instead of 500,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àfikún ti bá àwọn owó ẹgbẹ̀ẹ̀gbẹ́ yẹn náà gbogbo ẹ̀ láfikún ti bá lọ́wọ́ yìí mọ́ gọ́ra rẹ mọ́ wura rẹ ràn mọ́ sì gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí ó fi parí ọ̀sẹ̀ ni máa ń wúlò lọ́jọ́ friday ẹ̀kíní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé day by day daily draw yẹn ojoojúmọ́ yẹn ó tún lè jẹ ẹlẹ́ẹ̀kẹta ni pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti ìbẹ̀rẹ̀ oṣù tọ́ba tún wá di ìparí oṣù end of the month jackpot tá a tún máa ń ṣe yẹn tíkẹ́ẹ̀tì rẹ láti on the one yóò tún ṣiṣẹ́ fún ọ̀pọ̀ ó kó gbogbo rẹ̀ papọ̀ yóò tún padà wúlò fún ọ tọ́ba di ìparí oṣù ọ jẹ́ onípele mẹ́ta so bọ́rọ̀ ti káṣẹ̀ ṣeré ní *347*1004*1004*1004*1004*1# má gọ́ra rẹ mọ́ wura rẹ ràn o tọ́ba wá dàbí ẹni pé bí wọ́n ṣe ń ta káṣẹ̀ ò tí ì yé ìwọ jẹ́ ń gbé ọdẹ bẹ́ẹ̀ pé nọ́mbà yìí 02013306194 tàbí ọkọ wọn ní whatsapp kọ́ dẹ̀lì chati wọn náà ní whatsapp nọ́mbà yìí 09026026314 bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o mọ́ wura rẹ ràn mọ́ rìlẹ́ǹtì mọ́ dagunla o ti ń dàbí àjọ tó bí ijọ́ mélòó kan ọ̀sán yìí lọ́kàwọ́ náà orí ọ̀jẹ̀ láàárọ̀ ni ọmọ jẹ lọ́sàn-án o ó gbìyànjú ẹ̀ láàárọ̀ ni ọmọ gbìyànjú ẹ̀ lọ́sàn ọwọ́ rẹ lọ́wọ́ o the ball is in your court látìfà àti àyíbò lẹ́sẹ̀ máa ń sọ ṣé mo gbà wọ́n ọlọ́run ṣàánú ni ìwé mélòó làwá kà àánú la mọ̀ rí gbà 500 naira ní tíkẹ́ẹ̀tì oníwọ̀ kàwé wọ́n sọ̀rọ̀ àwọn tó lọ skul ẹni tó jáde níbi sọ fílífì náà ń sọ pé òun lọ skul nígbà wọn ará alágẹlú gan sọ pé àríwé ká ẹni tá à ń sọ pé ìwé mélòó la kà ìwọ bí sọ fílífì sásìbí ìṣe ìpera rẹ ìwọ lọmọ fẹ̀dí ara ẹ sáyé local analysis ẹjẹ́ àlọjàre kásáré lójú ọjà ká lọ pa àkàdé bá a bá tójú ọjà dé oríṣiríṣi náà ló tún ti ṣẹlẹ̀ nínú ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá a tún gbéra wa débẹ̀ lọ́sàn-án yìí ṣùgbọ́n má gọra rẹ o *347*1004*1# ni járojú ọjà ká lọ pa àkàdé bá a bá dé kásun ọ̀ wájú ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5.
2: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
3: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. They do me with you.
2: You say waiting?
3: All my goats and chickens don't finish. Guy, he do me.
2: Ah.
3: Then my business don't bafuka. Chai, he do me.
2: I see.
3: My pikin wey dey do well before don start to dey fail for school. The witch do me. And I even sick self. I think say him give me HIV.
2: Eh? No.
3: What's he mean, Baba?
2: No way anybody fit use witch give you HIV. The thing no dey fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
4: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló ń kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
10: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807 112 4000. Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: káàbọ̀ padà látòjú ọjà. Ìkànnì ti Splash 105 Proper FM. Ọ wà nílé Fọlábẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn. Ó yá tọ́lọ́tọ́ tá ń jẹ́ pé ní o gbọ́dọ̀ fọ́sọ̀. Tọ́ba ìgbà yín sàn darapọ̀ ọmọ wa. Ẹ̀kúkú lè wò wá live address níbikíbi káàkiri àgbáńlá ayé náà kẹ́ni ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ti ìkànnì ti Splash 105 Proper FM. Lórí Jẹ́gẹ́mọ̀ fan family àwà ń bẹ̀. Orí TikTok at Top Striker 100 at Top Striker 100. Ìyẹn náà tún lálẹ̀ wò ó pílà ọmọlẹ̀ rokoṣo. Ọya let's go there. Gbogbo ẹ̀yin tí a ẹ̀ ń bèrè káṣẹ̀ *347 *1004 *1# má da kóòdù yẹn papọ̀ mọ́ra wọn o. Ti lágelu yàtọ̀ sí ti Splash. Ti Splash tí mò ń sọ fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní kọ́ tẹ́tí kọ́ gbọ́. *347 *1004 *1# In the next 10 to 15 minutes, ààyè koto ìyẹn ni pé àkókò lọ́jọ́ ọyá ṣe wéré ṣe kíákíá. Mọ́ wàrà ro mọ́ rẹ̀pẹ̀tì mọ́ ní láàrin lára mọ́ dagunlá tètè sàṣì bẹ́yẹn. Kíwà náà kò lè dọpẹ́ lọ́sàn-án yìí. Kò dẹ̀ fi tẹ símónì yìí lẹ̀. Ọyá pápápá láti bẹ̀. Kò sí fi gagbága kékeré ní àbí. Ọwà àbábá wà jẹ́ àgbọ̀ àbí kí ló dé. Ojú ẹ kọ́ra ẹ lọ́wọ́ ṣé máa yẹn tún ti kàn sí ẹni.
1: Ara ìròyìn kan ló ń tẹ̀mí lọ́wọ́ nìsín.
0: Kí ni wọ́n lọ ṣẹlẹ̀?
1: Mi ọ́fíìsì ẹ̀rọ wa ṣe o.
0: Ọ́fíìsì ẹ̀rọ wa ṣe o.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí wọ́n ń rinovétì lọ́wọ́.
1: Ní etí odò.
0: Ní kí lorúkọ ẹni a ṣe jẹ.
1: Wa ṣe o ti ta.
0: Ìròyìn. Táì bẹ̀rẹ̀ ṣe o gbọ́n tó wà gbowó lọ́wọ́ nǹkan.
1: Àwọn tó lọ sọ̀mìtì vacancy. Tí a bẹ̀rẹ̀ báwọn èèyàn bẹ́ẹ̀ náà sọ fún báyìí láíláí yín gbọ́dọ̀ di bíi mẹ́wọ̀n pé ẹni tó ní ilé iṣẹ́ o ti ta ilé o ti ta ilé o ti ta gbé.
0: Táì bẹ̀rẹ̀ ẹsẹ̀
1: kìlá. Táì bẹ̀rẹ̀.
0: Gbogbo náà èèyàn wá sọ tí a fẹ́
1: fún un. Ọlọ́run fẹ́ padà sí ilé.
0: Ilé ìbò.
1: Ní Burkina Faso.
0: Ó ń padà lọ lú wọn. Inú Cameroon ló ti wà.
1: Àwọn ibi ilé yẹn gan issue tún wà ń bẹ̀ torí nígbà tí mo ṣèwádìí àwọn kan ní yàmúsòkoro gangan.
0: Ẹ yàmúsòkoro Boko de Fa nìyẹn.
1: Òun náà ni àwọn kan tún ní Burkina Faso ilé wọn gangan kò tí yéèyàn bí wọ́n ti wá gan ò yéèyàn.
0: Kò lè jẹ́ láti wa Gadadugu ló ti wá nìyẹn. Kò lè jẹ́ bẹ́yẹn tó bá jẹ́ pé wa
1: Gadadugu. Ẹ wá ní ẹ wá lọ ta ilé iṣẹ́ ẹlẹ́fẹ́ lọ dá company náà ilé ẹ wá para lọ lé.
0: Orowó Nàìjíríà ń kó lọ.
1: Ìdé mi tẹ̀fẹ̀ béèrè báyìí ni pé ṣé àwa tá a wá jọ dálé sẹ́lẹ̀.
0: Kí ni ó jẹ ìrètí?
1: Kí wàá ló máa jẹ ìrètí wa?
0: Ẹ̀yin náà ní EFCC ó mú. Ẹ̀yin wọ́n padà mú. Ẹ̀yin wọ́n mú.
2: Ìdíje DFP kò àbí òṣèlú àǹfààní àti wáyé ní. Osinah Brock àwọn àtikọ́ Bayern Munich tó bá ti ń dago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Copa Italia ìpín ní ẹlẹ́ni méjì lé ní ọgbọ̀n round of 32. Aago mẹ́rin ní kò Sassuolo àwọn àtikọ́ Frosinone. Tó bá ti wá ń dago márùn-ún ìrọ̀lẹ́ Udinese àwọn àtikọ́ Venezia ní bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: All right. Kí ló tún fọmọ ọlọ́mọ ń kúkú sí báyìí nìsín? Kí ló tún fọmọ ọlọ́mọ ń kúkú sí báyìí? Gbogbo wa páǹlé ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó kóbọ̀ lẹ́kọ̀ọ́ nígbà tó fi ń ṣe kọ̀ǹdọ́. Ọ̀fìlẹ̀ náà ọ bá wa náà bẹ̀.
2: Ok bọ́ bá náà ò ní gbá.
0: Àwa náà ò ní gbà.
2: Alejandro Badde. Alejandro Badde. Ó ti jó di mímọ̀ pé mo ti wọnú nǹkan báṣà bá ń ọlọ́fà ṣe ìpáǹlé of sports. Òun náà tún ni paramọ́lẹ̀ of sports. Òun náà ni gbogbo kọtẹ́ bá pé òun náà ni. Alejandro Badde ni àní ibi wọn bá ní gbégbé ọmọ gbé báyìí ibẹ̀ ní gbé o. Gbogbo ibi tí wọn bá ní kí tẹ̀tẹ̀ ọmọ tẹ̀ ibẹ̀ báyìí ní tẹ̀. Torí pé ìmúhùnmú tó bá ní wọn ó rì nìkan lè yàn án rí o. Èyí tó bá ní wọn mọ̀ rí nkọ̀sẹ́nì kankan tí ó rí. Léyìn tó túmọ̀ sí pé níbi tọ́rọ̀ dé dúró yìí àwọn ọ̀jọ̀ fà tí ó tora wọn nù kọ báṣà òun ò tí ẹ̀ wá lọ bí kankan. Ṣé rí lẹ́fù báàkì yẹn ibi tó òun ó ti gbá bọ́ọ̀lù yẹn. Lóòótọ́ ó lè jọ bí ẹni pé òun wà lórí ìjókòó. Òun tún máa accept bẹ́ǹchì yẹn. Títí tó òun ó fi jàdùgbà sẹ́ẹ̀tì òun padà sí nọmba 1. Gẹ́gẹ́ bí ó ṣe ń jẹ́ kó di mímọ̀ nìyẹn o. Alejandro Badde ní sọ bẹ́ẹ̀ o. oni o ni se tan lati proof ara awon se tori be iran jagun jagun keke e sa fogun bo n ba ti a sagun a je ri pe ohun gangan capable ni e ohun o ni je ki inferiority complex ko si akoba fohun lati ku ninu ko basa ton ba ku ninu ko basa a je ri pe ohun o to n ti an pe ohun ohun o si to n to ohun pe ra ohun niyan ni bi gangan na ni we die here Alejandro Bade na loju odi mimo be o iyan gege bi o se njago di mo pe o mo gbori ijoko lo ohun wa ko si wahala e se bi won mo gbo won wole e bi gbigbe wole na lo won o ti safihan ara ohun pe eyin e so nkan to danu o oni subaju gbogbo e lo asiko oro ti to basiko oro ba to e gbo agudebe wo yo ogbeni sikiru ayin doju etere awon sikiru lati ode omu
3: aku dede wo ya tokun aku dede wo gbogbo eyan ara le akawon ti wa ota ni won won ni dope lai lai
2: ni ti kiloruko won ni Gerard Terra fun fake ni Gerard Joni Terra fun anile ti le ati ko ri ti an tun si lowo won ni fake ni
3: ile
2: e ti ra fake meri e ba ti aku nkan fake se family house lo ye ke ku lo
3: emi o sinu omo ti o tun se mo dawo fun ile pe kini akoko na ile wa o si londa pe boya won renovate abi bakan abi pe kini ko si londa kini kokan so kan to wa so wi pe alawon agbagba ile e ri pe temi ba fe pera mi mo ma so pe omo omo
2: àwọn ní ẹ̀yìn ilẹ̀ lajú bẹ́ẹ̀ ilẹ̀ wà ń gbòòrò ẹbí tí wọ́n wí ni wọ́n láyìn tún lajú bẹ́ẹ̀ ilẹ̀ wà ń gbòòrò ẹ̀ mà pé bẹ̀ẹ̀lẹ̀ èèyàn lè fi gbàgbọ́
3: wé àwọn tí wọ́n fún yín ní information yẹn àti ojúnú àti títa kò sí èyí tí wọ́n ní bẹ̀ náà tí wọ́n fún yín ní information yẹn kò yẹ kẹ́ ẹ máa gba information lọ́wọ́ ooru wọn láyé rárá.
2: mistake tẹyin náà ṣe ẹbá tí a máa ra Gerard ẹbá tí a ṣùgbọ́n tí a ń sọ ni pé wọ́n ní gbogbo tí a bá fẹ́ ṣe pé tó bá ti jẹ mọ́ nǹkan tó jẹ́ nǹkan gbàlódé wọ́n ní ẹ̀yìn ni wọ́n ń kàn sí sí rọ̀ni.
3: ẹ lárọ ọmọ àdúlé mi náà lárọ ọmọ lẹ́sìn ni
2: wọ́n nítorí pé ilẹ̀ wà ń gbòòrò
3: tó bá kàn sí mi
2: lẹ́yìn lójú yín tó là
3: kò sí tó burú ń bẹ̀
2: lẹ́yìn lójú yín tó là díẹ̀
3: kan tó bí mi kan tó bí àwọn bàbá mi kan tó tó bí bàbá mi lójú ti là lé àkìtì kò rí
2: kò sí báńkì ń lu
3: yín
2: lẹ́yìn power bank
3: báńkì kìíní
2: lẹ́yìn power bank
3: tó wà lẹ́yìn náà ṣe fi chaji
2: àti fún pos
3: pos
2: wọ́n ní àlè ka pos bẹ̀ gan náà
3: ní wọ́ọ̀ká fún yín
2: so ẹ lè máa fi
3: gbogbo yẹn wé àwọn tó lọ sùtù bẹ́ẹ̀ a ní clinic àlọ sùtù
2: health center ìdá ò lárópin
3: library wa o àtọkùn a library wa bẹ o
2: táà wọ
3: library o tún wà bẹ.
2: níbo mo wọn kọ sí.
3: ilé ń sọ
2: yìí. ẹ má pera yín ní ntẹ ẹjẹ ṣé ẹ nímọ.
3: n sọrọ.
2: mo wọn kọ mọ sí.
3: n tó tún wà bẹ yẹn tó kọjá ọrọ mọ àwọn ọjà ìgbàlódé lóríṣiríṣi.
2: níbo gangan mélòó gangan lọdẹ òmu.
3: sọrọ kìíní ẹ sọ.
2: sẹ́yìn sọ de òmu tá a gbà kọjá yẹn ni.
3: bẹ́ẹ̀ inú o sọ ẹlẹ́ ẹ gba bẹ kọjá kìí ṣe pé ẹ lọ bẹ ẹ kàn kọjá lọ.
2: èmi tó jẹ́ bíbí tó lajú náà ni títí lọ ọ̀nà ṣogbó ń bẹ̀ yẹn bíbí tó lajú jù náà nìyẹn ṣé bọ̀ mí tún wà nù ni.
3: ẹ jẹ́ àwọn bí tó bọ̀ àtọkùn.

0: pọ̀ padà látojú ọjà. Yami Kara Gatisolo Ikanis Plus 105.5 FM láwa ayé. Ilé ìfọlábẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn tá lọ tá ọ̀ tá ń jẹ́ òpè ní ògbọdọ̀ fọ́ìsàn tí ọba sẹ̀ndẹ̀ agbọ́mọ́ wẹlé wò wá lẹ́fàdẹ̀ níbi ibi káàkiri àgbáláyé lọ́ọ̀kan ní bándọ̀rẹ̀ Facebook Ikanis Plus 105.5 FM. Lórí jẹ́gẹ́ mọ̀ fan family wà ń bẹ̀ lórí TikTok at Top Striker 100. Oya let's go there. Yami Karaga ó ní ikọ̀ Arsenal ẹ̀yin tẹ̀ ń sọ fún wọn yìí pé wọ́n ó padà sí dáadáa lọ́dún yìí àwọn ni gbá àwọn làwo àwọn ni gbogbo bàbá àsásùn ẹ̀ sì sóòótọ́ ọ̀rọ̀ fún wọn. Arsenal máa sanná ni wọ́n fòrò bẹ́ẹ̀ ni wọ́n dààmú o. Àwọn èèyàn ní kí ló fa èpè èéṣe tẹ̀ ń gbé ikọ̀ oníkọ̀ ṣe pé ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run kí ni tọ́sẹlẹ̀ gangan náà. Ó ní à ó ní wọ́n fẹ̀ láti sáìn ní tí wọ́n nílò gangan. Ó ní àkọ́kọ́ náà wọn ò gbé world class mífidà wọlé gbogbo tí wọ́n gbé wọlé average ni. Ọlọ́lẹ́ẹ̀kejì they need striker gangan not makeshift tí wọ́n ń lò. Ó ní wọn ò ní striker tó lè ṣiṣẹ́ kó wá go on his own. Àfàwọn striker pé ẹ̀rí chance mẹ́rin ẹgbó kan bẹ ẹrí chance márùn ẹgbó kan bẹ ẹgbá yòókù bíi méjì mẹ́rin tiẹ̀. Ok ó ní fúdí èyí Arsenal máa sanná ni ẹgbọ́ sí bẹ́ẹ̀ ló ṣe jẹ́. Ó ní wọn ò gbé world class midfielder then wọn ní striker gangan tó jẹ́ main striker pé makeshift.
1: Mẹ́rin opinion tiẹ̀ ni.
0: Opinion tiẹ̀. Ṣé Bruno Gumarez ò kí ń ṣe wọ́n
1: kíláàsì? Àwọn ẹgbẹ́ ìlọ́wọ́ iná ni ẹ̀pẹ́ ṣe.
0: Àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀. Àwọn Rice nǹkan.
1: Rice
0: Subimendi. Sáwọn èso wọ́n kíláàsì ni.
1: Mike Merino gbogbo wọn so èrò pọ̀ mbẹ̀. So tó wé tó sọ yẹn lápọ̀lọ̀ tèmi mo lè sọ pé ti striker tó sọ. Striker tó dẹ̀ sọ rẹ̀ wọ́n ní Victor Yokeres. So kò sá Bruno Kolukọ iná fi kun tí ò bá sí lára ọmọkùnrin. Victor Yokeres náà kéré nínú àwọn atamátàsí. Àwọn ibi tí kùdìẹ̀kùdìẹ̀ rẹ̀ bá wà Kolukọ ní ṣàtúnṣe. So pé tó ń sọ yẹn ìtọ́mẹ́ka òye sí ojú pé kápẹ́ Victor Yokeres bá ní farapa. Wọ́n ní striker náà àfihàn makeshift bí àwọn Kai Havertz and co. So mo rẹ̀ pé owó ọkọ̀ náà ló máa ṣe bẹ́ẹ̀. Ikọ̀ Barcelona gan sí gangan tó gbé Gabriel Jesus ní ìsìn gan. Rafinha ló ń play bí a ṣe striker. Ó dẹ̀ ń gbà ó dẹ̀ ń rí gbà. So olùkọ́
0: ni sustainable nǹkan ṣó lè sustain ẹ̀ torí
1: ìfarapa ni. Tábà wo ohun tí wọ́n ń gbà yẹn. Bóun ò bá sí mbẹ̀ Daniel Mo lè gbàrú yẹn.
0: Ó tiẹ̀ ti ń gbà tipẹ́tipẹ́. Ó gbà fún national team gan.
1: Lami Yamal lè gbàrú yẹn.
0: Fermín López ń gbà.
1: Fermín López lè gbàrú so
0: irú. Wọ́n sì tún wá ní Jesus báyìí.
1: Jesus ti wá débẹ̀ so tábà wo ohun tó ń ṣẹlẹ̀. Olùkọ́ ni kò wo kí náà náà lè ṣe. Kò sábà ní tẹ́ẹ̀ náà máa fẹ́ play first nine. Kò yẹ kó jẹ́ Kai Havertz nìkan. Ó dà pé ọmọ Merino náà.
0: Merino
1: náà first nine. So èmi rò pé ikọ̀ yìí sì ní nǹkan tó tó. At least táwa sọ̀rọ̀ EPL. Wọ́n sì ní tó tó gba EPL. Mi sọ̀rọ̀ UEFA Champions League o. Bọ̀ nǹkan tí wọ́n sì ní. Ó sì tó wọ́n sustain ní EPL ti bẹ̀ lọ́wọ́ wọn. So èyí tí Jaabu Karaga sọ yẹn ọ̀rọ̀ orogún pé ọ̀tẹ ni ìpòjù ọ̀yà kò sí máa ṣe lè ṣe dáadáa tó kò wulẹ̀ wú kó jẹ́ pé ikọ̀ Arsenal gbogbo ayé máa fan rere ẹ̀. So ká sọ pé Liverpool ló ní kó oúnjẹ kójọ ìjọ mo mọ̀ pé irú ọ̀rọ̀ yóò lè jáde lẹ́nu ẹ̀ ìyẹn Jaabu Karaga ó tọ̀rọ̀ ni ká pé Liverpool ló kórun tí Arsenal ní ìjọ. Jaabu Karaga ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ pé ikọ̀ yóò tó ohun tí wọ́n ń pè wọ́n ní sáà tá a wà yìí mi rò pé kọ̀ọ̀kankan ní depth tó dáa tó ikọ̀ Arsenal ní EPL bọ̀nsọ̀ tí wọ́n sọ̀rọ̀ depth pé èèyàn ní agbábọ́ọ̀lù méjì tó dá láyè kọ̀ọ̀kan mi rò pé kọ̀ọ̀kankan lè dúró lẹ́gbẹ̀ẹ́ ikọ̀ Arsenal ẹni tó fẹ́ súnmọ́ wọn díẹ̀ náà ní Coman City ní EPL. So lẹ́yìn àwọn méjì yẹn àwọn akọ̀ yókù tí wọ́n ti yọ mọ́kànlá àkọ́kọ́ wọn kú mọ́kànlá kejì ti ń bẹ́lẹ̀ wọn ò dúró dédé. So tí dúró ikọ̀ Liverpool tó jẹ́ ikọ̀ tiẹ̀ gẹ́gẹ́.
0: Ok.
2: Lápọ̀dọ̀ tèmi èmi rò pé bóyá bíi àgbékalẹ̀ yẹn èmi kàn rò pé bóyá nǹkan tí ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ó wà ń bẹ̀. Tabáwo ní sáà tó kọjá lọ tabáwo àwọn attacking player wọn tabáwo sí sáà yìí láì tí máa gbé sáà tì yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n reduce wọ́n ta Gabriel Martinelli wọ́n ta Trossard wọ́n dẹ̀ ta Gabriel Jesus àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wà ń bẹ̀ last season ṣùgbọ́n ní season wọn sí ń bẹ̀.
0: Wọ́n lò mẹ́ta in one area.
2: won lo nu wa ne ri
1: won lo na sa to koja
2: ni mi e ni sa to koja lo da pe
0: ra si boya lati ati ta won yen pe boya ko n ba ti
2: e boya to n ba duro so ta ba wo awon meteta ti won ta jade yen at least awon meteta yen fun won ni boya bi 26 go ni last season lati wa fi agbabo eyo kan replace awon meta ton ta yen eh mi mo ro pe nkan to ku die ka
0: en ti fi okay si Gabriel Maga
2: Gabriel Martinelli Gabriel Martinelli
0: Gabriel Jesus
1: ati Leandro Trossard
2: awon meteta
0: 26 goals
2: ben ni last
0: season awon very place won go Bruno Gumarez
1: ati Solis
0: ati Solis okay si eh nti won nti se nti won ta ni won replace
2: o na le mi so yi pe eyo kan pere o ni won replace inu kan ti won
0: da yen Solis abi
2: Solis
0: to je winger
2: to je wingers
0: awon so yi bo replace Trossard
2: abi Martinelli ka ti so yi pe Jesus o fi be wo tin pe ifarapa ni alam so ta ba wo obviously o ti safihan yi pe attack yen ti reduce City last season sugbon awa kan ti le so nkan to ma mu wa ipe okay se ki player po ni abi ko je eyo kan ko de je to gbadun sugbon ta ba ni pe ka wo physically meta na ta eyo kan pere na fi replace ni awon igbe so emi royin pe eleyi o se se ko fa akude sugbon ibi to tun ti le ma fa akude ni pe o ni se pelu pe kini awon opponent yoku kini awon na mu wa ta ba wo boya bi 2 season ago olukọ ni Mikel Arteta o lohun fe calculate pe to n ba ti le ni 90 points ohun ma gba league ko de se dada ni ko ni 90 points ko to gba league o ni se pelu pe kini awon to je opponent kini kan tawon na mu
0: sawon na se tan lati fight
2: ta ba
0: se won fe compete
2: then eventually ngba to ma gba league ni last season ko ni 90 points yen o de gba league at least eni to margin yen lo bi 7 points to fi ju iko Manchester City lo so nkan temi fe fayo laarin yen ni calculation yen nigba mi ko kin work bi igba ti saa ba bere to ba n daarin gbogbon gan leya to mo boya nkan to n wa nle nkan to ni nle boya o wulo abi o wulo but for now attack yen short won ti short ni attack City last season.
0: Okay, eja wo ohun ti Yami Karaga ati Post Coast mo fe pa mejeji po Yami Karaga ati Post Coast the same Yami Karaga naa ni o ni ki Chelsea ma rira won bi en to le challenge Arsenal mo pe tori pe Enzo Fernandez ti won ta yen o ti reduce chance won o ni sugbon ohun ri Man City gege bi iko to le fun Arsenal ni tough time pe awon eyan le ma ti mo bayi o ni sugbon afu ayin pelu bo n se n wo bi nkan se n lo pe Man City ma fun Arsenal ni of times post course now so ni apo do ti e ri pe Chelsea gaga lo ri gege bi team
1: contender
0: to le ba Arsenal fa until ale ana
1: ti e so lo
0: ti won yonda Enzo Fernandez lo ri pe they are no more
1: contender
0: lapa be yen pe Xabi Alonso pe big mistake lo se lati release Enzo Fernandez e ja wo oro yi ẹja wo ọrọ
1: yìí ta bá wo dada mi rò pé ẹ bá wo contribution Enzo Fernandez sí kọ Chelsea so láti yọ̀nda rẹ̀ ìyá rí bí gẹ́gẹ́ bíi pé kò da tó
0: ọkàn rẹ̀ ti sí
1: ẹ bọ̀ ṣe mọ̀ pé ntẹ́bọ̀ sọ láti yàn pé ta bá sọ pé ká má yọ̀nda rẹ̀ ọmọ rẹ̀ kò sọ́kàn rẹ̀ pẹ̀lú yín mọ́ so tó lè fún yín ní run tó fún yín ní sáà tó kọjá náà kò possible tẹ bá ti jẹ kí ẹni tó lọkàn kó lọ ibi tí ìfẹ rẹ bá wà
0: tí o bá ti si passion
1: mọ so èmi ò lè bu Xabi Alonso láti yọ̀nda rẹ bọ ẹbí tí wọn jẹ ojú pé kò sí wọn àn
0: replace ẹ
1: so láti má replace ẹ wọn àn ṣe dáadáa jọdá ẹdásẹ tí wọn tó ṣe wà ń bẹ tó gẹ bí àgbà wo tí ì lálàáfíà
0: ó ní ìrírí ẹ máa sọ yẹn náà
1: ó ní ìrírí tó máa sọ̀rọ̀ nípa pé ẹ̀fẹ́ contest pẹ̀lú ikọ̀ arsenal pé ó rà mo sọmọ́rọ̀ lẹ́ẹ̀kan pé tó bá ti ọwọ́ ikọ̀ arsenal tó ní depth pé man city náà ló tún súnmọ́ level
0: yẹn ló tún ní depth yẹn
1: bíi tiwọn.
0: Arsenal Chelsea nkọ.
1: Chelsea àwọn depth ti Chelsea ní òwò wọn sọmọ 70% àwọn tí wọn ń bẹ lórí pápá kò sí kọ́ kankan tí ò ní depth yìí fòtò ìdérù kan àwọn bíi Brighton àwọn kòkéyèké bíi Crystal Palace àwọn náà ní depth but that when debt ni pe debt to some tin be lori papa
0: to sumo first level to ta ba yo pe eleyi wa jade o en to ma wole ma sumo bi 70%
1: won yo declare jade ni jowo won gbe mate subi me o ran pe subi me di wole fun le scale abi won gbe bruno wa nbe
0: bruno gunares
1: wole rice wa nbe me kemerino o won kan ta n kale ewo gan lo ewo ibirisese gbogbo awon yi gan to wa le start for iko iko mo ni gboya pe mo ni agbabolu
0: so le be kukuru chelsea o le
1: chelsea o pelu seri oluko ni ti won ni iyan sabi alonso pelu so ibere re yi o da to ba le nkan se si ba se concede go
0: okay ba se concede go to ba moju to yen
1: because to ba wo attacking instinct won o yato gidigidi so lati mi awon
0: attacking instinct okay
1: lati mi awon o ro won lorun but lati concede go na ti fe ma ro won lorun
0: yen na tun je
1: rorun de re ko ye ko je rorun ti e ba ti je rorun ka lo wo ko arsenal ta so ro pe yin
0: ti di wahala
1: arsenal se ko ti concede go kankan ni sayi
0: ben
1: then e ba de fe gba league legacy owo yen re gboro mu yen yen
0: gege bi ti baba sale swagozi
1: so owo yen gboro mu yen yen to yen yen o ba ti mu yen yen gbagbe sele nkan pada si yen
0: ton
1: don mi ton po o se mi na lo po eyin o le je lo
0: okay
1: so la podo
2: la podo se mi mo ri pe ta ba n so pe ki compete pelu iko to mo ri atejise teyan kan so pe awon yen awon ma na awon ma national ni season iyen gangan ko yin
0: ki se ko
2: ni one on one yen ko
0: yin ki compete pelu 38 11
2: lati jo je contender ri contender o ni nkan ta so nipa ko ya mo yen to ma na yo ma na we ti wa de gba league mo lowo ti o ni nkan kan se sugbon lapodo temi emi na fi ara mo yi pe enzo eleyi ti won ta yen lara nkan to le se okunfa ifaseyin fun iko chelsea ni ta ba wo ni last season lo na lo dabe ni pe agbabole fun won ni isoro tawon na fi wo pe to ba fe lo awon afile to na fi conclude sugbon da last season to fun won ni isoro yen lati gba tun ti won nko chelsea yen gan season yen gan lo contribute ju sinu ko chelsea ta ba wo gbogbo goal ti chelsea goal ni last season yen around 100 ni enzo o ni o involve bi around yes good contribution we are 16 goals be 10 assists
0: almost 26
2: almost 26 so pelu 61 game so agba ball ti o kin sagbowo waju laarin gbogbo lati niru contribution bayi mo ro pe laye awon Lampard oni ru nkan bayi ti wa ni midfield iko Chelsea so lati lose wa agba ball bayen nkan
0: kasi mari
2: kasi mari won ri replacement gan eyan ti le gbe
0: ko ti wu
2: ko ti le
0: ni to
2: ti o mu wa
0: le
2: ka
0: to
2: wa so pe won ri replacement so lapodo ti mi le ma je isoro fun iko Chelsea nkan ni o le fa kude fun won sugbon ta ba wo iko Manchester City ni toto a ma ri pe kan mai ti gbe Enzo gan lai ti gbe Enzo awon eyan si ri won bi pe contender si lele ni sai so lati city yen ko Manchester
0: City won tun lati wa
2: Enzo mo so they are
0: contender
2: contender ni won pelu nkan to wa nle yi
0: all right they are real contender e boni o latode omu ni o made in ode omu but o wo global o wo agbaye bo se je niyan o Falenti Bako wa nbe ari Romeo Lafio gbe afia gan wa nbe koda Malo Gasto gan le gba laarin Kaizedo na wa nbe gbogbo e lari si wahala en to je owo 00081 3392 ma pe le beyen ṣùgbọ́n ẹ jẹ́ gbé wa débẹ̀ èló ni chelsea iná èló ni wọ́n pa wọlé wẹ́ bàbá ní ká gbèsè rọlé chelsea ní sáà yìí ẹ pa rédíò yín
3: àti pa o ìsọláwálé àṣà
0: ẹ kú dédé wo ìṣà orúkọ yín àtàdé kò tẹwà ìṣà
3: ọgbẹni akílẹgẹsì láti gbọra
0: láti ìlú gbọra bẹẹni ìgbà wo lẹti ń play kaṣẹ
3: ó wà ti pẹ díẹ
0: ṣe ẹ jẹrí sa
3: bóyá bí ẹkẹrin lè lè ta wà lọsà
0: ẹkẹrin
3: lágbára ọlọ
0: kọsítọmà dáadáa ni yọdà ẹyin wọn fi 50,000 naira ránṣẹ sí yín tí wọn bá ti pè yín bó ṣe jẹ nìyí ami. ami o eni keji another 50,000 naira 070 lobelu o pari pelu 9748
4: Hello.
0: Hello.
4: Hello, sir.
0: Hello, Kasa, sir.
4: Hello, Kasa, sir.
0: Oruko yin ati adugbo te wa yi, sir.
4: Oruko mi ni Sasu Kabilaziz.
0: Adugbo wo, sir? Sir?
4: Basorun.
0: Basorun le Ibadan. Igba ole tin play kase.
4: Mo ese pe eloni ni, sir.
0: First time lele.
4: Ben, sir.
0: Gbo ri tele abe tin gbo tele.
4: Mo gbo lowo lodo e pe mi ta jo sise mi. So awon le wa fe pe lo so ya wa jo pe.
0: Okay, ẹgbọn yin kan te jo nsise awon ti ma n play tele tele.
4: Be
0: mo sa. Be yin o gbo n pa ka se ri.
4: Yo mo mo so ma gbo yin lori radio.
0: Tugbe ma play. Gbe ma play.
4: Be ni mi mo play.
0: Eni a fa play losan yen na wa ni ko e koko yin.
4: Be mi be mi.
0: Se ni yen ti je ri.
4: Be ni wa ti je ri sa.
0: Okay, le yin na wa o gbe je yin na o gbiyanju e. Melo le wa play.
4: Eh kan na mo play sa.
0: Eh kan first time yin na leleyi.
4: Ben,
0: sir. Unless it's just 50,000 naira. Congratulations. Congratulations. One more thing. One more thing, sir.
4: Okay, sir.
0: One more thing, send the whole thing. What's the journey? What's the journey? I like my Ben Yama for the world. For the Yato Sorio. But Bontiero was soon setting Muja Iwama Dawo. Can you only case Kakili only case Lord and DLE? Only case in EFCC, ICPC, or the one soldier, or the one Lopa, NCDC, or the one Boy Scout, or the one Boys Brigade, or the one Man Over, Guest Guide. Lẹ́yìn ìtọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ti yanjú ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá tọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn kò sì tí kankan náà wọn náà wò sí ìgbé kéèsì yẹn lọ kóòtù má dáwo bó ṣe jẹ́nu o máa ti dé that pretty lady that gorgeous lady that beautiful lady that fantastic lady that spectacular lady olova gan e ma gan ma so mi gbe ma kowo fun de si emi ni e ri o o ma na lo ma gba news yen sin lara e ma lo kan ni ba ni dole facebook ti kan ni ti plus 105.5 fm to ba ti e jaro mo npa e lo wo nbe na ti e lo jaro mi nbe na boya ro mo npa e lo wo nbe ola latun pade titi ola ohun ola wale amzat loruko temi top striker to gallant gan o ma won lawon fe ri face re lati bina ko to pe ma bo olorun lo pe be ogo tia ze ti ri omo dun omo na ma pa o dabo
5: where else it's splash 105.5 quick charge 240
6: hot news cool vibes sports and more on the integrity station

0: kú lẹ́ o.
1: Ẹ káàbọ̀.
0: Ẹ ǹlẹ́ o, ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò lákọ̀tun gbáńkọ́gbì. Níkànnì ọmọlúwàbí ìkànnì Splash 105.5 FM, The Integrity Station, promoting right value. Agbẹ́ta nọ́dànù agbẹ́ tuntun dé o.
1: Bẹ́ẹ̀ni.
0: Lóní kẹ́ńkẹ́ lúkẹ́.
1: Lẹ́sìkẹ́.
0: Gbáńkọ́gbì ròyìn náà ló ń jẹ́. Òní ní ọjọ́ kejì inú oṣù kẹsàn-án.
1: Yes.
0: Òjìlélẹ́gbà ọdún dín mẹ́rìnlá o.
1: Yes.
0: Agbẹ́dẹ́ náà nu gẹ́gẹ́ bí ìṣe wa. Àwa ń kalẹ̀ àwa ti yín náà ni. Ẹ̀yin ló lólùfẹ́ wa, àwa náà lólùfẹ́ yín. Àjọjú lólùfẹ́ ara wa.
1: Bẹ́ẹ̀ni ti gbọ́ náà lólùfẹ́ wa lé.
0: Ẹ ò tí gbọ́ lólùfẹ́ yín bọ̀.
1: Nítorí mo rẹ̀yìn tèmi. Inú wa dùn nítorí arẹ̀yìn lọ́bà. Ẹ̀yìn lọ́bà olùfẹ́.
0: Ima pe ni sakiyesi nígbà míì ni. Àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí ti ń jẹ́ ká mọ̀ wípé onírúurú nǹkan ní ìṣẹ̀lẹ̀ lábẹ́ ọ̀run. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ pé máa mú ní ru àrùkàn. Tí mú ní ru àrùwọnú àròjinlẹ̀ tá a fi pe ara ilé ẹni pe ọmọ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ọ̀gbọ́ ẹja na sùúrù sí ilé ayé ti gbẹgẹ́ o. Àwọn ọ̀rọ̀ lóníranran eléyìí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ lóníranran tí a fi ń bára wá sun tó jẹ́ òótọ́ ọ̀rọ̀. Gbáńkọ́gbì ròyìn tá a fi ṣọ́ra tá a fi rántí òwe Yorùbá tó sọ wípé ṣọ́ni bárìn àbí ọ̀rọ̀ ìkìlọ̀ ṣọ́ni bárìn ṣọ́ni bárẹ̀ ilé ayé gbẹjẹ́ o. Ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùn sí lórúkọ mi Elifansi olórí ọ̀kan iṣu àjànà kú tẹ́gbà àgbèjẹ́ fún papọ̀jọ G-Square Arco Sky Gíran Global Radio King of Skoro Continental and Intercontinental.
1: Tọ́ ibi náà kí wàá mu ní ẹ̀mọ̀ tó kà sán ó níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ wa ṣe ọwọ́ ṣe ń yá ṣe àjẹ́ ń bugbájẹ lóní wàràwàrà atajere ní tiwa aláṣẹ Elédùmarè. Tẹ̀míládé àlòkò lèmi ń jẹ́ ògbàǹkọ̀gbì ìròyìn náà sì ré ní ìkànnì ọmọlúwàbí Splash 105.5 FM. Ẹ máa bá wa kálọ̀.
0: Gẹ́gẹ́ bá ẹ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn náà làwa máa ń kọ́kọ́ ṣàbíṣàbọ́jọ. Ọjọ́ burúkú ṣòde pàrọ̀ ìhà tí ń ṣèyí sí nítorí ọlọ́run ní ìpínlẹ̀ Plateau. Daily Post ló gbé gbàǹkọ́gbì ìròyìn jáde tó ń tẹ àkọlé rẹ̀ tó kà báyìí wípé èèyàn 23 ló ti dágbé fáyé o. Nígbà tí a sì ní àkọsílẹ̀ àwọn 143 míì náà tí wọ́n sọ wípé àrùn diphtheria ló gbọ́ rẹ̀ gẹ̀jígẹ̀ tán o. Àrùn diphtheria ló gbọ́ rẹ̀ gẹ̀jígẹ̀ ń gbogbo Torotibu ìpínlẹ̀ Plateau. 23 ènìyàn ló bá a lọ. 143 làwọn tí àwọn sì ní àìsàn ohun tí ń bá wọn fẹ́ra. Ewo nínú.
1: Ọlọ́run kó gbà wá kó ṣàánú wa oríṣiríṣi láàmọ́ rí lásìkò yìí o. Oríṣiríṣi láàmọ́ rí lásìkò yìí o. Tó àmọ́ bá a rí mi ìtọ́jú òótọ́ òun lè ní AI ni. Àmọ́ ká ranjú wa dáadáa oríṣiríṣi láàmọ́ rí o. Oríṣiríṣi láàmọ́ rí o. Àti bí ìbọ́ tó ẹjẹ́ a máa karòyìn. Ẹ jẹ́ ká lè tó níbẹ̀ ẹ ti fojú inú wo.
0: Kò wá yé mi
1: náà. Ṣé AI ni? Àbí fi VCR kí wọ́n máa ń pè
0: VAR.
1: O ti da. O ti da.
0: O ti da.
1: O ti ń lé.
0: O kè mí àárọ̀ bàbá sọ́mọ ni.
1: Ọ̀pẹ̀lẹ̀ wo gbáńkọ́gbì kan nú o. Àmọ́ wọ́n má ti fòǹtẹ̀lú ká kàágé ta. Àmọ́ gbáńkọ́gbì ni àìrí sí ìka ta ní ìsìn.
0: Kí àkọlé rẹ sọ ná.
1: Gbáńkọ́gbì ni o. Gbáńkọ́gbì ni o. Ẹjẹ́ àlè
0: tó ti bá kọ́lé.
1: Tọ́ ní ìpínlẹ̀ Niger Kẹlẹ́dùmarè ó gbà wá o gbáńkọ́gbì rèé o. Wọ́n ní ọkùnrin kan ẹni ọdún 35 náà ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ o. ti won ran lo si orun alakeji won ni eyan kan logun okunrin na pa o amo o won ni owo ti ba awon mesan nibi ti won tin se iwade awon mesan lo ti wa lakoto awon olopa lori esun wi pe won gun okunrin kan eni odun 15 pa iwe iroyin Daily Post on lo post ti e o
0: ye punch lo gbele ye gba ni eso ko elaja
1: ki lo wi
0: Okan pataki ni awon omo egbe oselu APC ni ipinle Kano ni won ma ni won ti jigbe yi o won ji gbe o be ni koda won ni emi eyan meji lo si isele yi ni ipinle Kano punch won lo punch gba nkan gboro yin amo punch na lo tun gbe ile jade ti won ni owo te arakunrin kan eni to n gbidanwo lati demi enikan legbodo nibi ti o tun tin gbianju lati jale o fe ji oni tatagan kan o fe je oni tatagan kan lo le ni o ni ipinle kebi na ni gbankan gbiro yen ti sele
1: to royen eleyi na lo so wi pe owo ba omodekunrin kan mojisin lori esun wi pe o gun eyan kan pa ni ipinle Cross River omodekunrin omodun 16 na ni won pe o won ni ise logun okunrin kan pa o ni ipinle Cross River amo owo ti ba o si ti wa lakata awon olopa iwe iroyin The Punch lo gbe iroyin na
0: o da mo tun taju kan mo won re kan bi o eleyi to je pe gbankan gbin na tun ni losan toni o wa lati nu iwe iroyin The Punch na ni ni ipinle Yobele ti sele o tun ti de o iná ti gba microphone o o bẹ̀rẹ̀ sí ni kọrin o o sì bẹ̀rẹ̀ sí ni jó fúnra rẹ̀ kò wá dájó yẹn nìkan jó fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà torí bí ti ń kọrin ti ń jó náà ni àwọn ìṣọ̀kan níbi wọ́n ti kálukú ti ń tajà tiẹ̀ wípé kóun lè rí tajé ṣe kó lè rí taya tọmọ bọ́ kó lè rí tọkọ gbọ́ dáadáa lẹ́ẹ̀dẹ̀ wọn ni àwọn ìṣọ̀kan lọ sí i o wọ́n jó sórin tí iná kọ ìjókòjó sì ní pẹ̀lú punch ló gbé gẹ́gẹ́ bí gbáǹkan gbèrò
1: tó wọ́n ní ọwọ́ ti ba bàbá àgbàlagbà kan tó tún wá jẹ́ àlùfáà ìrìn òpé lójúṣe ọlọ́run àmọ́dá pójúṣe ọlọ́run ni wọ́n pé o wọ́n ní ẹni ọdún 84 àbí 80 ni bàbá náà 74-year-old man wọ́n ní ó ti wà lákàtà wọn ó ti wà látìmọ́lé lórí ẹ̀sùn wípé ó já ìbálẹ̀ ọmọ ọmọ rẹ̀ ṣe rí wípé kìí ṣe kò tọ́ lẹ́ni tá a bá pè lójijì ọlọ́run
0: òjíṣẹ́ sátani òjíṣẹ́ sátani tá a bá ti rí gbàǹkan gbè tó jẹ́ wípé ẹni agbójú okùn yóò jẹ́ ní agba ìdàkejì wọn ń retí ayé ti ń pè wọ́n tẹ́lẹ̀ ká ṣe owó tó tu láàmà wá lọ́mọ tí wọ́n bá ń ṣe òjíṣẹ́ sátani tó bá ṣe pálù fáàfà abirùngbọ̀n kẹwúrẹ́ kan náà ló wúrẹ́ àgbẹ̀ òjíṣẹ́ àṣetáni tó bá wá jẹ́ pé adáhùn ṣe àbí onífàkan náà lọ́wọ́ tẹ̀ tó gbé gbangba orí lọ́wọ́ àápẹ́ náà ni àdánipa ó kẹ́tọ̀ ìròyìn kan rèé o guardian náà ló gbé jáde ní ìpínlẹ̀ Kogi ilé ẹ̀kọ́ fásitì ti ìpínlẹ̀ Kogi wọn ni àwọn alákòóso ibẹ̀ wọn ti bá lẹ́kṣọ́rà kan sọ̀rọ̀ wọ́n báwí ó gba ìbáwí gidi ni ìbáwí kò wá tán síbẹ̀ o wọn ni àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ó náà ni wọ́n ti júwe ilé fún pé ẹ̀yin ọ̀tọ́ lẹ́ni tí ń wá sùkúù kò jọ pé sùkúù àwọn gan wìnyín wá wọ́n bá wìnyín wá ni gbogbo àwọn ìdúró oore gbogbo ẹ̀kọ́ ìkóraẹníjàánu téèyàn máa kọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ yàtọ̀ sí pà ń kàwé à ń kọ̀wé à ń kọ̀wé gbogbo rẹ̀ lẹ́ẹ̀mọ mú ṣe mú lò ṣùgbọ́n ẹ̀ mú ṣe ẹ̀ sì mú wọn ṣẹ̀ nítorí náà kọ iléyà ẹ̀wà máa relé yín ìdánwò ni wọ́n ṣe ni wọ́n gbé pàǹpà wọ́n gbé eégún lọ́wọ́ bá tẹ̀ wọ́n o Casablanca ìwé ìròyìn guardian ló gbé eré àwọn ọmọ Casanova.
1: Tó ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní pé ọwọ́ ba àwọn èèyàn márùn-ún lórí ẹ̀sùn wípé wọ́n ká ojú èèyàn mọ́ wọn lọ́wọ́
0: láì
1: ṣojú ẹyẹlé kí ló dé ní ìpínlẹ̀ Bauchi kí wọ́n fẹ́ fojú èèyàn ṣe ojú ẹyẹlé làwọn ọmọ ọmọ ta máa fi ń ṣeré ń gbà ní red and black báyìí.
0: ojú olóngbò
1: ojú èèyàn ni wọ́n tún ká máa ń lé lọ ojú olóngbò ni tọ́ ìwé ìròyìn Daily Post òun ló gbé wá lójú ẹlẹ́yẹ
0: lọ́gbọ̀mọ́sọ
1: ìṣàmọ̀ pé kan wà ń gbá kékeré tá wọ́n ń pè lójú ẹyẹ lé red and black
0: Guardian ló sì gbé jáde wọn ní iléeṣẹ́ ajagun òfurufú ilẹ̀ Nàìjíríà Nigerian Air Force náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìgbanisíṣẹ́ ọ̀tọ̀ irú bó ṣe ń sọ̀rọ̀ side hustle yìí.
1: Ọ̀pẹ̀lẹ̀ tí ó sì mọ̀ pé iṣẹ́ tó wùn mí ṣe jù láyé
0: yìí
1: kí n tó mọ̀ pọ̀ náà mi kàn
0: ológun
1: bí ológun ni bí kí n wọ uniform kí n dè hàn án.
0: I'm not sure what I'm doing.
1: Ilé ìtì ẹyọ kan ti hùn tí àpláì fún rí ńlọlọ́pàá.
0: Ńlọlọ́pàá.
1: A máa wọ̀n yòókù. Bó bá ṣe ń jáde báyìí. Àlùṣẹ́ yìí ṣàwọn wò mí ṣe. Ìjà àwọn yúnífọ́ọ̀mù.
0: Kọ́gán. Àwọn yúnífọ́ọ̀mù ní táṣì tí ó dúró tán.
1: Ilé ìta ń ṣe náà, à ń sìn ìlú náà ni.
0: Ìsìnwó náà ni. Tó wọ́n ní ọjọ́bọ Thursday náà ni ètò ìforúkọsílẹ̀ ìgbanisíṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni wọ́n ní ni yóò bẹ̀rẹ̀ Guardian ló gbé e.
1: Tọ́ Guardian lọ́dọ̀ tèmi bí kí n tó mú Kásọ̀ láyọ̀ náà ló ń sọ wípé àwọn èèyàn márùn-ún náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn lásìkò tí ilé alájà mẹ́ta kan tó dàwó lulẹ̀ ní ìpínlẹ̀ Kwara o. Àmọ́ àwọn lábala Kásọ̀ láyọ̀ wọ́n ní adúpẹ́ o. Orí kó wọn yọ wọn dóòlà wọn o àwọn agùnbánirọ̀ 15 eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí kó wọn ni wọ́n ti dóòlà wọn ní ìpínlẹ̀ Kogi. Kásọ̀láyọ̀nù ìwé ìròyìn The Punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ náà.
0: Èyí àti ọ̀pọ̀lọpọ̀ gbáńkọ́ gbèròyìn ló ń bẹ ní ọ̀sán tòní ṣùgbọ́n ẹja rojú ọjà kárí ìpolówó torí ìpolówó ọjà làgúnmu òwò àìpolówó ọjà làgúnmu gbèsè ó yá ọwọ́ rẹ̀ àmúlélé bí n bá jó kọ má ṣe fọṣọ ọ̀fẹ́rẹ́gẹ̀yẹ.
2: Gbáńkọ́ gbèròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bonvita? Double check. It's back to school season. And with Bonvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bonvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bonvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
6: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mọ̀dàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
7: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
8: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Dankobi. Dankobi. Iroyin agbosogbanu.

0: tọ ẹ káàbọ̀ padà látojú ọjà bẹ́ẹ̀ ni gbáǹkọ́gbì ìròyìn náà rí àgàdà máa dàrú kíkọ́ máa faṣọ san ìmú ó wá fẹ́ bẹ́ẹ̀ náà lónírà bájì gan ni daily post ló gbélé ìjáde òkọ́lọ́ máa ṣọ ni ni o kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ plateau nicholas bamlong wọn ni náà ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé lóòótọ́ ni o àìsàn àrùn burúkú kan tí wọ́n ń pè ní diphtheria ló gbòde kan o èèyàn 23 ló sì ti bá a lọ nígbàtí wọ́n tún ni a ní àwọn 140 míì 143 tí àkọsílẹ̀ ń bẹ wípé àwọn náà ti fara káṣá làásìgbò àrùn yìí o láàrin ọ̀sẹ̀ méjì sẹ́yìn ó náà ni wàhálà yìí ló bẹ̀rẹ̀ gan kọmíṣánná ọ̀hún lẹ́ni tó sọ̀rọ̀ náà níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé láàrin ohun ẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní jos tí ṣe olúìlú ìpínlẹ̀ plateau ló sọ wípé ìjọba ìpínlẹ̀ plateau àti ẹ̀ka tí ń bẹ tó jẹ́ ti alákòóso fún ètò ìlera lábẹ́ ìkáwọ́ tòun náà ni àwọn ti túbọ̀ jáwé sóbì o láti rí i dájú wípé àwọn tètè pinwọ́ ìgbọ̀rẹ̀rẹ̀ àrùn diphtheria tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bamlong sọ̀rọ̀ ó ní eléyìí náà lára tó ní ṣe ń bẹ̀ òun náà ni ṣíṣe ètò ìfiniwọ̀ tọ́jú ẹni tá a mọ̀ sí quarantine fún ẹnikẹ́ni tó bá jẹ́ aláìsàn tán bá ti fura sí pé irú àrùn bẹ́ẹ̀ náà ń bẹ lára rẹ̀ lásìkò ìgbà tí wọ́n bá ń gba ìtọ́jú lọ́wọ́ yíò ní ilé ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn ti fásitì ti jos eléyìí ti ń bẹ àti ti ilé ìwòsàn tí ó jẹ́ ti alákànṣe fún ti ìjọba ìpínlẹ̀ plateau wọn ni eléyìí náà àwọn ilé ìwòsàn méjèèjì ọ̀hún òun náà ni wọ́n ti ń gba ìtọ́jú tí wọ́n sì ti ń ṣe ètò ìfiniwọ̀gba ìtọ́jú ọ̀hún ó sọ̀rọ̀ ó ní àwọn tí wọ́n fara káṣá làásìgbò àrùn diphtheria òun náà ni wọ́n ń dá wọn tọ́jú ó ti dọ̀rọ̀ ìdágbé àdágbé àdátọ́jú báyìí o kán fi wọ́n síbì kan àdáfiwọ̀ wọ́n ti di ẹni ọ̀wọ̀ ẹni àfiwọ̀ sáàyè ọ̀tọ̀ báyìí o wọ́n dẹni ààyè ọ̀wọ̀ nígbàtí ìjọba fúnra rẹ̀ náà tó túbọ̀ ń tẹpẹlẹ mọ́ ìkéde àti ìpolongo àti ìjára ló mọ bí nǹkan ṣe ń lọ sí nítòró ti bú àwọn agbègbè nípasẹ̀ lílo àwọn ọba aládé àwọn darí àwọn àtọ́jẹ́ olórí gbogbo láwọn ìjọba ìbílẹ̀ ọ̀hún àti àwọn èèkàn pàtàkì tí ọ̀rọ̀ yìí lè tètè ti ara wọn dé ọ̀dọ̀ àwọn aráàlú náà ni wọ́n ń lò kí wọ́n máa báráàlú sọ̀rọ̀ kí wọ́n lè ṣọ́ra bamlong ẹ̀wẹ̀ ó tẹ̀síwájú ipe diphtheria tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ àìsàn kan ti àrùn tó ní agbára pọ̀ tó jẹ́ pé ó lè tara ẹnìkan bọ́ sára ẹnìkan pápá ni a sì máa jẹ́ kó di ìnira púpọ̀ nípa mímí fún ẹnikẹ́ni tí ó bá larí mọ́ daily post ló post gbàǹkan jùlọ náà.
1: Tá a jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Bauchi àbí ìpínlẹ̀ Niger, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ òun ti ba àwọn èèyàn mẹ́sàn kan eléyìí tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú gbígbẹ̀mí arákùnrin kan ẹni ọdún 35. Wọ́n ní wọ́n gún ọkùnrin yìí lágùn pa ni. Ọkùnrin ọ̀hún lórúkọ rẹ̀ ń jẹ́ Nafil Muhammad ní agbègbè kan tá a mọ̀ sí Maitumbi ní ìlú Minna. Wọ́n ní ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger Wasiu Abiodun nínú àtẹ̀jáde eléyìí tó fi léde ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọlọ́pàá tó wà ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ti Maitumbi náà ni wọ́n sì jí gìrì sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì gbé olóògbé yìí ní àgbédìgbàdìgbà lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé tó ọkùnrin yìí ń kọ́ ó ti dàgbèrè fáyé o látara ìṣẹ̀lẹ̀ yìí ikọ̀ àwọn ọlọ́pàá míì eléyìí tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n tún yàtọ̀ náà ni wọ́n tún ní kí wọ́n lọ sí agbègbè ọ̀hún o ibi tí wọ́n ti ń ṣe ìfínmífúnlẹ̀ wọn náà ni ọwọ́ ti ba àwọn mẹ́fà o wọ́n ní wọ́n ṣe ìdámọ̀ èèyàn kan tórúkọ rẹ̀ ń jẹ́ sani ibrahim ẹni tí wọ́n bá àdá lọ́wọ́ rẹ̀ wọ́n ní àdá ọ̀hún kọ́ àwọn àdá tí máa ń gùn ni gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí o wọ́n ní àwọn tí ọwọ́ bà náà ni wọ́n sì jẹ́wọ́ wípé ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ mohammed sani ohun gangan ló ṣekú pa mohammed nafiwo àti wípé gbogbo akitiyan náà ló ti ń lọ láti rí dájú wípé ọwọ́ ba mohammed sani yìí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá lákòótán náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́fà ti owo ba ohun na ni awon se foro wa won lenu wo fun tori pe o sese ka won na je oniwa odaran ti won jo wu iwa ohun won ni esun ti won se fi ka won o na ni esun iwa omo isota ati lilowo si sise kupa okunrin ohun amo ni bayo awon mesan lowo ti ba ti won si ti wa lakata awon olopa ile iwe iroyin Daily Post lo gbe iroyin na
0: Odo to we're in the punch lo gbe gbanko gboroyin yi lodo temi nbi nibi ti won ti wi pe awon agbebon koloro si kan ti demi awon eyan meji kan legbodo nigba ti won si ji alaga egbe oselu All Progressives Congress APC eka ti ijoba ibile Rogun ti won ji igbe o ni ipinle Kano eni ti oruko re a ma se Alhaji Abdullah Fanka nibi isele ikolu otun to waye ni agbegbe na isele ikolu otun yi lo waye wakati oku die ko to wakati 24 leyin ti awon agbebon ti seku pa alaga egbe oselu APC ti ward kan ni ijoba ibile Bebeji ni Alhaji Garba Buba ati elomi kan Suleiman Zunduma isele ikolu ti rogo ohun o na lo waye onigba ti won ni awon agbebon yin ti won ya wa agbegbe na ti won si sina bole bi igba ti o wa ara okuta ba fon kale kaakiri ni eyi to mu ki opo lopo awon olugbe lagbegbe ohun ki won fi feyin gbegbe amole ti won mu scrubi ti won japa o enikan lara awon to je olugbe lagbegbe ohun to ni ki won foruko bo ohun lasiri nitori pe abo ati emi ohun gbodo de o soro o ni awon koloran si akolu ni ohun wọ́n dẹ̀ mí èèyàn méjì légbodò àwọn wọ̀nyí ni wọ́n sì ń tí ó ń gbìyànjú láti dènà àwọn agbébọn náà láti jí fáńkà gbé ṣùgbọ́n kàkà kí wọ́n fi wọ́n lẹ̀ lẹ́rọ̀ wọn ni níṣe ni wọ́n gbẹ̀mí wọn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti túbọ̀ mú kí ìkọni lóminú ìkọminú wà ní agbègbè ọ̀hún pàápàá jùlọ ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ nípa ètò ààbò eléyìí tí wọ́n gbà wípé ti mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Kano tóhun ti bí àwọn kọlọ̀rọ̀ sí afurasí ajínigbé àti ìgárá ọlọ́ṣà gbogbo bí wọ́n ti ń ṣe ṣaká tí wọ́n sì ń ṣiṣẹ́ ibi aláìtẹ̀tì láìsí rẹ̀ nìkan ń bẹ̀ yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wò tí wọ́n ń kọlu agbègbè ságbègbè tí wọ́n ń jí ní gbé gbogbo láàrin ọjọ́ síra wọn nílùú tó lọ́ba tó níjòyè tó ní gómìnà àti igbákejì àtàwọn alákòóso gbogbo náà lèyí ti ń ṣẹlẹ̀ ìpínlẹ̀ Kano ìròyìn punch ló gbé gbáǹkọ́gbì ròyìn fún tọ̀sán tò nínú
1: tó ẹ tún jẹ́ ká lọ sí ìpínlẹ̀ rivers yìí o àbí ìpínlẹ̀ cross river mutoro gafara wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ cross river náà ló ti mú ọmọdékùnrin kan ọmọ ọdún 24 lórí ẹ̀sùn wípé ìròyìn ṣe wá ń jọra wọn báyìí òun náà ń kọ́ ìṣèlógún ọkùnrin kan pa ẹni 20 uwem daniel akpan ní ìjọba ìbílẹ̀ akanpa ní ìpínlẹ̀ cross river wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá nípasẹ̀ agbẹnusọ rẹ̀ asp sunday eitopa òun náà ni wọ́n ní ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi lé àwọn akọ̀ròyìn lọ́wọ́ ní ìlú calabar gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé o látara àìgbọ́ra-ẹni-yé èdè ayédè kan tó wáyé láàrin àwọn méjèèjì o ní òpópónà peters eléyìítán ló wà ní agbègbè awi ní ìjọba ìbílẹ̀ akanpa wọn ní olóògbé yìí náà ni wọn ní wọn ti gbìyànjú torí wọn gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó jẹ ti iléeṣẹ ọmọ ogun orí omi eléyìí tó wà ní ìlú calabar wọn ní ibẹ gangan ni wọn ti fìdí ẹ múlẹ wípé ó ti dágbére fáyé o àwọn ọlọpàá sọrọ síwájú wípé ẹsùn ọhún àti ẹjọ náà náà sì ni wọn ti ń ṣe ètò rẹ o láti taari rẹ lọ sí ẹka eléyìí tí wọn ṣe ìwádìí ìwà ọdaràn ní ìlú calabar eyuni lólùiléeṣẹ ọlọpàá ti ìpínlẹ̀ cross river láti túbọ̀ ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún gangan àti láti fi lè gbé ìgbésẹ̀ eléyìí tó bá tọ̀ nípa ti ìmọ̀ òfin wọ́n ní àmọ́ṣá o ọwọ́ ti ba ọmọdékùnrin ọ̀hún ọmọ ọdún 24 lórí ẹ̀sùn wípé ogun uwem daniel akpa ẹni ogun ọdún pa ní ìpínlẹ̀ cross river
0: alákùnrin kan bello abubakar jẹ ẹni ọdún 45 45-year-old man ọwọ́ ṣùkúrọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti kẹ́bí ti tẹ̀ báyìí lórí kíni oni arakunrin ohun na lo se ikolu alagbara ademi eni legbodo kan si onitata gan alukupo olokada kan o ni to je pe a ni bi ori re na ni o ti bi apa nla buruko kan si la eyi to si je pe leyin igba na o ji ni tata gan eyi sele ni ijoba ibile shanga ni ipinle kebi oni ile se olopa soro wi pe isele yi wayo nigbati belo uma yun ti se oni tata gan olokada yi ti o nse ti o nfi okada re sise laarin abule wasago ni ijoba ibile danko wasago oni ona ni won ba nibi ti o ti gba apa nla buruku kan yun ni inu igbo kan ta mo si tungar daria nitosi

0: ka kaabo pada gbanko gbero yin tesiwaju ni kanin omoluabi /105.5 FM teyin ba se gbe sibe ikanin omoluabi ohun na leleyi o to iroye leyi na lo so di mimo wipe baba eni odun merinle laadorin to tun je alufa Joseph Adeniran na ni won ni won ti ni ki baba lomo re gbategun ni ogbe won kirikiri o lori esun wipe o n seun ko to pelu omo kekere omo won anko o je omo omo re omo obirin omo odun mesan won ni Adeniran na ni won wo lo siwaju ile ejo magistrate ile to n joko ni agbegbe keja lori esun ijabale omo na kai Wọ́n ni lásìkò ìgbẹ́jọ́ yìí ọlọ́pàá olùfisùn ASP Adegoke Ademi Gbòjì. Òun náà ló sì sọ fún ilé ẹjọ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló wáyé o ní ilé bàbá yìí gangan. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní Adeniran náà ni eyín ni bàbá náà ni ó mọ̀ọ́mọ̀ lo ìka rẹ̀ láti fi sí ojú ara ọmọdé yìí. Eléyìí tó sì fi jẹ́ pé ọmọ náà ó bẹ̀rẹ̀ sí ní da ẹ̀jẹ̀ lára. Wọ́n ní ọlọ́pàá olùfisùn ó tún sọ̀rọ̀ síwájú wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó sì di mímọ̀ lẹ́yìn tí alámúlégbè bàbá yìí torí wípé ó dàbí ẹni wípé ipọ́n kan wà lára aṣọ tí ọmọdébìnrin yìí wọ̀ tó sì kọ́ lóminú. Wọ́n ní òun náà ló sì fi pe ọmọ náà wípé wá ń bí kí ló ṣe ọ́ àbó ò rí nǹkan báyìí báyìí báyìí ni o. Gẹ́gẹ́ bí Ademi Gbòjì ṣe sọ fún ilé ẹjọ́ wípé alámúlégbè wọn yìí náà ló sì bí ọmọ léèrè wípé kí ló ṣe ọ́ kí ló ṣẹlẹ̀. Wọ́n ní eléyìí ńkọ́ lọmọ náà sì sọ wípé bàbá bàbá òun náà ni ó ṣe ohun kò tọ́ báyìí pẹ̀lú òun eléyìí tó sì fi jẹ́ kí pọ́n kí ó máa tọ́ látọjọ́ ara òun. Kọ́lá ìlédùmá rẹ̀ kó ṣàánú wa mo ṣe ń ka ìròyìn yìí ó ń bà mí nínú jẹ ni gẹ́gẹ́ bí ìyá ẹ̀dákun ẹ̀jẹ̀ àmójútó àwọn ọmọ wa. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn ọ̀hún ọmọ ọdún mẹ́sàn-án.
1: So punch ló gbé eléyìí jáde níbi tí wọ́n ti sọ pé ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná kan wáyé o ní ìpínlẹ̀ ti Yobe ọgọ́rọ̀ ìsọ̀ níbi wọ́n gbé ń tajà ṣọ́ọ̀rọ̀ ajé náà ló bá iná lọ o ní agbègbè kan tá a mọ̀ sí pumpum lórí watersite tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Gidam ní ìpínlẹ̀ Yobe níbi tí a ti rí àwọn tí ń ṣòwò tí wọ́n ti pàdánù ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọjà ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó ọjà tí ó sì bà lọ. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni odiṣíṣọ́ lójú ẹgbẹ́ níbi àfilédé kan nípasẹ̀ àjọ elétò ààbò ara ẹni làbò lú ẹka sí ìpínlẹ̀ Yobe o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe fìlédè tó sì bí bọ́ọ̀lù látọ̀dọ̀ agbẹnusọ àjọ náà Bala Garba ó sọ̀rọ̀ pé ẹgbẹ̀fúlẹ̀ ìsọ̀ ló bá ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná náà lọ ó jóná gúrúgúrú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún wọn ní ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná iwáyé o ní agbègbè pumpum lórí watersite léyìí tó sì jẹ́ pé àwọn ìsọ̀ jóná lọ gúrúgúrú ni nígbà tí wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbé lágbègbè ọ̀hún tí wọ́n ń bẹ nínú ilé tí àwọn sì ń gbìyànjú láti pa ẹnu iná náà mọ́ kó yé kọ orin tí ń dáná sun dúkìá gbogbo. Ìṣẹ̀lẹ̀ tó fa sára bíi ilé jíjó àti iná jíjó ọ̀hún lásìkò tí wọ́n ń bá ìròyìn jọ ni kò sẹ́ni tó lè sọ. Àjọ elétò ààbò ara ẹni làbò lu NSCDC sọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ló fa kí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ajé kó bá iná náà lọ. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa ajé ń bẹ̀ a ń sọ̀rọ̀ nípa ọjà tí wọ́n ń tà ní mílíọ̀nù tó gbé mílíọ̀nù pọ̀nfà mílíọ̀nù dání gbé mílíọ̀nù kọ́ńkọ́lọ́rùn owó ọjà tó jẹ́ iyebíye owó lọ bá iná náà lọ o. Wọ́n fi kún un pẹ̀lú wọ́n ní tá a bá ní àwò kò ló ń ka iye owó tí ó ti bá tó jẹ́ pé tá a bá ní ata ọjà àwọn ọjà tí ń bẹ nínú ìsọ̀ ọ̀hún ní tó ṣe iyebíye ní ti owó gan-an ni. Wọ́n ní èyí ṣe ni láàánú púpọ̀ o ó sì bani lọ́kàn jẹ́ bí iná bá ti bẹ̀rẹ̀ báyìí ó burú kọjá kí là ń sọ ni. Ẹ jẹ́ ká gbìyànjú láwọn àsìkòkásìkò àti àyíkáàyè náà ni iná lè ṣe ṣaká ó bá dà àsìkò ẹ̀rùn ọwọ́ tí iná fi máa ń jó láti pápá tí fi jó kanlé àrọ̀ ọ̀tọ̀ ni bó bá dà àsìkò òjò ẹ̀wẹ̀
2: iná mọ̀nàmọ́ná náà ní tiẹ̀ tí máa ṣe iná burú bẹ́ẹ̀ sì ní tómi àrọ̀ọ̀tọ̀ ni wọn a máa gbé ni lọ. Ẹ jẹ́ ká wà ní ipò ìṣọ́ra ká sì máa ṣọ́ra dáadáa pẹ̀lú. Àwọn kankan ń bẹ tá a mọ̀ pé ó lè bí kí iná jó gúrúgúrú, ó lè mú kí iná kó bẹ̀rẹ̀ sí ní kọrin àdánwò rẹ̀. Àwọn kan wọ̀nyí náà ni ẹ já gbìyànjú ká tètè mójútó bó bá ṣe wípé a fẹ́ kúrò nísọ̀ àti ìrántí pantá tó yẹ ká pa tó jẹ́ bí iná ẹja gbìyànjú ẹja máa rántí pa wọ́n. Ẹ jẹ́ ká sì gbìyànjú ká ṣe gbogbo létòlétò. Àwọn ẹnu wáyà kan ń bẹ tó jẹ́ wípé ìṣọwọ́ so wáyà ẹlòmíì fúnra wáyà báyà ẹ sì máa rí òjìji ikú lára rẹ̀ pé béèyàn bá fọwọ́ kan ọ̀run lè kan láre má bọ̀. Ẹja ṣọ́ra ṣe gbogbo bí ó bá yẹ ká téèpù ká wé wọn láwọn àtì onírọ́bà rọ́bà aláte gbogbo sẹ́lótéèpù ẹja tètè yá fàtè mú wọn dè kó má bàa fa làásìgbò iná punch lọ punch rẹ̀
0: ó lọ wọn máa ṣọ́ wa. Tọ́ wọ́n ní ọwọ́ ti bá àwọn márùn-ún o tí wọ́n sì ti ń wò kóíkóí ní àkàtà àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi o lẹ́yìn tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣàwárí ojú méjì eléyìí tán ni fún fura sí wípé ojú èèyàn ni àti àwọn nǹkan míì tí wọ́n nígbàgbọ́ wípé ó ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n máa fi ń ṣe ètùtù ọ̀la eléyìí tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹkùn kejìlá ní ìpínlẹ̀ Bauchi Jalige Muhammed gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ náà síta nínú àtẹ̀jáde ibẹ̀ náà ló ti ń sọ di mímọ̀ wípé ọwọ́ ba àwọn ẹni tí wọ́n fura sí yìí lásìkò tí àwọn ọlọ́pàá tó jẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n wà ní olùléeṣẹ́ ọlọ́pàá ẹkùn kejìlá ní ìlú Bauchi tí wọ́n ń ṣe iṣẹ́ ìwádìí wọn. Wọ́n ní Muhammed tún sọ̀rọ̀ síwájú wípé lára iṣẹ́ yìí náà ni wọ́n sì fi ṣàwárí àwọn ojú méjì ọ̀hún eléyìí tí wọ́n fura sí wípé ojoojú èèyàn. Wọ́n ní àti aṣọ eléyìí tó jẹ́ aláwọ̀ pupa àti aláwọ̀ funfun tó fi mọ́ àwọn nǹkan míì àti nǹkan míì àti nǹkan míì tí wọ́n ní pé àwọn nígbàgbọ́ nígbà tí wọ́n bá so gbogbo àwọn nǹkan ọ̀hún papọ̀ ó ṣeéṣe kó jẹ́ ohun tí wọ́n fi ń ṣe ètùtù ni. Ó tún sọ̀rọ̀ síwájú wípé ìwádìí eléyìí tí wọ́n ń ṣe ọ̀hún náà ni wọ́n ṣe ò láti fi ṣíṣọ lójú onírúurú àwọn nǹkan eléyìí tí wọ́n ṣàwárí ní àkàtà àwọn ẹni tí ọwọ́ bọ̀ ọ̀hún tó fi mọ́ ibi tí wọ́n ń kó lọ àní tó kó fún wọn àti ohun tí wọ́n fẹ́ fi ṣe. Wọ́n ní gbogbo akitiyan yìí náà sì ni wọ́n ń ṣe ò láti fìdí ẹ̀ múlẹ̀ láti fi ìdí àwọn tí wọ́n lọ́wọ́ nínú irú iṣẹ́ báyìí láti fi ìdí ẹ̀ múlẹ̀ kí ọwọ́ sì bá gbogbo wọn kí wọ́n ba lè gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ lórí wọn. Ìwé ìròyìn Daily Post ló gbé ìròyìn náà.
2: Ó dáa tó lọ́dọ̀ tèmi bí mo tún tajú kan mò ń wo ìròyìn kan bẹ̀. Guardian náà ló sì gbé jáde ní ọ̀sán tòní níbi tí wọ́n ti ní àwọn alákòóso ti ilé ẹ̀kọ́ fásitì ọmọọba Abubakar Audu Prince Audu Abubakar Audu University PAAU bẹ́ẹ̀ pé ń Yorùbá yóò di pa mbẹ ní àyígbà ní ìpínlẹ̀ ti àyígbà ní ìpínlẹ̀ Kogi lọ́hùn-ún. Wọ́n ní òun náà ni ọmọ ti fi òfin bá olùkọ́ kan wí o lẹ́ni tí wọ́n sọ pé òun náà ó ń ṣègbè fún àwọn akẹ́kọ̀ọ́ kan láti gbé egun wọlé mọ́bálẹ́yàn gbé fún ọgbẹ́ pàǹpà wọ́n ní láti gbé pàǹpà wọlé o lẹ́yìn ìgbà náà ẹ̀wẹ̀ ni wọ́n wípé tọ̀ kí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà tí ọwọ́ tẹ̀ wípé wọ́n lọ́wọ́ nínú ìgbé pàǹpà ọ̀hún jíjìwéwò níná níjọ́ ìdánwò pé kí wọ́n máa lọ sílé wọn torí ìṣìwàhù gbáà ni. Àwọn alákòóso ilé-ẹ̀kọ́ fásitì ọ̀hún bákan náà fóun tẹ̀lú ìyọwọ́ kí là ń kó àwọn akẹ́kọ̀ọ́ mẹ́sàn-án míì léè tí wọ́n ní wọn ò ṣe dáadáa wọn ò kárè tó bí ìgbà tó jẹ́ pé ìwé lanikọ́mọ wá kà eré ipá lọmọ ń ṣe kí bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ìlànà ìforúkọsílẹ̀ gbogbo ètò tó ní ṣe pẹ̀lú àwọn iṣẹ́ téèyàn máa ń ṣe kọ́ọ̀sì tẹ gbọ́dọ̀ mú ní àmúyanjú wọn ní wọ́n kọ̀ wọn ò mú yanjú o bẹ́ẹ̀ sì ni wọn ò tẹ̀lé àwọn ètò gbogbo míì èyí tá a fi peni ní akẹ́kọ̀ọ́ tí ń bẹ nílé ẹ̀kọ́ fásitì. Àwọn ìpinnu wọ̀nyí náà ní sì ń bẹnu àtẹ̀jáde ọ̀rọ̀ eléyìí tí agbẹnusọ ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún Uredo Omale ti ó gbé síta. Omale soro oni awon akeko mefa ohun ti owo te na ni awon ma ntun idowo ose be ni o nto wa burudu nbe ni wipe won ti si idowo kan tele ti won o se daada asiko igba to wa ye ki won tun idowo na ko won lo ko ni ile ibugbe oluko won omowe maji opanachi o se aye oto fun pe so that you can pass very well
1: special candidate
2: so that you can pass very well
1: you bi ojo me lo kan leyin ti won ti joko se dawo yen gangan ni e o
2: mo ko lo ba pin sir akoku mo boyo bin ni won abi okunrin na pe baba ise yen ko lo dada ko flow a le get e right o do la ma gba o and okay mo ko to se ko si wahala ma wa ye fun yin lodo mi so that mo lo ni 1 2 3 4 just 6 of you no problem ma mo de ni gbagbo e se dada e na e kawe yin o bawo ni won se ni gbe ogun ni bi won tin se danwo ninu yara ile oluko la se gbongan idanwo o fi kun won ni iwadi ati iwadi si nlo lowo lara iwadi to si ti lo ti won o fi di re mule na ni pe awon akeko ta nsoro re yi o ani e mo to sele gan ni eleyi ti e soro ku boya obirin la awon akeko ohun abi boya okunrin ni sugbon eleyi to jaju nbe ni pe won ni oluko yi ọgba owó ọgba ẹgbẹ̀rún mẹ́wàá náírà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan wọn ló sọ ẹgbẹ̀rún mẹ́wàá náírà láti tún ìdánwò BOT 102 introduction to plant science ayọ́dẹ̀lẹ́wù BOT 102 oníwàlẹ́ dápa nínú gbọ̀ngàn ìdánwò tí wọ́n ń lọ ṣe ní ibùgbé olùkọ́ lábẹ́ni wọ́n sì gba máàkì gidi wọn wà ní àwọn ọmọdé wọn good no these are brilliant students
1: wọ́n sì jáde wọ́n ni wọn ò ríṣẹ́
2: ẹ mọ̀ pé orí àwọn tí wọ́n kàwé tí wọ́n gbìyànjú wà tí orí iṣẹ́ tẹ́ ẹ yàn jẹ́ gan fún ẹ ẹ mọ̀ pé àwọn iṣẹ́ náà lẹ́lẹ́dà sí wọn yóò mú yín
1: tá ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Kwara wọn ni kọ́lọ̀ Elédùmarè Èkó gbà wá wọn nílò òwúrọ̀ kùtùkùtù ní ìdájí òun náà ni ariwo kan sọ ní agbègbè òkè ọ̀yàn pòpò gíwá ní ìlú ìlọrin ní ìpínlẹ̀ Kwara eléyìí tó sì jẹ́ kí àwọn olùgbé ní agbègbè ọ̀hún kí olúkálùkù bẹ̀rẹ̀ sí ní sá káàkiri sá àsálà fún ẹ̀mí rẹ̀ wípé ebola forí sí àti láti dóòlà àwọn èèyàn tí ilé kan tó dàwó lulẹ̀ ń bẹ̀ tí ó dàwó lé lórí wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sá jáde tí wọ́n sì ń gbìyànjú láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n bá lè ṣe ìrànlọ́wọ́ fún o lásìkò tí ilé ọ̀hún tó jẹ́ ilé alájà mẹ́ta tí ó dàwó lulẹ̀ wọ́n ní ó kéré tán àwọn èèyàn márùn-ún níbi tá a ti ti rí àwọn ọmọdé náà ni wọ́n sì pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní àwọn mẹ́ta náà ni wọ́n sì wà ní ilé ìwòsàn ti ìjọba eléyìí tó wà ní ìlú ìlọrin tí wọ́n ń gba ìwòsàn lásìkò tí wọ́n kó ìròyìn yìí jọ wọ́n ní àmọ́ṣá o àjọ eléyìí tó ń jígìrì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Kwara Kwara State Emergency Management Agency SEMA náà ni ó sì fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó ń fi síta wípé àwọn èèyàn mẹ́rin náà ni wọ́n pàdánù ẹ̀mí wọn tóun sì dóòlà àwọn èèyàn mẹ́rin kúrò lábẹ́ ilé ọ̀hún tó dàwó lulẹ̀ wọ́n ní ilé náà ni wọ́n ló ti pẹ́ tó sì ti lé ní 60 ọdún wọ́n ní àwọn èèyàn tó ń gbé inú ilé ọ̀hún kọ́ náà ni wọ́n pọ̀ díẹ̀ torí wípé yàrá tó wà ń bẹ̀ náà ló tó 30 níye wọ́n ní nǹkan bíi 5:00 òwúrọ̀ kùtù ọjọ́ ìṣẹ́gun náà sì ni ilé náà ló wó lulẹ̀ wọ́n ní ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Àyìnlá jẹ́ kí dẹ̀rọ̀ wọ́n ní òun gangan ni wọ́n jogún ilé náà àtòun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ní wípé ẹ wò ó ẹ má jẹ́ àtàyìn iṣẹ́ rí ariwo ìdàwólulẹ̀ ilé ọ̀hún náà ni kò lè kúrò ní agbárí òun títí láéláé jẹ́kídẹ̀rọ̀ sọ̀rọ̀ síwájú òun ni àtòun àti àwọn mọ̀lẹ́bí òun náà làwọn ṣẹ̀ṣẹ̀ padà dé láti ìrun àfẹ̀júmọ́ ilé yìí ti àwọn ẹlẹ́sìn islam máa ń kí òun ni nígbà táwọn padà dé làwọn gbọ́ ariwo ńlá náà eléyìí tó sọ
0: ni bákan náà ni àwọn tí wọ́n jẹ́ olùgbé lágbègbè ọ̀hún àtàwọn òṣìṣẹ́ àjọ elétò pàjáwìrì yìí náà ni wọ́n sì fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ń fa àwọn tí ilé ọ̀hún dà wọlé lórí tí wọ́n ń gbìyànjú láti fà wọ́n yọ jáde kúrò ńbẹ̀ ní àwọn kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn wá jẹ́ kó di mìíràn wípé àwọn èèyàn tí àwọn náà fi ara wọn jìn láti rí wípé wọ́n ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn tó fara kááṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni wọ́n ṣàwárí ara obìnrin kan àti ọmọ rẹ ọkùnrin tó ti dágbére fáyé.
2: Ìwé
0: ìròyìn Guardian ló gbé ìròyìn náà.
2: Tó mo wà lójú ìwé karùn-ún ìwé ìròyìn The Punch ní ọ̀sán tòní ìròyìn tó sì ń bẹ́ẹ̀ náà ló ń kà jáde wípé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti kéde àwọn méjì kan Tómilóyè Sunday àti Olóyédé Olówóyọ̀. Wọ́n ní wọ́n ń wá wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n lu jìbìtì owó kan mílíọ̀nù 115 náírà naira. Àwọn afurasí ọ̀hún náà ni wọ́n ní wọ́n kéde wọn o. Bẹ́ẹ̀ ni ẹ̀ka ti ọ̀tẹlẹ̀múyẹ́ tiléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó tó wà ní pàǹtí ní Yàbá. Wọ́n náà ni wọ́n kéde rẹ̀ bóde bẹ́ẹ̀ lórí àwọn ẹ̀sùn ọ̀hún. Ilé tiwọn ni àwọn tá à ń wí yo ni wọ́n lẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú àwọn kọ̀lọ̀rọ̀ sí míì bíi tiwọn láti gba owó kan lọ́wọ́ ẹni tó wá fẹ̀sùn kàn wọ́n lábẹ́ ìpera ẹni ní ohun tí wọn ò jẹ́. Wọ́n ní ibi ìfilédé ọ̀tọ̀ọ̀tọ̀ ilé tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá gbogbo tí wọ́n filéde ní ọjọ́ ìṣẹ́gun Tuesday. Òun náà ni ó jẹ́ kó di mímọ̀ fún gbogbo aráyé gbọ́ o wípé àwọn kan ti lu ní jìbìtì o Tómilóyè Sunday àti Olóyédé Olówóyọ̀. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí wọ́n ní Sunday tẹ rí hun o òun náà ni wọ́n ń wá o lórí ìlẹ̀dí àkùpọ̀ àti ìlú ní jìbìtì tòun ti àṣẹ ayédèrú ìwé àti ìpín fẹ́ni pinté èèyàn ò jẹ́ àti gbígba owó lábẹ́ bẹ́ẹ̀ lọ́nà ọkọ̀tọ̀ ìpúrọ́gbowó. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀wẹ̀ náà ló fẹ̀sùn kàn wípé ó lẹ̀dí àkùpọ̀ pẹ̀lú àwọn afurasí míì àwọn wọ̀nyí ti fẹ̀yìn gbégbá mọlẹ̀ wọ́n ti mú skrúbì wọ́n ti japa wọ́n lu ẹni tá à ń wí ní jìbìtì owó mílíọ̀nù 115 náírà naira. Ẹni tá à ń wí tó jẹ́ ní afurasí yìí wọ́n ní òun náà ni ó ti lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀ láti lu jìbìtì yìí. Olówóyọ̀ bákan náà wọ́n ní wọ́n kéde rẹ̀ wípé tọ̀ òun náà lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn kan pẹ̀lú ẹni tá à ń wí yìí àtàwọn míì bẹ́ẹ̀ náà láti gba owó. Kò wá tán síbẹ̀ ó tún wá wu àwọn ìwà kòtọ́ kan eléyìí tó dàbí dída ríru omi àlàáfíà tí ń tòrò ní agbègbè náà tí ó sì fa kí ó di ariwo ranto àtòun àtẹnìkejì ẹ̀ náà ni wọ́n jọ kéde pé wọ́n wá báyìí o tó ti àwọn tó kù tí wọ́n jọ lọ́wọ́ nínú lílu ní jìbìtì ọ̀hún naira. Ẹni bá sọ pé kì í ṣòwò bóyá kó tọ́ ìṣẹ́ wò ojú ìwé karùn-ún ìwé ìròyìn The Punch ló gbé báńkọ́ gbì ni o.
0: Tọ́ ìròyìn Kásọ̀láyọ̀ lágbọ́n ọ̀dọ̀ tèmi ń bí òun náà ni ó wá láti ìpínlẹ̀ Kogi o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi náà ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn agùnbánirọ̀ 15 eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí kó àti àwọn èèyàn 6 míì tí wọ́n jí kó tí wọ́n sì kó lọ sínú igbó kan tí wọ́n ń pè ní Egúmẹ́ eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ Ofú ní ìpínlẹ̀ Kogi náà ni wọ́n ti dóòlà wọn o. Alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi Naziru Kàkàrọ́fì náà ló sì fi ọ̀rọ̀ yìí léde ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan o. Kàkàrọ́fì ṣàlàyé wípé àwọn ikọ̀ ọlọ́pàá náà ni wọ́n wọ inú igbó náà lọ tí wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣàwárí àwọn èèyàn yìí ní kété tí wọ́n gbọ́ wípé wọ́n jí wọn kó. Wọ́n ní kì í ṣe àwọn ọlọ́pàá nìkan ló ṣiṣẹ́ yìí iléeṣẹ́ ọmọogun lẹ̀ yìí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn vigilante tó fi mọ́ àwọn ọdẹ wọ́n ní gbogbo wọn pátá ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n sì ṣiṣẹ́ náà ní àṣeyì. Ó ní wípé ẹ mọ̀já tanra wa ìlọ́wọ́sí àwọn ọdẹ àti àwọn vigilante náà ni kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn o tìtorí wípé ó ṣe pàtàkì púpọ̀ àti wípé àwọn gangan ni wọ́n mọ àwọn agbègbè àti inú igbó ọ̀hún ni wọ́n mọ̀ ń rìn dáadáa gẹ́gẹ́ bí alákòóso náà ṣe wí o. Ó ní ṣùgbọ́n o ojúbọ̀rọ̀ báyìí kò gbọ́ mọ̀ lọ́wọ́ Èkúrọ́. Ó ní àtàwọn àtàwọn ajínigbé ọ̀hún wọ́n kọjú ìjà ìbọn síra wọn. Wọ́n ní lásìkò yìí náà lórí sì kó àwọn tí wọ́n jí gbé ọ̀hún lórí kó wọn yọ. Ó ní kódà méjì lára wọn náà ló fara gba ọta ìbọn lásìkò tí wọ́n jọ ń kọjú ìjà síra wọn yìí tí wọ́n sì ń gba ìtọ́jú. Àwọn agùnbánirọ̀ 15 àtàwọn míì táwọn ajínigbé jí kó náà ni wọ́n ti gba ìdóòlà ò àdúpẹ́ ò kásọ̀láyọ̀nù látọ̀dọ̀ tèmi.
1: Tó kásọ̀láyọ̀ tó jẹ́ gbáǹkọ gbèròyìn lọ́dọ̀ tèmi ń bí òun náà ni ti iléeṣẹ́ ajagun òfurufú ilẹ̀ nàìjíríà nigerian air force tí wọ́n ní wọ́n ti kéde rẹ̀ báyìí ò lórí wípé ìgbanisíṣẹ́ ìforúkọsílẹ̀ láti akẹ́kọ̀ọ́ mọṣẹ́ gbaṣẹ́ ti ajagun òfurufú ìjagun òfurufú ìyún náà ni ó ti bẹ̀rẹ̀ ni yóò máa bẹ̀rẹ̀ ní wàràǹsesà ní láti

0: quick oats.
1: Quicker oats. Much more goodness. Now in a new pack.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Ọ̀gá mọ́kẹ́tà, Madam Onífili Station, ṣé ẹ rántí Dangote Free Petrol Delivery?
4: Bẹ́ẹ̀ni o, àrántí.
3: Dangote Petrol mú pèsè epo petrol sí Fili Station yín. Ẹ̀ra 250,000 litres ó kéré jù. Kẹ̀sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
4: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
3: Tó bá jẹ́ pé òun wípé láti fi kú ti Fili Station rẹ, láti pín epo petrol tàbí tí bísínẹ́sì rẹ nílò epo púpọ̀, ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìfijíṣẹ́ ọ̀fẹ́ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn ń bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ ẹ̀ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.
5: Your radio on a lockdown. Splash 105.5 FM.

0: issues.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Who dey greet?
8: Na everybody wey carry tom-tom.
7: Weather na traffic, long queue or busy day?
8: No lele.
7: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: tó nílé ìmú kágò kí n tó wọlé èrò ọ̀nà múṣẹ́ àgòyà ẹ̀ka alẹ́ ní gbogbo bí ọwọ́ cha ìkànnì yìí dé ní gbogbo bí ẹ ti gbé láǹfààní àti mọ̀ gbọ́ mi fún tàṣálẹ̀ yìí ìjẹjọ lórí ètò yìí ni mo pé àfi ètò ọ̀hún rọ̀ tí mo sì pé lágbára ọlọ́run ọba olódùmarè òpin tí ó bá di ọjọ́ mẹ́jọ ìyẹn ni ọjọ́ mẹ́jọ ni mò ń wí níjẹjọ lọ́jọ́ mẹ́jọ láǹfààní àti orí kìnìún ọ̀hún bí ta fi kọ́ sí gan olódùmarè gbọ́gbà bẹ́ẹ̀ ó fàṣẹ sí lẹ́nu ìjẹjọ ọ̀hún sọ ní ọ̀pọ̀ òjò ń ló ṣe bẹ́ẹ̀ tó ti rọ̀ tí ilẹ̀ ti fi mú onírú ìṣẹ̀lẹ̀ náà ló ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ̀ káàkiri
1: ìgbà
0: ni ó ní nǹkan kan tá a ṣe tá a fi tayọ àwọn kan ohun ìnáọlá olódùmarè ń ló ṣe bẹ́ẹ̀ tó dá wa sí títí di àkókò yìí ìdí rèé tá a fi ṣe bẹ́ẹ̀ máa kó bẹ́rẹ̀ fún olódùmarè elédùn àìṣe o mo mọ rírì yín gan
2: o. Ó jẹ́ àdáṣe bímọ
3: ó ní ká gidi
0: ó ní ká o. Ìjẹ́mu kí wa kú gbìyànjú látàárọ̀ gbogbo orí òru ẹnu ò jẹ́ pátá tó ń sá sókè sódò látàárọ̀ títí di àkókò yìí ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ń darí lọ lé ni ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú àti mọ́ palẹ̀mọ́ nísàn bí ó ti ń tajà lẹ́nu pé àti ṣe bẹ́ẹ̀ láǹfààní àti mú ajé fi rí nǹkan fi jẹ fi ṣe bẹ́ẹ̀ gbé nǹkan rí ṣe lókè èèpẹ̀ olódùmarè yóò dé gbìyànjú wa ládé àníṣe lásán o láṣẹ ọlọ́run ọba olódùmarè bá ti wá bẹ̀rẹ̀ ètò yìí fún talẹ̀ ètò ní elédùn àmújúbà yín bí mo ṣe máa ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ ẹ bá wa pé lórí ètò yìí bẹ́ẹ̀ ti máa ń ṣe àmújúbà gbogbo alágbára ayé pátápátá pòrógùdà alágbára ti ń bẹnu àtẹ́gùn nu omi nú òkúta ní kọ̀rọ̀kọ́ndù òhòlẹ̀ gbogbo bí agbára ṣe bẹ́ẹ̀ tó farasin sí àmújúbà yín ò ẹjọ́ ojú mi ṣe àmújúbà àfáà tó ń gbé ètò yìí fún talẹ̀ ètò ní àmújúbà pastor pastorize olùṣọ́ àgùntàn tó ń gbọ́ mi fún talẹ̀ ètò ní ẹjọ́ ojú mi ṣe àmújúbà lẹ mo pè pátápátá pòrógùdà ẹjọ́ ojú mi ṣe lórí ètò yìí fún talẹ̀ ètò ní kí gbogbo olólùfẹ́ ètò yìí jákèjádò gbogbo lẹ̀kílẹ̀ ọ̀pọ̀ tó ti tẹ àtẹ̀jíṣẹ́ síbi látàárọ̀ ká tó bẹ̀rẹ̀ ètò yìí láṣálẹ̀ yìí ọ̀wọ̀ tó pè mí títí tí mo fi wọnú kùlùgbọ́n ìsáfẹ́fẹ́ yìí fún talẹ̀
2: yìí
0: gbẹ̀yìn ni yìnyín tó ń ṣe bẹ́ẹ̀ jẹ́ ká yóò mọ̀ bá àti tó ẹ ṣe púpọ̀ mo mọ rírì yín gan o.
2: Tó
0: wá ṣe wẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ lálẹ́ yìí ìyẹn ètò tá a pè ní imú níkà kò jẹ́ agbó òórùn àṣebe orúkọ mi ò yí padà ọmọọba mukram adédọ̀tun aṣáde ńlọkọ mi ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ mọ́lẹ̀ ọmọ ọ̀yá mọ̀ọ́wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba DJ Spider ni studio manager tátúnṣe ṣẹ́pọ̀ fún tẹ́lẹ̀ tó ní tẹ́tùnṣe bẹ́ẹ̀ fi gbádùn wa dáadáa bá ti máa ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ kúnlé a ní fowó ṣe lóòótú ètò yìí.

ètò yìí ló ń tọ́ wa bá ti rìn lókè èèpẹ̀ kí wàá ṣàkíyèsí àwọn ohun tá a kì í lákàṣe òun tún gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nù rìn àjò ètò yìí ló ń jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan kan pamọ́ sínú ayé gan tí ò yé èèyàn tó sì ṣe wípé olódùmarè ń ló ṣe bẹ́ẹ̀ la fi pé imú níkà kò jẹ́ àgbọ́ òórùn àṣebè imú ló ń gbọ́ òórùn gbogbo ohun tó ń dùn tó ń ta sánsán lágbègbè tí ó sì mọ pé ní ṣàkíyèsí tẹni ó ni mo pé nǹkan kan rùn tó ń ta sánsán bí ṣe mo lè rí díẹ̀ ńbẹ̀ kémi náà ó bùlá imú yìí náà ló ṣe bẹ́ẹ̀ tí ó gbọ́ òórùn ohun tó kù díẹ̀ káàtó eléyìí tí ọkàn kọ̀ tí ó sì wí fẹ́ ni ó ni mú tí wọ́n fi mọ pé nǹkan kan ti bàjẹ́ ságbègbè yìí táwọn tí irú ẹni tó ni mú bẹ́ẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ sí ń pẹ nìkan méjì mẹ́ta pé mọ̀mọ́ lágbájá ẹ mọ̀ bọ̀ nǹkan kan rùn tó kù díẹ̀ káàtó ládùúgbò yìí ẹ̀jẹ̀ àmójútó pàápàá imú ni bẹ́ẹ̀ ni mọ́mọ́ òun ló kọ̀ tó ṣe bẹ́ẹ̀ tí ò gbọ́ òórùn ìka èèyàn olúbi ẹ̀dá tá a jọ ń gbé lágbègbè olójú ẹ̀bí ẹ̀dá tá a jọ ń ṣiṣẹ́ pọ̀ ń bì kan náà olúbi ẹ̀dá tá a jọ ń da nǹkan kan pọ̀ olúbi ẹ̀dá tí ẹ̀dá mọnìyàn bá dà rìn àjò pọ̀ lókè èèpẹ̀ òun tí ń ṣe màjàlà eléyìí tó ṣe pé òun ló ń ṣòfófó fẹ́ni ó ni mú ọ̀hún kò láǹfààní àti gbó òórùn aṣebíni la fi ń pé àwọn nǹkan kan pamọ́ sínú ayé gan tí ò yẹ nìkan olódùmarè ń gan ló yé o ilẹ̀ dámọ̀ nìyàn ṣe ní láti mọ́ ọ ṣọ́ra ìrìn àjò ọ̀hún lókè èèpẹ̀ ó mọ̀ gbẹgẹ́ gan abala mẹ́ta ló ń bẹ lórí ètò yìí ohun ìkìlọ̀ ńlabala aláàkọ́kọ́ lórí ètò yìí bí a ti mọ́ ń ṣinra wa ń gbẹ̀rẹ̀ pàkọ́ ta wá jí rọ́ra wa létí bí mo ṣe máa ń sọ àwọn tá a kì í lákàṣe tó sì ṣe pé òun gan ló ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nù rìn àjò lókè èèpẹ̀ bá mi tún ṣòro mi labalẹ̀ lẹ́ẹ̀kejì ká tó ṣe bẹ́ẹ̀ mú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń tọ́ka ìmú tó níkà tí ò jẹ́ àgbò òórùn àṣebè wà fún wa gbogbo abala ìpáta lágbìyànjú àti mú wa fún wa lálẹ́ yìí má yìí kúrò nìkan ni splash fm 105.5 ìbàdàn ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú abala eléyìí tá a pè ní ohun ìkìlọ̀ abákan bẹ lórí ètò yìí lábalábá mi tó ṣòro mi lọ́sẹ̀ tó kọjá tí wọ́n wá sọ nǹkan kan fún wa mú ẹjọ́ ẹnìkan àwọn kan wá lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá lábalábá mi tó ṣòro mi wọ́n ti padà wá lálẹ́ yìí àwọn tí wọ́n fi ẹ̀sùn kan àwọn náà ti ń bẹ pẹ̀lú mi nù kúrò gbóhùn sáfẹ́fẹ́ yìí tá a bá débẹ̀ ẹ gbọ́ kí ni nǹkan tó dà wọ́n pọ̀ gan kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ báwo ni nǹkan náà ti rí olóyìnbó àmọ́ pé kíní kan ní right of response ìyẹn ni pé bí bàbá yìí ti wá ń jẹjọ tó wá sọ àwọn náà ní láti wá sọ bí báyìí gan ni nǹkan ti rí àṣẹ bẹ́ẹ̀ fún àwọn náà láǹfààní kí wọ́n wá lálẹ́ yìí bá a ṣe máa ń wí fún wa lórí ètò yìí ẹ gbóhùn wọn tá a bá débẹ̀ ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú abala ohun ìkìlọ̀ níbi àti máa ń pera wa ṣàkíyèsí.

0: wọ́n sọ fún wa pé nọ́mbà tẹ́ lè pè wá sí 0706623-5262 0706623-5262 ni nọ́mbà tẹ́ lè láǹfààní àti pè wá sí fún ti abala bámi tó ṣòro mi yìí. Níjẹ̀jọ́ lábala yìí agbálejò arákùnrin kan tí wọ́n pé pastor làwọn wọ́n wá sórí ètò yìí níjẹ̀jọ́ wọ́n sọ àwọn nǹkan kan fún wa nípa mọ̀mọ́ tí wọ́n pé Mrs. Adesokan níjẹ̀jọ́ mo sì sọ fún wa pé lágbára ọlọ́run tí ó bá fi dijọ́ mẹ́jọ tí mo wí níjẹ̀jọ́ ni wípé aláǹfààní àti gba àlejò mọ̀mọ́ Adesokan lórí ètò yìí inú mi dùn pé a pè wọ́n wọ́n sì jẹ́ wa lórí ètò yìí ẹ̀ka lẹ́mà. Ẹ bá wa gbẹnu sí kinní yẹn mà. Ẹ̀kalẹ́ o.
1: Ẹ̀kalẹ́ sà.
0: Pastor Ẹ̀kalẹ́.
2: Ẹ̀kalẹ́ olóòtú.
0: Ẹ wá sórí ètò yìí níjẹ̀jọ́ pápápá nítorí àkókò wa lábala yìí tá a pè ní bá mi tán ṣòro mi tí a máa ń tẹnu mọ wípé ẹ má gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó kí ẹni tó ti ń ṣe ohun tó tọ́ kó má bàa dẹni tí a ṣe ohun tí ò tọ́ tá tún ṣe bẹ́ẹ̀ fi kóra ẹ̀ sínú wàhálà la pé tí nǹkan kan bá rújú ẹ fi tó wa létí lórí ètò yìí káwọn ọ̀nà tá a gbé gbà tí nǹkan náà tí ó fi ṣe bẹ́ẹ̀ tí ó fi yanjú ẹ sọ àwọn nǹkan kan níjẹ̀jọ́ nípa mọ̀mọ́ tí wọ́n jókòó yìí pàápàá nípa ọmọ wọn àbí
2: tẹ
0: ní ọ̀rọ̀ ọ̀dà ẹ̀yìn méjèèjì pọ̀ ó yà sọ pàápàá ní belenja bí wọ́n ti jókòó yìí torí wọn ò gbọ́ wa níjẹ̀jọ́.
2: N tó dà wá pọ̀ náà ni wípé wọ́n fọmọ fún mi nígbà tán dẹ̀ fọmọ fún mi wọ́n wá ya owó kan lọ́wọ́ mi nígbà yẹn ó dẹ̀ jẹ́ wípé wọ́n sọ fún mi wípé fẹ́rìsùn àwọn adáwó yẹn padà àmọ́ ngbà tí ọmọ wọn dẹ̀ ti kú ní ọ̀dọ̀ mi mo láti gba owó mi ní ọwọ́ wọn tó jẹ́ndé bíbá iná
0: mi. Ẹ̀yin pé wọ́n fọmọ fún yín ẹ sì sọ àwọn nǹkan kan pé bọ́rọ̀ ọmọ náà tún ṣe rí ẹ sọ àwọn nǹkan kan kódà tó mi fẹ́ lè mọ bọ́ lójú yín lọ́sẹ̀ tó kọjá mọ̀mọ́ báwo lọ̀rọ̀ ọmọ ti jẹ́.
1: Ẹ̀kalẹ́ olóòtú.
0: Ẹ̀kalẹ́ gbogbo ọmọ Nàìjíríà.
1: Gbogbo èèyàn ọmọ Nàìjíríà ẹ̀ ní sóore sí ọlọ́run sì ní jẹ́ rí wà lẹ́ni rí dáàmú ó ṣẹlẹ̀ wípé ìgbà tí òun àti dádì wa ẹni ìyá àti dádì wa àwọn ni wọ́n jọ ń ṣe ìgbà tó sì di pé wọ́n jọ ń ṣe.
0: Ọ̀nà wo ni wọ́n gbà fi jọ ń ṣe torí bàbá jù wọ́n lọ.
1: Pastor làwọn pastor lòun.
0: Pastor ni bàbá.
1: Bàbá pastor lòun náà.
0: Pastor lẹni tó jókòó yìí.
1: Wọ́n jọ kọ̀lẹ́tì papọ̀ tó di pé wọ́n jọ ń bára wọn ṣe tó bá ní programu wọn á lọ programu ẹ̀ tán náà bá ní programu náà wà sí programu odò wọn.
0: Ìyẹn ni pé àwọn ní church.
1: Òun náà ní ibi tó ti ń tọ́ náà ti ń ṣe programu ní ilé ọ̀dọ̀ tiẹ̀ ló ti ń ṣe programu. Nádì ti wá nílẹ̀ táwọn ti ń ṣe.
0: Táwọn ti
1: tíjọ
0: wà.
1: Tíjọ wà táwa ti rọra ń ṣe programu ti wá ń bẹ̀. Míwàá ìdẹ́bi wípé tó bá ní ìpéjọpọ̀ ọ̀kẹ́ni a máa ń lọ ọbẹ̀. Ó ṣe kan tó ṣe níbi ọjọ́ mẹ́ta tó ṣe wá lọ kásámọ̀ fọ́rọ̀ ogun lọ. Ìgbà tó di wípé ó rí ọmọ lọ́dọ̀ dádì wa tó di pé ìyàwó tó fẹ́ tẹ́lẹ̀ tó di pó lọ. Wọ́n jọ wọ́n sàmì ọ̀rọ̀ kámi kò yín o kò sí tó kàn mí pẹ̀lú àárín ìgbà tó wá rí ọmọ wọn wá sọ fún dádì wa pé ọmọ yìí nǹkan pé ọmọ yìí sì wo òun ó fẹ́ o wọ́n ṣàjọ sọ dádì wa ṣèrè wọn ò lè sọ̀rọ̀ kí n má sọ wípé bóyá kò sí nǹkan tí ó wà nbẹ torí pé kí ni wọ́n ní ọkọ̀ olówó orí aya nǹkan tí wọ́n bá sì ti fẹ́ dandan kí n máa fẹ́ ni wọ́n sì pé ọmọ mi mi ń wà ọmọ tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí ilé ọkọ̀ kan ló wà tẹ́lẹ̀ tó di wípé ìgbà tí wàhálà wà nbẹ ìlójúpó kúrò níbẹ̀ so ti ń yẹ yín ọmọ sì lọ gba ilé mi sì fẹ́ kó wà ní single mother. Ìgbà dádì wa wá sọ bẹ́ẹ̀ mo wá dunnú sí wípé mi wà pé eléyìí jẹ́ pastor yóò tún máa fi ọ̀rọ̀ ọlọ́run yóò fi máa bọ̀ ìrìn àjò rẹ̀ yóò lè jẹ́ ibùjókòó tí yóò ọ̀rọ̀ lọ́rùn táwọn wípé ọjà lórí ọ̀pẹ yóò já sínú kánáà ni.
0: Kánáà báwo.
1: Ìgbà tó sì di pé wọ́n ń bá láìfù wọn tó di pé wọ́n ti pé kínní dádì wa wà ń sọ fún wọn wípé ẹni tó ọmọ tó fẹ́ fẹ́ yìí o ẹ jọ rìn láàrin oṣù mẹ́fà. Tàbí oṣù mẹ́ta kẹjọ gbé ara yín wò òun náà ni ò gbà ó sàmù gbogbo ẹ gírígírí wípé bí ó ṣe ń ṣe pé
0: ìyẹn ni pé pásítọ̀ yìí ò gbà láti
1: tọ̀ wípé kí wọ́n lànà pé kí wọ́n ṣe tọ̀
0: wọ́n kọ́ra
1: àwọn kọjọ yẹra wọn ó mú gírígírí dání wọn sọ fún wípé ọ̀dà ó mà tọrọ rí báyìí nísìnyìí tí àwọn bá ń bẹ láyé tí ọba fìyà jẹ ọmọ yìí ìṣẹ̀dá àwọn ọ̀dà fún ọ táwọn ò bá sì sí láyé mọ́ tọ́ ọ bá fìyà jẹ ọmọ yìí ìṣẹ̀dá àwọn ọ̀dà fún ọ tọ́ ọ bá sì lu ọmọ yìí nílòkulò àwọn ọgbọ́mọ yìí ní ọwọ́ rẹ o wọ́n jọ ń sọ láàrin ara wọn míì wà débi báwọn èèyàn gan tún ń dá mi lẹ́bi ẹ̀bi ijọ́ náà ní ìsinyìí wọ́n ní ntẹ́yàn ní kọ́mọ́ di ẹ̀bi ijọ́ náà iná ló padà wàá di ẹ̀bi lọ́jọ́ tòní yìí àmọ́ mo mọ̀ wípé ọlọ́run lọ́mẹ̀rẹ̀ afẹ́yìn jaran ọlọ́run ti mọ bí ó ṣe pín ọ̀rọ̀ kálukú ngba to si di pe won se pe kini won ofe mo won laarin osu kan oni dara o sa yojule na yojule ni o yojule ni o yojule ni meanwhile ngba to fe yojule na ni ko do bi wa pe yan boya lati ri wa pe yan fu nkan yi nkan ni o si yoju ngba o si yoju nbi to mo kerusi ngba to mo to fe lo ku eru ti won na ti won ni ko fun ni o woro won to dija won sa fi suru se o mo si ko dodo re ki lo mo de be si ni won o lo laarin osu kan to fi di pe wa alade ti ko ti wa alaye to di pe ko ogun wa ko si tenja si o nje ni
0: e je ki mbere nkan kan ma awon mejeji ngba ti baba fe fa omo fun pastor nje pastor ati nje omo ti yin obirin so o te lorun
1: o te lorun
0: o te lorun lati fe
1: o te lorun lati fe o te lorun lati fe koda gan ma to di bi poro sele oko loyun akoni fun nigba to debe to nti bi o se sin bi awe bi gba
0: fun pastor
1: lo joko yi
0: awe lo boyu je
1: awe lo boju je ni bi mo po won ma gba awe nti n gba awe le lori emi o mo baba si se bi poko da won loju baba ti won joko won wa si odo wa ni mo je ti won ba wa njo na gba ti won da n to di boyu baje ti daddy yi so wi pe ngbo yun ti baje ki ka du ko lo lototo awon wa wahala tori awon omo awon ti je awon family temi so fun mi pa wi pe eyin kini wahala bayi kini ko mo ko ni bi kan ko tun se pe nugun na lo bo si se mo fi omo dore fun oko ti mo fe ni mo ni rara mo ni ah mo ni ko ri be mo le so pa awon se nkan fun lana ti awon isere ti awon se eleyi na isere se lo na nse mo ni ko mo foro olon bo ni mo pe mo so fun eni ti won jo tele wan jo na ti fa ba wa ninu church o ti ma ba ni ori ile odo wa wi pe daddy ko ni ri be ruro ni sele mo ko ni waye mo ko ni se nkan kan ni daddy bi so pe ko mo mo gba awe mo you pe kini awe kini nkan ti nkin ni awe agba fe ko awe debi debi you pe ti o ma mo ba wa nu le bayi ko so

0: ó dẹ̀ já ṣe báyìí torí màá fẹ́ kó níyànjú ohun tí Pásọlá Yinka ń sọ bàbá Adéṣọ̀kan pé kò rí bẹ́ẹ̀ ohun tí bàbá Adéṣọ̀kan ń sọ ẹ̀yìn náà tún pé kò rí bẹ́ẹ̀ ó dà ju gbogbo ẹ̀ lọ ẹ já mo lọ síbi ọ̀rọ̀ owó mo bèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ tí ì dáhùn mo fẹ́ kí ẹ dáhùn ẹ̀ lójú wọn ṣé kì í ṣètorí pé kò sọmọ yẹn lọ́dọ̀ yín mọ́ lọ̀rọ̀ fi rí báyìí.
1: Níwájú ọbẹ̀ rẹ ayé tí mi ò gbọ́dọ̀ pè jẹ́rìí rọ́ torí ọmọ yẹn kọ́ o kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ọmọ yẹn.
0: Ṣé gbogbo nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àti jẹ àti mu pé òun ló fà á tọmọ
1: fi olóòtú bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ rí
0: orí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀.
1: Ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o
0: ọ̀rọ̀ rí bẹ́ẹ̀
1: ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ gbogbo tó sì pamọ́ ó yíwọ́ ọlọ́run wà ń bẹ́ o ìṣẹ̀dọ̀ ọmọ yẹn sì wà ń bẹ́ẹ̀.
0: Kódà owó tẹ wá ń sọ báwo lẹ ṣe fún wọn lówó
1: yìí. Wọ́n wá yá lọ́wọ́ èmi ni o wọ́n wá yáwó lọ́wọ́ mi ni.
0: Kì í ṣe owó tẹ fi san dáwòrì.
1: No.
2: Tàlẹ́
1: san dáwòrì fún wa. Mo yọjú sílẹ̀ kan lọ sí mọ̀ mi mọ̀.
0: Ẹ sanwó orí.
1: Wọ́n á sanwó orí. Owó yẹn wá yá ọmọ wọn ló ní kéèsì ń gbà yẹn. Kan wá yáwó yẹn.
0: Ìyá ọmọ tẹ fẹ́
1: sí. Ọmọ ẹ àbúrò rẹ̀ ọmọ ẹ̀ náà fi wá yáwó yẹn.
0: Wọ́n wá yá
1: yẹn. Kò dẹ̀ sọ́wọ́ mi.
0: Ẹ ṣe sùúrù. Pásítọ̀ wọ́n ya owó yẹn lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí àná.
1: Bẹ́ẹ̀ni.
0: Pé kẹ́ fi bò wọ́n láṣìírí.
1: Bẹ́ẹ̀ni wípé àwọn á dá padà fún mi.
0: N wa da padà.
1: Wọ́n da padà.
0: Ẹ wá lẹ fẹ́ gbà padà.
1: Mo fẹ́ gbowó mi.
0: Ẹ bọ́ sórí bẹ́ẹ̀ sá.
3: Ṣé kí n sọ̀rọ̀ sá?
0: Ó yà.
3: Lórúkọ Jésù ojú ni ti gbogbo wa.
0: Àmì.
3: Ṣé rí ẹni wá rí ọ̀gbẹ́ni yìí. Ọláyínká tí ọba sá ara kú ló ń ya. Ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ sóko fún mi. Àbọ̀ sẹ́ àkáǹtì sí mi. Àbí ó fi ráyàn sí mi. Ẹ bá ń bèrè lọ́wọ́ ẹ̀ kí n tó máa sọ̀rọ̀ lọ sá.
1: Sẹ́rí màmá ló kọ́kọ́ wá torí because mo sọ lẹ́ẹ̀kan wípé ọwọ́ ọmọ yẹn ní ATM mi máa wà.
0: ATM card.
1: Yes, tí mo fi máa ń gbowó ọwọ́ ẹ̀ ló wà. Níjọ́ yẹn mo rò pé ọmọ yẹn ń gbà tán nídìí owó kan ò ní mo rí kan lọ gba owó yẹn. Ọmọ yẹn ló hàn ló dẹ̀ lọ gba owó yẹn. Ìgbà tó dẹ̀ lọ gbà màmá yẹn wá dáhùn wípé àwọn ọmọ nídìí ìrànlọ́wọ́ ọwọ́ ọmọ àwọn ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí yóò kàn mí. Náwá wípé ọkọ àwọn wípé dákun jọ àwọn fẹ́ jẹ́ kó bo àwọn láti rí káwọn fi rí owó yẹn kankan wípé àwọn fẹ́ yá owó kan lọ́wọ́ mi mo wá bí wọ́n èèlò náwá sọ wípé 50,000. So tí n bá parọ́ ọmọ ilẹ̀ tí màá wọ̀sùn kó jẹ mí yà.
0: Ṣé 400,000 tẹ sọ yẹn ti tán gbà yẹn.
1: Owó yẹn inú owó yẹn náà náà ti ya owó yẹn.
0: Lè fi ó wá tó ṣù mélòó tẹ̀yìn àtọmọ wọn fi fẹ́ra.
1: Ọdí 23 ni 2023 ni oṣù keje on 10 la rira ọmọ yẹn sì lo oṣù kẹta ọdún 2024.
0: Yẹ 2023
1: yes.
0: Sí 2024
1: yes.
0: Ni gbogbo àjọṣepọ̀ ẹ̀yìn àti ọmọ wọn
1: oṣù kẹta ibẹ̀ náà ti ń bá bọ̀. So ti yẹn.
0: Ó dà lọ́mọ fi kúrò ní 2024.
1: Lọ́mọ fi kúrò ní 2024.
0: Ó dà

0: 0706949 3000 0706949 3000 ni nọmba to wole tara sinu kulu yi te le pe wa si yen gulugun safefe yi te le pe wa si lati fi ba wa soro enikan ti wa lori loju opo yi oda ya kale ipe yen ti rebete oda jawo won tin pe elekeji kale
1: hello sir kale sir
0: kale ma
1: ekweto
0: Olodumare lotu en ba wa bo lori eto yi
1: Olorun a fun yin sha de fun yin to
0: Ami ami ami
1: Kari oranse ranse o lagbara sa awon iranse Olorun ton pera won ni iranse Olorun to wa lodo yi ni awon ni mo pe ni ba so satani o ni lagbara laarin won
0: Ami
1: owo je nkan to je gbongbo so gbogbo nkan tẹmi kan fẹ sọ fun won iranse ọlọrun lemi ti mo sọrọ owo ko yẹ ko daja won sile o yẹ kan set re ni 400,000 si 400,000 ma ba ọmọ bẹ ṣe fẹ lọ set re laarin yin gbogbo to pamọ e jẹ ko pamọ laarin yin aṣiri yin lati wa laarin ara yin ko yẹ kẹ tu sita to ba jo titọ iranse ọlọrun titọ ni yin tori be se soro yen inu mu mi inu ran awon kan ti won gbohun yin tan to ba jo ti so awon se olorun le yin mejeji e lo yanju 400,000 de yin I love you tin ba mejeji ja o won ni fi ise aranse bu gbogbo wa
0: ami ami e se o e se ohun e se e ja wo ta loju wa nbe Ekale o. Kí lorúkọ yín sá láti bọ̀lẹ̀ tí ń pè wá?
2: Ìránṣẹ́ Ọlọ́run lèmi náà, mo jẹ́ forúkọ Bọ̀rẹ́mi láṣìírí. Ẹ jọ̀ọ́, bàbá méjèèjì yẹn má bínú sá, ó jó ohun ìbànújẹ́ fún wa. Fún mi táwọn gbọ́ lẹ́nu ẹ̀yin méjèèjì yẹn. Ẹ fi ilẹ̀ búra, tẹ́ ẹ fi kíni kan búra. Ó jó ohun ìtìjú, ẹ má bínú sá. In Christendom, mo mọ̀ pé ẹ máa ní CAN, ẹ máa ní PFM, ẹ máa bá ní kọ́tẹ́ bìlọ́ngù sí. Bíbélì ò fi bẹ́ẹ̀ kọ wa, báyọ̀ máa gbé ẹjọ́ irú ẹjọ́ ẹ wá sórí rédíò. Ó kò jẹ́ káàtó ẹjọ́ sẹ́ má bínú ọmọ ìkẹ́lẹ́ mi náà. Mo fi Kristi pẹ̀yìn. Ẹ lọ sílé àti màmá yẹn àti ẹyin méjèèjì àti bàbá. Ẹ gbé Ọlọ́run sọ̀kalẹ̀ kẹ lọ yanjú rẹ̀ láàrin ara yìí. Ẹ jọ̀ ó máa dunnú wa. Tí wàá mọ kékeré tá a bá ní irú nǹkan báyìí, irú yìí yẹ ká máa sá wa bá. Irú báyà gbalagbala ẹyin méjèèjì.
0: Ami ẹ ṣeun púpọ̀ ẹ ṣe sá.

0: ẹkàlẹ
1: o
0: ẹkàlẹ ma kí lórúkọ yín láti ìbílẹ̀ tí ń pè wá.
1: Pásítọ̀ Mrs. Lèmi náà tí mò ń sọ̀rọ̀ sá.
0: Pásítọ̀ Mrs. látàdúgbò lẹ tí ń pè wá yìí.
1: Àti Ayédáadé ni lẹ́lẹ́nu ṣóńṣó.
0: Ẹ wá dárúkọ yín fún wa o.
1: Ẹ má bínú sá, mo forúkọ mi pamọ́ ni.
0: Kò dà mú gbọ́ yín mà.
1: Ẹ jọ ẹ bá mi bèèrè lọ́wọ́ pé ṣé wọ́n lọ́mọ ọjọ́ sá. Àìlójú tí ń báyìí méjèèjì já o. Ojú ò tí ń rárá rárá. It's very shame for two of you. Wọ́n tún wá sọ wípé ọ̀rọ̀ yóò tí ì parí síbẹ̀ o. I'm sorry for you people. Ẹ ní by the ground gidi. Ọlọ́run ò pè yín o. Tọ́lọ́run bá pè yín ni ẹ ní máa sọ bẹ́ẹ̀ ṣe ń sọ lórí afẹ́fẹ́ yẹn. Àwọn tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run pè wọ́n gbọ́dọ̀ máa gbọ́ ọ̀gọ́ tẹ̀ ń sọ yìí lórí 400,000 bàbá ẹ lọ́yọ́.
0: Ẹ kàlẹ́ o, kí lorúkọ yín? Ẹ kàlẹ́, kí lorúkọ yín láti ìbílẹ̀ tí ń pè wá? Kí lorúkọ yín o? À ń gbọ́ yín sà.
2: Bíbélì ní àwa ni ìwé tí ayé ń kà. Olúwa àlùfáà ènìyàn ọ̀tọ̀. Àwọn bàbá yìí ká padà sí iṣẹ́ àkọ́kọ́, ká gbalẹ̀ lọ, ká lọ yanjú ẹ̀. Ọlọ́run ó tún ìpè wọn ṣe. Owó tí a ń jalè lórí òtí tó dẹ́nu ìsìté àti tí a ń kó lọ ilé aṣẹ́gbó tí a fi ń ṣe fàájì. Wọ́n wá ń gbé àwọn sórí rédíò. Ó fi ọ̀nà Ọlọ́run bẹ̀ wọ́n ká padà sílé, ká tẹ̀ padà sí iṣẹ́ àkọ́kọ́. Àwọn ibi tí a ń lọ jìnà ju tí a ń da jalè lórí.
0: Ó dá iṣẹ́ òun púpọ̀ sá. Ìkàlẹ́ o.
3: Ẹ̀kàlẹ́ o.
0: Ẹ̀kàlẹ́ sá, kí lórúkọ yín láti ìbílẹ̀ tí ń pè wá sá?
3: Àmì nǹkan méjèèjì àti pásítọ̀ méjèèjì fẹ́ràn ọpọ̀ ẹgbẹ́ bí àwọn èèyàn ọlọ́run tí wọ́n ń sọ fún wọn ọ̀rọ̀ ni àìdójú ti lè ń dà wọ́n láàmú. Èyí ni Aláàjì Olóyè Sùlàmán Ọládípò Ọlárìnwá Ọlọ́run Ṣèbí Àlàmú Oríjàde Ògùn. Èlò ni 400,000.
0: Ẹ ṣeun púpọ̀ Aláàjì.
3: Ìjọba ẹ pa ojú àwọn èèyàn rẹ jẹ́. Ìjọba ẹ fẹ́ borúkọ Ọlọ́run jẹ́ wọn àlè borúkọ Ọlọ́run jẹ́ orúkọ ara wọn fẹ́ bàjẹ́ o. Ìyá àgbọ̀ rẹ̀ fàyè kó kú pẹ́ẹ́pẹ́ẹ́ pásítọ̀ yẹn ṣe ń sọ fún nìkan fún yín. Ṣẹ́ni kí o bá tọ́ bá fẹ́ ká sọ̀rọ̀ sọ báyìí wá ní òun fi ó ní gọ́ọ̀dù láti mọ̀ sọ pé ATM card ọwọ́ ọmọbìnrin yẹn ló ń gbé. Ọmọ yẹn dáa tí ò ti náwó yẹn tán. Ọmọ yẹn dáa ọmọ dáadáa lọmọ yẹn ọ̀yẹ́ pé ọmọ yẹn ó ti náwó kó ti drain account ẹ̀. Kílẹ̀ kílẹ̀ kó wá pè kó wá pàtó wá pè náà mi. Mi lè máa ní kò báyìí lórí ti máa sọ o. Àti àmọ̀ ni wọ́n máa sọ pé òótọ́ ni ń sọ. Àwọn ìyàwó mi ti wọ́n mọ̀ pé Aláàjì bó ṣe rí nù. Kílẹ̀ àrí 400,000.
0: Aláàjì Aláàjì ẹ ṣe ohun púpọ̀ ẹ ṣe o. Àní lè gbé ìpè kankan mọ́ ọjọ́ ti lọ. Mo béèrè lọ́wọ́ pásítọ̀ Ọláyinka ká tún gbé ọ̀rọ̀ yìí wá sórí afẹ́fẹ́ wípé ṣé ká wọ́n ní rọ́kàn jẹ́ wọ́n ní káyé kí n jẹ́ ká wá sórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ gan-an làwọn nígbàgbọ́ pé yóò ti yanjú. Gẹ́gẹ́ bí mo sì ṣe sọ ṣáájú lẹ́ẹ̀kan wípé nílànà iṣẹ́ ìwà yìí nǹkan kan wà tá à ń pè ní right of response. Ìyẹn ni wípé téèyàn kan tó bá wá tó wí nǹkan kan, àǹfààní wà fún ẹni tí wọ́n fẹ̀sùn kàn. Kẹ́ni náà tún yọjú kóun náà wá sọ pé báyìí gan-an ni nǹkan yìí ṣe rí o. Ìdí rèé tá a ṣe pé kí pásítọ̀ Mrs. Adéṣọ̀kan káwọn náà wà fún talẹ́ yìí. A yanjú lágbára Ọlọ́run ọba Olódùmarè. Tá a bá gbogbo bá ṣe jẹ́ kó tó dijọ́ mẹ́jọ, máa jẹ́ kẹ́ ẹ gbọ́ lórí ètò yìí mi níjẹ́ kí ti wá òde sí. Gẹ́gẹ́ bá a ṣe pabala yìí ni bá mi tán ṣòro mi. Olódùmarè tó ń tán ṣòro ọ̀hún yóò tan nǹkan náà ó sì yanjú. Orúkọ mi ò yí padà ọmọọba Mukaram Adédọ̀tun Asade ńlórúkọ mi. Ọmọọba Dodo bí òkè, ọmọọba ọ̀tẹ níbọ̀tẹ mọ́lẹ̀. DJ Spider ni studio manager ta ṣiṣẹ́ pọ̀ fún talẹ́ yìí. Kúnlé a ní fowó ṣe ló lóòtú ètò yìí. Tẹ́ ẹ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí, nọ́mbà tẹ́ ẹ pè mí sí rèé 070-66-23-5262 070-66-23-5262 Ó dàárọ̀, orun ayọ̀ lásùn o. Bó bá ṣe jẹ́ ẹ gbọ́ lọ́jọ́ mẹ́jọ.

0: A ti dé padà báyìí o, káàkiri àgbáyé o, gbogbo dúníyàn, ẹ ǹlẹ́. Ẹ ti mọ wò pé ọkùnrin ìdá níbo ló wá wà báyìí, aláàfẹ́ pé bàbá wa, a fẹ́ pé màmá wa, a fẹ́ pé àwọn fámílì wa, ẹ ti mọ wò pé bó mu wà báyìí. Ẹ ṣeun. Ìpolówó ọjà yẹn kì í tó, ẹ túbọ̀ tó máa gbé wa sí iṣẹ́. Yes, àwọn kan ti wà lójú òpó. Kó tó di pé ń fi nọ́mbà síta, ẹ já gbé kọ́ àwọn ilé iná. Ẹ lórí kọlà yìí. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o.
1: Samson Okun láti Ìbàdàn.
0: Láti Ìbàdàn, ìjẹ́ eléyàn kankan lájùlé ọ̀run.
1: Bẹ́ẹ̀ mo ní tẹ̀tí bá mi pè lẹ́ẹ̀kan.
0: Ok, kí wá lẹ, ẹ tún fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni, ẹ tún fẹ́ béèrè nǹkan.
1: Àníkà kí wọ́n ni.
0: Ẹníkà kí wọ́n, ó yá o, ọkùnrin àbóbìnrin ọmọ ìlú wo ni wọ́n.
1: Ọkùnrin ọmọ Ìjẹ̀bú ni wọ́n.
0: Ọmọ Ìjẹ̀bú. Orúkọ wo ná mọ̀ wọ́n sí?
1: Adébáyọ̀ Ojúṣolú.
0: Adébáyọ̀.
1: Bẹ́ẹ̀ni Ojúṣolú.
0: Ok, mò ń bọ̀ o. Ìwé àwọn Ìjẹ̀bú, Adébáyọ̀ Ojúṣolú. Ok, ó yẹ ẹjẹ́ bá yín pè wọ́n, ẹ̀kan fẹ́ kí wọ́n ni. Kò nílò pé à ń fagùn rárá àti rárá. Ó yà mò ń bọ̀, ó ti ríngì. Ó ti ríngì. Hello sir, ẹ kalẹ̀ sir, ẹ̀ lára àwọn fámílì yín, wọ́n ń pè láti ilé ayé, wọ́n ní kí n bá wọn pè yín, ó yẹ kíra yín.
1: Ẹ kalẹ̀ sir.
0: Wọ́n kì í, wọ́n ń gbọ́.
1: Ẹ kújọ mẹ́ta.
0: Wọ́n lọ́jọ́ kan pẹ̀lú o, wọ́n ní ṣe dáadáa lẹwà.
1: Àlàáfíà la wà.
0: Wọ́n ní ìyàwó àtọmọ ń kọ́.
1: Àlàáfíà la wà.
0: Ọlọ́run ṣe o.
1: Ẹ má gbàgbé wa o, ilé pọ́mísì yẹn má gbàgbé o.
0: Wọ́n ní kẹ́ ẹ mọ́ gbàgbé o, àwọn ìlérí tẹ́ ẹ ṣe fáwọn. Ẹ gbàgbé. Wọ́n láwọn ò gbàgbé yín sà. Wọ́n lẹ́rìí ọwọ́ àwọn.
1: Àtiwọ̀n Friday, àkọ́kọ́ Friday ní oṣù iná dáa, kán má gbàgbé o.
0: Wọ́n gbàgbé. Ẹ ṣeun lápá ibẹ̀ yẹn. Orí ètò tá a wà náà la pè ní Gbémidébẹ̀ pẹ̀lú Return of Gbẹ̀ngà Adébóyè lálẹ́ òní. Abala alẹ́nilọ́rùn òun náà ni a wà yìí. Abala alẹ́nilọ́rùn òun la wà yìí kan ní Splash FM la wà yìí. Orí ètò yìí la ti ń pe àwọn tó ti kú tí wọ́n wà lájùlé ọ̀run. Kò sẹ́ni tó wà lájùlé ọ̀run tí mi lè pè. Gbogbo ẹni tó wà lọ́rùn pátápátá ni mo ní fóònù nọmba wọn lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Èmi rìtọ́ọ̀nù yìí. Fáwọn tí ò tí ì ní nọ́mbà yìí tẹ́lẹ̀, àwọn tó ti ní nọ́mbà lọ́wọ́ ní ń pè wọlé lálẹ́ òní. Ẹ jẹ́ kí n fi nọ́mbà síta. Lálẹ́ òní 090 58 53 23 14 090 58 59 29 rock number ni 090 58 53 23 14 so number akoko ni yen number elekeji ti mo ma fun yin 090 91 55 1055 that's our frequency e mo gbo o number elekeji lele te le fi pe wole 090 080 30 e fun mi lorin

0: tún ti dé látàlẹ́ yìí. Ìyẹn láti mọ bẹ́ẹ̀ sẹ́yìn ti a létí. In tó ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá lọ́lọ́kan òjọ̀kan. Eléyìí tá a pa gbogbo ẹ̀pọ̀ tá a sọ dẹyọkan tá a sọ di ìdán. Ìdán gangan leléyìí. Eléyìí tó yàtọ̀ sí dọ́kídán. A lọ lánàá láyọ̀ àti ní àlàáfíà. Tá a sì nígbàgbọ́ pé bá a ṣe dé padà lálàáfíà yìí, bẹ́ẹ̀ náà labẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà ti yín ti wa ò ní di fíafíà lógo Ọlọ́run. DJ Spider, Àjẹ́nú DJ, òun máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ mi. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá ti àǹtí àdí sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí. Ẹ wò wá ní Facebook Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok. Àti tìjáni olóko dáná sport actor ní TikTok náà ó mọ́lẹ̀ ń bẹ̀ yẹn náà. Ṣé ìgbàgbé ẹ̀ ń bà àwọn oṣù láti inú oṣù tá a wà yìí tí èdè December 100 million ní káàṣì ẹ̀ ó pín fáwọn èèyàn láti gbẹ́nu sí. Ó sì ti bẹ̀rẹ̀ náà nu ìyẹn látànà láti bẹ̀rẹ̀ sí pín. Tó tún á di pé Cashport ọjọ́ Jímọ̀ gan owó táwọn èèyàn ó mọ gbẹ́nu sí Cashport ọjọ́ Jímọ̀ ẹ mọ̀ pé 500,000 ni owó tó pọ̀ jù 500,000 lọ́jọ́ Friday bá a ṣe mọ̀ sínú. Ṣùgbọ́n báyìí kìí ṣe tá a bá sì gbogbo owó papọ̀ pé báwọn èèyàn ṣe ń jẹ owó nípele ní Friday Cashport owó tó pọ̀ jù téèyàn kan lè jẹ lẹ́ẹ̀kan ṣoṣo ó ní kó jẹ 500,000 200,000 náà wà 250,000 ṣùgbọ́n láti Jímọ̀ tí ń bọ̀ yìí 1 million èèyàn kò mọ̀ jẹ 1 million. Ìyẹn tá a bá sọ nípa ti káàṣì ẹ̀ Cashport. Gbogbo nọ́mbà yìí tẹ fi ń pè láti ìbẹ̀rẹ̀ oṣù yìí gbogbo ẹ̀ náà ni yóò mọ lọ́nu koto ọ̀hún. Kálẹ́mì ni ìwọ ni bí mo bá yan ẹyọ kan tẹ́lẹ̀ wọ́n mọ yin 2, 3, 4, 5 báyìí. 15 owó la fi pè náà wo *347*1004*#. Tàbí www.cashier.ng. Ẹ̀bẹ̀ balẹ̀ tí ń play cash yẹ ti pẹ́ ẹ̀ tí jẹ́ cash yẹ. Tààrọ̀ àti tọ̀sán nìkan lẹ̀ ń play. Ṣé ẹ ti play talẹ́? Ẹ ì play talẹ́ àbí? Àwọn èèyàn gbẹ́nu síbẹ̀ yẹn kìí ṣe ké kìí máa ṣe é. Bí nǹkan ṣe rí nù bàbá sọ nípa ti cash yẹ. A ti gbé àwọn transfer tó wáyé sí yín lálánà. Àwọn àlàyé la kó wá lálẹ́ yìí nípa bí àwọn transfer kan tá a ti fọkàn sí tẹ́lẹ̀. Ẹ mọ̀ pé lápá bí mo já yín tán pé Lami Kamara ń ṣe mẹ́díkà lọ́wọ́ lánàá. Ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ náà tún padà pé wá pé ṣe bẹ́ẹ̀ ló ń ṣe mẹ́díkà lánàá ni. Wọ́n padà kéde ẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea. Bẹ́ẹ̀ bá ń tẹ̀lé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti pé tán bá ní pléyà ń ṣe mẹ́díkà. Kò túmọ̀ sí pé ó ti di agbábọ́ọ̀lù ibi tí ń lọ. Kódà rí pléyà tó ti ṣe mẹ́díkà ń bì kan. Tó yẹ pé mẹ́díkà tó ṣeun kò padà darapọ̀ mọ́ wọn, ó padà lọ bòmí náà ni. Bí àpẹẹrẹ nísìnyí William ikọ̀ ti Chelsea jò ní tó ṣe mẹ́díkà nù kọ́ tó ti náà mọ́sọ̀. Ǹjẹ́ kán lọ mú rìsọ́ọ̀tì mẹ́díkà wá báyìí. William ó ti jápa, ó ti dénú ikọ̀ ti Chelsea. Àlàyé kí ni àlàyé eléyìí tí ẹni tó jẹ́ alága àgbà fún ikọ̀ ti AS Monaco. Àlàyé wo ló ṣe pé ìdí tí Lami Kamara agbábọ́ọ̀lù ikọ̀ ti AS Monaco kí ni ìdí tí ò sì lè padà lọ Chelsea mọ́? Ìdí wo léni lẹ gbọ́ gbogbo ẹ̀ lálẹ́ yìí ni lórí ètò ìdọ́gangan. Ṣùgbọ́n pápápá ẹjẹ́ bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ikọ̀ ti Edo Queens tún ṣe dáadáa o. Bàbá sọ nípa ti ìdíje ti Champions League ti àwọn obìnrin ti pẹgbẹ́ agbábọ́ọ̀lù ní club side nílẹ̀ adúláwọ̀ mbí yìí ẹ mọ̀ pé wọ́n kọ́ bẹ̀rẹ̀ láti agbọ̀n ti onígun nílẹ̀ adúláwọ̀ bọ́n bá ṣe dáadáa wọ́n á tẹ̀síwájú wọ́n lọ sojú agbọ̀n kọ̀ọ̀kan nílẹ̀ adúláwọ̀ tó ní kálukú bá ti jáde. Ikọ̀ ti Edo Queens nípele semi final ìdíje Wavu B Women CAF Champions League wọ́n fìyà jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti USFA pẹ̀lú àmì ayò márùn sẹ́yọ kan láti orílẹ̀-èdè Burkina Faso oníkọ̀ ọ̀hún ni mọ́ka ni wọ́n ti ń kópa ìyà bí ẹ máa kú ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Edo Queens oní ọ̀fi jẹ wọ́n léyìí tó túmọ̀ sí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Edo Queens yóò mọ wàá kò pẹ̀lú ikọ̀ tó bá láǹfààní àti ṣe dáadáa tó fìyà jẹra wọn láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Ampem Dacon láti orílẹ̀-èdè ti Ghana àti ikọ̀ ti Dynami láti orílẹ̀-èdè ti Benin semi final apá ọ̀dọ̀ ti ẹnu ẹ̀mbà ti yan ọ̀yọ́nú àwọn méjèèjì òní ò mọ̀ kojú ikọ̀ ti Edo Queens láṣekágbá yóò tún jìyà ni yóò jìyà. Bákan náà gẹ́gẹ́ bí ti ń tẹ̀ wá lọ́wọ́ ẹjẹ́ aláǹfààní àti kú òní in tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà ẹjẹ́ kú ò ń bẹ̀ lọ́wọ́ kan lákòókò tó pọ̀ lálẹ́ yìí. Ìtùnú Dixon ó wọlé ìyàtí máa yí ó jẹ́ lópin ọ̀sẹ̀ ló wá ṣàlàyé lọ́wọ́ Everton ó wá ṣàlàyé fún DJ Spider pé tó bá di wíkẹ̀ndì tó bá rí kí n pè ẹ́ pè mí o kó o kọ́ mi Everton bá ti bojú Man U jẹ́ ń ṣàlàyé fún ni pé méjì ni wọ́n náà wá mẹ́ta ti ṣàlàyé fún DJ Spider ni pé lọ gbé Everton straight winning wọ́n ó lu Man U n ti sọ fún DJ Spider nu DJ Spider eléyìí rè Chelsea lòun tiẹ̀ *347*1004*1# tàbí www.cashier.ng ọ̀nà méjèèjì náà lẹ́lẹ́ gbà play cashier 25,000 bẹ lálẹ́ ìfẹ́ èèyàn kan láti gbẹnu sí bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹ jẹ́ ká sun sí ọwọ́ iwájú. Ẹjẹ́ á sun ọwọ́ iwájú o ká gba eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan wọlé tá a mọ̀ sí boxing ní ọjọ́ 26 ìyẹn nínú oṣù tá a wà yìí àbí nínú oṣù tó kọjá August 26 òun ni Tyson Fury òun àti agbẹnusọ ẹ̀ bàbá sọ nípa Frank Warren òun ni wọ́n fi ìwé kan síta o tán láwọn fún ikọ̀ Anthony Joshua òun àti agbẹnusọ tiẹ̀ tá a bá ń sọ nípa Eddie Hearn àwọn fún wọn ní gbèdéke ọjọ́ mẹ́wàá láti sign láti tọwọ́ bọ̀ kí wọ́n gba gbogbo àdéhùn tí ń bẹ láàrin àwọn méjèèjì lójúpọ̀nà bí igun méjèèjì ó ṣe bára wọn jà tó bá ti ń di 20 oṣù kọkànlá November 20 yẹn nínú ọdún tá a wà yìí ní New York nìjà yẹn náà pe amọ̀ ẹ̀ sí lórílẹ̀-èdè America lọ́hùn-ún ṣùgbọ́n tá à ń gbọ́ báyìí ni pé láti August 26 tó fi wo àkókò tá a wà yìí September 2 Anthony Joshua wọn àti Eddie Hearn wọn àti sign wọn àti ìtọwọ́ bọ̀wé léyìí tó túmọ̀ sí pé ìjà yẹn bóyá ní ìjà yẹn lè máa lè wáyé mọ́ o bóyá ló lè máa wáyé mọ́ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ àbí sọ́jọ́ ọjọ́ mẹ́wàá ò tíì pé àbí ó sì wú bí ọjọ́ bíi mẹ́ta sí mẹ́rin báyìí ká mọ̀ owó tí ó ṣẹlẹ̀ bóyá last day bóyá ọjọ́ tó kẹ́yìn o ni Anthony Joshua òun àti agbẹnusọ ẹ̀ tá a bá ń sọ nípa Eddie Hearn bóyá òun náà fẹ́ tọwọ́ bọ gbogbo àwọn àdéhùn tí ń bẹ nínú ìjà ọ̀hún kí Tyson Fury òun àti Anthony Joshua kan lè búra wọn so tó bá ti ń di 20 oṣù kọkànlá ìyẹn ní New York lórílẹ̀-èdè America nù tá a bá ń sọ nípa ìjà tí wọ́n pe amọ̀ sáàrin àwọn méjèèjì awon ti an be ni TikTok awon ti an be n Facebook Azan Aliu Tundex in wo mi Facebook o wo mi TikTok Sa Beleti o na be n TikTok Miriam Semiat gbogbo Minnesota up Gunners Demo Amale Bayo le n be nbe Ola Temi ti de n be TikTok bakan na lawe yan be Facebook Roti mi na be TikTok won ya pa gan ni o gunze abi kilo ko ni o na won ya pa o capido o na be ni TikTok atanda akorede na be nbe won ba n double tap ko lo fa ko lo jina jina Azan lati gana ni tin wa bakan na won ti a na be Facebook awon ti an ben Facebook an bo nbe yen ajo UEFA fe gbe nkan kan kale idije UEFA Champions League ele ti o mo waye ti saa ta wa yi saa 2026/2027 season kini nkan ti UEFA fe se ni pe won ni gbogbo awon agba bolu to ba se nkopa ninu idije UEFA Champions League fun igba akoko won ni ami idanimo te fi mo mo pe lenda leleyi e ya go lona fun o e wa ke en to moko wa bo ba lo moko wa to o laya o le wa ko eniya o to ba pade elena ara re o si bale pe ma de be o ma jo fi ti e ko lu ti e won ni ru awon nkan ba won o se se ko waye nu dije UEFA Champions League o pe awon agba bolu to ba se ko pa ninu dije UEFA Champions League fun igba akoko woni wo patch jersey won ni bi apa so bayi ni bi t-shirt sleeve won ya mi dani mo ni pe ni ko ma leleyi e ya gu lona fun o mo je o ko lu o ko mo bi ase n gbe ese mo se n gbe ese league yato se mo se n gbe ese champions league mo je o da o lese o e ya gu fun lena leleyi o se n kopa nu dije UEFA champions league ni o gege bi ta gbo nu won tun fe bi da won mo pe David mama pe eleyi ko gba Champions League ri nti e igba akoko leleyi lara awon atunse abi lara awon nkan tuntun ti o gbore wonu odije ti UEFA Champions League niyan o gege bi ajo ti UEFA gege mo se kede e mo ja o to gba ni pe yi ko to ti cash e gba ba fi ri bi iseju marun sisin aye ko to bi nkan se ri nu Eje atesowo waju Eje atesowo waju awon iroyin mi loloko ojokan ta tun ko wa sode lale yi to ni se pelu ire idaraya e mo gbagbe pe in to fa wahala ti ikwegi agba bolu Chelsea ti won se ri Lami Kamara gbe mo mo ni won o ja yin tan a n bo lapa ibe yen a n bo lapa ti ibe yen lawon lara awon kan mi ta tun ko wade iyen lale yi eja bere si gba siyin la eja bere si gba siyin la akorede ti ami o ona be ni akofasan o n be TikTok ti n wo a loju loju lati ibe yen eja sunwo waju Eja agba inu kege agba bolu si Barcelona wole Gabriel Jesus ele topolopo ti fokan si pe a eye ti Arsenal fun se Barcelona o le fun bayi a Barcelona abi won ma fun ju be lo ni nigba ti won safihan ti e lara awon apile kan to so ni pe owo to won gba nu kege agba bolu ti Arsenal mo ja gbo si nbe ohun gba edinwo lati wa sinu kege agba bolu ti Barcelona ni o ohun gbudo gbedinwo ni ti o wa jura won lo bi lawon ti won wo pe owo ti kege agba bolu ti Barcelona o ma san iyen fun yo yato owo yen yato nto do sugbon ki se po gbe pele si o owo yen o gbe pele si owo yen ja wa nu ni bo je se pe iye ti o ma gba gangan bayi Wanti kede La Liga Player of the Month. Awon agba bolu ti o ja sami eye player of the month ninu dije La Liga ibe lati ri Jude Bellingham Rafinha Alex Baena bakana Aubameyang na nbembe ati Ten Hag awon agba bolu ti o mo ja sinu gege bi ti agbonu baba so nipa Tagliafico awon ti won jo mo ja si player of the month inu odije ti La Liga nu bakana Rio Ferdinand agba bolu fun iko ti Manchester United oni ti ba bi ohun lere pe tani best signing ninu dije league le gesi pe iko wo lo gbe agba bolu ta le toka si pe best signing leleyi o oni lapa odo tohun Christian Solis agba bolu iko ti Arsenal ti an gbe ti an gbe laipe yi oni best player best signing oni ta ba ni ka wo isowo agba bolu yi ko ti e da bi igba to je pe o se darapo mo ipe bi agba bolu ti Arsenal ni gege bi inta agbonu Rio Ferdinand lo so be pe isowo agba bolu afi igba to je pe inu ke gi agba bolu ti Arsenal on lo ti dagba gege bi ti Rio Ferdinand sonu toni itori e te ba lo ka wo awon agba bolu ti an se gbe isowo agba bolu won o ti da bi won se n gba ninu ko ti an ti gbe won wa sugbon Solisi isowo gba bolu e o kasi ara po lati e ti kokowo mo bere agbe ifigabaga fun ike bi agba bolu ti Arsenal o safihan pe agba bolu yi o mu yanyan po tan ba wa bi ohun lere pe best signing inu dije league le gesi Solisi ni ohun o mu gege bi agba bolu to je pe best signing Rio Ferdinand lo so be a n bọ lapa abẹ yẹn in to fa wahala laarin AS Monaco Chelsea bo lo se kan iko ege agbabọọlu ti Everton a n bọ nbẹ yẹn naa bakan naa awọn ifigabaga to waye ko fi bẹẹ si ifigabaga gidi kan naa to waye leni ko fi bẹẹ si awọn ikọ to ni kimi kódà idije to ni kimi gan o fi bẹẹ si iyẹn ni asalẹ yi DJ Spider o ti jami tan o ti fun mi leye akoko ta lo sugbọn won ni pe yiko to ti cash e o *347*1004*#. Tabi www.cashier.ng bi nkan se ri niyan lapa abe yen lati be yen ka sonwo waju en tin bere eta 1 eri to lo sinu gege agba bolu ti Borussia Dortmund ki won gbe tan finally o on loan di lo bade ki o de se pe on loan di pe to ba pari loan di yen iko ti Dortmund o gbe tan ko se permanent di nbe to ba se pari ade won alaya lo ko mo bo pada ninu kege agba bolu ti Arsenal ni in ti nbe nbe nu awon ti a Facebook Tomiwa Oni Alataniyi Abdulhafiz Isola Olasukami Yusuf Olakunle Habib Alabi Shuaib Ogundiran na bembe lati seyin Femi Olawuyi Babatunde Ibrahim Adeyemi Bola Titoosu Olale Chelsea for Life Ogundipe Samson Adewale Akube ọtun yato Comrade Segun Salamu Up Man U Oga wa dada Akeem Olaya Oyelakin Dawood Akamu awon ti an Facebook nu Odeyemi omo Korenu lokin ose yi o dadan mo nigba ta Arsenal to ba ga yin lorun kale bayi asiko ti gbogbo eyin Chelsea oru lawa yi ba mi eni Olorun mo gbogbo Chicago ni Illinois baba dupe lowo yin e se gan o ijoba atalo ala madrid ati lola pelu mi na nbembe up my you idris abidemi oyedirin ajibola seun izike joseph adewusi o dan be ni facebook adupe lowo gbogbo yin o gbogbo bi te tin ri owo te fi n ra data agba na o ni wo be logo olohun ise yin o ni dise e ja sun owo waju DJ Spider is a Chelsea gidi in TSA. DJ Spider is a Chelsea gidi. In tinti alowo bayi lati orilede ti France. Won ni Olorun ni ko ma ku ayo o. Awon kan wa to je pe won soyan kaaki fun an aida tan fe fi nkan se yan. Sugbon t'Olorun ba ti gba yan lowo won. Eyin okun ni opolopo nu ewu l'Olorun ti ku ayo ta kun mo kankan. Ah man kankan Olorun da gugu mo sanu wa ni won ni awon osise ijoba ti won gba si ogba itunire yin awon prison yard papa julo ni orilede France ni bi ti sele gangan won ni awon woda se mo gba so ko ti won pe won na oko nu won ni won kefin phone ta won awon odaran kan ti won lo phone ta won odaran yi ti won lo la awon formation kan wa lori phone yen nigba ti se wadi nlo won ni ninu awon ise wadi yi ti nlo won ke fi awon asiri idanwo kan lori phone awon odaran ohun won ni lori phone yen ni ati ke fi pe awon odaran ohun ko to di pe owo palaba awon segi won ni information kan lowo ile ti won fe sise le lori kini information ohun won ti ya plan awon ti an fe ji gbe awon ti an fe gbe lati fi gbowo won la awon ti an fe ji gbe yi won na lo bi awon ti an fe ji gbe ti an ti koko won le pe towo wa ba te lagbaja awon gbe towo awon ba te tamedu awon gbe awon ti n lo bi 26 ni won fe ji gbe won ni lara awon ti an fe ji gbe ni Kylian Mbappe wa won ti koko e mara awon ti an fe ji gbe pe towo awon ba ile te Kylian Mbappe awon otun to si mo laye torowo ti awon beere ransom ta awon beere lori Kylian Mbappe awon le ni kan lo mu 1 billion pounds wa won okun wa Madrid money Madrid o wa awon ebi bi Madrid o si wa awon ebi re won ko le sugba o kan ba Kylian Mbappe dupe won ni babo olowo kan na nbe lorilede China won na ti ni plan ti e na pe njo to ba wo France mo wa France dada bo ba ile wo France boya ni o le jade ma awon ojigbe won sugbon Olorun Olorun ti o dabo ba won ni ise bu kan ti an lo se ko to di pe won bere si jamu eyan gbe ibe lo wo palaba awon ti segi won ti ran won lewon sugbon nu awon phone ti an lo bi tan tin sise wadi ni ati Kevin pia ase won ti e la won project nla nwaju ti an fe se won fe ji Kylian Mbappe gbe njo ta won ba tawon ba ile Kevin Kylian Mbappe wo wa saye ni France ti an ba ji gbe owo ti won gba lowo Kylian Mbappe won le ni kan lo mu 200 billion pounds wa owo won ti segi o iyen lorilede ohun iseju meji loku ta fi ji ko to ka se fen ti o je 25,000 lale yi ka wa bo sinu alaye kini gbogbo to sele laarin ikọ ẹgbẹ agbábọọlù ti Chelsea ikọ ẹgbẹ agbábọọlù ti AS Monaco àti ikọ ẹgbẹ agbábọọlù ti Everton bó ló ṣe papọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tá a ṣe pé bó ló ṣe ṣẹlẹ̀ bí a ti ṣiṣẹ́ ìwádìí lọ́lọ́kan òjọ̀kan láti Kevin ti ẹni tó jẹ́ alága àgbà fún ikọ ẹgbẹ agbábọọlù ti AS Monaco tá a bá sọ nípa Thiago Scuro gẹ́gẹ́ bí n tó sọ ó ní gbogbo àwọn èèyàn ni wọ́n ń gbé àwọn sépè pàápàá jùlọ àwọn olólùfẹ́ kan ti Chelsea wọ́n ń gbé àwọn sépè pé aláìdániyín ẹ ti gbà láti tọmọ fún akódà ẹ ti ṣe written agreement ti wà ẹ sì padà tọmọ fáwọn ọmọ aláìdániyín o ó ní àwọn ò ná ní tẹ́nibọ́dì bá sọ nípa àwọn pé àwọn ò lè fi tó pé àwọn fẹ́ tẹ àwọn èèyàn lọ́rùn káwọn wá máa ṣe ìjàmbá fara tíantíàn wọn ní ẹ̀yin náà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́kẹ́ ẹ gbọ́ o wọn ní in to ti wa loka awon tele tele ni pe ngba ti Everton ti Vivian lati gbe Folarin Balogun pe awon fe ta Folarin Balogun ka won toju Lamine Kamara ni tele won ni looto bi ojo bi mewa o la won ikoko kan ti yoju Chelsea na nbe in lo yin bo awon o ti e kakun won ni afi bo se di ni laago merin ni osan ana ti transfer o tenu bodo ni Chelsea ba n pe awon o pe bo ni somo yen wa fun tita se ti gba lati ta fe anybody won ni o wa nle awon o ti bo la won ti fe ta awon omo awon ni eyin ko se nikan kan to ni awon la won ni nkan awon won ni awon alagoso ko Chelsea o tun ni o da be a tun kan si yin won ni laago merin ta won so yen Folarin Balogun Everton ti 1 tier saaju ki Chelsea to wa fun Lamine Kamara lori Folarin Balogun ta won ti jo soro owo ta won fe ta pe ko da gan Balogun gan ti wa ni Liverpool tin se medical lati darapo mo Everton ko to di pe ngba to da go meje la won alakoso ko Everton awon ti eleto lera ti an ke fi awon kankan lara Folarin Balogun na ba ni awon ro boya pe awon le gbe ile imo o awon ro be la won ti ti o pe to ebe ba ti le gbe ma je ko mo yi mo bo o ngba ti o da go mewa ni number ni awon Everton ba tun kan sa awon pada pe to ko si wahala eyin ta won kefin lo yin nipa injury Folarin Balogun ki se n to lo fa awon gbe won nigba yen Chelsea wa gbe na le awon gidi lori ti Lamine Kamara pe ewo ati Taenzo Lamine Kamara si ni replacement ta fe gbe lati fi ropo Enzo bo wa la se fe se bayi ilo leta ilo lera awon ti jo so gbogbo e won ni nta won ni lokan ni ti lento lohun ni pe lati ta Folarin Balogun ka won toju Lamine Kamara anti e awon fe fowo Folarin Balogun awon fe fi se owo won ni bi Chelsea tun se yoju nu na pe awon lemo awon sa pada yanju gbogbo e won ni Everton wa so pe ohun o gbe awon jo communicate pe lawon mejeje po ni Everton wa ni to awon gbe Folarin Balogun be won ni bi Folarin Balogun bo se wo mo Everton lowo nu ke lai se pe ohun wa bebe wa gba bolu nbi laye ohun o dara po mo gege agba bolu ti Everton mo gege bi ti CEO won ta ba so nipa Thiago Scurro gege bi to so nu Thiago Scurro abi Scurro si lo ko ti e oni gege yin Folarin Balogun lohun o lo mo oni kege agba bolu ti Chelsea lawon ba ni e ba mu Lamine Kamara won ni awon si ti ni lokan pe Folarin Balogun lawon fe ta ki Chelsea to wa pe awon pada wo pe wo gbogbo e gan ti o ti papo mo awon baba ni kata nisin ibo ni ka won mo sure wa replacement lo nisin kini kankan gege bi alaye to sinu pe Folarin Balogun lawon wu le fe ta tele awon oni lokan lati ta Lamine Kamara sugbon gbogbo e owo ti ku awon ni papa mara collectively gege bi nti alaga won sonu DJ Spider ti ni awa mo lo o si ni awa mo lo ni ola le pade diku laaye doju itere a yi gbogbo e ponu oga wa Tunde Olawo Olotu eto Alex Ferguson ti jani oloko dana loko mi e se tembo ikan Splash FM e se o dabo
1: Splash FM 105.5

gbogbo ẹyin ọmọ Ọlọ́run, gbogbo ìgbà tí Ọlọ́run bá gbọ́ tí ọmọ ènìyàn gbàdúrà pé kì í kọ́, ó ní I will enter into his court with thanksgiving in my mouth. Èmi ó sì wọ gbọ̀ngàn rẹ̀ lọ pẹ̀lú ẹnu ọpẹ́. Àṣẹ kí ìtò sílẹ̀kùn yàrá ilédùmarè, àṣẹ ọpẹ́ ni. So ọba mi, ọba tiẹ̀, àdúrà àkọ́kọ́ tí Ọlọ́run kì í kọ́ nìyẹn. Ẹ wá kígbe tẹ̀lé mi lẹ́yìn, bàbá mi, ààwẹ̀ di ọjọ́ kejì lónìí, mo dúpẹ́ lọ́wọ́ rẹ tó tún jẹ́ ọba mi láyọ̀. Àdúrà kejì tí ọ̀run kì í kọ̀, òun ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣà èyàn ò lè lọ bí ẹ̀ṣẹ̀ bá ń gbénú ayé ẹ̀. Bíbélì ní a lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ nínú ìwé Rómù 6:1, ká ní kó rí ọ̀fẹ́ ọmọ pọ̀ sí. Ọlọ́run o, ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti níṣe mi, Ọlọ́run dáríjì mi. Níbi pẹpẹ náà ló ti ń tọrọ yẹn o, mọ́ sùn báyìí o. Ó ní bí èmi Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló tó bẹ̀ tí ó lè dúró. Ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ mi, kẹ́ ẹ lè bá a máa bẹ̀rù mi. A lè tẹ̀síwájú inú ẹ̀ṣẹ̀ ká ní kó rí ọ̀fẹ́ kọ́mọ pọ̀ sí. Ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ mi, Ọlọ́run dáríjì mi. Mọ́ wo tẹ̀ṣẹ̀ mi, mọ́ wo tẹ̀ṣẹ̀ àwọn òbí mi, Ọlọ́run dáríjì mi. Àdúrà kejì tí Ọlọ́run kì í kọ́ nìyẹn. Níwọ̀n ìgbà tó fẹnu sọ, adarí ẹ̀ṣẹ̀ jì ọ́ lónìí. In Jesus name. Àdúrà kẹta tí ọ̀run kì í kọ̀, òun ni àdúrà àánú. Àdúrà àánú, ó ṣe kígbe, Ọlọ́run sàánú fún mi lónìí. Olúwa sàánú fún mi nínú ọmọ bàbá mi. Ọlọ́run sàánú fún mi nínú ọmọ ìyá mi. Jọ̀ọ́ jẹ́ ránú gbà. This is the voice of the Lord. Níbi tó bá ti ń gbọ́ mi, ó ní àánú nìkan ló ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́. So gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi, ó ní bí Ísíráẹ̀lì bá pọ̀ bí yanrìn etí òkun, ó lèmi ó sàánú fún ẹni tẹ́mi ó sàánú fún, màá sì yọnú sí àwọn tí màá yọnú sí. Romans chapter 9 verse 15. So gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi, mi mọ bí tẹ́ wà, ọya yìí, mọ̀ọ́mọ̀ yìí tán, dádì

0: Adeyinka lorúkọ Ọlọ́run ogun ni mo ń kí wa pé kò lé.
1: Ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Ṣé dáadáa labálé? A kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ nítorí ti.
0: Lorúkọ Kristi, ayọ̀ ni a ó ní o.
1: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ ògùnrí afẹ́fẹ́. Kò ní bàjẹ́ lẹ́tọ̀.
0: Lorúkọ Ọlọ́run ọba, ọba kọ́dá ayé àṣẹ̀dá.
1: Kò ní bàjẹ́ kò má má ní bàjẹ́.
0: Ọba akọ̀mọ́ ti kà lẹ́yìn.
1: Kò ní bàjẹ́.
0: Ọlọ́run àwọn Ọlọ́run, Olúwa àwọn Olúwa, àpáta ayérayé, ibi ìsáde wa ni mò ń kí ẹ̀yin èèyàn. Nílé lóko lódò níbi gbogbo tí atẹ́gùn ìkànnì yìí ti ń fẹ́ dé lálẹ́ tìní ni mo ti ń kí wa wípé ẹ kú lẹ́ o.
1: Nítorí ọmọ ẹjẹ́ àjọ tún tó. Nítorí ọmọ
0: mo kí bàbá mo kí màmá.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Mo kí ẹyin wọ̀dà mo kí sìstá.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
0: Mo kí gbogbo wa pátápátá.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: Ọmọ lẹ́yìn Kristi.
1: Ọ̀rẹ́ ọgbọ́dọ̀.
0: Ẹ̀yin ọmọ Mùsùlùmí.
1: Ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: Mo kí gbogbo wa ò pé ẹ kú alẹ́ tìní lórúkọ.

Orúkọ Ọlọ́run ba òkè ni mo ń kí wa pé ẹka alẹ́ a kú àfọmọnìyàn ṣe o yóò rọrùn lórúkọ Kristi a sì rí ànúgbà ìbọn Ọlọ́run ọba mi ìbẹ̀yàn ìbẹ̀yìn pásítọ̀ ìbẹ̀yìn wòlíì ìbẹ̀yìn àáfàá ìbẹ̀lẹ́sìn àbáláyé ìbẹ̀ ọmọ kú ayé ìbẹ̀ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ìbẹ̀ ọ̀nà tí mo tọ̀ tí mo fi délẹ̀ ìbàdàn bí ìbẹ̀ ọ̀gá mi pàtàkì ọmọọba Kọ́ládé Àlàbí ọmọọba Tólóde Òṣogbo Aya Kókó Ònàkí Ajímọ̀ Tábà Oògùn Jìgbìnà bí àtẹ̀kùn ìṣèdílọ́jọ́ tí fi ń wù mí ọmọ ọba ni tí ń gbélé tí ń ṣe bí ọba ajagun mọ́fìtì bá ṣe ẹ̀yà kókó sùn nígbà ọ̀tẹ̀ bàbá mi mú kí yín ẹ̀ka lẹ́ o.

0: orúkọ bàbá wa ọba Adébáyò Àkàndé.
1: Mo ń gbọ́dọ̀ bàjẹ́ o, àárín lọ́kọ́láyà yìí.
0: Mo ń kí gbogbo ẹyin ẹ̀ náà pé ẹ kú lé. Olóòtú ètò yìí ṣeun ọmọ Akínọlá DJ Spider. DJ Spider ó wà níkàlẹ̀ ètò lẹ́nìí. Lẹ ṣe ń gbóhùn mi ketekete.

0: kankó ló gbọmọṣọ lọdọ olùṣọ kádé ọyọ ká lọ bá máa mi àyòyàwó ń bẹ ká ẹ pẹ ká ẹ dàgbà ìṣù ọmọ kó jiná fún yín jẹ máa mi àyòyàwó lọyọ mo kí yín o ká kú ń bẹ ká lọ bá àlájà adéwọlé retire principal ẹ ká lé màmá mi o. Ẹ kú ìfẹ̀yìntì náà yóò rọrùn. Ká kọjá sí fìdítì. Lọ́dọ̀ Ogunwálé Abel.
1: Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ nítorí tiwa.
0: Ká lọ́dọ̀ wọn, ká kí wọn dáadáa, ká ṣe wọn pẹ̀lẹ́. Kí wọ́n kú àsìkò yìí. Ẹ̀sìn ọba ó jẹ kópẹ́ o. Ká múrin wa. Ká máa lọ sí ọmí àdìo. Lọ́dọ̀ bàbá mi Adébọ̀wálé àti màmá Adébọ̀wálé. Ká kí wọn dáadáa.

0: ìyàwó, àwọn nǹkan kan kan wà tó ṣe wí, àwọn nǹkan kan kọ̀ọ̀kan wà tí ò ṣe sọ. Pàápàá tíṣẹ̀lẹ̀ ńlá bá ṣẹlẹ̀ sí ọkọ tàbí sí ìyàwó, nǹkan míì máa ń wu ẹlòmíì nínú ìrìn àjò yẹn, ṣùgbọ́n tí kìí ṣe sọ. Ìgbà míì àwọn èèyàn fẹ́ ṣe ní mọ́ta láwìn mọ́jẹ́ ọ̀sẹ̀kù, ojú kan náà ni wọ́n padà já sí. Kí ló dé tí òun kò lè sọ? Tó ń bá sọ tó wá di wàhálà ńkọ́, ibì kan náà ni wọ́n ṣàjà sí. Yóò wá jẹ́ mọ́ta láwìn mọ́jẹ́ ọ̀sẹ̀kù. Àwọn nǹkan wọ̀nyí ó máa lè nínú ètò ìgbéyàwó. Bóyá tí ọkọ bá kú, tí ìyàwó ẹ̀ sì wà ńlẹ̀ nínú mọ̀lẹ́bí, a máa wu ẹlòmíì bíi kó sún ìyàwó ẹ̀ lópó, tàbí kó ra máa jẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ kó ṣe ní fried chicken. Tàbí tí ìyàwó ẹlòmíì ń bá lọ tí ò sí láyé mọ́, wọ́n máa wu obìnrin míì bí obìnrin inú ilé. Nígbà tí alágbájá kú ti kú, ṣé òun kúkú máa ṣàyè bẹ̀? Tàbí kí bàbá alágbájá máa ṣàyè bẹ̀ fóun? Ṣùgbọ́n wọ́n máa ń dàárò wípé tó ń bá lọ mẹ́ṣẹ̀, tí bàbá alágbájá bá ní òun ò ṣe bẹ́ẹ̀ ńkọ́, làwọn obìnrin fi máa ń súra gbàràgbà, súnmọ́kùnrin kí a máṣá kó tó ṣiṣẹ́. Wọ́n ti pè é, wọ́n ti dá wọn lóhùn, ẹ̀yin kíní ṣe ẹ nídìí omi ni, ṣe ẹ nídìí ata ni, ṣe ẹ nídìí kankan ni. Àwọn obìnrin yẹn ó ti ṣètè súgbà ọkùnrin yẹn. Láti bẹ̀ lọ, tó bá jẹ́ ọkùnrin tí ó jó lójú kò mọ́ ó lọ, ìyàrá gbọ́jẹ́ tí sì bá mi ṣe kíní jẹ́ ìná sí járe. Ó máa ń rọrùn fún ọkùnrin nígbà míì láti ná sí obìnrin. Nínú ètò ìrìn àjò ìgbéyàwó, ó dá kí ọkùnrin àti obìnrin kí wọ́n jọ gbé dalẹ̀ ni. Ṣùgbọ́n eléyìí tí wọ́n mú wá yìí, kì í ṣe pé ọkọ kú, kì í ṣe pé ìyàwó kú, ṣùgbọ́n ọ̀kan nínú fámìlì ọkọ ló fẹ́ràn láti má jẹ́ kí ìyàwó bọ́ta. Ọkọ àti ìyàwó wọn ti jọ ń bọ̀ tipẹ́, wọ́n ti lé ní bíi 15 to 18 years tí wọ́n ti jọ ń bọ̀. Wọ́n ti bímọ kó tó di wípé afẹ́fẹ́ òde òní fẹ́ lu gbogbo alágbára lọ́wọ́ Ọlọ́run. Afẹ́fẹ́ òde òní fẹ́ lù wá lórúkọ Jésù. Àní kàndé nínú yọ̀, àní ríbànú jẹ́ ayé, ẹ̀mí tó ṣiṣẹ́ náà ni ó jẹ́. Ìwọ́ tó lọ́kọ̀ rẹ ló lọ́kọ̀ rẹ gbogbogbogbo tútútútú. Ìwọ́ tó níyàwó náà ló lù ìyàwó rẹ gbó dáadáa tán yányán. Ìlera àìlera lọ́kọ̀lọ́kọ́, àìlera lọ́kọ̀lọ́kọ́, àìlera tó kọlọkọ yìí ó ti lo ọdún méjì lórí ibùsùn àbí bó náà ti máa pè é lórí ibi tán tẹ sí mbẹ. Ó sì ń rìn sí ìyàwó láàpẹ, wàhálà rèé o, ṣé bó wọn ṣe máa bá lọ rèé? Ṣé bó wọn ṣe rìnrìn àjò yìí rèé?
1: Ilé ìyọ̀ gbọ́dọ̀ dàrú, ẹ̀jẹ̀ ajo tuntun.
0: O wa bo ta.
1: Dede yi o bodo baje.
0: O wa enikan.
1: Tuntun. O la shiri be nko. Ebi ajo tuntun. O ma bodo baje.
0: Ti o ma safise nita.
1: Ti wa. O ma bodo daru. Itori omo.
0: Ori enikan ti o ma safise.
1: Ogori afefe.
0: Ye ba ni ayin ja pade ni hotel bayi
1: koni baje ko mama ni baje ade yin ka so
0: hotel ti won ti pade yen ikan ninu awon molebi oko ka sugbon obere yen ori yen si si ya photo e pelu okunrin yen mo hotel yen
1: eto ile yawo yi o mo gbadan baje
0: gbo to pe
1: arin loko laya yi
0: otun bi ke yen lo kire lati bada ko lo se sise kelebe ni kire anto ko to ka pelu ohun atokunrin yen na to to ka wa ile to wa se nbi okunrin yen na atobirin yen na o tun ri o tun ya picture won.

lẹ́ẹ̀kẹta kó wá pàdé wọn lọ́jọ́ kóríyàwó ń bọ̀dọ̀ ń lọ tóníà òun fẹ́ ṣàdédé òǹdódé yẹn ni àwọn jọ fẹ́ dìbì kan àwọn jọ fẹ́ ṣe kíní kan kó wá sọ fún pé àwí wá ìwọ àtọmọkùnrin kan ẹjọ ń jáde àwí. Ìwọ àtọmọkùnrin kan ẹjọ ń jáde kò pẹ́ ẹ̀ kọmọkùnrin náà wọ mọ́tò dé. Kọ́ mọ́ jọ dúró papọ̀. Kọ́ àwọn sọ fún pé ìwọ àtọmọkùnrin kan ẹjọ ń jáde. Ó wà nílé ọkọ rẹ. Ó sì ráyìn àlè mọ́kọ lára. Ṣé nítorí wípé ó rẹ̀ wọ́n? Ṣé nítorí pé ó ṣe kinní kan? Ntọ́ba máa fi fèrè ìta sílé. Òun gan rẹ́dì báyìí láti mọ ṣe pẹ̀lú rẹ̀. Òun gan rẹ́dì báyìí láti mọ ṣe pẹ̀lú ẹ̀. Olóhùn òsì bẹ́ẹ̀ òun ọ̀sẹ̀ nìyẹn bá fi fọ́tò hàn fọ́tò ojú ọ̀kẹ́ ní àná ó fi hàn fọ́tò ẹ̀kejì ó fi hàn ọ̀rọ̀ wíwọ̀n káyín ni nǹkan sọ̀rọ̀ ni.

0: ṣe ń dé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n.
1: léyìn ọgbọ́dọ̀ dàrú ẹgbẹ́ àjọ tuntun ọ̀dẹ̀dẹ̀ yìí ọgbọ́dọ̀ bàjẹ́ ẹgbẹ́ àjọ tuntun.
0: ọmọbìnrin yẹn wá ṣàlàyé fún pé.

0: ṣẹ̀ẹ̀dẹ̀ bí mo ṣe sọ. Fámílì ọkọ lọmọkùnrin torí arábìnrin yìí. Ọkọ ẹ̀ sì ti lọ́dún méjì nílẹ̀ ẹ̀lẹ̀. Tí ò lè dìde. Kìnní yìí sì ń wù ú, ó fẹ́ ṣe é. Ọkọ ẹ̀ ni ò sì lè dìde yìí. Ọkùnrin ni ò lè dìde, ọkọ ẹ̀ ni ò lè dìde nílẹ̀ yìí. Ọwá wò ó títí títí. Bí ó ti rẹ́ nìkan ti ń yọ lẹ́nu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé à lẹ́ o, lágbájá o. Hello.
1: Ẹ̀ka
0: alẹ́ máa o.
1: Àlàáfíà lẹ wà.
0: Àlàáfíà ni máa mi. Ògo ni fọ́nà. Oṣù tuntun rí o, mọ́mì. Àmì o, Jésù. Àmì, àmì, àmì, àmì, àmì, àmì. Àmì o, Jésù, àmì. Àmì o, yes ma. Yes ma. Àmì o, àmì, àmì o, àmì, àmì. Bẹ́ẹ̀ni.
1: Kí ló ká ọkùnrin yẹn ná? Bí ọba lòun ó tu àṣírí, ẹnu rẹ̀ lè já okun ẹ̀mí ẹ̀ o.
0: Ẹnu ẹ̀ lè já okun ẹ̀mí rẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Ẹnu rẹ̀ lè já okun ẹ̀mí ẹ̀. Kí ló kàn? Èyí wọ́n ní bójú rí ẹnu adákẹ́. Èmi ò rí tó kàn o. Àìmọye àwọn tí a ti ṣe tẹ́rí ogun tí tóbìnrin yẹn lè gbé jù nù ayé rẹ̀ láti ẹ̀ pé kò kú. Ẹ̀gbọ́n rẹ̀ tọ́fẹ́ ṣe tó ṣe sófó fún omi lè gbanú ẹ̀. Kí ni?
0: Ẹ̀gbọ́n.
1: Ọmọ sọ wọn kiri ohun oníṣẹ́ ni.
0: Ọkàn rí wọn ni.
1: Ògùnṣẹ́ obìnrin yẹn èmi ò dá lẹ́jọ́ o. Mi ì dá lẹ́jọ́ toró ní bí ara kálukú ṣe wà sí. Àtúrọ́bìnrin tó ṣe pé ọkọ ẹ̀ kú lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ẹ̀yọ orúkọ tó sì ní láyé ìkọ́ lọkùnrin kan rí wọ́n òun bẹ́ẹ̀ ni. Ìyàwó ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni ó sì dúró tí ọmọ ẹ̀yọ kan ṣe fún yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ mi. Àṣìṣe obìnrin tó ṣe pé bí ọkọ rẹ̀ bá kú tipa ni ẹ̀mọ mara lóṣù kan mara kálukú bá ṣe rí ni. Tí obìnrin yẹn bá wá sọ síbì kan tí bá ń rọra ń lọ jẹ mọ́sàlẹ́ ti ti ní kọ̀rọ̀ ogun òkun lọ́mọ̀ òkùnkùn yẹn ò ká èmi. Níwọ̀n bàgbà tó ṣe pé ẹnìkan òkú ní yàtọ̀ ẹnìkan ìtọ́ba ru kálukú ló lè fi rẹ̀ sí. Ó lọ́mọ bára rẹ̀ ti rí. Sọ èmi ò rí tó ka ọkùnrin yẹn bẹ̀ ẹ̀yàwó kẹ́sì kan ṣẹlẹ̀ bẹ́yẹn.
0: Ok. Ó
1: fẹ́ ká fi kẹ́kọ̀ọ́.
0: Ok.
1: Bẹ́ẹ̀ni ọkọ̀ yẹn ọkọ̀ àti ìyàwó yẹn. Ẹ̀yìn ọkọ̀ kú ni. Ṣé o ti yé yín? Ọkọ̀ yìí ti ẹ̀kú. No, ọkọ̀ yẹn ò kú. Nítòsẹ̀lẹ̀ ni pé àrọ ọkọ̀ yẹn ò yá bí bẹ́ẹ̀ tuntun iná.
0: Ok.
1: Ọmọbìnrin yẹn wá jáde. Ó jáde síta tó lọ ń bí fẹ́ǹdì ẹnìkan. So nígbà tó ó ṣe tí ọkùnrin yìí rípara rẹ̀ yá, ó wá di pé wọ́n ní kó relocate nǹkan. But àti ṣe rí owó kóyàwó àtọmọ lọ gan kò rọrùn. Ó ti yé yín bẹ́yẹn. Ó wá ní kíyàwó àtọmọ kí wọ́n sì dúró síbi táwà. Kóhun fi tó màtọ́ náà bá ń ṣe bí kinní. Òun ó máa mọ̀ bí òun ti yanjú ẹ̀. Ó ti yé yín bẹ́yẹn. Ó kàn máa ń wá ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò padà lọ. So ọmọbìnrin yìí kò fi ẹni tí wọ́n jọ ń bára wọn ṣe yẹn kò sílẹ̀. Ṣùgbọ́n lọ́jọ́ kan àbúrò ọkọ ẹ̀ ká wọn. Òtẹ́lẹ̀ ni wọ́n ti pàdé. Wọ́n ríra wọn kò bó kòrò ni. Obìnrin yẹn ò dẹ̀ sọ nǹkan kan. Kò kí kò ṣe bí ìpó mọ̀. Wọ́n jọ ń wọra wọn kò sẹ́ni tó sọ nǹkan kan. Àṣẹ ọmọkùnrin àṣẹ ti kọ ó ti ya fótó wọn lẹ̀. Ó tún wá wọ́n tó wá ṣe sá ó ti pẹ́ o. Ó tún wá ká wọn níbòmíì. Ṣé ní òtẹ́ẹ̀lì míì? Òun máa ń gbọ̀n jẹ́ tó máa ń ṣe fàájì káàkiri. Bó ṣe tún rí obìnrin nìyẹn. Ó bá kúrò ń bẹ. Kí kúrò ń bẹ tó kúrò ń bẹ. Afẹ́gbọ́n rẹ̀ lọ́lọ́ pè. Ẹ̀gbọ́n rẹ̀ wà lé ní táìmù yẹn. o wa lo pe egbon re o ti so pe egbon re na ti pe pe boda iyawo yin o n se kini kini kan kan kan mo ko ni so ma to sa to sa ru to sa lo pe oko wa won ba ni awon fe ri awon to awon tan wa wu tan wo bi kini kan kan kan won ba juwe nkan kan ni won ba ni sa won ni ke won ba won ni be ni oni ni tori fa won gan na se yi awon gan na won jo ni nisin ta won se jo se nkin na won sa kuro fun awon
0: ebi awon reception
1: bi won se bi won se bi won se lo kale pon le won lori ni na won kale pon le won lori obirin yi oro to we okunrin o si gbo sa si wa lare bi won se bi won se gba ile ko ma won lowo na won ba won ba ya photo obirin yen bo se ro to we ti o ko to kun yen to wo boxer to o ni o ma o mo won won ka ni ko won won su ka nbe o bere yen de lo le ma to de le oko e de won jo nwura won won so kankan ma to wa ji ni aburo oko o ba lo ba egba re de ba ni gbo ke ke daru ni ta se kini ni kini kankan kan tori pe okunrin yen o tu wa hypertensive o so pe o won mo tori ti o to won to ko to ma pariwo si se ti understand ba
0: yes
1: na buru ba lo le won lo ba lo fi to ba lo fi photo han ma ga ji ni won e ye won ti ya we gba won se pe o ti ko ti to se mo e gba won la ko so oro ko se kini kan o gba oro n sa di ran to o ba la ti pe obirin si family meeting won ba wa le pe ko ma lo pe aisha to se omo awon ijo si gan o ron lo faisa si eyan kan e mo bi awon mo le bi se ni se won sa le obirin e gai obirin yi o ko le kan si ni ni

0: tó wà lórí ara wọn táwọn wá ní tilẹ̀kùn nínú ilé ìtọ́jú gbára wọn sùn. Ibi tí ègbò ti wà nù. Tí bá gbọ́ kọ́ sọ̀rọ̀ ẹ̀ kọ́ máa wòóràn kọ́ mọ́ ju owó òun tó bá sì wàá lò ní agbára kan lòun òbí wà láyọ̀ ọlọ́run dájì ní kí tó kù lọ́dún ìpàdé bóyá ní ọparí ẹ̀ tí wọ́n bá fa burú tẹ̀. Kó yá sọ ara ẹ̀ kò sí ìtọ́kàn. Àti pé náà ṣe tó bá tẹ̀ wá sọ sọ́gbọ́n balẹ̀ sóò ní ọmọ ọba ọkọ gbọ́ bùkátà ọmọ mẹ́rin ni. Ẹni ẹ wo arin wù kò sí tí ó jẹ kò sí tó mú ó sì ń dọ́gbọ́n ara rẹ̀ ó sì fún ní nǹkan kan wá ló wù ọ́. Òun gan lọ́ fẹ́ fọkọ́ o bí bá gbọ́ báyìí kọ́ yá jáwọ́ bẹ́ẹ̀ kọ́ mọ̀ sọ nǹkan ká ṣe máa fẹ́ káyè wọ́n bàjẹ́ lọ́jọ́ abúlé ayọ̀.
1: Hello, ládì mi. Ẹ ka lẹ́sà o. Yes, sir.
2: Olùṣọ́lá tún bọ̀ wọ̀ ṣọ.
1: Ẹ ka lẹ́sà ládì. Yes, sir.
2: Ẹ bá mi kí dẹ́lẹ́.
1: Ok, sir.
2: Ìbílẹ̀ mo gbìyànjú kí wọn kọ́ mi ò di nọ́mbà wọn lọ́wọ́. Kódà mo fẹ́ pe PRO.
1: Ok.
2: Mo bíìlì láàrin ọ̀sẹ̀. Ẹ bá gbà bá kí wọn pásánálì. Èyí tẹ́ ẹ dálẹ̀ lálẹ́ yìí bá bàá gbójú rẹ̀ ẹ̀dùn adákẹ́rì. Kì í ṣe gbogbo nǹkan tó jú bá nílẹ̀ ẹ̀dọ́ sọ ó ní ọmọ ọ̀dọ́ náà fọgbọ́n
1: ṣe.
2: Tẹ̀yẹ̀bá pọ́nà òfófó ṣíṣe ní máa padà rí báyàn lẹ́sẹ̀ ni.
1: Ó máa padà rí báyàn lẹ́sẹ̀.
2: Kódà gan-an tí ó ẹlòmíì ti ba ó ti pàṣẹ bẹ́ẹ̀ kankan tí ó tó tí ó máa sì tó fi. Ẹgbọ́dá ilé ẹgbẹ́ kẹrin bàbá sọ lẹ́ka pé ojú èmi dé yìí fọ́.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
2: Ojú tó bá fọ́ pẹ̀lú ọ̀pọ̀ tó fà ní ó ṣòro ó wò bàbá.
1: Ojú tó bá fọ́ tó bá jẹ́ pé ọ̀fà ni ó ṣòro
2: ó wò. Tó bá jẹ́ káwọn bàbá ni ó ṣòro o. Ìgbà tí ìṣe kátàrà àbí àbígbà
1: ń dàkúmà.
2: Kódà tí dókítà bá yẹ̀wò dókítà ó pọ̀ wò rí kẹ̀kẹ́. Àbí ló tún kù. Ebi kẹ̀kẹ́ bá ní lẹ́pà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìyẹn lọ bẹ́yẹ bàbá mi. Bẹ́ẹ̀ni tó dálẹ̀ ojú ẹnu adákẹ́ ìṣe. Ó ní ó wù ú kẹ̀kẹ́ náà ṣe.
1: Bẹ́ẹ̀ni ó wù ú ṣe. Ó wù ú ṣe. Ó wù ọmọkùnrin yẹn ṣe pé. Bóyá ni oṣù wa máa bu ẹyù. Ok.
2: Ìgbà mi pé mo fẹ́ pé ṣé kò ṣe ìwọ̀ mọ́ ni. Èyí mo bèrè lọ́wọ́ yín ni o, tó èyí tẹ̀ ṣe Yorùbá, ṣé ìwọ ń bẹ àbí ò sí
1: pọ́n? Èwọ̀ ń bẹ o.
2: Àbẹ́sẹ̀
1: ti gbé wọ̀. Èwọ̀ wà o.
2: Àwọn èyí wá ń take unnecessary risk. Torí pé mo mọ̀ pé èyẹ bá ń dẹ̀wò pẹ̀lú ìyàwó oníyàwó tó sì mọ ọkọ rẹ̀. Wọ́n gbọ́dọ̀ jẹ́ papọ̀ o. Ìṣẹ́ wọn bá sì ṣe ìkìtọ́ ẹ tó bá lọ wọ orí yóò rẹ̀ rù ẹ̀ kò sí ni. Tó àlàáfíà fún bàbá
1: mi ní ìṣẹ́ ìrọ̀ bí ìdájọ́. Hello.
3: Hello sir.
1: Hello sir.
3: Ẹ má bínú èmi náà tó ni.
1: Ok.
3: Ṣé ẹ pé obìnrin yẹn lè lé ara rẹ̀ mọ́gùn tó lè lọ bá ọkùnrin padà?
1: Obìnrin lè lé ara rẹ̀ ní mọ́gùn.
3: Gbogbo ẹni tí mo ti rí mo sọ fún yín o ẹ mọ̀ pé mi kì í ṣe pé ọ̀rọ̀ yẹn fẹ́ o.
1: Ok.
3: Kọ́ bá di pé ó fẹ́ ṣe tí ò nídìí fún ẹ̀ ni ó gbé súnmọ́ ju tí ó padà gbé súnmọ́ kọ́kùnrin náà mọ̀jẹ̀ owó òun o. Ó lè lé ara rẹ̀ mọ́gbùn tẹ́ pé mọ́gbùn tí ó sì le gan ẹni tí mo sọ yìí mọ́gbùn ọlọ́rẹ̀ rẹ̀ ni tó bá ti rìn díẹ̀ tí ó mọ tí ó kíní tí ìta mi rè é bọ́ kó tó nígbà òkúta wọn tó mọ̀ pé ní tó ṣe rè é. O lè lé ara rẹ̀ mọ́gbùn fún o ẹjọ́ kọ́ sọ́ra rẹ̀ dáadáa ó ti sọ fún ọ pé ẹ wú òun pé kíní kan tó bá lọ di sáàdì tẹ́sù bá lò fún ẹ kìlọ̀ fún ọmọ dáadáa. Ẹ ra sà.
1: Ọ̀rọ̀ tí ìràwọ̀ náà sọ yìí obìnrin tún lè lé ara rẹ̀ mọ́gbùn ọ̀tọ̀ ni náà. Hello.
4: Ẹ̀mí Adéyinka.
1: Hello sir.
4: Ẹ̀mí Adébọ̀wá lè
1: máa. Dádì mi ẹ ká lẹ́sà o. Yes sir.
4: Àjí nẹ́nẹ́ àjí ẹ o.
1: Yes sir. Tó ṣe
4: o gbogbo wa ti ṣe àti dárò ẹ o. Kò ṣe lálẹ́ tó ti ẹ̀ pè àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run olúwa ṣeun.
1: Ogunfọlọ.
4: Èyí tó gbé wá lálẹ́ ìyá Adéyinka.
1: Bẹ́ẹ̀ni sà.
4: ọkùnrin yẹn fẹ ẹnu ló fẹ kìbọ tàkútí ọlọgàn. Ẹnu ni ó kìbọ tàkútí ọlọgàn tàkútí ìgalà.
1: Tàkútí olóṣooṣù.
4: Ẹ ló kù sí. Ẹ fílẹ̀ obìnrin wù ni. Ara ọkọ èèyàn ò yá, ó ti dáhùn pátápátá. Àdìrísì bẹ́ẹ̀ ṣe sọ èmi ìmọ iye oṣù tó ti jẹ́ àbí ọdún.
1: Ọdún ọ̀bẹ́ẹ̀ ni ẹ ti lé lọ́dún. Bí méjì
4: ẹ ti lé lọ́dún. Bẹ́ẹ̀ ni
1: bẹ́ẹ̀ni tí ti wà nílẹ̀. Bẹ́ẹ̀ni.
4: Ìwọ wa ní ó tún wá wu ìwọ torí pé o ti ka mọ́ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. Kí ni fúrúbúlẹ̀mù ẹ̀ gan ná? Nọ́mà tó yẹ kóbìnrin yẹn ṣe ló ṣe yẹn. Ẹran ara béèrè lára ẹ̀. Ebi ń pa nílé. Kò sí nǹkan kan tó fẹ́ ṣe. N tó lè ṣe náà nìyẹn tó fi lè tọ́jú àwọn ọmọ ẹ̀. Kì í wá ṣe pé fún ìwọ tọ́kọ ẹ bá kú ni ó tó kan irú ẹ̀yìn nínú ilé tán lè ṣu lópó fún. Tí wọ́n bá ṣu lópó fún yín ní ààyè ọ̀tọ̀ kò tí ì kú náà ó túmọ̀ sí pé ìwọ gan ló fẹ́ pa á. Bóyá òun gan ló ṣe nǹkan sọ́kọ yẹn tó di ọkọ tó di ẹ̀gbọ́n ẹ̀ mọ́lẹ̀. Ojú ò wá kúrò lára ìyàwó ẹ̀. Ó túmọ̀ sí pé òun ló di ẹ̀gbọ́n ẹ̀ mọ́lẹ̀ nìyẹn. Tó bá dẹ̀ fi súnmọ́bìnrin yẹn lẹ́ẹ̀kan kò sọ́gbọ́n kó rí kọkùnrin yẹn má kú. Bóyá ọlọ́run tó ń lọ rẹ̀ ní ẹ̀ bóyá ẹni tí ó bá wọn gbé dìde bóyá kò tí ì sí nítòsí ni. Wọ́n mọ̀ náà. Irú dáradára wo ló wá ń sọ yẹn? Ẹ jẹ́ kìlọ̀ fún dáadáa. Kó yà jẹ́ kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Kó má kúkú yà. Àìmọ iye irú wọn. Olùṣọ́ bèrè ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ṣé kò sí èèwọ̀ mọ́ ni? Èèwọ̀ wà o. Èèwọ̀ wà o. Ara ikú tó ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nísìnyí nìyẹn. Èèwọ̀ ni wọ́n lù jù. Wọ́n kọlu èèwọ̀. Ó dẹ̀ ṣekú pa wọ́n. Bẹ̀tú wọn mọ̀ pé àwọn kọlu èèwọ̀. À ń gbé ojú tìlà. Wọ́n fojú egbò tẹ́lẹ̀. Ṣé ju egbò ò ní ṣẹ̀jẹ̀? Ṣé kòkòrò ò ní wọjú egbò? Ṣé ìta ò ní wọ̀? Ṣé gbò ò ní bú rẹ́kẹ́? Bàbá fẹ́ bá yín sọ̀rọ̀
1: ẹgbẹ́
5: ẹgbẹ́ ọ̀gá
1: bá yín sọ̀rọ̀. Ẹ̀tọ́ ni ẹ mọ́ mi mà. Yes ma.
5: Ṣé ìfọwọ́ fi ń yẹyin pé ta ò kọ́ má fèrè eré síta?
1: Bẹ́ẹ̀ni.
5: Inú mi ti ẹ̀jú fún gangan ló wá bá yín. Ta ló ni èrè eléwèrè? Èrè ìwèrè ló fẹ́ jẹ́, ó máa ṣe èrè fún mi. Kó má lọ jáwọ́ bẹ̀.
1: Hello, sir.
6: Ẹ̀ka alẹ́
1: sá o.
6: Bó ni ẹ kú jọ mẹ́ta o.
1: Jọ mẹ́ta nìyẹn sá dádì.
6: Orúkọ mi ò yípadà. Ògúnwálé Ògúnrí ibẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
6: Láti gbọ́dọ̀ Fìdítì. Mo kí gbogbo ilé o.
1: Yes sá.
6: Kí àwọn èèyàn.
1: Yes.
6: Àbá mi lọ́sàn-án lóṣù mo kí ní o.
1: Yes sá.
6: Mo kí Sitanẹlẹ o.
1: Ok.
6: Ẹ̀kú àtẹ̀mọ́lẹ̀ o. Ẹ̀kú àtẹ̀mára o bí àṣà àwọn ará wù. Ẹ̀ sẹ́ inú ayé ọkọ yín tọ́lọ́n gbédìde ọlọ́run níjó gun náà
1: gbé náà o. Jésù àmì àmì o.
6: Àlàáfíà tó péye ọlọ́run bá ní pèsè
1: fún wọn lórúkọ Jésù. Àmì o àmì àmì àmì.
6: Àwọn èèyàn ti sọ̀rọ̀ gidi gan. Kódà yàrá ìyàwó o ti bẹ́jọ́ lórí. Inú mi wá dùn wípé ọkùnrin yẹn inú mi dùn wípé òun gan ló fi ọ̀rọ̀ rẹ̀ síta.
1: Bẹ́ẹ̀ni.
6: Torí tí ọba sọ síta kò ní gbọ́ ìmọ̀ràn yìí lóòrò bí tòun ń ṣe dáa ni. Àmọ́ ńgbà tó ti gbọ́ mọ̀ràn yìí inú mi ló gbà á kó mi bọ̀. So kó take time. Irú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lára ń tan pé kí ló kan máa yin lẹ̀. Wọ́n mọ̀ jẹ́ pé ogun ẹnu pa ọ́. Ọkùnrin gbọ́n obìnrin ní ète. Kí ló fi ń ṣeré bí ọmọ ìjò yìí? Òun bá obìnrin fà á. Ìdọ́kan ni ẹ̀sán. Tọ́lá ń sọ wípé tí bọ́dà ìmọ́lẹ̀ ń sọ tó ní ìdúwọ̀nà kan ló dàbí.
1: Bẹ́ẹ̀ni.
6: Ìdí ìgbé torí pé wọ́n gbà fún ọ ni. Ṣé ẹ̀dá kó ti yí máa bọ́dà ìmọ́lẹ̀ lẹ́sẹ̀?
1: Bẹ́ẹ̀ni.
6: Kò sẹ́ni tí ó sì gba kò sẹ́ni tí ò ní gbọ́bìnrin gbọ́ pé lóòótọ́ ni ló kọ́ ló dà. Obìnrin ní ète gidi gan. Sọ̀rọ̀ rẹ má para rẹ o. Ọlọ́run ní pa ọ́ fáwọn ọmọ rẹ o. Wọ́n ní bójú bá rí ẹnu adákẹ́. Ìbá àgbàlagbà ni ọ. Ọwọ́ à ń sọ obìnrin olóbìnrin kí o níṣẹ́ ni. to ni se ni to bi so bi ni bi ni bi ni kaki wa wa baba ko ni se wa ko se re to ma so bi ni lo bi ni kaki ki lo ko pelu ti e e gba baba wa ni so pe wo gan lo di oko re male to fe koku ko ni gba yawe ilu e wa so ra re o olohun ni pa fun ma re o boju ko nbe o wu o ma je ju mo wu o o mi nta ma je ju mo wu o boju ko nbe o Olorun yo o gbadu at Olorun Olorun mu fere ko mu ku lokan re tori bebe ni ku gidi ni yun tori bebe da o ko bi le bokan ni to ton o ofo ma ni se yeye o ke yeye iwo na ma ba yeye re ka ki o ma bi to bi ni o ti rojo re de nisi to ti so pe to nkan ba ru gbo ti o so fa won ore re amon ti an mo npa re orisi o biri ti ni ete orisi ete lati mu o ku loke pe to so ba pe won lo fe to ba je obstacle fun ye gi diwo to je corona ti e lo iwo yo kan mu oku nbe ni olorun bo mu mare o boju ko nbe o oju ma se ti e boju ko nbe lati number 2 yo tu lona bo mi ma je todo re tu that is our only contribution e le se ma bi tu bo
1: yes sir show ode ode hello
7: e ka le
1: ma o
7: abi nke
1: ah mommy alaja lati oyo okay wa
7: efe
1: alafe lawa alafe lawa yes ma yes ma ami o ami
7: ayo ni ko gugu
1: ami o jesu ami o ami
7: mo ba yin lenu e tori mo ta jesu
1: okay
7: mo ni se mo ti gbo je nbe
1: okay
7: ya ni ayoyawo ti so pupo loro ati brother Emmanuel
1: okay
7: ẹni tí ò bá tí rọrọ rí ni mo rò pé nǹkan kankan ní àdúgbò ilé dádì mi ó ti ṣẹlẹ̀ rí ọ̀dà wa yẹn ọlọ́run pé wọ́n ojú ẹnu wọn dáadáa wọ́n káyàwó bọ́dà wa kan nígbà kan àwọn agbọ̀rọ̀dù gan ni wọ́n ti fẹ́ wọ́n ìyà ń wèrè dọ́jú alẹ́ ni ọjà wèrè pátápátá ni nítorí àìlè ìpẹnu dání nítorí àìlè mẹ́nu lọ́wọ́ kí ni pọ́bẹ́mù ìlú àbáfi ti ti fi sọ tí ò bá níṣẹ́ kó lọ wá sẹ́nu ìkọ́ṣẹ́ kó lọ bí gírí sórí kó lọ wá sẹ́ tó bá ṣe tó bá rẹ̀ orí òpin kò ní mọ ẹgbẹ́ yóò mọ nǹkan tó kàn lọ́rọ̀ ara rẹ̀ àwọn obìnrin burú jù bá ń lọ o nígbà tó bá sọ wípé tó bá sọ fáráyé pé òun gangan ní interest nínú tàbí pé òun gangan ni lọ́ fẹ́ fi àìsàn sí ọkùnrin wọ́n wá ní àrùn obìnrin lọ́wọ́ nígbà yẹn ní òkèrè mo jáde mọ́ra tù nǹkan tí mo mọ̀ ní sí ni pé wọ́n sọ fún mi torí náà tó bá yẹ kó ló wá bá yín gbàdádé nìkan ẹ bá sọ̀rọ̀ kò lọ jókòó jẹ́ ní tí ó mọ̀ sí dọ́jú alẹ́ rẹ̀ obìnrin wà fún un obìnrin wà ní lọ́wọ́ kó mójú tó mọ̀lẹ́bí tiẹ̀ àdéhùn ti ni the care is not taking ó ẹrù tí èsì tiẹ̀ ni lórí pé òun gangan ló fẹ́ pa bọ̀dá rẹ̀
1: Come on, Bino. Yes, sir. Shima. Yes, sir.

0: Hello.
1: Ε καλέ
0: μα ο.
1: Ε
0: τονί μα ο. Ε Ιάμι. Yes ma. Ε τονί ο. Εσύ ο αδούκε ο αδούκε ο. Εσύ μα αδούκε μα. Thank you ma. Hello.
2: Hello.
0: Hello, sir. Okay. Benny. Okay.
2: Okay. Okay. Ilé ọkùnrin ó wá wùdù kan tó ní hù díẹ̀ ó wá ya fọ́tò wọn mẹ́sì wá ń hùhù ó sá sọ sórí atẹ́gùn àṣírí tú ọkọ lè wọ́n wá lọ sárúgbó wọ́n wá sọ funfun ọ̀hún wọ́n sá sọ funfun náà rí fóun ni tí ọba sì kú ọbẹ̀ lórí ìwòye lè ṣe
0: tí ọba ì kú
2: tí ọba ì kú o. Ẹni ẹ̀wà ó kí lè rí rẹ̀. Ìbànújẹ́ tí ó jẹ náà nù. Olóògùn fún èkú rí ọ̀rọ̀ wọn sì ń dàrú kẹ́ni kí lọ́kàn ti ẹ̀ kọjá wọ́pọ̀ mẹ́tọ́ bá tó wẹ̀ ṣàlàyé funfun kọ́mọ fàdánwò ayérayé sì ṣàjẹ́.
0: Bàbá mi tí ò bá sún yọ́ mọ̀ gbọ́yìn lálẹ́ yọ́ mọ̀ gbọ́yìn láì bàdàrẹ̀.
2: Wọ́n sọ kọjáwọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan. Kí lọ́kàn tí ẹ bẹ́ẹ̀ kí ló lè lọ títí tó báyìí gan kọ̀bọ̀rọ̀ wá bòmí síwájú ni kí lọ́kàn tí ẹ tó fẹ́ pẹ̀gbẹ́ ẹ ní. Tọ́kùnrin bá tí ìka bá ṣe nílùú wàhálà ìtí tí ìka bá ṣe wàhálà ọkùnrin náà ń wòyí lé lórí tóbìnrin ó bu ẹkún tí ó ní ẹgbà mi ó lágbájá sí kọ́kọ́ mi ó tani ó sọ pé bẹ́ẹ̀ fọ́ tani ó sọ pé tani bẹ́ẹ̀ ọba fọlọ́ọ̀sẹ̀ wọn ni ọpọlọ́hún rẹ̀ náà wá ìgbélé rẹ sọ fún ọba sì gbọ́ kọ́yà jáde fún bẹ́ẹ̀ kọ́ba ní bẹ̀rẹ̀ nǹkan mọ̀ bínú torí pé láti ìgbà tó ti sọ fún yóò ti máa wárú yóò ti máa wá kí tó mú o àwọn agbọ̀rọ̀ ló sì ń bẹ́ńta tí wọ́n bá tarọ́ bá mọ tó yẹ kí nǹkan ṣe ọlọ́run jẹ́ agúnlé ayọ̀
0: o
2: àdúrà wọ́n gbà.
0: Hello ma. Àmì Jésù ma.
3: Olùsọ̀bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé ṣé kò sí ewọ̀ mọ́ ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Ewọ̀ ń bẹ̀ kódà di bíbí ìsàfijọ́. Ṣùgbọ́n àròjinlẹ̀ ni ò sí mọ́.
0: Àròjinlẹ̀ ni ò sí mọ́.
3: Ṣé wọ́n bá sọ pé ọba ṣe kí lèyìn bí ó ti rí rèé o. Èèyàn máa ronú sí pé ayé ọlọ́run mọ̀ jẹ́gùn nǹkan máa ń ṣẹlẹ̀ sóhun. Ebi ilé ẹ̀ sáfún.
0: Bẹ́ẹ̀ni.
3: Àbí.
0: Bẹ́ẹ̀ni.
3: Àròjinlẹ̀ ni ò sí mọ́. Ojú ṣe ń pọ́nra ojúra ni.
0: Ojúra ni.
3: Pọ́nra ni.
0: Kì í ṣe pọ́ mọ́jú.
3: Pọ́nra ni kò rí tọ́ yẹ orí mọ́.
0: Bẹ́ẹ̀ni.
3: Ṣé wá rí ẹbí ẹ ti ọ̀rọ̀ ìdẹ́síba Emmanuel sọ pé obìnrin lè ṣe kínní ẹ̀ nǹkan ṣẹlẹ̀ nílùú kan fi mọ̀ tètè ṣiṣẹ́. Ọkùnrin
0: yìí. Ṣé sàdúgbò wa ló ṣe ṣẹlẹ̀.
3: Ṣé
0: ọmọ sàdúgbò yẹn bọ̀? Ṣé
3: ṣe mọ̀
0: oró? Ó ti
3: parí. Ibi mo ti ṣiṣẹ́ pọ̀.
0: Ok.
3: Tó wọ́n bá ní pẹ́pẹ́ yìí bí ọ̀rẹ́. Bí aládùúgbò tí yọ jẹ tẹ̀gbọ́n tá àbúrò aládùúgbò ṣùgbọ́n tó jẹ́ pọ̀ rẹ̀ ni wọ́n.
0: Ok.
3: O ní ọ̀rọ̀ yẹn ló ṣẹlẹ̀ sí lọ́dún náà. Fún ọmọbìnrin yẹn ọkùnrin ṣàdìdà láàmù ọkọ rẹ̀ kì í gbélé ó ṣàdìdà ọmọbìnrin láàmù. Ohun tó wá ṣẹlẹ̀ ni pé ọmọbìnrin yẹn ó ti kú ó náà ṣàṣe mọ́ṣe tí àṣírí ti tún sọ́wọ́ ọmọkùnrin. Ó wá ní tí ọba ìgbà fún owó lówó ipò tún àṣírí. Bí ọmọbìnrin yẹn bá ní. Wọ́n ṣàjọ dàdí láàrin ara wọn. Ó ti yẹ bá ọmọbìnrin yẹn ń kílèmù pé tí àbúrò bí ọ̀rẹ́ lè jẹ́ sọ́kọ̀ nǹkan tó ṣàgbọ̀lé lórí náà ṣùgbọ́n òun náà wo bòmíì. to tesiwaju be ngba to wa to akoko kan ni okunrin yen o wa lo fi ejo son eni baba kan pe iyawo omo won o nse bayi o nse kene kene kan kan kan mo wa so babere yen won si ri mu looto o ti ye yin to wa ni awon do le gbati oko re ba de ṣugbọn sa mo pe ko si be yan se le buru to ti o ni leni ti o le so to le so fofo ti nbo fun le kan ara won aburu oko na lo so fun so iya lagbaja won so bayi won so bayi koda won do de keyboard awo de ni o won ti so pe nta fun pe o pe o la won si le yin de ni kan be omo omo bere o si lo se nkan ma gun
0: Bene.
3: Oh, sorry, I'm not supposed to forget.
0: Alafia. Alafia, oh, eshe o. Hello.
1: Hello.
0: Eto de o. Alafia, ya jicha. Eku ni radio yin o. Eku ni radio yin. Eku ni radio yin ma. Oh, yeah, yeah. Ben, ma.
1: Asa
0: lak
1: bakan.
0: Oso mungo ko. Iku.
1: I don't know about Kawa.
0: Yes, sir. What's more?

0: nínú ìrìn àjò láyé.
1: Tó gorí afẹ́fẹ́ o,
2: ẹni bá jẹ́ lè tó.
0: Nǹkan míì máa ń wùyàn láyé.
1: Ilé o.
0: Tó sì jẹ́ wípé ìparun ni ọ̀nà rẹ̀.
1: Iṣẹ́ mi o, kò gbọ́dọ̀ bàjẹ́, ọ̀dẹ̀dẹ̀ wà.
0: Ọ̀nkú, ohun tí mo bá yín sọ.
1: Ètò ìgbéyàwó kò gbọ́dọ̀ bàjẹ́, kò ní bàjẹ́ lè.
0: Ọ̀pọ̀ rẹ̀ ni àwọn èèyàn ti sọ.
2: Kò ní bàjẹ́ lè tó nítorí afẹ́fẹ́.
0: Ohun tí mi kàn tiẹ̀ tún wá sọ ni wípé wá gbà kàrà, wá gbà dùndú.
1: Dàrú ẹ̀jẹ̀ àjọ tún.
0: Lọmọdé fi mojú ẹ ni.
1: Ọ̀dẹ̀dẹ̀.
0: Tẹ́ ẹ bá fẹ́ràn rẹ̀ lóòótọ́.
1: Ẹ̀jẹ̀ àjọ tuntun.
0: Ohun tí mi sọ fún wọn ni mò ń sọ fún ọmọ Nàìjíríà yìí o. Pé obìnrin ò ní, obìnrin ò le tó bá yẹn, tó bá wù yẹn lọ́kàn láti fẹ́.
1: Orí ọmọ kò ní.
0: Njọ 2000, njọ 5000. Njọ kìíní kan 1000. Ó dẹ̀ lọ́mọ.
1: Kò ní bàjẹ́, kò ní.
0: Ẹ wò sọ̀sọ̀, bá ń ọmọ rẹ ni ó bá ń fún lówó yìí, ni ó bá ń fi ra nǹkan fún o. Kò ní fi jíṣẹ́ fún ọmọ.
1: Kò ní bàjẹ́ o.
2: Kò ní bàjẹ́ lè tó torí afẹ́.
0: Àwọn ọmọ ni ó bá ń fún lílé yìí o. Bá ń ṣe lè fún kìíní kan o. Ibi tó ti bẹ̀rẹ̀ sí máa fẹ́ràn rẹ nìyẹn. Tó bá di pé owó yẹn wá ń rẹ́gúlà.
1: Àrin lọ́kọláyà.
0: Yóò mọ̀ súnmọ́ ẹ ni. Tó bá ti ní ìdí ẹ̀.
1: Ẹ̀jẹ̀ àjọ tuntun.
0: Ó rán obìnrin o, ọkùnrin àti obìnrin. Tí obìnrin bá wà nínú problem ńlá kan.
1: Ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Tó wà nínú problem ńlá kan.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o. Ìlú ò gbọ́dọ̀ bàjẹ́.
0: Ọkùnrin bá sì nífẹ̀ẹ́ obìnrin bẹ́ẹ̀.
1: Gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Owó ló lè fi control rẹ̀. Owó ló fi control rẹ̀. Tó fi yíjú ẹ̀ padà sọ́dọ̀ ẹ̀. Yàtọ̀ fún ọkùnrin gan tó mọ̀ án tó ń tó pé ó bàbá mi rè é. Hello daddy.
3: Èmi ni Láìsí Mr. Ògúnwálé.
0: Yes sir.
3: Ṣé ẹ rí mẹ́sàn-án àdíà yẹn?
0: Bẹ́ẹ̀ni.
3: Ó léwu.
0: Ó léwu.
3: Ó léwu púpà púpọ̀. Kó má fa ojú ẹ̀ mọ́ra rárá o. Tí ọ̀gá fẹ́ pa
0: ara ti bí ok.
3: Ẹgbẹ́ ìgbọ́jú bàbá mi Zaka sọ.
0: Bẹ́ẹ̀ni.
3: Tó bá ẹ dọ́dọ̀ obìnrin yẹn, nígbà ìpínlẹ̀ lẹ́jì òde, yóò pò ń lọ kí máa yẹn. Tó bá yìí fi lọ kí, tí ẹ bá fojú rí jú báyìí, kù ni fún màá tó wà lórí ààrẹ yẹn. Tó bá ti báyàwó rẹ̀ ṣàṣepọ̀. Òṣìṣẹ́ kọ́ máa pò ń mọ́ dọ́dọ̀ rẹ̀ nígbà yẹn pé ọ̀dà rẹ̀ ní ìpínlẹ̀ ní àbúrò kó má dẹwò rárá ni.
0: Kó má dẹwò rárá.
3: Kó má lé ọrẹ o. Kó má fà mára pẹ̀lú owó kankan. Ó gbójú kúrò ń bẹ̀ pátápátá. Ó gbójú ẹ̀ kọ́ wá náà bò mí lọ. Kó wá oko tó tóun tiẹ̀ lọ. Kó má dé bẹ́ẹ̀.
0: Kó má dé bẹ́ẹ̀.
3: Má fọwọ́
0: ẹ̀ láì
3: sẹ̀. Ẹ̀mí sò mí wá sórí atẹ́gùn ìyẹn
0: lọ ni. Ok. Ok. Hello.
4: Hello.
0: Hello ma.
4: Ṣé bíyàwó ẹ̀gbọ́n rẹ̀ lẹ́gbẹ̀ẹ́?
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
4: Ojú kí ló fẹ́ fà mára?
0: Àní tí èmi
4: kàn. Ó ti lè ti kẹ́gbọ́n rẹ̀ kú orí nǹkan sórí oko ni. Bẹ́ẹ̀yàn bá sọ pé tó bá gbẹ́kẹ̀lé agbára kan tó rò kó nǹkan ló fi ja obìnrin ẹni lógún. Bórí rẹ̀ bá dé pè nù bí àṣà oko ẹnì kan wọ́n má bínú o. Orí rẹ̀ olè bẹ̀ẹ́ sánú o. Wọ́n gbà tó ti jẹ́ péyàwó ẹ̀gbọ́n rẹ̀ kọ̀kọ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o.
0: Wọ́n
4: bá fà lójúmọ́ ara náà síbi nǹkan kọ̀kọ̀ náà wọ́n
0: mọ̀ sí. Nǹkan kọ̀kọ̀ náà náà
4: mọ̀ sí. Ṣé wọ́n lè fọ́ gbangba ni? Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Kò yẹ kó rí bẹ́ẹ̀.
0: Àsìkwárí. Àyìn tí èmi kàn tiẹ̀ sọ lè mí ni mo sọ yẹn pé
4: ọ̀tọ̀ ni.
0: Hello.
5: Hello Adeyinka.
0: Hello sir.
5: Ife Imarata Ifo Emi Uge. Ìgbóró kúndùn bá ń lọ. Kódà ẹkọ ogúnjọ kan náà tọ́lọ́mù bá ti fún kápá rẹ̀ kí gbogbo ni ó nà á. Ẹwọ́ tẹgbọ́n rẹ̀ yẹn léwu o.
0: Ó ti yé mi. Àní tí mo sọ ní.
5: Ẹ̀rọ bàbá mi àìsàn ìbàbà Bìkítì bàbá Ògúnwálé ti sọ àti àbúrò ṣùgbọ́n pé ṣé kò sí ìwọ̀ mọ́ ní wáwá o. Ìgbàdégbà bọ̀dá rẹ̀ aláàárẹ̀ o. Níwọ̀n ìgbà tí a bá jó bá muṣẹ́ yunifásitì níwọ̀n ìgbà tí a bá jọ lájọṣepọ̀ kò lè rúlà o.
0: sorry ma kadi n lo to fun ara o kadi n lo ta o he ah baba mi adibo wa lere o hello is daddy
6: ebo adinka
0: hello sir
6: o ton ba
0: kami sir
6: sorry nkan to sele yi
0: mo be ni
6: o ko ni ma dare la mo ko se we agbe je mo wo je ba se wi yen ti o ba ti fe ku o se we agbe je mo wo akiri aimoye o gugu awa ta nsoro ya tawon baba tawon mama from experience ni o ko ma pare lojo epe ko lojo pare eje mo ni ru elegbe elegbe ni fura mi kan to sele o pare ni o
0: o para re ni
6: o para e ni o
0: e ba ni na nbe ka gbo die e ma bi ni
6: fun
0: fun ko sorun to lo
6: sokun mo to lo gbere ko eh ni kilo sele daddy o ba wa ni o lo fofo se bi se leyin na to lohun o ko ta sire asire na lo tu o so tan o si ni okay won le omo birin yen ri won le o si ma to bi ose meji ora re lo fokun kun ko gi leyin kun ni lo lo so mo encourage se yen lo pa
0: o pa re mi o
6: enu e lo pa so nito lo emi ro ni o sa ro ra ko do pa re je ko ja wo na kan ti o yo owo mi la ko gbe ka na ko ra ma je ko ma je bread ati wa je je nigba ni lo ba mu le ko je ko te olorun o gboju kuro lara obirin yen o se mo pe obirin mi wa o to je pe won so strict to je pe be fun we die fear ti o ni gba be fun gan ko ni to ye gba nte ese yen nigba to ba gba ko gba nigba pe a se ba buru oko o bi awon omo ohun lo fun to fun won lebo yi be je pe yo gbe wa yen o gba danu ni pe wa ma gbe ti o fe gbe wa iko ohun tori e gbowo lowo e tori pe a o n bimo fun yin lo n se gbowo se ba awon omo lo ni ko wo fun ma koja ye o ko ma gogiri koja ewe o ko ma gogiri koja ewe o le suke o
0: ese
6: lomi na
0: ye ma
6: lo sori
0: ori mi
6: ide topic mi to ba ton wa
0: ese o dupe.

0: onímọ̀jẹ.
1: Hello.
2: Ẹ kalẹ̀ o.
1: Ẹ palẹ̀ o, ẹ kú ètò.
2: Ètò ni ẹ.
1: Yes, sir.
2: Yes.
1: Ẹlẹ́dẹ̀ ló pọ̀ láti ọlọ́run kẹ́mi jẹ.
2: Ok.
1: Ṣé òun ti fẹ́ kí ọkọ obìnrin yẹn kó kú tẹ́lẹ̀?
2: Mi mọ.
1: Àti kí ló dé tí wàá fi tó fi àwọn òkú mẹ́ni ẹlẹ́ni lọ́rùn? Ṣé kúláàsì? Kọ́yà jáwọ́ bí àkùtì ọ̀yọ́. Kọ́ jáwọ́ mi.
2: Ọ̀dà ọ̀dà àtìgbọ́ àtìgbọ́ lórí ìkànnì kejì ìpele kejì tí a sọ lálẹ́ tìní.

0: ọwọ́ yín sì ni agbára ìdílé wà.
1: Èyàn gbọ́dọ̀ dàrú, ẹ̀jẹ̀ àjọ tuntun.
0: Kó mọ tó máa gbọ́ ti bàbá ẹ̀.
1: Bí o gbọ́dọ̀ bàjẹ́, ẹ̀jẹ̀ àjọ tuntun, ohun àṣírí ibẹ̀ ń kọ́. Ẹ̀jẹ̀ àjọ
0: tí mọ̀mọ́ na kọ́kọ́ máa ń gbọ́.
1: Gbọ́dọ̀ bàjẹ́ nítorí tiwa.
0: Tí mọ̀mọ́ na kọ́kọ́ máa ń gbọ́.
1: Nítorí ọmọ.
0: Nígbà wo bá fẹ́ tó bí ọdún bíi mẹ́ta mẹ́rin márùn-ún ni bàbá tó lè ya lọ gbé kínní wa ya lọ ṣeré wa ya lọ ṣùgbọ́n bó ti wù kó rí náà tó ọmọ sì máa gbọ́ ti ìyá rẹ̀.
1: Adéyinka sọ pé kò ní bàjẹ́
0: o. Ọmọ máa ń gbọ́ ti ìyá ẹ̀. Láàrin ẹ̀yin obìnrin àwọn kan mọ ìtọ́jú ọmọ dáadáa.
1: Kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Láàrin ẹ̀yin obìnrin.
1: Kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Àwọn kan mọ bí wọ́n ṣe tọ́jú obìnrin tí wọ́n ṣe máa ń tọ́jú ọmọ débi tí ẹnìkan ò ní ṣerú ẹnìkan.
1: Nítorí ọmọ ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́. Kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Láàrin ẹ̀yin obìnrin.
1: Kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Àwọn kan ò mọ̀ bí èèyàn ṣe máa ń ṣe ìtọ́jú ọmọ tí wọ́n fẹ́ràn ara wọn títí dọjọ́ alẹ́.
1: Adéyinka ń sọ wípé kò ní.
0: Ẹ̀yin obìnrin tẹ́ ẹ mọ ìtọ́jú ọmọ tẹ́gbọ̀n yóò máa pe àbúrò tí àbúrò ó sì máa pe ẹ̀gbọ́n ẹ̀ tí ìfẹ́ ó sì wà láàrin ọmọ ìyá yẹn títí tí ó fi dọjọ́ alẹ́ wọn.

ekeko lalete ni eyin te sese nbimo ton mo yin o ti ju bi entin lo ti kan ba tin eti kan eya ma ba we ara o suru boyo toro je lowo re ni ko se ni to toro lowo enikan gbogbo yin le jo ni e si bodo ni fe ara yin eyin le mo be se create fẹ́yẹ̀ tá àwọn ọmọ bá ṣe ti ń jẹun lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ bù ti táyé pọ̀ tẹ́ ẹ bù ti kẹ́hìndé kéré tí wọ́n bá ti ń gán hatred máa ń wà láàrin ara wọn ẹ wá kẹ́kọ̀ọ́ o kẹ́ ẹ sì gbọ́ tuntun lálẹ́ tèní.

0: ọlọ́mọ tí bàbá máa ń fẹ́ràn jù ọlọ́mọ tí ìyá máa ń fẹ́ràn jù.
1: Ilé ìyọgbọ́dọ̀ dàrú.
0: Ìyá yìí ló bímọ.
1: Tuntun ọ̀dẹ̀dẹ̀ yìí ò gbọ́dọ̀ bàjẹ́. Ilé àjọ tuntun.
0: Nígbà tí ó di pé àwọn ọmọ máa ń gbọ́njú.
1: Ilé àjọ tuntun.
0: Tí wọ́n ti ń wọ bí ọdún bíi mẹ́fà méje. Ọmọ kan ti láìkí bàbá.
1: Ọmọ gbọ́dọ̀ dàrú. Nítorí.
0: Ìyá yìí tọ̀nà ọmọ yìí títítítí. Tó máa fi wọ 12 years.
1: Kò ní bàjẹ́ lè.
0: Kàkà kójú ọmọ yẹn kúrò lára bàbá ẹ̀.
1: Kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò má má ní bàjẹ́.
0: Ó tún pèlè kèsì ni.
1: Nǹkan sọ pé.
0: Tá bá sọ nkankan.
1: Bàjẹ́ o.
0: Lẹ́yìn.
1: Kò ní bàjẹ́ lè.
0: Ṣé mọ̀ pé ọmọ máa súnmọ́ yá. Kí bàbá wọn bá ti dé gbogbo ọ̀nà ni ó wà. Dádì mi má mi mi sọ báyìí. Ìgbà yẹn ni Gbẹ̀ngà wa sẹ́lẹ̀. Ìgbà yẹn ni kí ni wá ṣeré ìgbà kí ẹ má sọ pé mo sọ fún yín o ẹ má gbé mo sọ fún yín o nǹkan báyìí náà sọ lẹ́yìn yín o kẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ sì ṣe o. Àwọn ọmọ yẹn yóò ti yín ti bàbá ẹ̀. Gbogbo plan tán bá gbé wá. Ó yẹ pé bàbá ti mọ̀ tẹ́lẹ̀ bàbá yẹn ò yí dànù. Bàbá yẹn ò yí dànù. Tó máa fi wọ 16 years. Kí bàbá tó dé kò ní sọ̀rọ̀ kò ní sọ nkankan ṣùgbọ́n tí bàbá bá ti dé ni ọlọ́rọ̀ bàbá nkan báyìí o. Ọmọ kan náà sì wà tó náà fẹ́ràn ìyá rẹ̀ tó fẹ́ràn ìyá ọmọ yẹn mọ̀wé gan ọmọ yẹn fẹ́ràn rẹ̀ ọmọ yẹn mọ̀wé gidi ọmọwé gan kíní kankan ìwà ń tọ́jú ìkanjú kan lọ. Ntọ́jú yìí tó mọ̀ wí ní tó sì fẹ́ràn rẹ̀ ntọ́jú rẹ̀ ó ntọ́jú ẹ̀ débi wípé ọmọ yẹn gan mọ̀ wípé òun yìí ṣe ọmọ màmá òun tó bè lọ́wọ́ dájú ẹ̀ pé ṣé màmá yẹn ló bí òun ní màmá rẹ̀ náà ni màmá mi ò láìkí mi ò ntọ́sọ fún kínní kan yóò kà gbogbo tí màmá yẹn ṣe fún ọmọ tó láìkí. Bàbá ní kọ́ mọ̀ wọ́rí ìwọ náà ò ṣe tiẹ̀. Ṣé ẹ mọ̀ wípé nǹkan bá dàgbà nìyẹn tán fi jáde secondary school tán fi jáde university nǹkan ọmọ yìí bá dàgbà nìyẹn.

0: ọdẹdẹ yìí o.
1: Ẹ má jẹ n tàn yín.
0: Bí ẹjọ́ tuntun ohun àṣírí.
1: Ọmọ tí ìyá fẹ́ràn. Ọmọbìnrin ni.
0: Ìdọ̀bàjẹ́ nítorí.
1: Ìyá ti wò pé tí bàbá bá ti lọ tán.
0: Nítorí ọmọ kò ní bá.
1: Tó bá kò nìkan lé.
0: Ogori.
1: Ọ̀dọ́ rẹ̀ ló wọ́n lọ máa gbé.
0: Kò ní bàjẹ́ lẹ́tọ̀.
1: Ó ti fọkàn sí, ó ti fọkàn tẹ́.
0: Kò ní bàjẹ́, kò ní bàjẹ́, kò ní bàjẹ́ kò bá máa.
1: Ikú ọmọ ò sì ní pa gbogbo wa. Ikú ọmọ ò ní pa, ikú ọmọ ò ní pa ọmọ wa. Àárí wọn kẹ́kẹ́kẹ́, àárí wọn pẹ́pẹ́pẹ́, àárí wọn já, àgbàdo wọn títí dalẹ̀. Ọmọbìnrin yìí ṣàìsàn. Kí á tí àtìmọ́ pé alágbẹ́jẹ́ ṣàìsàn, ó ti wé báàgì, ó ti gbé wu ẹ̀, ó ti gbé kẹ́kẹ́kẹ́, ń lọ tọ́jú ọmọ yẹn.
0: Ẹjẹ́ ẹjọ́ tuntun nítorí ọmọ.
1: Wọ́n lọ tọ́jú ọmọ yẹn nílùú tó wà, kò pẹ́ kò jìnà. Nǹkan ṣẹlẹ̀, nǹkan ṣẹlẹ̀. Ọmọ yẹn ṣá, ó jẹ́ ọlọ́run ọba mi nípe. Wọ́n dẹ̀ arrange bí wọ́n ṣe sìnkú ẹ̀, ọkọ ẹ̀ ní òun máa gbé lọ sí ilé táwọn rà. Ó sì gbé lọ bẹ̀, ó sì lọ sí ngbà tí àdélé tán. Ngbà tí àdélé tán. Ojoojúmọ́ ni ń sògbérí ẹkún. Ọmọ tí bàbá fẹ́ràn, ọmọkùnrin ni, ó ti níyàwó. Ọ náà ti lọ́mọ. Ìyá tí ò fẹ́ràn bàbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, kò fẹ́ràn bàbá. Bí kò dáná oúnjẹ, kò mọ́ fún bàbá jẹ. Bí kò ṣèwẹ̀, kò mọ́ ṣùgbọ́n ìyá ṣá ti fọkàn. Tán ọmọbìnrin ẹgbẹ́ ọmọbìnrin yìí tó ọmọbìnrin bá sì wálé yóò fún yẹ lówó, yóò fún bàbá náà lówó. Tó ọmọkùnrin náà bá wálé yóò fún bàbá ẹ lówó, yóò fún yẹ náà lówó. Ṣùgbọ́n láti ìgbà tí ọmọbìnrin tọmọ yẹn ti kú, tọmọ yẹn ti kú ni wàhálà ti ń ṣẹlẹ̀ sí bàbá nínú ilé. Ìyá gan tó fẹ́ràn rẹ̀, ó ló yẹ kí problem máa ṣẹlẹ̀ ju bàbá lọ.
0: Gbọ́dọ̀ bàjẹ́.
1: Àṣìyà ti ń, ó ti ń, ó ti ń, ó ti ń tẹ bọ́tìnì, bọ́tìnì, bọ́tìnì kí bọ́tìnì sí bàbá. Bàbá wa pe ọmọ ẹ̀ wípé ọmọkùnrin wa o.
0: Ọdẹdẹ yìí.
1: Tó ń bá kú báyìí ni, tó ń bá ṣe nǹkan báyìí ni, tó ń bá ṣe wá nǹkan báyìí ni, tó ń bá ṣẹyìn nǹkan báyìí ni, tó ń bá ṣòtò nǹkan báyìí. Gbogbo nǹkan pátápátá tó ń ní, òun rèé o.
0: Nítorí tiwa, ọmọ gbọ́dọ̀ dàrú. Nítorí ọmọ.
1: Bàbá wa pe ìyá pé tó bá pàun pàun, gbogbo nǹkan pátápátá tó ń ní, òun ti fàlẹ́ ọmọ òun lọ́wọ́. Tọ́ọ̀bà sì pọ́mọ rẹ, pọ́mọ rẹ kí tiẹ kúkú bá ọ. Tọ́ọ̀bà pọ́mọ rẹ, pọ́mọ rẹ kí tiẹ kúkú bá ọ. Kó o kú mọ̀ pé o ti pọ́mọ rẹ tán. Ṣùgbọ́n tó ń wo nǹkan kan ò sí lọ́wọ́ mọ́ o. Gbogbo nǹkan tó ní pátápátá, òun ti yọ̀ǹda ẹ̀ fọ́mọ rẹ.

0: inú mọ̀mọ́ òun ò dùn títí dò ní inú rẹ̀ ò dùn tó ń bá lọlé yóò máa sàn lọ́wọ́ a máa sàn lẹ́sẹ̀ a máa sàn ní gbogbo ẹ̀ bí ìgbà wípé kò ní nǹkan bí ìgbà pé kò ní nǹkan kan bí ìgbà pé kò lọ́lọ́run mọ́ bí ìgbà pé kò ní pé ọmọ yẹn tó ti ṣàìsí hun láti gbé o ti ṣàìsí ní wàhálà ti ń ṣẹlẹ̀ náà lé o.
1: ilé o ọgbọ́dọ̀ bàjẹ́ o.
0: mo ní tààbà sọ lónìí.
1: ọgbọ́dọ̀ bàjẹ́.
0: mo fẹ́ wà nílé.
1: ọ̀dẹ̀dẹ̀ wà o.
0: tàbí kọ́ sọ fún bàbá.
1: ó bàjẹ́.
0: kí bàbá sí rédíò lálálá.
1: ọgbọ́dọ̀ bàjẹ́.
0: kí màmá máa gbọ́.
1: kò ní bàjẹ́ lè.
0: ọ̀rọ̀ tí àwọn èèyàn ó sọ fún màmá. àwọn bàbá mi wà níkàlẹ̀. àwọn màmá mi wà níkàlẹ̀. àwọn àbúrò mi wà níkàlẹ̀. àwọn ẹ̀gbọ́n mi wà níkàlẹ̀. tí wọn ó sọ̀rọ̀ fún màmá ẹ̀bí màmá wọn ó sọ fún un ẹ̀bí bàbá náà wọn ó sọ fún un. kó gbìyànjú tí ò bá sì sí nílé kó sọ fún bàbá kí bàbá sí rédíò kí wọ́n máa gbọ́ wa. bí mo ṣe ń sọ̀rọ̀ mo ṣá mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ bàbá náà yóò sì rédíò báyìí sẹ́gbẹ́ màmá bí yàrá wọn kàn tiẹ̀ yàtọ̀ yóò sáré pé màmá ṣáà ń gbọ́ ọ̀rọ̀ tí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ntẹ̀yìn èèyàn bá sọ sí i ilé ò gbọ́dọ̀ bàjẹ́ ilé ò gbọ́dọ̀ dàrú àárín ọmọ ò gbọ́dọ̀ bàjẹ́ àárín ọmọ ò gbọ́dọ̀ dàrú ọ̀dẹ̀dẹ̀wọ̀ ò gbọ́dọ̀ bàjẹ́ ọjọ́ alẹ́ wa gan ò gbọ́dọ̀ bàjẹ́. làbárí mi rèé o ẹ̀yin èèyàn.

0: 07069493000. That is 070 14 47 70 070 14 47 70. And I can be no joke, boy. No, hello, hello, hello,
1: hello,
0: hello, hello, hello,
1: hello,
0: hello, hello, Ami Jesu, Ami.
1: Ni se se join program ni.
0: Okay.
1: Omo ti ma try to ba yin. Abubakar.
0: Lati.
1: Sabu.
0: Sabu. Okay. Okay. Okay.
1: Simokola.
0: Okay. Okay.
1: Dari iru nkan ka so.
0: Beni. On sele ni. Lodo eyin gangan bayi ah e gbo osuke dada ka le gbo yin dada sa
1: o de tin get to 50 years
0: now e tin get to 50 years
1: won to 50 years bayi
0: 57 bayi okay okay
1: awa mefa ni mama ni
0: e mefa ni mama yin bi ah ejo e soro soke ah
1: cheget
0: mo eh eh mo get
1: dinu awa me fe fa yin
0: okay
1: cheget
0: mi ben
1: okun mi ti lu wa ni wa o ti ni o ti ni mere
0: ben mere okay
1: mo mama ni won so mi duro cheget
0: mama yin se kini
1: mama yin
0: eh
1: mama mi ati baba ni won so nduruko mama baba ni
0: okay
1: baba baba ni
0: okay
1: won so brother ni keti ni oruko baba baba ni
0: okay
1: jege
0: okay for
1: during the time mama ni won eh won tamo awon yuku bibi pe gugu nkan tin ba tre wa du lori re pe awon ni wa lo shipu
0: ipa won ni
1: jege bibi awon ni wa du lori gugu nkan tin ba fe shipu
0: okay
1: mama ni o sha pa ni de ton ton pe ko ndo du chege mi
0: okay
1: won ni won family mi to je first born ni le wa
0: okay
1: ni mai ko ti di mu no
0: o ti di mu
1: chege ah wo ti mo ni pe ati ya wo
0: ah eh eh sorry eh okay
1: won sorry suki
0: okay be network yen ni e ma bi mi
1: chege mi igba ti awon bi mi wa
0: okay.
1: Jegedi.
0: Okay.
1: Oda mi ti eni keji ni ati shalaisi. O wa po mi nikan laarin o tojo okun.
0: Okay.
1: Jegedi te ba ri nkan ti mo foju bi ni.
0: Hmm.
1: Baba mi o ni agbara. Bi pe bi mo se n ba yin soro yi, Olorun kan ni e ni ni do ri pe bawo ni ba ju. Jegedi.
0: Mhm.
1: Olorun ni mo wa tai. Wa tai. Ben wi pe ngba tawon obi mi ku ga ti mo ti mo wi pe ko ma je pe wa gbe ide ka ta ti ni ti mo pada wa ni gege bi omo
0: okun
1: e ba di o pe ton ti ti da wa e ka mo ka ti mo fe so la ni mo ka fe gba yin o seri ife la ni papa ya awon ni won ma si te omo
0: awon ni won ma
1: won wọ́n máa ń gbé ìfẹ́ jáde láàrin àwọn ọmọ mi.
0: Okay, okay, okay.
1: Mo jẹ́ kí a jí ìyá àti bàbá kó máa gbé ìwọ̀n àwọn ọmọ mi sí ọmọ báyìí àti báyìí. Ó yẹ kí wọ́n fa gbogbo wọn síwájú mi
0: wọ́n
1: tán kó máa ti kọ́ wọn. Wọ́n jọ máa tán wọn sí àwọn ọ̀nà tó gbà lórí ìrìn àjò. Ibi a bọ̀dá bàbá yìí.
0: Hmm. Odoba, okay.
2: Seri tabani ka gbe lo sinu tolonga.
0: Ben.
2: Olorun fere ka wa jura wa lo. Eri pe oni Jacob mo fe.
0: Iso ni mo korira.
2: Te ba tun wa ai am ba ti ya. Ya fe na Jacob.
0: Ben.
2: Baba fẹ́ràn Isau. Kí ni bàbá rẹ fẹ́ràn Isau ni tó ń ṣe fún? Ìwà tó ń wù fún bàbá rẹ yóò pẹ́ràn yóò ṣe gbogbo ẹ̀ bẹ̀tọ̀ lẹ́ni Jacob. Ṣùgbọ́n ìyẹ́ sì fẹ́rẹ̀. Tú ọlọ́run náà dẹ́ fẹ́ràn Jacob bó ṣe jọ́ lẹ́yìn tó. So kò sí ìwà tí òbí bá wù tọmọ bá wù sí òbí kò pọsíbù kí ẹ mọ fẹràn ọmọ kájú kára o ìwà tí ọmọ bá wù sí òbí ẹ yóò kọ sí ìfẹ yóò kọ sí pé mo fẹ ríyà irú èmi nìsín bàbá mi mo tọjú ẹ dáadáa bàdára rẹ ò yá gbogbo àwọn tá a jọ jẹ ọmọ bàbá ọmọ ìyá. A pè wọ́n for 6 years. Mo dá bàbá yẹn lò. So ó wá mú kí bàbá yẹn kí ó ní ìfẹ́ mi. Ó ní ó mú kí bàbá yẹn kí ìfẹ́ rẹ̀ pọ̀ gan sí mi torí mo dúró tì í. Àwa mọ̀ sọ̀rọ̀ tó bá tí má gbé lọ sílé ìwẹ̀ bóyá mo fẹ́ wẹ̀. A ní wo kò sí gbogbo àwọn ọmọ ìyá rẹ̀. Àwọn bàbá rẹ̀ ṣe lè lówó tó. Ó ní wọ́n mọ tọrọ lọ́wọ́ ẹ̀. So ijọ́ kan ó tún wá yàgbẹ́. Ìgbé yẹn pọ̀ sí mi lẹ́nu. Ibi mo ti gbé wọn lọ lẹ́bi. Ìgbé yẹn pọ̀ sí mi lẹ́nu. Ó wá ní mo rí ìgbé yẹn kò pọ̀ sí ẹ lẹ́nu. Ó ní wo ẹ ń bá ní ọ lára lórí property mi àrò ni.
0: Àmì bí ó ṣe rí nu. Àmì bí ó ṣe rí nu.
2: Ṣé wá rí i pé ìgbà tí bàbá ìdádì wa wà kú tán gbogbo àwọn tí mò ń wọ yìí ogun wa fẹ́ jẹ party. Wọ́n wá ní problem. Tẹ̀gbẹ́ tí mi bá fẹ́ wá sí ilé bàbá rẹ̀ bí ò l'accident ìmí ò ní wàhálà ìmí ò ní sòrò. So bẹ́ẹ̀ lójú wọn bẹ́ẹ̀ pé bí mo ṣe wọn mo lè mọ̀ pé ìpè bàbá
0: ló ń jà wọ́n.
2: So ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ń fa ìfẹ́ tí àwọn òbí wọn ò ní sí wọn. Ọ̀kẹ́ ní ìsìn. Ẹ tó tọ́jú tèmi tó dúró tèmi kẹwàá ni nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú ẹni tí ọ̀sà fún kò pọ́sìbù. Ìfẹ́ gbọ́dọ̀ yàtọ̀ síra wọn. Ìṣesí tẹ̀yìn bá ti tèmi ò ná ń pè ní lọ́ọ̀fù ò ná ń pè nífẹ̀ẹ́ ó ní máa sì fi fẹ́ràn mi. Ok program tẹ̀ ṣe ní àìmọ ya àwọn èèyàn ní òsùn.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ń gbọ́ prógáàmù yìí? Ṣé ń sì dúró pé àwọn fẹ́ gbọ́ prógáàmù yìí? Bẹ́ẹ̀ lèmi náà. Mo láìkí láti gba prógáàmù ìfẹ́ téèyàn ní sí yìí. So ẹlòmíì lè dárú prógáàmù lẹ́wà ẹ̀ kẹ́ àìmọ yìí yóò ti sùn. So ó ní nǹkan tí wọ́n rí lára yín tí wọ́n fi ń dúró pé tí bàbá yóò fi parí dago kan pẹ̀lú gbogbo tẹ́ ẹ̀ sọ látàárọ̀ ni mo tòkò tí rédíò tí mo ń gbọ́. Ẹ̀báyẹ̀ tí ó ṣe prógáàmù báyìí ni mo máa gbọ́ torí pé ẹ̀kínní àwọn nǹkan kan wà tí ẹ mọ̀ ṣe tó ń kọ́ sí ìfẹ́. Ẹ̀kínní ẹ mọ̀ gba àwọn èèyàn láyé láti ẹ̀sprẹ́ẹ̀sì fílẹ̀ wọn. Kìsì pé ẹ̀yìn tọ́ ẹlòmíì tẹ bá dá ṣètò báyìí yóò yìn sọ́ ti yín bẹ́ẹ̀ pé òǹkan ló ní kí wọ́n dá ṣètò. So àìmọye rédíò mi ni àwọn èèyàn ò pe àwọn èèyàn sí mọ́ torí pé
0: wọ́n ń ṣọ́ọ̀tì wọn.
2: Ẹ̀wẹ̀ yìí ni ṣe ẹ́ farabalẹ̀ fún everybody láti sọ fílíǹsì. So ó mú káwọn èèyàn irú ẹni tó ló ń pè sábónìsì ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe fún láyè tó sọ gbogbo ọ̀rọ̀ inú ẹ̀. So bó ni ó ṣe tó ń gbọ́ prógáàmù yìí tí ò ní jókòó ti prógáàmù yìí. So àwọn nǹkan téèyàn bá ń ṣe òní ò mọ kọ́ sí love ìfẹ́. Bàbá Awolowo kí la fi gbàgbé ẹ̀dùn òní olónìí ní tó ṣe fún wa ni. Yáradua kí ni a fẹ́ rántí ẹ̀ ní tó ṣe nípò nìkan ló ti dèwọ́ epo padà. So anything téèyàn bá ṣe òní ò kọ́ sí ìfẹ́. Ẹ bá ṣe síbi ò ní fẹ́. Ní tí ọmọ mi bá ti sí mi ni màá fi fẹ́ràn rẹ̀. Èèyàn bá bẹ̀bí tọ̀ la pé kí n fẹ́ràn ọmọ bákan náà èèyàn lè fẹ́ràn ọmọ bákan náà. Tí wọ́n bá ṣe bákan náà sí ni so kò possible. So bí everybody bá ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kan sọ̀rọ̀ ni kò possible kẹ́ mọ́ fẹ́ràn ọmọ kẹ́jùkan.
0: Kò possible.
2: Ọ̀rọ̀ ìṣe ìṣe. Kò lè possible kẹ́ mọ́ fẹ́ràn ọmọ kẹ́jùkan. Ẹ fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ní gbé sójú. Kẹ́ wàá ní fẹ́ràn ọmọ yín kẹ́jù kan rẹ̀ ìwà kan àbí ṣe sí kan yóò ní ìtẹ́ni ẹ̀ ṣe tẹ́ fi fẹ́ràn rẹ̀ ẹ̀ẹ̀kan ní gbé sójú ẹ̀ẹ̀kan ní gbé sára ni. Máa fẹ́ sọ fún yín lónìí pé ẹ̀lú tí mo ní mo ṣe fún dáàdì wa yẹn. Pọ́pátì kan wà tẹ́mi ò mọ̀ ṣe dáàdì wa dẹ̀ forúkọ mi ṣe. Wọ́n lè lágbára. Tó yẹ pé orúkọ mi ló lè fi ṣe. Ìgbà tó kú tán ni mo rí gbogbo òwe ẹ̀. Ìṣèlú ìfẹ́ tó ní sí mi ni àjọgbé láti ilẹ̀ àwọn yòókù ò bá gbé bíi tèmi. Wọn ò súnmọ́ bíi tèmi. So àwọn nǹkan kan wà tó yẹ pé ìdí ẹ̀ bá ṣe òní ó kọ́ sí ìfẹ́. Tẹ̀bárí tí ẹnìkan wíìlì òkè kí la fi ń ṣe wíìlì kí ló dé tá a fi ń ṣe wíìlì tá a sì ní pé wíìlì yẹn bákan náà. Lágbè òkè o tí máa ti lọ tán ẹ̀fẹ́gbọ̀n ní ilé mẹ́rin ẹ̀fá búrú ní ilé kan. Ìfẹ́ náà nìyẹn fi ń kọ wíìlì náà. So kò possible kéèyàn mọ̀ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ. Ẹ kú ètò sá.
0: Ètò nìyẹn o. Ẹ ṣé o. Mo dúpẹ́ o.
2: Adafo.
0: Yes sir.
3: Hello.
0: Hello mami.
3: Ọgbàrí.
0: Yes ma.
3: Gbogbo n táwọn èèyàn ti sọ ọ̀rọ̀ ni o.
0: Yes ma.
3: Ṣùgbọ́n ìyá yẹn.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìgbà tí èsì. Ọmọ tàkọ́kọ́ bí wọ́n fẹ́ ìjẹ́ pé ó ti sọ ọmọ ìdọ́nàá.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìdọ́nàá ti kúkú gbà ọ̀dọ́ rẹ̀. Ọlọ́run owó. Bí ìfẹ́ mi kẹ́ni pín ogo rẹ̀. Bẹ́ẹ̀ni. Ètò sì tó dàbí rẹ̀ ni pé ọmọ ṣẹbí méjì náà làwọn ọmọ yẹn náà.
0: Àmẹ́rin ni wọ́n pẹ̀tẹ̀ àwọn méjì tá ń ṣe dáadáa nù. Àmì òkè. Ètí ṣe ń
3: sá kíjokíjo fi yìí ṣé wọ́n bọ̀ ń bẹ ni baba o ke ni mama won tabi nkan ti won bo nbe ya ko toju mama won ta ko toju baba won nkan kan eh erin ya won se pa ni o kan fe pa le ara mo ni ta won ri bi ti won fe ye oni ore n te woni fun baba se mo lo lo mo pin eh o mo mo pin o da ki ni baba se fun nisin ta n ta le ru ta le ri so ma ti wa nkan ra mo gbogbo ta ja teran nisin ta won ni lu omo te pa ni ko ni ko kiesi abi so da na se to ba ku nisin se to ti ku je wa fin abi kene su mo ti kene ki pe so mi omo
4: Ele é um homem.
3: Yo pe e o ti fun ni nkan kan ni ko na. Sugbon sibe sibe na ta ba ni ka wo. Ti baba na lo yo ko. Emi na da wo be ri wo be lo re.
0: Ben.
3: Ah ah. Abi e so ma re fun ti baba fe na nkan kan be. Ebi baba na yo pe ko ni yo pe ja yen fun alowo kini fun alowo kini o. Owo ta ma re ba ti fun na ni na ni o ko kale. So in that way school kule yo ko den nkan kan na. Oro godo si so ka ma ma so. Oya ko den kankan na ni o mo ti be se be nitori iberu iya yen ti wa lo de ah ah won ni gba go melo ati ko tun lo di ba lo ile ti su ti iya yen o kesi o da ko ah mo mo pe apolopo nkan awon settled quarrels and rifts yo ti wa laarin baba ati mama yen lati gba ti won ti to ti dabi gba pe omo ti won mo ma kan yen nikan mo ma kan body enikan to mo ma kan body opo na po nkan ni won ti ko lura won so mo se be ara won se mo body ni o na na nikan o si be ma yi o ke si o lo won sa na wa o se ri opo na po awa awa obirin awa na la ma dada kuda je ma pe iya mi to ni doctor laarin awon omo re dokita mu je ma pe ko lo ko meji ma
0: dokita ben ben ben
3: e to ni lawyer iya ka se ma so ani eyin omo yin because omo re ni wi won e pe omo yin barrister ni wa ma wo ko yin won en do ka se mo fe mti kini mo ni a se se to ra yin mo la ma yin wo ni nko fuji ah baba ni la baja na mo se ko wa lo ko mo ni tabi kini de o si bi de ni so kini wa la ye yin ah Eyin yen yen godo ki esi opolopo nkan yen la mo se ta fi mo ta omo fun ogo. Eh? Ki la mo to sele so mo e to go me to yen yen se. Olorun da kun ko lohun mo ja sase da.
0: Amen Jesus. Amen.
3: Ma fi o ko mo ba toju obi rorun to lagbara ni. I lost a 6 month old baby. Me gbagbe no di last 1991. Almost me fa pere. Ko sento gogo korun. Eh? Ni o ti wa tojo omode bi o je re daye kan o ti wa laye e o wa di feu ola mo jara ru da mi
0: amio
3: ta se rawo bi na ara bi ti to ti ma da wa la le papa iru ewo obi to ba se pe o lo mo kan to si ta won yoku je na bi mi so ta won ton be lo ibo ti won moju se won sugbon won mo to se pe won je na se pe gbe kan la mo wa kan le wa le ni boya le kan lodun meji lodun meta mo ba de ni o ba ku 5000 le e to se ko ni ofo so oni omo nti won je oni omo jo ti o fo wa oni omo jo je wa ba ton le se oni omo jo ti o ba di o gbogbo eleyan wa ni ko de ma se mo won ma pe ah gba lagba jade egbe o marun lo gbe le sorun nu nga won be di akiesi eh baba ti wi le wo wi bo nese won ma pe o nje omo do jo nje oko lo se mo nje omo na la nda lo nda le ru si ara won ni ja sa se da
0: ami o ami o ami ala fi ma ashi ma ashi o ashi o oro nla hello daddy mi
4: Hello, Adeyinka.
0: Hello, sir.
4: Alagba Adebowale.
0: Yes, sir, daddy.